0: fọwọ́ ẹ̀ kó pàǹtí ọmọ aráyé wá ní orí náà ní ṣe dájọ́.
1: Sórí ọ̀la ẹgbẹ́ jẹ́ fọ́rẹ́. Ẹgbẹ́ jẹ́ fọ́rẹ́.
0: Bí ẹni bí bá fọwọ́ ẹ̀ fa nǹkan bí sórí ara wọn máa

ọlọmọ orí èyàn ni máa ń gbére pàdé èyàn. Ǹjẹ́ mo tún dé? Lórí ètò lọ́wọ́ orí fún tààjì tá a tún wà yìí. Orú lá wà, orú ní Yorùbá ń pè láàjè. Àjò ní jìnwá sọ fihàn àní rí gbé sọnù bí ò ṣe bí ọmọ ire gbogbo ire gbogbo. Kó mọ sùn ábọ̀ ire gbogbo. Ire gbogbo lójú owó rí. Ire gbogbo ire gbogbo. Kó mọ sùn ábọ̀ ire gbogbo. Ire gbogbo lọ bá fi tẹ̀pá àlẹ̀kẹ̀. Ire gbogbo ire gbogbo. Kó mọ sùn ábọ̀ ire gbogbo. Mo ń kí yín lórúkọ olóòtú ètò yìí. Ọ̀gá àti alápá bí yìí olóyè Gbẹ̀ngàn Ọláyíwọlá ó yàtọ̀. Lórúkọ Dọlápọ̀ ọmọ líle ni mo ń kí yín amójú ẹ̀rọ fún sàtàwà yìí. Adéọ̀sùn Káyọ̀dé lórúkọ mi, mò ń kí lórúkọ gbogbo ikọ̀ lọ́wọ́ orí pátápátá. Àtẹ̀yìn tẹ́ wà ń lé àtàwọn tá a wà ń bì yìí. Àti gbogbo ẹ̀yin èèyàn tẹ́ mọ́ fún wa ní ókan láti fi kún èjì. Àti gbogbo ẹ̀yin tẹ́ mọ́ jíjá ìwé wíwẹ̀ egbò, ẹ̀yin tẹ́ mọ̀ pé ọjọ́ sáré títí ọjọ́ kì í lé ọjọ́ bá òrùn sáré títí òrùn kì í lé òrùn bá adìẹ fún ọ̀run.

sọlẹ lórí òkun ó sì gbé kalẹ̀ lórí ìsan omi ta ni ogun orí òkè olúwa lọ àbí ta wá lè yàn gan tí ó dúró ní òkè ibi mímọ rẹ ẹni tó ní ọwọ́ mímọ àti àyà funfun ẹni tí ó gbé ọkàn rẹ sókè sí asán tí ó sì búra ìtàn ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ olúwa o àti òdodo lọ́wọ́ ọlọ́run ìgbàlà rẹ èyí ni ìran àwọn tí ń ṣe àfẹ́rí rẹ tí ń ṣe àfẹ́rí rẹ ọlọ́run jákọ́bù ẹgbọ́rin yín sókè ẹ̀yin ọ̀nà kágbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kọ́bọ̀ ògo kówó orí ètò lọ́wọ́ orí ìwà.

kí yín lórúkọ gbogbo àwọn mama mama baba baba tí wọn bẹ nílẹ yìí àtàwọn tí ń bẹ nílẹ òkèrè àwọn ejìká tí ò jẹ́ ká sọ yẹ lọ́rùn

lórí Facebook Lagelu, lórí Facebook Lagelu 96.7 FM. Ẹ sọ mbẹ lónìí ọjọ́ ìkejìdínlógún oṣù karùn-ún ọjọ́ ajé ọdún 2026. Ẹ jẹ́ ń gba ìwúre ìbẹ̀rẹ̀ kan kí wọ́n bẹ̀rẹ̀ kí làyàn mọ́ kí ni kádàrá ibi aróko tì sí lọ́sẹ̀ tó kọjá nù.

0912370875 0912370875 Number to be, you know,

0: 0123708675 tàbí 0812 4249 1006. Nọ́mbà méjèèjì tó wọ bíi náà. Ọ̀nà bá fẹ́ pè wá láti ilẹ̀ òkèrè. Hello.
1: Hello.
0: Bẹ́ ẹ bá ti gbọ́ lọ́wọ́ orí o, ẹni orí mi gbè mí. Lọ́wọ́ orí o.
1: Orí mi gbè mí.
0: Orúkọ yín mọ́ mi bolẹ̀ ti ń pè wá.
1: Abiola Tajudeen láti Amúlòkó.
0: Màmá, Amúlòkó. Wọ́n àdúgbò yín lánàá lórí ọ̀fẹ́ àti ríra. Ẹ wá ti ẹ̀rí aga ilé má mọ̀ pé mi ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìyá Mùsùlùmí ni yín àbí onígbàgbọ́?
1: Mùsùlùmí
0: ni yín.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ fún wa ládùá àbẹ̀rẹ̀ Belenja.
1: Àdúrà bẹ̀rẹ̀.
0: Ẹ́ẹ́.
1: Adúpẹ́ fọlọ́.
0: Alhamdulillah.
1: Tó jẹ́ abẹ́rẹ́ ètò yìí pẹ̀lú alhamdulillah ká parẹ́ pẹ̀lú tábẹ̀rẹ̀ pẹ̀lú bísí mi lẹ́ka parẹ́ pẹ̀lú alhamdulillah.
0: Ìyá dáadáa, ó yá mò ń gbọ́.
1: Ẹ̀yin ṣètò sí.
0: Àmì o.
1: Ẹ̀yin fọmọ ṣètò.
0: Àmì.
1: Ẹ̀yin fẹ̀mí ara yín ṣètò.
0: Àmì.
1: Ọkọ ọba àrọ̀bù ní bá yín lẹ́sẹ̀.
0: Àmì.
1: Ẹ̀yin ṣíṣe.
0: Àmì o.
1: Wọ̀lá
0: àkúrádà. Ìyá dáadáa. Ìjà ìwé wíwẹ̀ egbò yóò mọ̀ jẹ fún yẹn ṣé o. Orí Facebook àwọn èèyàn ti wà ń bẹ̀. Ẹnìkan ní ìsìn. Kí n di ẹ̀kọ́kọ́ dánwò dátà wọn padà náà. Hello. Amọ̀kú àjìn bàbá mi. Kàlí ń bá wa sọ̀rọ̀.
2: Orúkọ mi ni Kọ́dé.
0: Látàdúgbò bo.
2: Yemẹ̀tù
0: aláàdọ́rin.
2: Aláwàdà.
0: Kí lẹ fẹ́ bá wa sọ?
2: Mo fẹ́ kí yín náà nípa ẹ̀kọ́ ètò.
0: Ẹ fẹ́ kí mi?
2: Pé gbogbo àwọn tí ẹ kọ́kọ́ kà wá dùn.
0: Ìgbẹ́
2: náà lẹ́yìn ọ̀nà fún wọn.
0: Ìmẹ́nuba. Ẹ fẹ́ gbọ́. O yẹ ẹja mọ Bétòbò.
2: Ṣé mẹ́nu lọ bí mo ti fẹ́ gbọ́?
0: Ibo lẹ́yìn fẹ́ gangan tó ti kàn yín?
2: Níbi ìbálòpọ̀.
0: Ayé.
2: Ẹ ti ṣọ̀kan náà tẹ́lẹ̀. Bí mẹ́ta ni mo ṣe fẹ́ gbọ́ ń bẹ̀rẹ̀.
0: Bí mẹ́ta lẹ fẹ́ gbọ́. Àwọn orìndé mọ̀ kọ́lẹ̀. Kí là kọ́kọ́?
2: Mo ti gbàgbé àwọn yòókù mi.
0: Ẹ ti gbàgbé àwọn yòókù.
2: Bẹ́ẹ̀.
0: Ọ̀ràn ọ̀ràn yín létí ẹ padà rántí ṣùgbọ́n ẹ lébi lórí ọ̀fẹ́ àti mọ́ pè wọlé mọ́. Bí ti ṣe nínú. Ó lágbára. Mo ti gbọ́ yín. Ṣé gbọ́? Mo ti gbọ́ yín. Hello. Àwọn ọ̀kú àjìn. Àṣẹ o, kò ní jìn wá tó fìn.
3: Ìyá
0: Alámọ̀là látà kẹ́dẹ̀ mi.
3: Mo pèsè ní ètò ní gbogbo. Mo bèbè sáànú.
0: Ìyá. Ẹ pè sórí ètò ní jẹjọ. Ṣùgbọ́n mo bá yín sọ̀rọ̀ kan. Ẹlẹ́ẹ̀jókòó. Ní ìjàmbá fẹ̀yìn gbá nǹkan kan. Ṣùgbọ́n lè jókòó mọ́. e wa le de le ewosan won so pe opa egun eyin yin ti ta se lati gba yen ni nkan ti wole mama o ti se yin to odun melo bayi odun mefa lo pe yen yin ta se eyin iya mo giyin o iya o yeye o ah o ti re mo kiyin won ya eh abapajori ave lojo kan avi vonjo ro ro gole mo gbaye nbe ani o le mo gbaye nbe eni ti o ra mi wo ri o gole mo gbaye nbe eh aye ti deni lai lokun aye ti fani lai fi ofafafa aye ti muni lai lu emu aye ti peni lai lo npe aye ti fira won ni nigba ta lero bi ori gbe ode yi kilo mo to fa idoju ko to ni kilo mo to fa aye to ti bara re kilo mo to fa lowo ri ni o mo nbo ah ibayin bo olohun o

0: I am Bell. Princess Bisola Adegroye. One mama my mind, love on physical therapy. Only like surgery, one in your ring. Mọ́lọ́ ṣe é ṣe fún dọ́kọ̀ láti ọpẹ́ 50-50 ni.
1: Ayé dò kiri po ẹ̀wò wa
0: ẹ̀. Wọ́n ṣùgbọ́n wọ́n gbàgbọ́ yóò rìn.
1: Ariwo alágbèrè ojú.
0: Wọ́n ní gbogbo surgery tó bá lágbára 50-50 ni wọ́n pè é.
1: Kiri po ẹ̀wò wa èèyàn adarí.
0: Wọ́n ló tún wà lọ́wọ́ ilé ìwòsàn bẹ́ẹ̀ bá lọ ilé ìwòsàn tí yóò dá ń tọ́. Ẹ bá gbénu inú rúrun débẹ̀ nla bá fún yàn lábẹ́rẹ́ rọpárọsẹ̀ ni ó mú lọ. Dórí tiẹ̀ tún kònú. Orí Facebook Lágẹ̀lú FM ni mo ti ń kà á, màmá náà lè kà á láti bẹ̀ kì í sọ̀rọ̀ ẹ̀yìn.

0: lọ́wọ́ rí o. Òdiwọ̀ gbé wa o. Bàbá mò ń gbọ́ yín.
1: Màmá yẹn ẹ sọ fún mi. Ìjọ tí ọba lọ sí ọpẹ fún mi. Ẹgbẹ́ kó sí ìtìjú. Àwọn tẹ̀mí ẹ̀dá jókòó.
0: Àwọn ìyánu.
1: Tó sì tutù kó wọ́n di ẹrẹ́ sí tutù. Ẹni babalá ojú wa ń bọ̀ ládùúgbò.
0: Bàbá. Ilé tàn yín lọ́wọ́ tó wà yìí. Kò rí nkankan jẹ mọ́ tó pè wá ń jẹjọ. Bá tún wá gbọ́ lọ fó dídí ẹran ṣe tutù. Bá ní ó lọ fá díẹ̀ ṣe tutù kò sí ti ṣe. Òrówó sọ́jú gan ó kàn pákéjì ara ẹ̀ ni. Àwọn ní 50-50 ni látọdún mẹ́fà.
1: Àwọn tó ní ilẹ̀ tó láyé yóò fọ́ sí.
0: Ṣé o.
1: Yóò rú rí.
0: Ṣé o.
1: Mà bá tó bọ̀.
0: Ṣé bàbá mi. Ṣé. Àwọn bàbá tó lè tó ganan pè wá. Alágbèrè ojú. Bàbá ní ń sọ̀rọ̀ lọ lẹ́ẹ̀kan mo fẹ́ fèsì lé. Nígbà ńlọ́lọ́run mẹ́ta lọ́kan làwọn ń sìn. Ẹyin ò bá sì dá ọlọ́run mọ̀. Ọba ẹgbẹ́ lọ ẹgbẹ́ mo wá bẹ̀rẹ̀ láti ìṣẹ̀ṣe. Wọ́n ń tù ú lọ. Wọ́n tù tán. Bí kírísítẹ́nì ò bá sàǹdà mẹ́wàá yóò san bòmí. Oró ni tó rọ̀ mọ́ ti kírísítẹ́nì. Mùsùlùmí tí kì í yọ sàkà, sàkà ó yọra rẹ̀ o. Bẹ́ẹ̀ ni ìṣẹ̀ṣe. Ó lórò tiẹ̀ náà, ó ní pèsè tí ó béèrè. Gbogbo abẹ́ bí wọ́n pé iṣẹ́ kápẹ́ńtà tán ń ṣe sán béèrè sí. Ẹ̀yìn bá ń ti dẹ́tẹ̀ ìṣẹ̀ṣe torí rẹ̀ yóò kàn máa ṣiṣẹ́ bí erin ni yóò máa jẹ̀jẹ̀ lérí. Ìtọ̀sẹ̀ ló lọ yọ. Èèyàn béèrè sí ni. Bàbá kí lórí mi yàn iṣẹ́ wo nìpín mi mú. Mo fi ń béèrè pé kí láyàn mọ́ kí ni ká dàrá. Máa gan wá pẹrẹ lọ́lọ́run mẹ́ta lọ́kan. Tí ẹ̀gbọ́n ga wa Gbẹ̀ngà Adébóyè ń gbà wọ́n wà láyé. 09123708675. Nọ́mbà tó wọ bí inú nìkan ń pè mí láti ilẹ̀ òkèèrè.

0: Hello.
1: Hello, Sare.
0: Lọwọ ri o.
1: Lọwọ ri o.
0: Ori mi gbe mi ori wo gbe wa o.
1: O mi agbe na o.
0: Ase baba, baba mo gbo yin.
1: Mo ni agbe ni Ademola lati ilu Soja.
0: O ya baba.
1: Nkan ni ja mi laamu, o ti to odun medogun sisi.
0: Hmm.
1: Yo wa mo ese mi gbe yo wa ma ro o ti logun logun mo ti lo gbogbo awon ole se ni won wa jan polowo badan gbogbo mi ti lo ka ti ba da kon pe ba n bere si
0: baba
1: hmm
0: eni eyin kan da yin laamu lati bi odun medogun
1: be
0: o ti yemi me ti gbo yin aye ti gbo
1: won ma ba yin lo
0: ja baye lere ja baye lere o gbo pon fa wa loni ṣugbọn ale baye lere ori aye ni gbo wa ṣe
1: pa
0: kini abi
1: ti
0: mo ba yin
1: lo
0: ah won ba wa lo
1: ani se n pa se ti ni
0: ben ben
2: ida owo ta ma raye ni
0: ah
2: wa kula iku lo wa
0: e pe mi e ba mi soro a nso ala ati o nje oju orun mama yin radio yin la bi baba ni
3: mama ni
0: oya
3: baba
0: hmm
3: e jo e pe ku ise o
0: olorun ni
3: agbara yin dotun
0: ase o
3: agbara yin dotun o
0: ase o
3: oju o ni sin o
0: ase o
3: ni afani lati pe yin loni lati ya 2013 mo ti pe ginu ile ilaye iwo ko o lati gba na mi ri nkan kan se lati pari re mo o ba mi wa di ki lo fa o ku ni de
0: 2013
3: ben
0: leti ko debo
3: de ilu le ti mo ko yara meta pere ni
0: de nu le te ko
3: ben mi ti o pari iyoku ni bi gbe
0: ise wo le nse
3: ah wo ise contract mo se tele ti mo fi ki mo se fi se ye sugbon ngba to ya gbo gbo ti ni pe mo morale mo so pe mi so n ba ri nkan kan se mo
0: mama
3: hmm
0: oko yin ko
3: ah lati chora 2084 abi nkan ni lati di party
0: se wan domo to ni
3: be ni o
0: go jan bere eru to to se oju merin boju meji ba nto yo mi o
3: aja gbe aja so ni o
0: gbogbo eko logun aye mo mi gbe ko logun aye omo ti dagba si o kere tan pe an to bi merin bayi
3: beni
0: ba ji merin mo ti yin rice la ja bogun o lo
3: beni
0: an ba wa jeun e meta lojumo ti o si ran lowo otoko nbe oko mi o do oko
3: baba baba
0: lati
3: gba te mi ti gba won ni oko emi o gba sisi lowo okunrin ri pe gba lo fi so nje
0: ori da eyan nu ori da eyan la to di orun nu po mo ba ti wa dagba ti buka ta n feju si ise o ma denu kole bi igba teyin o ma se ni
3: beni
0: ah gbogbo eko logun aye o gbogbo ẹkọ logun aye
3: ìrìnàlọwọ kankan
0: gbogbo ẹkọ logun aye bọ mọ ba ti wa dagba ise o mo feju si ni a wa dabi igba teyin o mo se
3: be
0: ah mama
3: ma ba
0: omo yin o la yin
3: ami o
0: be ba towo la ETB ma la
3: ami o won ti ko yin gugu won se ni won yo won igba ti se o
0: ẹnu wọn kọ yin won si gbogbo bi an ba n de wo leyin le n se won ni boya yin na le
3: emi o le o ko si mo le mi se nkan kan so mo gba mo se ya
0: mama mama omo to bi ba da to kolodumare o fi seyin won ni o fa baba won o fa won ogun eje wa eyin o ba lori aseyin ori si ori bi meje lo wa ori itulu ori aseyin ori ti yo ni a lori yo mi ori oba yo ma pa se bi gbogbo ni beyan ba yan ori aje bo ba taye pe yo ta eyan ba wa yan ori abosua yo ni ru aye o lohun wa awon ori kan to wa nbe won le nigba meteta won le laaro kan mo losan won le mo laaro tun o losan tun won ni lale ori mi o ni laaro ko ni losan le ni o ni ngba to jo nro so gbe mi gbigbe la gbe mi do ngbe tori igba to ba digbo oda ka le ri mu bo ri ofe ba lo mo yan lowo o tun da ye mi mama ka le ti ko le ngba na ri bi ko awon omo pamo si se le ko le bayi
3: ara o
0: ei ori mi gbe mi bo ti gbologun eru ri mi gbe mi bo ti gbologun wofa ri oba ni dade ori abi ama ni fun won lomo ori eyan ni gbere pade eyan be ni ba ji ni gbo to nitori e na jo ji be fun ka ji lodan to nitori e na jo ji bo me de eyan ba sun to ba ji olodumare le ji ni tori tori e ni ori mi gbe mi o ori mi gbe mi ori mi gbe mi ori mi gbe mi ma fi mi jiya mo ori mi gbe mi o gbe mi pade olore ori mi gbe mi pe mi pade alaanu ori mi gbe mi je je eyan lo kepe mama
3: sa
0: ori yin le ma be lara ro e ba ti ji
3: o ori mi gbe mi
0: mama
3: no sa
0: omo yin kan be o na ti fe ni idojuko ni ile oko
3: be ni
0: yo pe yin le nkan mi o yo pe yin lo ko mi
3: ko le pe mi lo ko mi idi ti o fi le pe mi lo ko mi ni pe aigboran lo sun de be
0: se wi fun ko gbon gba na ni
3: sa
0: se yin wi fun
3: ko gbon mo wi fun ko gbon gba na ile ewe ni mo ran o n lo ile ewe quite all right lo ba si fi yin ile lo ba bokunrin yin lo lo ba ni eyin se be mo kódà mo lọ tọlọpàá lágúgbù ni pàápàá lọdún náà mo ní mo fẹ ẹkẹẹsì yẹn pé ọkùnrin ìtọwọ aṣọ ọmọ mi lórí kírísì ló ń lọ ní
0: ẹ máa sọrọ yín lọ gbogbo ayé ní gbọ yín.
3: so ó wá ọmọ yẹn dẹ̀ lọ sí ẹ sá wàá tan ọmọ yìí wípé kó kúrò lọ́dọ̀ mi ọkùnrin yẹn bá wàá tàn pé kó kúrò lọ́dọ̀ mi lọ́ba lọ gbayé fún lọ́ba jọ kú lọ lé mo bá mú wọn lọ sí tọlọpàá lágúgbù mo bá tì wọn mọlé àtún àti ọkọ yẹn àti ìyá ọkọ wọn bá ní ọmọ nǹkan wọn lọmọ mi wọn ní yóò dòjú sí mi o wọn ní kí n fi sílẹ wọn ní mi ò fi sílẹ torí pé iléèwé ni mo rán tó bá tiẹ lóhun máa bá ọkùnrin yìí lọ mi ò fọwọ́ sí bí létà lé báyà ń báyọ sábìmọ bíi mẹ́ẹ̀ẹ́ márùn-ún lókun mẹ́rin wọ́n bá sàtúká lọkùnrin bá tún lọ gbé ìyàwó ọlọ́mọ méje lọ́ba gbé wáyé sílé ọba sá le jáde iná lé ìyá ọkọ ìyá ọkọ rẹ lórí problem ló kulé gbà tá ń lè pa mí wípé àwọn pa mí káwọn sá lè ọmọ mi fẹ. So
0: mo wà pẹ̀lú yín gbogbo ayé ní gbọ́ yín.
3: So ọ̀ sá ṣe é ṣe fún wọn orí iṣẹ́ yẹn iṣẹ́ ibi tí ìyá yẹn ṣe ló kulé lórí. So ọmọ wọn sá ti lè jáde ní èsì tọmọtọmọ. So kò iṣẹ́.
0: O re
3: oko mo ro gidi
0: e tete tori mo gbe boya card yin lo fe tan
3: e be ni onawo mo wa gba se
0: mama
3: onawo mo gba se sa
0: egun ti wa nigba te se pe to nse nkan tinu yin odun
3: e be ni
0: oro te so ti degun
3: sibe sibe ni se tun wa ngbowo lowo mi o wa ngba mi loro wa ngbowo lowo mi
0: mama
3: mi o mo bi mo se fe se bayen
0: second boy yin le ni yen ni
3: sa
0: se second boy yin ni
3: third one ni
0: third born ni
3: be ni
0: second boy yin ko
3: second o na o fe yawo kan yawo mo ra okada bi meta fun yawo yi o ku ji e ri temi ro ohun ati yawo si won ti le ko lo ku ti e ri wa do mi ko e je sisiri lórí ọ̀kadà bíi mẹ́ta tí mo rà fún ní ìgbà ṣíṣì padà lọ́wọ́ ẹ̀ òun náà wà dọ̀ mi mọ́.
0: Mọ̀mọ́ ṣọ́kọ yín sì wà láyé.
3: Ó wà mí ríra mọ̀ ní ìdọ́dọ̀ rẹ̀ mọ́ torí pé ṣe ní ṣiṣẹ́ ẹbí sí mi ó lọ bẹ̀rẹ̀ gírándì ọlọ́nkùn rí ọ̀tá mi láìda.
0: Mọ̀mọ́ ẹ má mú gbogbo èèyàn bí ọ̀tá o ẹ̀yin náà jọ́ tẹ ẹ máa gbọ́ mi mọ́ mi.
3: Tá a bá ti lọ sọ́dọ̀ rẹ̀ wàhálà ni kó bá wa. Báwọn ọmọ bá ti lọ sọ́dọ̀ rẹ̀ wàhálà ni kó bá wọn.
0: Ṣé báwọn ọmọ àwọn ọmọ ọgbà yẹn náà ni wọ́n ṣe ti yín mọ́ yìí.
3: Bẹ́ẹ̀ ni.
0: Ẹ jẹ́ fún èèyàn méjì sí mẹ́ta láàyè kan pèlè ṣùgbọ́n tẹ̀mí rí ni pé ọmọ tó yẹ kó sàánú yín ó ti pàdé nǹkan nígbà tí inú ń bí yín.
3: Ó ti
0: pàdé nǹkan nígbà tí inú ń bí yín. Àánú ni ò sì wà á dé yìí àgbàlẹ̀ sì ń dà yìí ọjọ́ orí tí mo sì ń wò yìí ẹ ti súnmọ́ ọgọ́ta ọdún.
3: Ó ti jù bẹ́ẹ̀ lọ.
0: Kọ́ wa láti máa ka iye ọjọ́ wa ẹ ti ń bọ́ ọ̀rọ̀ lẹ́ díẹ̀díẹ̀ ẹ̀ ń la àṣálẹ́.
3: Bẹ́ẹ̀ni.
0: Wọ́n mi àfikọ́ mo gbé yín dìde.
3: Àmì o.
0: Ẹ fẹ́ là ẹ fẹ́ lu orí ọ̀fẹ́ àsìkò tẹ́ ẹ ní ti kọjá lọ́wọ́ ọlọ́run ló kù.
3: Ọlọ́run ló kù ọ.
0: Ṣé 67 ní bá àbí 65?
3: Mo ti súnmọ́ 85 o.
0: 85.
3: Bẹ́ẹ̀ni.
0: Àfi kẹ́ ẹ ṣe àjọrò ẹjẹ́ àwọn èèyàn ó pè yín ẹ wo bí orí wa gbé yín dé lọ́jọ́ alẹ́ báyìí. 85 years. Ẹ fẹ́ parí ilé 4-bedroom flat. Tẹ́ ẹ ti kọ́ láti gbà tẹ́ ń tọmọ lọ́wọ́. Gbogbo ọmọ dọ̀tà yín. Lọ́wọ́ orí ni o. Nìkan wá ní òsàyé ayé tí sọmọ dọ̀tà ìyá ẹ̀. Mo ń bọ̀ ẹ jẹ́ ń gbà pé méjì. Ẹ jẹ́ ń sáré gbà pé méjì.
3: Ẹ ṣe o. Ẹ ràn mí lọ́wọ́ o.
0: Ayé ni kó ràn yín lọ́wọ́. Àwọn ayé ń gbọ́ yín mọ́ mi. Mi ò ní ràn lọ́wọ́ kankan tí mo lè ṣe ìdájọ́ lẹ̀ ń ṣe wòlíì ń ṣe àáfàá ń ṣe ìṣe bàbá aláwo. Ṣùgbọ́n ayé yóò ràn yín lọ́wọ́.

0: ẹ má tún ìlọ hello kí lẹ́yìn fẹ́ bí mi mama ọ̀sùn ẹ̀dúró náà hello
1: kí lẹ́ bí nípa orúkọ mi ni ẹ̀ẹ́lẹ́kì olúborí
0: kí lẹ́ fẹ́ bèrè
1: mo fẹ́ bèrè nípa ìrìn àjò ni sà
0: ó yá orúkọ yín lẹ́kì adébọ̀wálé àbí
1: bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni sà
0: kí ló kọ ìyá yín
1: ìdòwú ni
0: ìdòwú
1: bẹ́ẹ̀ni
0: yẹ̀yẹ́ ọ̀sùn. Lẹ́kẹ̀ Adébọ̀wálé ń bi yín pé kí ni orí òun mú ó yẹ gbé fájanlẹ̀
2: láti bọ orí
0: irọ́ pé kí lórí òun mú kí ni ìrìn àjò òun mú kí ló yọ.
2: Ó fẹ́ ṣiṣẹ́ ni àbí kí
0: ló. Ẹ̀gbọ́n Mr. Lẹ́kẹ̀ kí lẹ fẹ́ bèrè lé lórí.
1: Mo fẹ́ bèrè nípa ìrìn àjò tó ní pé ó ti tó bí 6 years nísìnyí tí mo ti kọ́ṣẹ́ tailor tí mo dẹ̀ ti wà níbi tí mo wà mi ti gba ṣọ́ọ̀bù títí dísìnyí.
0: Ẹ ti ṣe freedom náà.
1: Mo ti ṣe freedom bọ̀ mi ti gba ṣọ́ọ̀bù.
0: Wọ́n ló ti tọ́dún mẹ́fà táwọn ti kọ́ṣẹ́ tailor báwọn ò gba àwọn ò rí ṣọ́ọ̀bù gbà dùn sí i.
1: Ṣé orúkọ tó ṣẹlẹ̀ ni?
2: Ọ̀rọ̀pọ̀ ń bẹ̀ rọ̀dà.
1: Ǹjẹ́ wọ mí dẹ̀ ní
0: láti. Ọ̀rọ̀pọ̀ ń bẹ̀.
1: Bẹ́ẹ̀ni mo dẹ̀ ti pé ọmọ 32 years sí mi ni.
0: Wọ́n láwọn dẹ̀ ti pé ọmọ 32 years báyìí.
1: Mi dẹ̀ ní girlfriend. Ọmọ mi níyàwó mi.
0: Wọ́n láwọn ò ní girlfriend kankan, àwọn ò níyàwó. Ìyá ẹ bá wọn bí fálèrè.
2: Olóòtú
0: ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀.
2: Ó ti pín sí ọ̀nà mẹ́ta
0: báwọn. Ó ti pín sí ọ̀nà mẹ́ta ọ̀tọ̀ ní tìyàwó ọ̀tọ̀ láì ní ṣọ́ọ̀bù.
2: Ó bá lo orí ọ̀fẹ́ àti wá bá wa ilé iṣẹ́ wa a ṣe ìwádìí a mọ ibi tí.
0: Ẹ̀bá tiẹ̀ ẹ̀bá jẹ́ ìyẹ̀wò báyìí ká dáfà rẹ̀ ká sọ fún lójú gbogbo ayé kò sí orí ọ̀fẹ́. Sori ọ̀fẹ́ ẹ pè mí padà lẹ́yìn ètò. Ṣé.
2: Àwọn kan ní wọ́n ní àsìkò yìí ń ṣàwà.
0: Àwọn kan ló làájẹ̀. Ó yé mi ìyé o. Lórí ọ̀rọ̀ ti màmá yìí ẹ̀yin 2-3 ẹ bá ń pèlè lórí. Sókí ni mo fẹ́ o. 0912

0: tí a bá sọ̀rọ̀ tí wọ́n sọ̀rọ̀ sẹ̀mí ayé wọn tá a fẹ́ lò lónìí.
1: Tọ́jú ẹ̀mí rẹ̀.
0: Àmọ̀ wọ́n rí tẹ́lẹ̀ náà wọ́n náà pè ní oṣù gbọ́n.
1: Ẹ̀kọ́ yẹn.
0: Wọ́n ti sọmọdọ̀ta wọn ṣé orí wọn ni àbí kádàrá àbí àyànmọ́.
1: Tọ́jú ẹ̀mí rẹ̀ máa tọ́jú ẹ̀mí mi aráyé ọ̀fẹ́ ẹ̀kọ́ yẹn ni.
0: 09123008675. Hello, Papa, quite jolt real long.
2: Hello,
0: good. Yes, sir.
2: Mama, good, you are a lonely.
0: Mama, good, you are one law.
2: You so good, a low quarry. A quarry in the lady, too. Come with your mother. Coffee, do you look at coffee daffy? Coffee daffy, sir. You bad, you.
0: O ti dojo alẹ bayi won ti kokon ti pe
2: ko si do buru be ko teyin re le badara
0: kan le pa won pelu 85 years won tun le pa won oko nbe o awon nbe o 85 years won si pe bayi won lo ko mo lo bi kin ku bi kin ku ya 85 years o de fe ku
2: o lo si bi gbe mo ko bi fu
0: eh
2: fun le bo se ri no.
0: Eyin so pe boyo wo won wuwo ngba na
2: owo re wuwo
0: won wa ni toko bo ni
2: won ni toko bo ni
0: ase jari baba mi okunrin okunrin le ma lowo awa la lase awa la pase awa la lase awa la lase hello
3: ere daro
0: e won karo
3: e ku jaba da epeto.
0: Yes, I'm a bye band that's a pack of Twilight music. Lato, yo.
3: Lati wo. I don't want to check out Twilight music. Lati wo. Sherry, go see. Kakati, go see a cat while I get alone with the shay. It's only say, oh no, Bana, the Mavici and me and to the left wing. And you go, you baba ball, a man of thousand. I want low 90. And what you baba, oh, but not just. So why is on phone? I need damona. Pay come on. Join your two salary. That's my exercise. You can find another exercise in here. So my machine the party leave one low alone. So go ahead and buy the small alone. This is why you be able. But you have to go to here. Can't throw a full engine low on my one. The money is there. My pay alone. I told you to pay me alone. I want to throw a full engine low alone. Ki ojo ale won ti won wa yi o ti dale bayi ati eyin won ko le dun o le larinrin o se le pari le awon na ni afẹ ko le mu
0: awon na
3: o se le jama le sun olorun ka gba jesus gege bi oluwa to gba lawo e ku
0: eto
3: ala mi se lati wo
0: o se aka mo n pada bo lori ti mama yin
1: onakona lori ba
0: e je sare lo da baba be ula lohun
1: te ire re lanjo asabi olajuwa ke
0: baba woli prophet ola itan oro ti meyin ipe ti nbe lore ke beula baba nbe pelu wa ba e je ndan lo pun bo
4: loju ise yo tun ririn agbara life ise sin na bi eya se iwo na wa gare re loro pa jesus
5: ori oke kan da ni bado aro ko loju ona aye ko olomi academy lo wa nbe ni jesus ti wa oju tu sara wo ngwe yo doula mountain of mercy and his one evangelical ministry. Orio ke ma jemu wole ti Olorun gbo ti e. Alai toro ti mi leyin ni Jesu gbe kale nbe o. Gbogbo ojo Wednesday la go mi sun wuro. Ni ti agbara ma nse. Ti ogoro eyan ma nfo fayo. Ojoju ma ni soru lo lori oke yi. Gbogbo ojo Thursday la go marun irole. E ka ajo yi. Mo wa ni iya loja laye gun. His mercy evangelical ministry. La ti ma npade fun isoji. Gbogbo ojo Sunday. Isi ologo ma nbere la go mi sun wuro. Be ni woli Olorun alaye. Alai toro ti mi leyin ma wa ni kale gbogbo eni ma fe mo Olorun fun wono won kan sele gbogbo bi te ma tin bo nilu Ibadan Edolomi Academy e so fo lokada bi aye gun le le so kale ni arogo pastor ori oge beula le de yen o fora lo wa do 0508 016160.
0: Fun iran lo wa do number te le pe won sinu baba beula woli Olorun alaye fun iran atiko yi won be lore kebeula ni arogo titi to lo na yegun nibe gangan lori oke won wa lati bi gibi e ba ti lori ofe tede olomi abori biji academy eyan kan le nlo arogo e ba ti debe ori oke won egbe be lo wa hello hello sir
6: hello atoko
0: yes sir gbogbo aye ni gbo yin
6: eh mo ti ri pe en soro lowo yin
0: eh ya emi ti fun yin lanfani bayi
6: mo duro ninu agbara olorun gbogbo olorun da kun ori ofe ni gbogbo igba lati ma wa ni kanin 96.7 na gelu efe loruko jesu ikanin yo ni tuka loruko jesu a o je lasepe o e je ki n korin kan fun mama yin o ni emi ti mo jiya lori omo nwoje re omo emi ti mo jiya nile oko nwoje re oko se ri mama baba ohun ta mo so nigba iwo niyen pe n ta ba pa se fun ni tojo bi bebi o so pe ki obinrin ma dari okunrin ṣugbọn igba yẹn kọ ni mo n lọ ohun temi fe so fun wa lónìí ohun ti mo fe so fun wa lónìí ni pe ẹrọ mọ ọlọrun ẹ mọ rí ènìyàn bí ẹni tó lè ṣe tàbí ènìyàn lọta bàbá ẹ gbọ lórúkọ jésù gbogbo ẹyin mọmọ bàbá tẹ ẹ ti ṣiṣẹ ọmọ tẹ ẹ ti jẹun ọmọ lórúkọ jésù ẹ ó jẹun ọmọ gbogbo ẹyin bàbá mọmọ tẹ ẹ ti ṣe làálàá láàárọ lọsànán pé ká ẹ lè jèrè ọmọ ṣùgbọn tí ẹṣẹ yín tàbí ègún ilé dá yín dúró láti mọ jẹun ọmọ bí ìyá jákọọbù àti ìsọ lórúkọ jésù ìdún ẹkú bàjẹ lórí mi èyí gbóná agbára ọlọrun gbogbo ẹnikẹni ni mo sọ àtẹmí àtàwátá àjọ ń gbọ mi lọwọlọwọ àtàwátá tó máa wò mí káà máa gbọ mi lórúkọ ọba bọ ọmọ àti ẹmọ àwọn oníṣiṣẹ ọmọ aláfẹ bẹẹ ni kú ẹkúṣẹ.
0: Bàbá
6: ẹsà
0: àánú sì kù
6: bẹẹni
0: láàrin ìṣẹjú márùnún ẹjẹ àgbọ.
6: Bí a bá ń sọ̀rọ̀ nípa àánú sì kù ìtumọ̀ rẹ̀ ni pé ọ̀pọ̀ nǹkan lèèyàn ti fi ọgbọ́n orí ṣe lèèyàn ti fi agbára ṣe òun ti kóhùn ẹ̀rí ṣe òun ti fi ẹwà rẹ̀ ṣe ṣùgbọ́n síbẹ̀ ìlérí ò ṣe síbẹ̀ àánú tó ṣáàkì tàbí dágbére ṣùgbọ́n ẹni tó níṣẹ́ ó rántí pétérù ní kùtùkùtù ẹni tó rántí jákọ́ọ̀bù ẹni tó rántí ìsáàkì ẹ mọ gbàgbé o nínú ìwé genesis yẹn ó ní gbogbo kànga tí a wà nígbà yín ìsáàkì ìgbà yín abrahamu bàbá ìsáàkì ó ní àwọn darandaran gẹ́gárì dípa kí ló fà tán fi dípa wọn fẹ́ kó ní òtún ṣiṣẹ́ ayé lásán ṣùgbọ́n nígbà tó bí ẹsẹ 23 yẹn ó sọ pé níyìn ni olúwa ti fààyè gbà mí ó pe bẹ̀nẹ́rẹ́ ò bóòtì ó ní níyìn ni ò bá wára wọn jà mọ́ ìyẹn ni pé àánú tó kù máa ń gbẹ̀yìn dìde
0: fẹ́yẹ̀
6: bá ti kó tán ẹ wọ ọ̀nà tá à ń sọ̀rọ̀ rẹ̀ náà nìsín lójú wọn ti ní òròpó ti tán ṣùgbọ́n àánú sì kù o ìkan nínú àwọn ọmọ ọlọ́run lè fọwọ́ tọ ó dáa mo tún sọ dáadáa ọ̀nà míì tún lè là tọ́lọ́run tún fi lè gbé wọn dìde láìsí pé làálàá mo wá gbàdúrà lórúkọ jésù bẹ́ẹ̀ tí àánú ti dágbére fún tẹ́lẹ̀ ẹ máa wẹ̀ gbà ẹ máa wẹ̀ gbà ẹ mọ̀ tó òun pé ẹ̀yìn tó òun ṣe ẹ mọ̀ lórí òkè gùn ẹ mọ̀ lórí òkè gùn lórúkọ jésù àánú kò kù fún ayé wa mọ̀mọ́ ní 2026 yìí àánú máa ṣẹ́kù fún wa àánú tó kù yìí èmi àti yín lájọ́ máa rí bẹ́ẹ̀ lórí kò yìí padà
0: ọkùnrin sísá. Ṣé bàbá 09123706 ẹ jẹ́ ń gbà pé kí bàbá kí wọ́n bá àwọn èèyàn sọ̀rọ̀ láti ilé ta ló wà ń bẹ̀. Hello. Hello.
6: Nígbà tí mo.
0: Orúkọ yín kí lè fẹ́ bí bàbá wòlíì.
7: Abel orúkọ mi mo pè yín lẹ́ẹ̀kan tí mo sáà yọ̀rọ̀ lọ sí kọ́ọ̀tì.
0: Mo ń gbọ́ yín tẹ́lẹ̀ kọ́ṣẹ́ télọ̀.
7: Ìrọ̀ ti kọ́ kápẹ́ntà.
0: Kápẹ́ntà.
7: Mo kò ṣàṣeyọrí. Mo kò sí àkókò.
0: Ẹ mọ̀ ń gbọ́ yín kí lè fẹ́ bí wọ́n tẹ̀ fi pè wọ́n báyìí.
6: Bàbá fún ìgbà díẹ̀ ó yẹra fún epo pupa díẹ̀ ni ogun awon agbalagba ni awon ojo meta ni nigba ti mo ba pari eto ma fi ero bani soro mi si ta e pe ni ajo soro
0: segbon
7: elu sa elu sa
0: segbon tan so
7: mi gbo mo segbon yin ni bayi sa
0: won ni fun gba die won le yera fun gaga bi kan
6: pupa ni je obe to le pupa le ma joro ṣùgbọ́n fún gbà díẹ̀ tí a bá parí ètò a máa sọ yòókù ẹjá fẹ́lẹ̀ mi náà lọ́rọ̀ ẹ̀fẹ́.
0: zero nine one two three seven zero eight six seven five number tó wọ́n bí inú. Hello.
7: Hello, ẹ kú ètò.
0: Yes, ma.
7: Àdàrọ̀ ní ẹgbẹ́
0: àmì o.
7: Àmì o. Ẹ máa sọ.
0: Àmì. Orúkọ yín àdúgbò bọ̀lẹ̀ tí ń pè wá. Muslim lẹ ti ń pè wá. Oya baba, wọ́n bí yín.
6: Ẹgbọ́n ọ̀rọ̀ olúwa lẹ́nu mi. Kì í ṣe bẹ́ẹ̀ ègún kan ti wà tó ti jà ní ìrántá àti bíyé. Ó ti dórí tí inú kò fẹ́ máa ṣiṣẹ́ lọ. Ẹjọ́ pàdé lórí ìpìlẹ̀gbẹ́ Wednesday kì í ṣọ̀rọ̀ orí fóònù. Àjìláwà.
0: Àwọn kan ló lóru. Hello. Hello. Hello. Wọ́n ló ń tí wọn. Ìpè ń jára wọn.
6: Bẹ́ẹ̀ni.
0: Ń jára wọn ni.
6: Abájú àgbáyé.
0: Àbá ò fi nọ́mbà wọn ta. Hello. Orí mi gbé mi, oríwó gbé wá o. Àmì. Ìjì oníjì wá sọ fún.
7: Àwọn ẹgbẹ́ àti mo fẹ́ bèèrè ìràwọ̀
0: yín. Ẹ fẹ́ bèèrè ìràwọ̀ yín.
6: Ó yẹ mọ́. Ẹ̀rù tí ẹ̀ báyìí. Ẹ̀rù ọ̀bà yín ní dúró àkókò lè fẹ́ mọ ìbèrè ìràwọ̀ yín ẹ̀mọ yóò ti ń bọ̀ yín. Bàbá, lórúkọ Jésù, agòní pa yín. Lórúkọ Jésù, àwọn tó ń lé yín ò ní padà borí yín. Ẹgbẹ́ pàdé lórí èkè lọ́jọ́ Wednesday láago mẹ́wàá.
0: Àbá làwọn fẹ́ bèrè ìràwọ̀ àwọn. Bóyá ọmọ erùpẹ̀ ni wọ́n, bóyá ọmọ omi, bóyá ọmọ yanrìn. Àbí nǹkan bá sá wù wọn náà wọn. Hello. Ẹ mọ̀ kó àjìn. Dádì ń gbọ́.
6: Mo wí lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́. Ẹni tó mú wàá fọwọ́ ara rẹ̀ ṣera rẹ̀ áńgẹ́lì kò dójú tì í.
0: Àmì.
6: Ẹ pè yín ẹgbẹ́ ẹgbẹ́ Ọlọ́run yí ìdánilé lórí padà.
0: Àmì.
6: Kò yí padà o.
0: 0912307086750923708675. Hello.
7: Hello,
0: no leto. Oruko yin.
7: Oruko ni
0: Amadu. Lata dugbo bo. Oya.
6: Bi Oluwa ti nbe ni waju eni ti emi duro. Agbára tó ń dá ìran yín padà sẹ́yìn Ọlọ́run fi náà jò.
0: Àmì.
6: Gbogbo agbára tó ń dá ìran yín padà sẹ́yìn lórúkọ Jésù yìí náà Ọlọ́run kò jò.
0: Àmì.
6: Bàbá láti oṣù yìí lọ àsún ìran yín síwájú padà.
0: Àmì.
6: Bẹ́ẹ̀ ni koríko yí padà.
0: Ẹ̀jẹ̀ ń gbà pé kan sí méjì sí torí bàbá náà fi nọ́mbà wọn ta. Gbẹ̀yìn tẹ́ ẹ fẹ́ pè wọ́n ẹ̀yọ ẹ lè lórí ọ̀fẹ́ láti pe bàbá Béúlà fúnra yín. Àbórí òkè Béúlà ní o ti ń bẹ lárọ̀gọ nìbàdàn lọ́nà Ayégún. Hello. Hello, ẹ kú àjìn o. Mò ń gbọ́ yín. Ẹ bá ń sọ̀rọ̀ òkè láti bo.
7: Àtàpátá ni
8: popular
0: ke e daruko yin tori pe popular ki le fe bi baba wo li e ma mu nkan gan baba won e gbagba fa won won la ma mu nkan gan
6: agbara to yo sake ku yo ni
0: amen
6: loruko babo mark me ni won baba ti o fanyin ti ko lira re olorun ko gba pelu yin
0: amen
6: lati sise ami omo ami ami omo ami omo ko wa lara yin
0: amen
6: e o ni pada si gbe mo
0: amen
6: jesu lu wa
0: amen am baba e je nse bayi awon ti won ba fe ri yin e ba nju ori oke ke ti fe ro ba ni soro yin ta
6: ni bi ki bi ni le ibadan mm mo gbo daju pe ndi abe bi ja kede mi to ni ko
0: mm
6: tabi oju opa oju oja olomi to na ayegun
0: mm
6: e wa gbo nfa ra tabi mo wa ni be e so pe ndo ayegun ayegun to ni olomi ni o ki se to ni ele yo ayegun to ni olomi e ba ti wa gbe yin e ma tenu ma so fun pe ẹ̀ẹ̀tẹ̀ kan gbé ní fòlà ò kán máa gbé ní fòlà ò kán máa gbé ní fòlà ò kán sọ yìí ibi tá bá ti sọ ní gangan ẹ mọ́ fòlà sí ilé epo ẹ mọ́ fòlà sí ilé epo yẹn rárá ibi tá ti sọ yìí ẹ ti rí pẹ̀tẹ́ ẹ̀sì kan lẹ́yìn yìí ọ́stẹ̀ẹ̀ báyìí géètì kan wọlé ńbẹ ẹ wọnú géètì yẹn tẹ bá ti wọnú géètì yẹn ìyànà kínní ìyànà kejì lọ wà àlàáfíà ẹ ti rí sign ẹ bá ti rí sẹ́lọ̀dì ẹ̀yà ẹ̀yà níbi tẹ́ ti rí sẹ́lọ̀dì yẹn ẹ máa wo chọ́ọ̀chì lọ́ọ̀kan wọ́n kùn ní ọ̀dà funfun pẹ̀lú àgbélébù mẹ́ta lórí àpáta báyìí lákọ́ chọ́ọ̀chì yẹn lé lórí ibẹ̀ ní chọ́ọ̀chì bẹ́ọ́là orí òkè bẹ́ọ́là nìyẹn tó bá dàbí ẹni pé ó rújú wọ́n wò pé ẹ̀wọ̀ amánà ibi tẹ́ ti sọ yín gangan ẹ kàn bí ẹ tẹ́ ẹ bá ti fònà sílé epo ẹ mọ́ fònà sílé epo tẹ́ ẹ bá ti fònà sílé epo ẹ bí àwọn tó ń tajà níbi tí wọ́n ti sọ yín orí òkè bẹ́ẹ̀lá wọ́n ju òfin ẹ̀rọ ìṣẹ́jú mẹ́rin àbí ìṣẹ́jú márùn-ún náà ní ṣíkìtì tó bá wá dàbí ẹni pé ó rí bí nọ́mbà ilé ìtìrúfẹ́ pè ẹ máa pè sí i máa pè kejì náà ìkejì yẹn má wùlẹ̀ pè sóhun whatsapp ní òun wà fún báyìí ẹ pè léyìí 080-5801-6160 080-5801-6160 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn ni èyí kejì whatsapp lásán lẹ́lẹ́ fi ṣe tẹ́ bá ti kọ́ ọ ṣeéṣe kí má gbé torí èrò máa ń pọ̀ lórí ẹ̀ ẹ má pè mí ẹ má ti pè mí ẹ má ti pè mí ètẹ́ má pè whatsapp ló ń 081-31-00-72-00 whatsapp ló 081-31-00-72-88 òun náà ní ẹjọ ìbánisọrọ tó jẹ whatsapp ẹyin tá n pé ẹjọ ẹ má ti pè ní ẹjẹ tó ń parí ètò ẹjọ ẹjọ àwọn ẹrọ ìbánisọrọ mi nìyẹn fẹ ẹ ti lè bá mi sọrọ
0: ṣé dádì
6: god bless you sir
0: ire àtàwọn láàfi pàdé ọlọ́run ọba yóò sọ ẹ̀mí wa ẹ ṣé o
6: ẹ ṣé
0: o ẹ ṣé o.

orílẹ̀ ń gbọ́ lájọlú FM 96.7 ọ̀n pẹ̀ bí òkè gájòkè. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Adéọ̀sùn Káyọ̀dé là tọ́kùn ẹ̀. Olóyè Gbẹ̀ngàn Ọláyíwọlá ó yàtọ̀ lólóòtú ètò. Ọ̀tọ̀gá mi Kébúgè. Ẹjẹ́ ń kí ẹ̀yin tẹ́ ẹ̀ kú lórí Facebook Lágelú tẹ́ wà ń bẹ̀ látàárọ̀ ẹjẹ́ ń tún pin yín lẹ́ẹ̀kan sí. Àwọn màmá kan

0: ìyá tí wọ́n bímọ mẹ́rin márùn-ún tí àwọn ọmọ dọ̀tà wọn ni mo ń sọ. Hello.
1: Hello, Mr.
0: President, sir. Yes, sir. Àjò níjò wá sọ fún
1: mi. Níjò wá tàbí ìjọba ni.
0: Mo ń gbọ́ yín.
1: Kí wọ́n máa kọ̀dọ̀ sí ilé
0: rẹ̀? Kí lẹ́ wí?
1: Kọ́ máa padà.
0: Kọ́ máa padà síbo.
1: Kọ́ máa padà síbo tóbi iye ibi ìyá gbé yẹn. Màmá tó tẹ́lẹ̀ ní ìtìsáàtì ọkọ mi.
0: Kí lẹ wí?
1: Kí màmá tó tẹ́lẹ̀ ní ìtìsáàtì yẹn. Àbọ̀wọ̀kọ́.
0: Màmá 85.
1: Òun náà ni mo sọ kọ́ máa padà síbẹ̀ o. Kọ́ máa padà síbẹ̀ kọ́ o.
0: Kò sí nígbà bẹ́ẹ̀ padà sí náà mọ́. Ṣùgbọ́n àjọṣepọ̀ ò sí láàrin àwọn méjèèjì.
1: Wọ́n ṣàdúmọ̀ náà ṣe bí wọn gbogbo ọmọ tí màmá yẹn rí ọkọ wọn lóbi fún.
0: Bẹ́ẹ̀ ni. Kí ló tẹ kù fún 85? Ọmọ akọ.
2: Mo ṣe owó rẹ pẹ̀lú ìtẹ́lọ́rùn ẹni tó máa lọ́la máa lọ́la.
0: Àmọ́ tán kọ́ o. Bóyá 150 years wọ́n kọ láyé. Ṣùgbọ́n ṣé wọ́n lè lò tó ohun tí wọ́n ti ń lò ó bọ̀ mọ́? Táwọn ń béèrè nìyẹn. Hello,
3: Arúgbó Ṣaka, tí wọ́n lámì sí kìláàsì wo?
0: Lọ́wọ́ orí o.
3: Ẹ kú ètò. Orí ti gbé mi o. Orí mi tètè là kórí ọlọ́lá àwọn pè mìíràn ní
0: sọ́ọ̀. Bàbá pàápàá ẹ ti pè lẹ́ẹ̀kan.
3: Mo ti pè lẹ́ẹ̀kan.
0: Ẹyá, kí lẹ fẹ́ bá wa sọ?
3: Mo kí bàbá ọlọ́jọ́ bí èmi ó ṣe púpọ̀ láyé o. Mo ṣe fi hàn láyé kí ẹ̀yin nígbà lẹ́yìn ìsọjọ́ òbí sí bàbá ọlọ́jọ́ bí mo ṣe kí wọ́n
0: ṣe
3: kí wọ́n lẹ́ẹ̀kan. Lọ́ba yọ lọ́la náà fowó.
0: Àti ìpín. Ẹ ti trespass. Mo fi ń bi wọ́n pé ẹni tó tún máa bá sójú òpó lẹ́gbà yẹn ló níyì. Hello. Lẹ́yìn ọ̀rọ̀ ti màmá yìí ṣe nǹkan kan tí màmá yìí lè ṣe sí wa. Hello.
4: Hello.
0: Hello, sir. Lọ́wọ́ orí o.
4: Hello.
0: Lọ́wọ́ orí o.

0: lórí ọ̀la ẹgbẹ́.
1: Hello.
2: Hello sir.
1: Lọ́wọ́ orí o.
2: Orí mi ó gbè mí o.
1: Orí wa ó gbé gbogbo wa.
2: Àmì sọ, kí ayé ọmọ padà sílẹ̀ mọ́ o, 85 years, kí ló tún wá?
1: Ìyá ní àwọn olówó lọ́wọ́, gbogbo ọmọ ti di dọ̀tá wọn.
2: Ọlọ́run á bọ́ sáwọn ọmọ wọn lọ́kàn. Ọlọ́run ló lè ṣe é fìdí.
1: Ojú alẹ́ dé.
2: Ọjọ́ ẹ̀rọ bí ọjọ́ alẹ́ ṣe pàtàkì, gbogbo tá a bá fún òwúrọ̀ ṣe kọ́lọ̀ ọjọ́ agbègbè ọjọ́ alẹ́. Èmi ò gbè wá o.
1: Láti
2: agbègbè mi kí n ṣe.
1: Ilé ń gbà pé kan sí lórí tí màmá òun kí n kú mbẹ.
0: Ìbáṣepẹ̀ àwọn ta lárò jinlẹ̀.
1: Hello.
2: Lọ́wọ́ ẹ̀kọ́ ètò.
1: Lọ́wọ́ orí o.
2: Ìlú wa gbé wa pàjù.
1: Yes.
2: Ìyá ọ̀sùn dúró ní o. Ẹgbẹ́ tó fún.
1: Ó yá yèyé.
2: Kí màmá yẹn ni wọ́n lọ gbá ọkọ wọn kan. Kí wọ́n tó wa orí gbìn kí wọ́n ti ṣe. Ìgbà ìwé wọ́n sọ àforíjẹ dáadáa. Owó wà á lọ sí ìpè sí Abiyamọ. Ìkan bẹ́tà ń pè mí pé sí Abiyamọ. Fún mi kì í wọ́n bá ṣe lórí àwọn ọmọ wọn olódùmarè gbàdúrà wọn. Wọ́n wá ojú rere ọkọ wọn. Wọn kò ṣe é. Orí bẹ́ẹ̀ kọ ọjọ́ tí lọ.
1: Ọjọ́ ti lọ. Ṣé? Màmá ọ̀sun. Ẹ̀yin lẹ wá sórí ètò yìí ní bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn.
2: Bẹ́ẹ̀ni.
1: Káwọn èèyàn ní agbè yín wá. Ẹ jẹ́ fún yín lórí ọ̀fẹ́ yẹn, àwọn gbogbo àwọn tó ń pè mí. Nọ́mbà màmá yẹn, ẹ̀sọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín báyìí kí gbogbo ayé ó gbọ́. Nọ́mbà táwọn èèyàn lè pè yín sí ẹ̀sọ́ báyìí fúnra yín.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n lè pè yín sí
1: 07 57 àbí?
2: Bẹ́ẹ̀ni 32.
1: 32.
2: 8 3 8 3 3 7 9.
1: Ẹ tún pé 3 7 9 àbí?
2: 4 7 0.
1: Yes.
2: 5 7.
1: Yes.
2: 3 2.
1: 3 2. Yes.
2: 8 3.
1: 8 3.
2: 7 9.
1: 7 9.
2: Ṣé WhatsApp number náà sí?
1: Ẹni bá dalẹ̀ òní dalẹ̀. Àní fi gbá kan bọ̀ kan nú. Torí pé bí ayé àwọn èèyàn ó ti da tí ìlọsíwájú ó wà ló jẹ ìkànnì yìí lógún. Bẹ́ẹ̀ ni ló jẹ gbogbo aná lógún o. Mò ń bọ̀. Múyìn wá mẹ́kẹ́ ìfálọ́wọ̀ ládẹ́jọ́ bàbá mo ti kìyìn bí ẹ̀mẹwàá lórí ètò yìí. Ẹ̀ṣẹ́ o. Mi tí mú àwọn èèyàn lórí Facebook, mi tí mú àwọn èèyàn lórí fóònù, wọ́n ti ń send message sí mi bàbí àwọn ti ń fàkáǹtì síbẹ̀.

0: gbogbo nkan ta ba se yo ditan
1: ela keda olola ma pe eran ni
0: afika bere lowo ori wa ko to gbegbe se so bere lowo ori
1: ola to ro wa wa saye
0: ko to je jije ko to mi mimu ikorita to bara re yi baba to pe mi nipa ibalopo oju orun a to nje oju orun yen ẹran mi leti lọjọ mẹjọ ẹbí ká pè mí ní àárín ọsẹ ká sọrọ ju gbogbo ẹ lọ ohunkóhun tá a bá ṣe ìtàn là ń kọ àwọn abala ìgbìyànjú tẹ èèyàn lè ṣe bí ìgbìyànjú lọjọ mẹjọ ẹ mọ gbọ dáadáa lẹkùnrẹrẹ ṣùgbọ́n a ti bára wa sọ̀rọ̀ lórí ètò yìí dáadáa pé omi tán bá dà á lẹ̀ ní ìdajì ẹ má fẹsẹ̀ tẹ́ ẹ̀ wọn a máa wẹ wárápá dànù èèyàn lè kó tí ò sì ní mọ̀ wọn a máa wẹ orí ibú dànù tó lóríire ó sì kọjá ń bẹ̀ tí ó sì di tiẹ̀ okùn tán fi ń sàsọ kò ṣe é kọjá lábẹ́ rẹ̀ gbogbo ẹ̀kọ́ lórí o ẹ má jẹ́ adí ẹrùrù orí wa òbímọ mẹ́fà pẹ̀lú ìyàwó àti ẹjẹ́ mẹ́jọ èèyàn gba 50,000 sí 80,000 lówó oṣù ó wá lóhun ò lákojọ ẹgbọ́n sì ò ti dá mi jọ kà lọ ẹranko kan ń bẹ ibi eyín ibi ajá bá ṣẹ̀yọ́ sí ibẹ̀ èèyàn bá ṣẹ̀yọ́ sórí ibẹ̀ yóò kó àtọ̀ sí àbí infection bọ́kùnrin bá ń fasọ ìyàwó rẹ̀ bora ẹ máa ń dá máa já iṣẹ́ ó máa ń já iṣẹ́ lára èèyàn nìkan kí ni wọ́n ń pè iṣẹ́ a máa já iṣẹ́ bí ìgbà

0: ṣètò
1: ẹ̀yìn tá àjọ ṣètò tò nípa ìṣe.
2: Ìdúmọ̀rẹ́ dáàbò màmá jẹ́ kú
1: tí. Óyá 0912370 8675 5,000 naira. Èèyàn mẹ́fà mo ti mú kínní. Wálé Adégbite on Facebook. Ẹ̀yìn so on Facebook màá mú kan sí. Ṣùgbọ́n jẹ́ ń gba ìpè láti ilé. Hello.
3: Hello sir.
1: Ṣé fẹ́ kí mi ni?
3: Mo fẹ́ kí Abalọ́jọ́ mi ni.
1: Orúkọ yín àdúgbò bo.
3: Abiodun Akinsola láti Liberty Road.
1: Abiodun Akinsola
3: láti Liberty.
1: Abiodun Akinsola bá ń kọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ilẹ̀. Nọ́mbà yín parí pẹ̀lú 78 69. Àwọn ti kó ń bẹ ò ń kọ ọ́ lẹ̀ ó ti kọ ó kọ gbogbo ẹ̀ ní o. Yóò ti mọ nǹkan kan.
2: Bàbá wa fàyè mi.
1: Dára rere.
2: Kó lè dùn. Ayé mi ni tún.
1: Ìṣẹ̀rọ̀ ìbánisọ̀rọ̀ tèmi náà ń pèsè.

0: 9123706 7 5. Ẹ sọ nbẹ o, ẹ sọ nbẹ o, jẹ n sáré mú o. Àwọn ni ah, mo ti o pe o. Hello, hello, ẹ káàárọ̀.
1: Orúkọ mi ni Adéyẹmí Bùkúnmi, mo ń pè láti ìlú Ìbàdàn.
0: Bàbá ṣe ẹ fẹ́ kí wa ni?
1: Mo fẹ́ kí ọlọ́jọ́ bí ni o.
0: Ẹ bá ń ṣàdúrà kan fún wọn.
1: Ah, lórúkọ Ọlọ́run, igba ọdún ni wọ́n lò láyé o.
0: Àmì.
1: Wọn ò ní lò ní àìsàn o.
0: Àmì.
1: Ohun tí wọ́n ti dùn lò ní jù ọ́ lọ o.
0: Àmì. Nọ́mbà yẹn parí pẹ̀lú
1: 86-21. Ẹ̀sìn ẹ̀ bá ń kí wọn Ọlágẹ́lú FM ò ní bàjẹ́ o.
0: Ẹ ṣe, ẹ ṣe, ẹ ti kí wọn.

0: adúpẹ́ lọ́wọ́ ọlọ́run adúpẹ́ lọ́wọ́ rẹ̀ ayẹn agbèga dá gbogbo ògbó padà sọ́dọ̀ rẹ̀ àwọn ọmọ adégbòdù yẹn ń gọ́ yẹn ti torin iṣẹ́ ẹjá yẹn ẹjá dá gbogbo ògbó padà sọ́dọ̀ rẹ̀ ẹjá kí arúgbó ọjọ́ kó ṣeun. Ogba ujo musulumi mo kiyan ko ojuma tagbe ki gbogbo omo leyin kristi
1: e bona mo ka haleluya
0: praise the lord haleluya
1: ore haleluya mi te osasa ati emeje
0: mo ki elesika abalaye mo kẹ lasika baloke pẹ

0: kékeré ni àwàdà ni.
1: Ẹ gbọ́ lọ, ẹ jẹ́ wá bá wa yọ.
0: Ọwọ́ jàǹtà ń sọ ọkọjá sípínlẹ̀ Kwara.
1: Ọkọjá lórí
0: àkọ́kọ́ ọkọjá lórí àkọ́kọ́. Ìpèníjà tá à ń wé ọwọ́ pẹ̀lú.

pẹ̀lú orí social media. Lórí TikTok. Lórí Facebook. Lórí Instagram. Lórí X. Ẹ bá ti parigo wa ti comment lọ láàrin ọjọ́ kan ọjọ́ méjì. Wọ́n ti fi àwọn comedy oró. Àwọn comedy tí ò ní túmọ̀. Wọ́n ti fi divert attention wa. Ọ̀sẹ̀ tó fi gbogbo ẹ̀ máa sọ̀rọ̀ ń pa ẹ̀ mọ́. Ìyẹn ló jẹ́ máa wò pé ẹ̀dá kun kí ń gbàtírú ẹ̀ ṣẹlẹ̀ ní January tán kọlu àwọn forest guard márùn. Wọ́n gbẹ̀mí wọn gbé o. Olónìkan ló lè sọ tó ṣẹlẹ̀ sáwọn forest guard yẹn ń gbà wàhálà yẹn dé. Tó fi dé kòríta tá a mára àrùn fìrí kú e. Ọ̀sẹ̀ ni wọ́n kè sí. Ọ̀sẹ̀ ni wọ́n pè. Ọ̀sẹ̀ ni wọ́n bá sọ̀rọ̀.

0: ìrọ̀ ni àlè níbi ńlẹ̀ yìí. Àdúrà tá à ń gbanu. Ipa tó yẹ kó wá kó kó wá òkó. Gbogbo àwọn traditional institution wà ní weak. Ọ̀pọ̀ nǹkan ń ò lè ṣe ní domain wọn. Àwọn ìjọba ó sọ̀rọ̀.
1: Iwájú la ó máa lọ. Iwájú la ó máa lọ. Nígbà tá ò ṣe bàjẹ́.
0: Ọ̀pọ̀ wa la busy.
1: Iwájú la ó
0: máa lọ. Rígbà ti wà busy ń gbọ́rọ̀ òṣèlú. Ọ̀rọ̀ PDP. Wọ́n sì gbéyàwó àbádì pẹ̀lú APM. Ńlá ń sọ lára mọ́nu. Ọ̀rọ̀ APC. Wọ́n fọwọ́ ẹnìkan sókè hàn kọ̀ṣẹ́ṣọ́ lẹ́wù. Ẹnìkan yarí.

0: àwọn àti láàwí wọn wọlé ìwé o olùkọ́ méje àwọn akẹ́kọ̀ọ́ mọ́kàndínní ogójì àwọn ọdún méje, àwọn ọdún mẹ́jọ, àwọn ọdún mẹ́wàá, àwọn ọdún mọ́kànlá látọjọ́ jímọ̀ wọ́n ń bẹ lákàtà àwọn àti láwé lọ́nà àánú rẹ̀ kọ́ là wá táwa là á dẹ̀bi ọ̀rọ̀ rù gómìnà aláṣẹ alága ìjọba àbílẹ̀ gba gbogbo wa ń jíjó ẹ̀sìn rìnrìn ká láti ń jó ń líbátì là ń jó ń yemẹtú là ń jó ń mọ̀pọ̀ àti láwé kan wọ́n fi àṣẹ yẹyẹ eléyìí ọmọ kankan ti wà tó bìzì àkókò òṣèlú là wà ọyẹ strike. Ẹ wo ìjọ kìíní wá. Ìjọ kejì náà wá. Mo rọ́wọ́ jà àjọ kẹta. Ó ní Dọlágbọ̀ ọjọ́ kẹrin gbọ́. Òun náà wá. Mákíyẹmí á ti bẹ̀ wọ yàrá ìròyìn. Á ti bẹ̀ mí ń padà bọ̀. Ẹ jẹ́ gbogbo wọn kíyèsí o. Àìlásọ ọlọ́run pàká ti ń tú àpérò fún gbogbo ọmọ eriwo ń bo lètò ààbò orílẹ̀-èdè yìí èjìká ta ló wà ìjọba àpapọ̀ ìjọba àpínlẹ̀ ìjọba àbílẹ̀ owó túlutúlutúlutúlutúlutúlu tí ń bá ètò ààbò lọ security vote ńkọ́ ẹ wo lápọ̀ ni ẹgbẹ́ ṣẹ́ẹ̀tì gbasálárí oṣù karùn-ún mu ni ìparí débi pé àgbà òdòdà ẹ máa kọjá yàrá yín díẹ̀ díẹ̀ Mákíyẹmí gbéra lẹ̀ ẹ já ṣe dáadáa láwùjọ mo padà bọ̀ á padà wá o á wà tú yẹbẹyẹbẹ.
1: Radio FM 96.7

0: on the 80th rẹ yóò gbọ́ ìròyìn ayọ̀ lórí ọmọ rẹ. Ọba mi òjò gbangba tíratíra, ọba mi òkè gbẹ̀gbẹ̀ tíratíra, ọba mi òdùdù gbẹ́rẹ́mù gbẹ́rẹ́mù, ọba mi alábalú bú omi tó ń fọlá ké gbogbo wa. Ó fi ewé fún igi, ó fi ìmọ́lẹ̀ fún òòrùn. Òrùlé ńlá tó borí gbogbo àgbáyé. Ọlọ́run mi jubujubu ìwà, ìmísí ọjọ́, ìmísí òye. Ojoojúmọ́ ni mò ń wá ọ̀rọ̀ tuntun láti kì ọ́. Nítorí ìdùnnú rẹ ni ìdùnnú wa. Ọba tí ó gbàgbé wa ìgbogbo ilé apariwo ògógógógógó. Ẹni tó gbé májẹ̀mú àdúrà lábiyamọ lọ́wọ́ ti wà lórí afẹ́fẹ́. Tí gbogbo yín pè ní pọ́sọ́fákẹ́yẹ mẹ́nu bàbá alábiyamọ. Ọmọ ọ̀rọ̀ nídi gánwọ lọmọ ọlọ́wọ́. Lọ́sẹ̀ yìí wà ní ànító. Lọ́sẹ̀ yìí wà ní àjẹṣẹ́kù. Àwọn akáàánú rẹ yóò padà di aláàánú rẹ. Ìrẹ tó fi ọlẹ̀ yóò padà lọ́sẹ̀ yìí o. Ibikíbi tó o bá dé àwọn ènìyàn yóò fojú rere wọ̀ ọ́. Tó o bá fi méjì kún méjì yóò padà di mẹ́rin mọ́ ẹ lọ́wọ́. O nítorí owó bara já lọ́sẹ̀ yìí. Ọ̀rọ̀ jáde láti bi ìpẹ́kà owó gangan tó nítumọ̀ yóò wọlé lọ́sẹ̀ yìí. Ọba mi ò tì tẹ́ mi ìlú títì yóò ti ọmọ rẹ lẹ́yìn lọ́sẹ̀ yìí. Ọba yọniyọni yóò yọ kúrò nínú ọkọ̀ òsì nínú ẹsẹ̀ yìí. Ọba ọlọ́lá jùlọ yóò fọlá kí ọ tọmọtọmọ. Aláàánú kílọ̀kà yóò fà sókè lọ́sẹ̀ yìí. Aláàánú kílẹ̀ lẹ́ẹ̀túfẹ́ yóò pàdé rẹ o. Olóore tí kì í sírègùn ó yẹ lọ pàdé ẹ. Aṣẹnilóore má yìnmú sí ni lórúkọ Jésù ọ̀run máa gbé wa pàdé ẹ. Ọmọ rẹ máa jẹ́ èèyàn láàrin èrò. Ọba tó fi yọ jẹ́ omi òkun yóò bùkún yín lọ́sẹ̀ yìí o. Ọba mi òpin kọ́là yóò yanjú ọ̀rọ̀ rẹ o. Wàá kọjá àlà tí bàbá rẹ ti dúró lọ́sẹ̀ yìí. Kódà ó tún kọjá àlà tí ìran ìyá rẹ ti dúró. Àṣírí ìrìn àjò ogún ọmọ rẹ ò ní tú sí wọn lọ́wọ́. Ó yẹ gbé àkànṣe oore. Àkànṣe ọpẹ́ ló máa ṣe lọ́sẹ̀ yìí. Ayé rẹ jáde ní yàrá àròpin o. Kí ẹni bá jákò àmì hàn lórúkọ Jésù ìrìn ayé rẹ dé. Ọmọ rẹ máa fẹ láláyè. Ọba Fọlákẹ́ ni yóò fọlákẹ́ ọ̀tọ́mọtọ́mọ́ o. Ayé ọmọ rẹ kúrò ní ibùdó àwọn oníwàhálà. Wọléwọlé tí wọ gbogbo àgbáyé yóò wọlé yín sàn, yóò wọlé yín sàn lọ́sẹ̀ yìí. Ọ̀rọ̀ tó wọ́n bá ṣe ti ilẹ̀ ló ń gbé òní wọ owó tì lọ́sẹ̀ yìí o. Òní rógun àròkan kan lórí ọmọ o. Tí kòkó bá fọ́ sí mi ọbẹ̀ sí ẹlẹ́nì ní máa padà lẹ́yìn ọmọ rẹ. Ẹni iṣẹ́ ọmọ rẹ yóò sọ agbára nù. Ọ̀ṣọ̀rọ̀ kì í tàsé ilẹ̀, irí àìtàsé ó yẹ gbá tọmọtọmọ. Àṣírí Ọlọ́run kì í tú ayé òní fọmọ tú ọláṣírí o màmá. Ayé òní fọjọ́ ọmọ bẹ̀ wá o. Buhari fi gbẹ́sẹ̀ sí nílé ọmọ rẹ. Kíkankíkan kò ní jó ọmọ rẹ lábẹ́ aṣọ. Kíkankíkan ò dẹ̀ ní jó wọn náà lábẹ́ aṣọ o. Wọ́n ní jọ wọ ìwà àtọmọ rẹ nínú àwọn tángara tí wọ́n fi ń jẹun. Sàmí ẹlẹ́yìí o. Ọmọ rẹ ò ní fò ṣálẹ̀ lójijì. Ọmọ rẹ ò ní ṣe bẹ́ẹ̀ lọ ọ̀run àrèmábọ̀. Màmá Sàmí ọmọ rẹ ò ní ṣe bẹ́ẹ̀ lọ sí ọ̀run arákejì. Báwo tó bá àkókò mú tọmọtọmọ. Psalm 66:22 gbọ́ ìsọdí ńlá tọmọtọmọ. Ó ń mèrè mèrè tí ọdún yìí jẹ́ ó yàgbà tọmọtọmọ. Ìrírí sí ìṣẹ́ni lọ́jọ́ ọmọ rẹ ò ní ṣìrìn. Ibi tó yẹ ká ti pa ọmọ rẹ lé lórúkọ Jésù Kristì kò ní jẹ́ ìkúkú o. Kò ní jẹ́rìí kò nú lẹ́yìn ó gbó lẹ́ni o. Kò láyà tí inú lẹ́yìn ó yóò ṣubú yakata. Ẹni gbọ́ ògiri wọ yàrá rẹ gbọ́rọ̀ olúwa lórúkọ Jésù iná jó lẹ́ni o. Lórí ọmọ rẹ mo sọ ìyá ẹyẹ ọlọ́kùn lẹ́ni. Ó jagun lórí ọmọ àtọmọ ọmọ rẹ mọ̀. Ọ̀rẹ́ ọmọ rẹ bìfọ́bìfọ́ kò ní rán ọmọ rẹ lọ sí ẹ̀wọ̀n. Ọmọ rẹ ti dàgbà tó owó lórúkọ Jésù máa lówó dání. Ọmọ rẹ máa gbádùn ògo. Ọmọ rẹ máa tàn kò ní tán lórí ilẹ̀. Sàmí eléyìí màmá kí lẹ́kẹ̀jìlá gbá òní kájọ ọ̀fọ̀ lórí ọmọ. Alágbẹ̀dẹ àyànmọ́ tí fẹ́ fìrí fẹ́ rẹ́ lórúkọ Jésù kò ní fẹ́ ní ayé mọ́ ọmọ rẹ. Kò dẹ̀ ní fẹ́ ògo ọmọ rẹ dànù. Ayé òní bẹ̀rẹ̀ báwo lọ ṣeṣẹ́ lórí ọmọ rẹ o. Ẹkú Jeremiah 5:13 lónìí ayé òkúta ìbòdè kúrò lórí àwọn ọmọ rẹ. Bàbá alábiyamọ ni mò ń jẹ́ ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé ọmọ rẹ ò ní ṣe wàdùwàdù wá nǹkan. Kò dẹ̀ ní fi wàdùwàdù dá nǹkan nu o. Mo sọ̀rọ̀ sókè gẹ́gẹ́ bí ẹni tá a fi ṣe abiyamọ rẹ dúàdúà yìí lórúkọ Jésù bí òní dé bá wà tọmọ rẹ. Ẹrù tí abiyamọ kì í tú sàmì ẹlẹ́yìí o. Wọn ní gbé ká ọmọ lé. Iná ọmọ kò ní jó wà. Afẹ́fẹ́ wàhálà kò ní fẹ́ lu ìdílé yín o. Ọ̀rọ̀ ni àṣẹ dẹ̀ ní lórúkọ Jésù ọmọ rẹ ò ní fẹ́ gba màgbo. Ayé ò ní gbọmọ gbìmọ̀ lọ́wọ́. Arẹ́bí dànù lórí ìwà tọmọ rẹ. Iṣẹ́ àwọn àpòsẹ́ lórí kejìlá ẹ̀ròdù apánilójú kò ní mọ̀nà ilé rẹ o. Ẹ̀mí ẹrú àti ẹ̀mí ẹ̀rù ó yẹ jáde nínú ilé yìí. Ògo ọmọ rẹ létí aṣọ ìyá àgbà ó yẹ jáde. O ní rí ọmọ bíbí ara rẹ kó bara jẹ. Wọ́n ní fi síbí àti àlùbọ́sà há ọmọ rẹ lẹ́nu lọ́jọ́ ayọ̀. Aláàánú tó ti gbàgbé ìwà tọmọ rẹ ó y jẹ kọrọti yin leni ọmọ ri dunu ko ni pada di ari sukun seke seke lowo atese ko ni je ti ọmọ wa o ọmọ re o ni fi ofo ranti re ko de ni fi flower ranti re o aye o ni wa emi ọmọ re won ni se emi ọmọ re legbodo ọmọ ni dake mo lowo mama ani ba gbogbo oru tori ọmọ re ọrun ma rin si o ani gbe bo se gege tori ọmọ re yo se gbe danu ani ba rojo mama re ninu okuku yo je bi pelu alaye ire ati ayo emi ato ọmọ re dele ni o ojo mo ni ba ninu sare baba mama cha mi wo lo ma duro se baba ati ya ọmọ re o baba mi ara ọmọ tun mo ro lo ni ki so fun pe ayo ni fọmọ re ro iro kuro ni ile alaye ọmọ re o ni deni tin wo sun tin da to lenu o sister toju iya re dada loruko yeso ma toju re o boda ma fun iya ati baba re lowo loruko yeso ma toju iwo na o abi ya ma gbo jagboro gboro gbogbo yin le duro jeun ọmọ lodun ni iya re toju iya re ma toju iwo na doju ale jiki ni baba re toju baba re jiki re o ni fo o eni ba ni re ajo bi tori ọmọ re ko ni pada de aye o ni yo ọmọ leyin re aye o ni to oja bi ọmọ re kan so si o oja bi ọmọ re o ni faya oja bi ọmọ re o ni dun kan ninu le aye o ni foja ran pomo re o sami leni ọmọ bibi nu re o ni jakun ọmọ iya re o ni faye le lojiji loni atan egun ọmọ re ko be si tan yinrin ina ife ko ni se wolo laarin iwa atọmọ re awọn ọmọ wo ni ri wa sa o ọmọ re o ni farapa ni tara ni ti emi ọmọ re okunrin o ni sase danu ọmọ re obirin ko ni lele number 11 aye o ni gbe ọmọ re lo si oko brikotu alejo lowo ara ile esa mi owo ni sa fun yin o owo ma ki odeledele ko ni finish form atoko re o o ni fowo pitan o o de ni pitan ninu osi a ni foju pe ọmọ re ma to tawo loruko jesu ni joju re ọmọ re ma ni igbega si ori je nikan leni o ni tara eniyan je bi o gbogbo sotu gbogbo sosi kan pe ikan oni ka ọmọ re mo kona jesu oluwa bombo
1: ọmọ mi kan wa ni ile oko o woju oluwa fun ọmọ
0: ati gba olotin wa ma
1: 4 years
2: 4 years
1: ọjọ yẹn daddy ni awọn ton ba woju oluwa kan bo siwaju bayi bí mo ṣe fẹ́ lọlé mo kò ẹjẹ́ kí n lọ gbómi fún bí mo ṣe gbẹdọ̀dọ̀ mo ní gba omi omi tó máa mú tó fi máa lóyún rèé o lọ́wọ́ lòun ti gbọ́ ìgbà tó doṣù tó tẹ̀lé bó ṣe pè mí nìyẹn pé mọ́mì mi ó dàbíi pé mo ní kò dàbíi pé kankan ó ti lóyún ló bá lóun ti gbọ́.
0: ó ti lóyún báyìí.
1: ó ti bímọ ọkùnrin.
2: hallelujah.
0: gbogbo èyí tẹ́ ẹ lọ́mọ láyé lójú ẹ̀mí yín ọmọ yẹn á bímọ.
2: ẹgbẹ́.
0: gbogbo ẹni tí ń wojú olúwa láti lóyún láyé ọlẹ́ ayọ̀ ó yá kó sọ nínú yín.
2: ẹgbẹ́.
0: ìpàdé ọ̀la ní kọ́lá ìpàdé àkọ́tún ni nítorí àdúrà tí a fẹ́ gbà níbẹ̀ ìfi ọ̀tuntun ni irú èyí tá a ti gbà rí tó bá ti ń bọ̀ wọ́ṣẹ́ máa mú kọ́kọ́rọ́ bọ̀ tó bá jẹ́ mọ́tò lẹ̀bẹ̀ àdúrà rẹ mú kọ́kọ́rọ́ wá tó bá jẹ́ ilé ní ẹ̀bẹ̀ àdúrà rẹ mú kọ́kọ́rọ́ wá tó bá jẹ́ oúnjẹ ọmọ náà ní mú kọ́kọ́rọ́ wá nítorí jésù tí ń ṣe másákì ó fẹ́ gba ẹṣẹ́ ṣe ní ọ̀la ha jẹ́ gbàdúrà fún gbogbo ilẹ̀kùn tó ti tì mọ́ látọjọ́ yìí pẹ̀lú másákì tí ṣe jésù aṣí lónìí o ilẹ̀kùn ilé aṣí fún ọ ilẹ̀kùn mọ́tò aṣí fún ọ ilẹ̀kùn àǹfààní ńlá aṣí fún ọ ilẹ̀kùn ìrànlọ́wọ́ aṣí fún ọ ilẹ̀kùn oúnjẹ ọmọ aṣí fún ọ ilẹ̀kùn ojúrere àti àánú ọlọ́run aṣí fún ọ ilẹ̀kùn ìgbẹ́gà tó ṣòro gbàgbọ́ aṣí fún ọ lọ́wọ́rí ilẹ̀kùn àìní àti ipa lẹ́nìí ilẹ̀kùn àìsàn àti ipa lẹ́nìí ilẹ̀kùn ẹjọ́ àti àkóbá àti ipa lẹ́nìí ìpàdé ọ̀la máa ní agbára o bọ́ọ̀lù ẹ̀rí kọ́lá àgbàdo ẹ̀jẹ̀ àyè lẹ́kọ̀ọ́ lọ́nà AIT yẹn sọ fún ọlọ́kadà kan gbé lọ sí Classic Arena Hall aago mẹ́sàn-án ni òwò àríre gbà torí pé ní díẹ̀ bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ gbogbo ènìyàn jákèjádò ló máa dá ọrẹ lẹ́ni ọrẹ yìí náà la máa fi ń sílẹ̀kùn ọ̀sẹ̀ tuntun bá ṣe ń dá lórí dáàdì mọ́mì la máa dá lórí àwọn ọmọ ọrẹ ti tòní mo fẹ́ kó o ṣe bí ọlọ́run bá ṣe bùkún ọ tó ìwọ jẹ́ àrí wípé o dá sí ọrẹ ti tòní kò sí iye tó lè fi ránṣẹ́ o má gbàgbé òkè lọ́wọ́ afúnigbé òní wọlé láéláé ẹ̀yin ọmọ bàbá alábìyamọ orí afẹ́fẹ́ tẹ̀ ń gbọ́ mi nílẹ̀ ṣẹ̀bí àdúrà wa ń gbà. ó gbà ó adúpẹ́ o.
3: ọlọ́run bàbá alábìyamọ o.
4: ààyè ló wà.
5: hello hello prophet 09060 57 11 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ o, a ò ní mọ bọ́ jẹ mọ́.
2: La la la la gelu FM.

0: 18
1: oṣù karùn-ún
0: ọdún 2026 18 of May ọjọ́ Monday. Gbogbo ẹ̀dá tó ní orí ọ̀fẹ́ mo bẹ̀ ẹ jẹ́ àtúnyìn olúwa gẹ́gẹ́ bí ṣe wa. Ẹ̀yin tẹ́ ní ibi tá a ti jọ máa ń gbàdúrà ẹ má lọ ọbẹ̀ báyìí. Ẹ dúró sídi rédíò yín, bàbá bá ń jí ọmọ, ọmọ bá ń jí ìyá rẹ̀. Ẹ já jọ gbàdúrà láàrẹ, a fẹ́ yan ọba àwọn ọba, ẹlẹ́bùrú ìkẹ́ ajíwẹ̀rí ọmọ dákídákí. Olùgbéni níjà, ẹni tó yọ mí nígbà tí ogun ilé wa sọ pé òun dé sínú ayé mi. Mahadeli Abaha, a fẹ́ kálelúyà. Ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ ọ́ lóore, ẹ̀yin tẹ́ ẹ mọ rírì ẹ̀, ẹ̀sà ẹ̀yin tẹ́ ẹ mọ bó ti tó, ẹ̀yin tẹ́ ẹ mọ orí Ọlọ́run. Méje ni o, méje, méje, hallelujah, méje, 1, 2, go, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah.

0: láyé.
1: Má pàjù àwọn tájọ lọ nínú ìrìn àjò àwẹ̀ aládọ́run ọjọ́ 19 days fasting. Láti March 1st títí di May 29 ọdún yìí. Ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan. Òru ẹbí ní sẹ́rí ìta pàkó rí ẹni. Ìjókòó mi, ààyè mi, my seat and my space. Olúwa ti rán wòlíì rẹ̀ wòlíì tèmi tó gba ẹ̀jẹ̀ Jésù. Láti fi ìpàdé àdúrà yìí gbà padà. Gbogbo ọkàn tí ayé gba bùjókòó wọn ààyè wọn lọ́wọ́ wọn. Nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní Friday May 29 ọdún yìí. Tẹ́ bá ti dé Port Platte filling station ní Woro

lọ́nì nínú ìyàjò àwẹ̀ aláàdọ́run ọjọ́ 19 days fasting láti march 1st títí di may 29 ọdún yìí ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan òru ẹbí ní sẹ́rì ìtapà kò rí ẹ̀ ní ìjókòó mi ayé mi my seat and my space olúwa ti rán wòlíì rẹ̀ wòlíì tèmi tó pa ẹ̀jẹ̀ jésù láti fi ìpàdé àdúrà yìí gbà padà gbogbo ọkàn tí ayé gba ibùjókòó wọn ayé wọn lọ́wọ́ wọn nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní friday may 29 ọdún yìí tẹ́ bá ti dé public filling station ní wo

láyé. Bá pàjùlọ àwọn tájọ lọ nínú ìrìn àjò àwẹ̀ aláàdọ́run ọjọ́ 19 days fasting. Láti March 1st títí di May 29 ọdún yìí. Ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan. Òru ẹbí ní sẹ́rí ìtapà kò rí ẹni. Ìjókòó mi, ààyè mi, my seat and my space. Olúwa ti rán wòlíì rẹ̀ wòlíì tèmi tó gba ẹ̀jẹ̀ Jésù. Láti fi ìpàdé àdúrà yìí gbà padà. Gbogbo ọkàn tí ayé gba ibùjọ kó wọn àyè wọn lọ́wọ́ wọn. Nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní Friday May 29 ọdún yìí. Tẹ́ẹ̀bá ti dé Port Platte filling station ní Woro.

0: láyé.
1: Bá pàjù làwọn àtàjọ lọ nínú ìrìn àjò àwẹ̀ aláàdọ́run ọjọ́ 19 days fasting láti March 1st títí di May 29 ọdún yìí. Ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan. Òru ẹbí ní sẹ́rí ìtapà kò rí ẹ̀ ní. Ìjókòó mi, ayé mi, my seat and my space. Olúwa ti rán wòlíì rẹ̀ wòlíì tèmi tó pẹ́ jẹ́ Jésù láti fi ìpàdé àdúrà yìí gbà padà. Gbogbo ọkàn tí ayé gba ibùjókòó wọn ayé wọn lọ́wọ́ wọn. Nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní Friday May 29 ọdún yìí. Tẹ́ẹ̀bà ti dé Poplat filling station ní Wọ́ròdù ládojú kọjá Jọ̀ǹkú. Ẹgbẹ́ ilé ìpò yẹn gangan lẹ́ ó ti yà. Ẹ bèrè chọ́ọ̀ṣì Ọlọ́run kankan. Aago mẹ́jọ alẹ́ la bẹ̀rẹ̀ dàfẹ́ mọ́jú ọjọ́ kejì. Ẹgbẹ̀rún kan èèyàn tó bá kọ́ dé láṣáálẹ̀ ọjọ́ yẹn. Tó gba ẹ̀mú pàtàkì látọwọ́ wòlíì. Fẹ́kùnrẹ́rẹ́ àlàyé nọ́mbà yìí ni kẹ́gbẹ̀ 09025202427. Ọlọ́run kankan retí rẹ̀ jájọ pàdé níbẹ̀.
2: Ohun tí mo lè sọ leléyìí, gbogbo ẹni tó bá ní orí ọ̀fẹ́ tó ń gbọ́ mi, àwẹ̀ wa ń lọ lọ́wọ́. Ìwọ ṣáà gbìyànjú sá, rí i dájú pé ìwọ náà ń darapọ̀ ní ago kan ní ọ̀sán lórí wàsà. Ogunlọ́gbọ̀n àwọn ènìyàn ló ń ṣe bẹ́ẹ̀ o. Mi ò mọ bí mo ṣe lè sọ fún ọ jù báyìí lọ. Ẹ̀bẹ̀ ni màá bí ọ pé wà ní ìbámu pẹ̀lú Olúwa. Ẹ̀sà ìpàdé tó ní agbára ni Nàbẹ̀lẹ́à Bàdáyà Gàdáṣ. Bàbá mi ló ràn mí sá. Ohun tó ràn mí ni mò ń tẹnu mọ́ yẹn. Gbogbo ohun tó bá lè ṣe ni kò ṣe. Ìwọ ṣáà rí dájú pé ìwọ náà wà ní ìbámu pẹ̀lú ẹ. Mo bẹ ọ ní sá. Ẹ wá gbogbo ọ̀nà. Aago kan ọ̀sán là ń gbàdúà lórí wàsà. Ẹ sẹ́ndì mẹ́sẹ̀jì yín sórí wàsà pé ẹ háàdì mi sínú group. Wọ́n dẹ̀ máa háàdì ẹ. Bàbá wo bí tó o bá sẹ́ndì mẹ́sẹ̀jì yẹn, líǹkì náà máa sẹ́ndì sí ọ. Líǹkì yẹn wà á ti rí àwòrán bíi kíní program 90 days. Ìwọ ka bẹ́ẹ̀rẹ̀ kù, a gbé ẹ wọnú group yẹn. Ẹ̀yin tí ẹ bá mọ bẹ́ẹ̀ ti lè ṣe, ẹ pé àwọn ọ̀dọ́ tó bá wà láyìíká yín, wọ́n á bá yín ṣe, á fi ọ sínú group. Lójoojúmọ́ wà á mọ rí ìpàdé yẹn bẹ̀. Ohun tó wá dáa jù ni pé ẹ̀yin tẹ́ mọ́ ń gbọ́ ìpàdé lórí rédíò láràárọ̀, orí ọ̀fẹ́ wà fún ọ láti mọ́ rí ìpàdé tá à ń gbé lórí rédíò lórí group yẹn. Gbogbo ọjọ́ tó bá pẹ́ jí tó o gbọ́ prógráàmù lórí rédíò, wà á bá ń bẹ̀, ó máa ṣiṣẹ́. So mo gbà ọ níyànjú, ìwọ náà ṣe bẹ́ẹ̀. Wá wo ohun tí bàbá mi lè ṣe. Iṣẹ́ agbára ni, ohun tó kún fún agbára ni. So darapọ̀ kó wo ohun tí adániwáyé lè ṣe. Mi ò ní sọ ju bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin kan wà ń bí, ẹ fẹ́ pé wòlíì ẹ gbàdúà fún mi nínú àwẹ̀, àbí ẹ fẹ́ káàdì yín sínú group. Nọ́mbà yìí lẹ máa pè àbí kẹ́ send message lórí WhatsApp 090 25 20 27 24 090 25 20 27 24. Thank you.

aláyé bá pàjù làwọn tájọ lọ nínú ìrìn àjò àwẹ aládọrùn ọjọ 19 days fasting láti march 1st títí di may 29 ọdún yìí ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan òru ẹbí ní sẹ́rí ìtapà kò rí ẹni ìjókòó mi ààyè mi my seat and my space olúwa ti rán wòlíì rẹ wòlíì tèmi tó pa ẹ̀jẹ̀ jésù láti fi ìpàdé àdúrà yìí gbà padà gbogbo ọkàn tí ayé gba ibùjókòó wọn ààyè wọn lọ́wọ́ wọn nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní friday may 29 ọdún yìí bẹ́ẹ̀ bá ti dé port plant filling station ní wo road ládojúkọ jájọǹkú ẹgbẹ́ ilé ìpò yẹn gangan lẹ́ ti yà ẹgbẹ̀rẹ̀ church ọlọ́run kankan aago mẹ́jọ alẹ́ la bẹ̀rẹ̀ dàfẹ́ mọ́jú ọjọ́ kejì ẹgbẹ̀rún kẹyìn tó bá kọ́dé lásàálẹ̀ ọjọ́ yẹn tó gba ẹ̀mú pàtàkì látọwọ́ wòlíì fẹkùnrẹ́rẹ́ àlàyé nọ́mbà yìí ni kẹgbẹ́ 09025202427 ọlọ́run kankan retí rẹ jájọ pàdé níbẹ̀.

sọ́tù ẹ̀yí po sósì pé bàbá mi mọ tí ń fi gbé ọ̀gà ìwọ lọ lọ́pẹ́lọpẹ́ yẹ ò ṣe fún ìkan òjọ̀kan àánú fún ìkan òjọ̀kan oore mo júbà rẹ mo dúpẹ́ pé òkun ọlọ́run wo bí àwọn ọmọ rẹ ṣe dọ̀bálẹ̀ lónìí ọjọ́ monday ọjọ́ ajé tí wọ́n sọ pé ó ṣe títí láì lọ́pẹ́ wa lọ́dọ̀ rẹ àwa ó sì máa gbé ọ̀gà ògo ni fún ọ jésù gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹnu ọpẹ́ rẹ ò ní kan in jesus name ẹ dìde ńlẹ̀ mọ́mì ẹ dìde ńlẹ̀ dádì kí n tó bọ́ sórí facebook amọ̀ tí ń ṣe bẹbẹ nǹkan mẹ́ta là ń ṣe sí omi tó ń bẹ lọ́wọ́ wa alákọ̀ọ́kọ́ màá gbàdúrà sí ẹlẹ́ẹ̀kejì màá gba testimony sí ẹlẹ́ẹ̀kẹta màá ka ọ̀rọ̀ ọlọ́run sí ọjẹ́ nǹkan mẹ́ta nǹkan mẹ́ta yẹn ni ó parapọ̀ tí ó di ìyanu ẹ wá gbọ́ nǹkan o nǹkan mẹ́rin ló sì ṣe pàtàkì láàárọ̀ yìí nǹkan mẹ́rin ló ṣe kókó ẹna omi yẹn síwájú ẹni bàbá omi ò lọ́wọ́ kò lẹ́sẹ̀ omi a sì la ọ̀nà lónìí ọjọ́ monday nínú ọ̀sẹ̀ tuntun yìí ọlọ́run la ọ̀nà fún mi àmì ìmọ̀mọ́ yóò lè sọ̀rọ̀ sà ẹ̀mí mímọ́ la ọ̀nà fẹ́mi àtàwọn ọmọ mi jẹ́ kí ọ̀nà ńlá bá wa ò ń sọ jáde lẹ́nu ni so ní gbogbo ibi tẹ́ ẹ bá ti láǹfààní àti gbọ́ mi na omi yẹn síwájú ọba onímájẹ̀mú bottle water ni mo sọ tẹ́lẹ̀ sí gbogbo ayé tó ní àǹfààní láti máa gbó mi káàkiri ayé pé bá mi la ọ̀nà fún wọn in the name of Jesus Christ ẹ̀yin àyànfẹ́ mo ní nǹkan mẹ́rin ló ṣe kókó alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan mẹ́rin tí mò ń sọ yẹn let your life operate in faith ẹnìkan ní kí lẹ wí yẹn jẹ́ kí ayé rẹ ó ṣiṣẹ́ lábẹ́ ìgbàgbọ́ jẹ́ kí ayé rẹ ó ṣiṣẹ́ in tí n bá sọ fún ọ máa ṣe pẹ̀lú ìgbàgbọ́ always believe that we make it always believe that we share testimony ẹ̀yin wo lẹ gbàgbọ́ pé ọ̀sẹ̀ yìí ò pé ọ̀jù ẹnìkan ní oṣù mọ́ ti lóyún nǹkan kan wọ́n sọ sí ọ tó fi ń rò kó sùn lóyún èmi wà ń delete nǹkan búkú yẹn kúrò lọ́pọ̀lọ́ rẹ lónìí báyìí pé ọ̀sẹ̀ yìí ni ó pé ọ̀jù ọ̀sẹ̀ tó wọnú ẹ̀ lọ́ba àánú ńlá pàdé jẹ́ kí ayé rẹ ó ṣiṣẹ́ lábẹ́ ìgbàgbọ́ ẹ̀yin wo lẹ gbàgbọ́ pé ọ̀sẹ̀ yìí ló rí ìyanu ọ̀yà

0: A Man, but Thomas in the backbone. Don't call Jesus. Oh, yeah, die, what's up? Die to say, I shut you up. Just so you
1: ah, you want Ghana, let it come by you. Move a berry to your bay. Move a berry to your bay. How much to my friend number to my sweaty? A neo bobania. Only my young muscle. Oh, fashion. I yell rode for a way in your major calendar. Ayalu oreti won papa de rini ayalu oreti o sele rini ayalu iyalu to joja oye eniyan lo mura leni gbogbo eyan oluwa so pe awon meje yen awon to tin sori at awon to tun fe sori eni ni oluwa ni eni meje akoko to ba koko fi ore erubo ranse leni o iwe joanu ore karun oni wa ti angeli badi basiromi oni eni to ba koko bo sinu re arun karun to ko ma je yode kuro nbe oni to ba ka meje wa tun meje ka egbo sa eni meje akoko to ba koko fi ore erubo ranse oluwa ni o fe se nkan ajalu iyanu ojiji kan ajalu ore nla kan iyanu ti o se fe nu royin tan kan to ni agbara fun awon meje akoko yen ni o gbe yan lo ba rubo leni sugba awon meje akoko yen ma de mu kan ti duro lori oro won oh my god in the name of Jesus.
2: Amen.
1: Oh, take your majamu, a DJ, and I said, Bo, only Shila, right? Oh, first, Adam, oh, first, Sorel, oh, my God, oh, the first, eh, and Bo, I think I want to run it up by 8,800, beautiful. But why won't we eat La Roy or Doc? And by your major cocoa, you get Fanya can number. How when you made your cocoa? I can number two of your rubber, let's see. I told you, dear Timaja Muya, to Fafisile, Costile, UBA. UBA, new. Oh, yeah. 10 2 4 24 77 77 50 80 80. UBA. UBA. But let us see 10 2 4 24 77 50 80 Christ atile atamata se lo ma ba pade be oni ye awon to gbagbo lati agbara fun lati je omo Olorun atan to buruko bi me gbo obi to ba gbagbo o ri ogun Olorun bi je se iso ninu wejo anu ori okankan la ni e gbo oni ti re ba gba Olorun gbo a fi di re mule ni. I'm not all about the worry about what I share. And what will you look at your so called baby? Oh, no, what can I can in on him? And you made ya cocoa, and you know him alone, Nicolabella. At a colony alone, Nicolu. Mosobi woolly. Nikia, Yaluko, and you made ya cocoa, and you went to my sorry, Ruboleni. Money in a quarter,
2: who
1: bent to my somebody, Mutoma, sorry, I get. To my sorry, my dear Mosho, I did it again. Yanum, I get in the name of Jesus.
2: Amen.
1: What can number now, like I see you be a. 10 2 4 24 77 77 50 80 80. Oruko to mari nibe Christ atilele atamata se 10 2 4 24 77 77 50 80 80. Aka number na niye bo se nda si ba ona shipo
2: amen
1: ogun re se
2: amen
1: orona
2: amen
1: ide re
2: amen
1: agbo gbogbo eniyan afani ki lo je feyan kan gele aye ko so emi enu oko sare ijobo olorun atododo e gbogbo to ba ku ni olorun yo fikun mo gbadura fa lojo ebi eni ate yo ni wedding anniversary odun to nbo yo duje lele
2: amen
1: ilu ya dun fun
2: amen
1: okan wa bale
2: amen
1: e je ka gbadura feyan meji akoko ati eyi te fi ore rubo yen eyan meji akoko ati eyi te fi ore se rubo yen a number to o pe sire o na re ni WhatsApp number mi to fi ma so eri re gbogbo won to ti ri o so ba sise obi so ma san wa so eri to ba so eri kan wa le ri mi igba ẹwà wo ìyẹn nìkan wá kọ gbogbo èèyàn tó bá ní ìbéèrè kẹta bí kejì nọmba náà ni kò lù ó dẹ lè ní ká fi áàdì yẹ kò lè máa rí àdúrà àtàmátà sí bá kí ni nọmba náà 070
3: 070
1: 070
3: 35
1: 2 3 23 1 4
4: 14
1: 17
4: ubba
1: UBA UBA
4: 10 2 4 34 77 50 80
1: gbogbo ẹyin tọlọrun ba fun lori ofe lati da si dada lẹni tọlọrun ba je ko lanfani yen lo pade mi lori facebook la ro yin pelu tiktok ati youtube lori ajilore atamata se prayer life 730 la ro yin o ajilore atamata se prayer life ma duro si gbogbo agbara ma de ma so tele si aye e bo se se ma ri o di dandan ko leri lagbo ba to la yato gbogbo eyan lo follow mi ajilore atamata se prayer life ago meje abo lori tiktok youtube ati facebook e ma wa nbe fun a de ma ri arun gba in the name of jesus ola tuze laaro lago meje a jo pade ni lisabi oni gbogbo awon ton ba idure duro ati dina kaka pade ogun airomo bi idaduro airomo bi idaduro lori ise idaduro lori oja ko tete de mo oluwa ti ni kin prepare anointing oil kan ma da gbogbo owo bonu e bayi ma da gbele e lori olodo owo lemi lori ago mi si tun akuwo sile oni ni toto ire ati anu o ma to lemi leyin so lo prepare ni ojo aye immediately ba ti gbo owo yen le lori ba ayi pada bere ni tori ma so tele si elu lójú ẹsẹ̀ wúwa àtẹ̀mí adẹ̀ ń wọ ní ògo lọ́yẹ̀ múra o lisabi ọ tó wà ní láfẹ̀wá ẹlẹ́gbẹ̀ẹ́ ilé ẹja yẹsì máa dẹ́dẹ́dẹ́ gbogbo ẹ̀yìn tẹ́wà lágbègbè abẹ́kúta pátápátá lọ́dẹ́ sango ọ̀tá ẹlọ múra pátápátá gbogbo ẹ̀yìn tẹ́wà lọ́sọ́nà ìmẹ̀kọ ọlọ́run dá àbá ayé tòrò ẹlọ múra gbogbo ẹ̀yìn tẹ́wà ní kílà ẹlọ múra owó dé ẹlọ múra pátápátá aago méje láàárọ̀ kẹtìdé ìyẹn láàárọ̀ la tún ṣe ni o lisabi ọ tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ẹja yẹsì dẹ́yìn tó bá ti di ọjọ́ wẹ́ǹsì ibi tẹ́ ti lè rí mi ságàmù ló dà yẹn o tẹ́bà ti mi sọ̀lọ́ ó di ságàmù nìyẹn o ẹ̀yìn tẹ́wà ní kòròdú ibẹ̀lẹ̀ máa wá sí gbogbo ẹ̀ntẹ́ wà ní gbogbo ògijó mọ̀wé bàfò gbogbo ẹ̀ntẹ́ wà ní gbogbo rẹ́mọ ṣàgàmù lẹ́ńbọ̀ london bridge sabo bridge níbi tí wọ́n pè ní oníjókòó community hall ago méje ní kẹ́nà ti dé màá ti gbóòórò yẹn dání màá ti gbóyin yẹn dání àtomi ó dandan kẹ́ lẹ́rìí tẹ́ bá wà ọjọ́ thursday mo ti sọ fún pé màá wà níjẹ̀bú ìmúṣi ní ìṣẹ̀wọ̀ lágbára ọba tó la yàtọ̀ ní ìṣẹ̀wọ̀ máa wà nbẹ̀ ní divine zone event center tẹ́ bá ti dé bí ọjà yẹn ẹ̀kan gbé ọ̀kadà kẹ́lẹ́ lọ sí divine zone gbogbo ẹ̀ tẹ́ wà lẹ́pẹ́ ẹ̀jẹ̀ àjọpàdé gbogbo ẹ̀ tẹ́ wà ní gbogbo ìjẹ̀bú pátápátá àjọpàdé nbẹ̀ ogun máa ṣẹ́ lórí ayéwa adé máa lẹ́rì in the name of jesus àǹfààní kí ló jẹ́ fẹ́yàn kéèyàn jèrè ayé kó sọ ẹ̀mí ẹ̀nu gbogbo tó ká máa lé ilé ayé ló máa parí sí ìjọba ọlọ́run ní pàtó oníkẹ́jẹ́ ká máa lé lórúkọ jésù a ò ní sọ ìjọba ọlọ́run in the name of jesus àwọn kan fẹ́ bá mi sọ lórí whatsapp o dẹ̀ fẹ́ join whatsapp group mi page mi kí o lè máa ládùúrà àtàmátà sí ní gbogbo ìgbà kí lè máa sọ tẹ́lẹ̀ sí ẹ nọ́mbà yìí náà ni whatsapp mi o yà àkọsílẹ̀ báyìí 070 70 35 2 3 23 1 4 14 17 wọlé kan sí 070 70 35 2 3 23 1 4 14 17 sọ pé kí n yá àdìẹ sí prayer group mi gbogbo ọ̀tọ̀ onílù ọ̀dùà tó fẹ́ máa forí rẹ̀ kó rà dùà wọlé kan sí 070 70 35 2 3 1 4 14 17 láàárọ̀ yìí ní 7:30 lọ follow mi lórí facebook tiktok àti youtube ohun tó fẹ́ lo omi ẹyẹ náà ni kò gbé pẹ̀lú iyọ̀ tó bá wà níbi tó ti láǹfààní ẹ̀ òkè nǹkan sọ tẹ́lẹ̀ sí máa dúró sí ibùdó agbára yẹn báyìí máa dẹ̀ máa sọ tẹ́lẹ̀ sí dandan ló máa lẹ́rìí in the name of jesus aago méje àbọ̀ ni o lórí gúrúùpù mi wàhálà ànúgbà ìdíjà jésù olúwa wa.
5: Ilé ni a ti máa jẹ mu. Ọlọ́run nínú ìpàdé máa jẹ mu olóṣooṣù.

ẹ̀ka ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni ó tún gbé ìgbésẹ̀ ìsọwọ́wájú látàrí ìgbékalẹ̀ eléyìí àjọ eléyìí tó rí sí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé eléyìí tí wọ́n gbé kalẹ̀. Ẹni tó ti fi ìgbà kọrí jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ ọmọ ológun òfurufú Abubakar òun náà ni ó ti sọ báyìí pé òun ti jáwọ́ nínú òṣèlú lórílẹ̀-èdè Nàìjíríà. Ọmọlé ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀-èdè Amẹ́ríkà òun náà ni ó ti fi ìdí rẹmi báyìí ní apá ti ìlú Siena látàrí ètò ìdìbò ilé ìtàn wáyé. Akọ́nimọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù ti Fly Eagles Mike Carver òun náà ló ti fi ìdùnnú rẹ hàn gẹ́gẹ́ bí wọ́n ṣe yàn sípò gẹ́gẹ́ bí olùkọ́ni tuntun ní báyìí ẹgbọ́n ròyìn ọ̀hún lẹ́kùnrin rẹ̀.

àjọ ilé ìtì orísí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé lágbàáyé òun náà ni wọ́n ti ṣàlàyé báyìí wípé ètò ọrọ̀ ajé orílẹ̀ èdè wa nàìjíríà náà ni ó ti gbé ìgbésí ọ̀tún látàrí bí ó ṣe kúrò nínú ìsọ̀rí kan tó sì bọ̀ sínú ìsọ̀rí kejì ìkéde ọ̀hún náà ló wáyé láti ẹni tí í ṣe mínísítà fún ọ̀rọ̀ ètò ìṣúná àti ètò ọrọ̀ ajé ń ti ṣe Taiwo Oyedele níbi tó ti ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta fún àwọn oníròyìn gẹ́gẹ́ bí àlàyé ọ̀hún náà ni ó sọ di mímọ̀ báyìí pé ètò ọrọ̀ ajé orílẹ̀ èdè wa nàìjíríà náà ni ó tún gba ìpele kan sí ọmọ iwájú eléyìí tí ó sì jẹ́ àmì rere fún ìṣàkóso eléyìí tí obìnrin lóde òyedè náà ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ nípa àwọn ọgbọ́n àtinúdá eléyìí tí ìjọba ń lò láti lè bá dé kí owó orílẹ̀ èdè wa nàìjíríà kí ó lè fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú àwọn owó eléyìí tí ó jẹ́ owó eléyìí tó kàn rìn lágbàáyé ẹni tí ó ti fi ìgbà kan rí jẹ́ iléeṣẹ́ ọmọ ológun ọ̀tọ̀ òfurufú tó tún jẹ́ ọ̀gá àgbà nígbà kan rí fún àwọn òṣìṣẹ́ ọmọ ológun òfurufú tó tún díje lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti apc ní ìpínlẹ̀ ti bauchi fún ipò gómìnà ẹni tí ń ṣe ajagun fẹ̀yìntì sadiq baba abubakar ọ̀nà ni ó ti kéde báyìí pé òun ti yọwọ́ nínú òṣèlú lórílẹ̀‐èdè wa nàìjíríà abubakar náà lọ sọ̀rọ̀ di mímọ̀ lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti x ẹ̀ lánàá ti ṣe ọjọ́ ìsinmi ti ṣe ọjọ́ kẹtàdínníogún oṣù karùn-ún ọdún tá a wà yìí níbẹ̀ náà ló ń sọ̀rọ̀ di mímọ̀ pé òun kò ní nǹkan kan ṣe mọ́ pẹ̀lú òṣèlú àbídíje dupò lórílẹ̀‐èdè wa nàìjíríà sadiq abubakar òun náà ló jẹ́ pé ó darapọ̀ mọ́ òṣèlú lẹ́yìn ìgbà tí ó parí iṣẹ́ ìríjú rẹ̀ iléeṣẹ́ ọmọ ológun òfurufú lọ́dún 2021 òun náà ni ó díje tí ó sì díje dupò gómìnà ní ọdún 2023 ní ìpínlẹ̀ ti bauchi lẹ́yìn ìgbà tí ó fìdí rẹmi sí ọwọ́ gómìnà bala mohammed ti ẹgbẹ́ òṣèlú ti pdp. ìròyìn tilẹ̀ òkèrè ọ̀kan lára àwọn ọmọlẹ́gbẹ̀mọ asòfin lórílẹ̀‐èdè amẹ́ríkà bíi kàsídì onáyọ ti fi ìdẹ̀rẹ̀mí báyìí sí apá àti lùsíánà látàrí ètò ìdìbò abẹ́nú ilé ètò wáyé nínú ẹgbẹ́ òṣèlú ti republican gẹ́gẹ́ bí ètò ìdìbò ọ̀hún náà ni ó wáyé tó sì jẹ́ pé pẹ̀lú èsì ìdìbò ọ̀hún òun náà ni ó fi ìdẹ̀rẹ̀mí nígbà náà ló wá sọ̀rọ̀ di mímọ̀ lẹ́yìn ìgbà tí ètò ìdìbò ọ̀hún wáyé tó sì fi ẹ̀hún náà pẹ̀lú bí ogunlọ́gọ̀ àwọn tó jẹ́ alátìlẹyìn ti ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà bí ó ṣe jẹ́ pé wọ́n yí lágbódáná. lákòótán ìròyìn ti eré ìdárayá olùkọ́ni fún ikọ̀ agbábọ́ọ̀lù torílẹ̀-èdè wa nàìjíríà ti fly eagles eléyìí tí ọjọ́ orí wọn bẹ lábẹ́ ogún ọdún ẹni tí ń ṣe abdul maikaba òun náà ló ti fi ìdùnnú rẹ̀ hàn látàrí bí ó ṣe jẹ́ pé ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún náà ni yóò máa tukọ̀ báyìí maikaba náà ni wọ́n fún ní àǹfààní láti máa tukọ̀ ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún lẹ́yìn ìgbà tó yẹ pé wọ́n ti gba ìdíje tilẹ̀ áfíríkà lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ maikaba náà ni ó ti ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ fún ikọ̀ agbábọ́ọ̀lù ti fly eagles àti ikọ̀ agbábọ́ọ̀lù ti golden eaglet eléyìí tọ́jú ọyọ́ wọn bẹ lábẹ́ ọdún mẹ́tàdínníogún maikaba náà ló ṣàlàyé ìyọnisípò ọ̀hún gẹ́gẹ́ bí ìgbésẹ̀ ńlá àti àṣeyọrí eléyìí tí ó dùn mọ́ nínú ìrìn náà ló ti wá jẹ́jẹ́ wípé àṣeyọrí òun náà ni òun yóò tún ọkọ̀ agbábọ́ọ̀lù ti fly eagles pẹ̀lú iṣẹ́ tuntun eléyìí tí òun dáwọlé wọ́n ní àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti òwúrọ̀ ti tò ní ṣùgbọ́n kí n tó máa lọ ẹgbọ́n àkókò ilé ìtọ́ṣúyọ̀ lẹ́ẹ̀kan sí i. ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa nàìjíríà náà ni wọ́n ti ṣàlàyé pé ó tún ti sí ọwọ́ iwájú pẹ̀lú àwọn àlàkalẹ̀ eléyìí ti àjọ tó ń rí sí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé tí wọ́n sì fi sílẹ̀ tó ti fi ìgbà kan rí jẹ́ òṣìṣẹ́ ọmọ ológun òfurufú òun náà ló ti ṣàlàyé báyìí síta abubakar ìpè òun ti yọwọ́ yọsẹ̀ kúrò nínú òṣèlú orílẹ̀-èdè nàìjíríà. ọmọlẹ́gbẹ̀mọ asòfin lórílẹ̀-èdè amẹ́ríkà kàsídì òun náà ni ó fìdí rẹmi ní agbègbè ti lùsíánà lẹ́yìn ìgbà tí kò láǹfààní àti jáwé olúborí nínú ètò ìdìbò abẹ́nu ilé ìtò wa nínú ẹgbẹ́ òṣèlú ti republican. akọ́nimọ̀gbà fún ikọ̀ agbábọ́ọ̀lù ti fly
Eagles Mike Abba ona ni won iseyan sipo bayi to si fi idunu re han pelu iyan ni sipo ohun won ni akojopo iroyin agbaye fun ti owuro ti toni fun okanjo kan iroyin re kan si wa lori takun ti agbaye wa pelu tona www.lagiluefm.com abike dara ko mo lori kan ban dore ti hex wa pelu tona lagilu fm 967 bakana lori ti facebook wa pelu tona lagilu fm 96.7 tunde Ola wulolo turoyin pelu olowo ibukun luwa olagunju martini salao lo tin royin kete tin ba ti kuro lori royin na ni gbiranle ye mo te waju pelu akin akin yemi e mo kuro nbe o ese te ngbo wa

0: ìpàdé àdúrà òde méjì lélẹ́yìí o 72 hours with God pẹ̀lú bàbá wa bàbá àdúrà AK-47 ó máa wáyé lọ́jọ́ Friday May 29 Saturday May 30 àti Sunday May 31 ọdún yìí lórí òkè náà mọ̀ wọ̀ ìlú àpàtẹ̀rẹ̀ Ìbàdàn on the 31 yẹn gẹ́gẹ́ lọ́jọ́ tàbí bàbá àdúrà AK-47 ẹni tí ọlọ́run lò nínú ayé onípojúpò káàkiri àgbáyé ó yẹ gbogbo ènìyàn jẹ́ pàdé lórí òkè àdúrà náà mọ̀ wọ̀ ibi tí wọ́n ti fọ́pọ̀lọpọ̀ èèyàn ló ń jẹ́ lọ́fẹ̀ẹ́ ìwọ náà máa bọ̀ àwọn jàǹkàn-jàǹkàn ìránṣẹ́ ọlọ́run aláàyè ló máa wà ńbẹ̀ tó ìmọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí láti wọ ròdù Ìbàdàn ẹ̀wọ̀ mọ́tò ẹ̀jẹ̀ òkú ẹ̀wọ̀ mọ́tò àpàtẹ́rẹ́ lórí òkè àdúrà náà mọ̀ wọ̀ fẹ́kúnrẹ́rẹ́ àlàyé mẹ́mbà sí ní kẹ́ ẹ̀ máa pẹ́ 0903-393-3006 tàbí 0806648-1455.
1: Ògo fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn gbogbo àlàyé ọkàn tó tún láǹfààní láti gbóhùn mi láàárọ̀ yìí lónìí ti ṣe ọjọ́ ajé ọjọ́ tuntun mìíràn fún òwò fún iṣẹ́ fún ìlọsíwájú àti fún ìgbéga ọ̀pọ̀lọpọ̀ ènìyàn bẹ́ẹ̀ ló jẹ́ ọjọ́ ìrànlọ́wọ́ ó jẹ́ ọjọ́ ìbùkún ó jẹ́ ọjọ́ tí gbogbo èèyàn máa ń fojú sọ́nà fún ìrànlọ́wọ́ látòkè ó jẹ́ ọjọ́ tí gbogbo ṣiṣẹ́ máa ń jáde láti lọ síbi iṣẹ́ lọ́jọ́ ajé ìgbàgbọ́ àwa ènìyàn ni wípé ní ọjọ́ ajé ìbùkún a máa tẹ̀lé ènìyàn gbogbo ẹni tó wà ń gbọ́ mi láàárọ̀ yìí mo gbàdúrà lórúkọ Jésù oníṣẹ́ ayọ̀ tí ayé rẹ nílò ó máa yálé rẹ báyìí mo gbàdúrà áńgẹ́lì oníròyìn ayọ̀ tí ayé rẹ nílò lórúkọ Jésù ó máa wọlé rẹ báyìí lọ́jọ́ Monday gẹ́gẹ́ bí ìṣe mi tẹ́ ẹ bá ti ń jáde lọ lọ́jọ́ Monday gbogbo yín lẹ mọ̀ pé àdúrà ni mo máa ń fi sìyìn kẹ́ ẹ lè múre bọ̀ kẹ́ ẹ lè mú àánú bọ̀ mo dúró lórí májẹ̀mú Ọlọ́run ẹni tó ran mi tó ń pè mí gbogbo ẹni tó bá ń sàn mí sí àwọn àdúrà yìí ẹgbọ́n o ní ayé kan tó wá yìí kí ilẹ̀ kó tó mì ọ́ lórúkọ Jésù ó máa mi ilẹ̀ ní ayé kan tó wá yìí kí ilẹ̀ kó tó mì ọ́ lórúkọ Jésù ó máa mi ilẹ̀.

láyé rẹ máa lápárere. Mo bẹ́ẹ̀ ni tó láyé àti ọ̀run sọ̀rọ̀. Ọ̀sẹ̀ tuntun tẹ́ ẹ wọ̀ yìí, bí oṣù yìí ṣe ń lọ, mo gbàdúrà ẹni tó ń lùlù ní kọ̀kọ̀ tó ní kò jẹ̀bi wálé, ìlú rẹ̀ máa fà ya. Gbogbo ẹ̀dá tó wà láyé tó ní kí ayé rẹ kó mọ́ sọ̀rọ̀ lóṣù tó wọ̀ yìí, lórúkọ Jésù ìlérí wọn máa bàjẹ́. Mo bẹ́ni tó láyé àti ọ̀run sọ̀rọ̀. Ohun tí mo sọ fọlọ́run ni pé mo fẹ́ kí ayé yín ó lápa. Ìwọ láyé ń retí, ìwọ ni àwọn ènìyàn ń fojú sọ́nà fún. Mo gbàdúrà ayé rẹ máa lápa. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa lẹ́nu mi. Ní ọ̀sẹ̀ yìí bẹ́ẹ̀ ṣe ń lọ, mo pe ire tẹ́ ò lè jẹ tán, ire tẹ́ ò lè jẹ tán. Mo pè é sójú ọ̀nà yín o, àánú tẹ́ ò lè lò tán. Àwọn kan ire tá a gbé lé wọn lọ́wọ́, àwọn nìkan náà lè dájẹ́ wọn ò lè fọ́mọ jẹ. Ọmọ ni ó lọ struggle tiẹ̀. Àwọn kan ire tá a gbé lé wọn lọ́wọ́, wọ́n jẹ, wọ́n fọ́mọ jẹ, ṣùgbọ́n bí ò lè rí inú ẹ̀. Àwọn kan irú ẹ̀ tá a gbélé wọn lọ́wọ́, àwọn jẹ ọmọ jẹ bí ọjẹ, bẹ́ẹ̀ náà lára àdúgbò tó tọ́wọ́ ń bẹ̀. Àwọn kan irú ẹ̀ tá a gbélé wọn lọ́wọ́, nígbà tó ọmọ bá jẹ tán, ọmọ ọmọ jẹ, ọmọ ọmọ ọmọ jẹ, àgbáyé ọjẹ, orílẹ̀-èdè náà ò ti jẹ.

Ayé yé dé pàdé ọ̀rẹ́ rẹ̀. Ẹni tó pinnu láti sọ ẹ̀dẹ̀ ní ẹ̀yìn lórúkọ Jésù, ìpinnu rẹ̀ bàjẹ́. Mọ̀ ń wo ẹ̀yìn kan ń bẹ̀ yẹn, ayé rẹ̀ nílò promotion. Ó yà gba promotion yẹn. Ọjọ́ ayọ̀ rẹ̀ wọlé wá. Gba ìyanu rẹ̀. Ọ̀sẹ̀ yìí mo bẹ́ni tó láyé àti ọ̀run sọ̀rọ̀ ní orúkọ Jésù. Ọ̀sẹ̀ yìí máa múre wá fún ọ. Ọ̀sẹ̀ yìí máa múre wá fún ọ. Nínú ìrìn àjò Jésù, àdúà ló fi bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ̀. Nígbà tí ẹ̀ ń kọ̀ wá lórí lọ́dún yẹn lọ́hùn, wọ́n ní prayer is the key. Jesus started with prayer and ended

0: Wednesday. Only say a Lamali Cup program. And we can draw a bobo. In Benny or Medio, a pata, a jawele, Nagbeli, and Lagoni Tipa, Odona, Elewe, New White House, the Cotado, Villa Debita, and Lafara, Ville Bolude, Bobwe, Bobwe, Nino Lake, just say one in Christ Center Ministry of the Church of God, opposite Samuel Village Station, and Yigama Malete, Nibada, Akokwetoa, Lori Radio, Lagalevel 96.7, Nibobo, Monday, 6:50 a.m. Siago Meje, Emma Bawa Pade, Jesu, Lolua.
1: Mo ki en kokan wa kabo si ojo aje toni mo ki kabo si kan yi n te gbe nbo olorun ya ko ma je ma te muse e mo gba bayi pe bi a se n gun ke odun ilo oko Jesu si en kokan wa ni jabo ogun en kokan to wa ni oju kokan gba yin fi le wa lowo onkan ti pati January ni pasadua onkan gba ti February ni pasadua onkan ti gba ti March ni pasadua onkan gba ti April ni pasadua ona gbiyanju won ti o gba ti May ni pasadua ola gbe dada po monu won ni je pe en kokan wa a n po olorun ri àwọn aláṣeyọrí òkè ògo náà ló jẹ pé ilé ayé nígbà tí à ń gòkè láti kékeré ni wọn láti gbà tá a ti bí wa la ti ń gòkè là ń nàgà láti pé àná lè débi gíga mo nígbàgbọ́ gbogbo àwa tí a ń gbọ́ ọlọ́run yìí tá a ti ń nàgà láì débi gíga lábẹ́ ọwọ́ ọlọ́run àánú ẹ ò débi gíga wọn tí wọn máa rí bẹ́ẹ̀ àwọn tó dókè gíga láti mọ gbé ayé wọn irú ẹ̀ ní gbé ayé dáfídì ètò pé a rí ẹni tó yẹ pé ó dapọ̀ mọ́ àwọn aláṣeyọrí lórí òkè ògo nínú ìrántí ẹ̀ wọn náà rántí ẹ̀ rèé ọ̀gbọ́n náà lè dapọ̀ mọ́ ṣùgbọ́n tó máa rí bẹ́ẹ̀ wọn láti ṣe nǹkan tó ṣe wọn láti yí ìpìlẹ̀ rẹ padà abí gbogbo wa nínú ẹ̀ṣẹ̀ ẹ̀rú nínú ẹ̀ṣẹ̀ ni a lóyún mi nígbà tí àdúgbò dábẹ́ sí sọ̀rọ̀ nínú ẹ̀ṣẹ̀ ni a bí mi ṣùgbọ́n nígbà tó jẹ́ pé ó wá rí báyìí ó gbìyànjú owó ọlọ́run ogun ọlọ́run nígbà tó sì wọ ọlọ́run àdúgbò nígbà tí ẹ bá wá mi ẹ ò rí mi wọn náà fẹ́ dapọ̀ mọ́ àwọn aláṣeyọrí lórí òkè ògo ti oṣù karùn-ún yìí gbìyànjú kí wọn náà fi ayé ẹ fún àdúrà ní ìpìlẹ̀ tuntun nípa ìgbà jésù gbẹ́bí lu àti ògbàlẹ̀ nígbà tí èèyàn wá sún ayé wàá dàbí tẹ́ḿpẹ́lì ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n nígbà tí èèyàn bá sán lájú ògolo ayé padà ìwé efésù orí kẹfà ẹsẹ̀ kan lógún sọ wọn pé ẹ̀yin ò mọ̀ pé tẹ́ḿpẹ́lì ẹ̀yin mọ́ ni yín ládá yín ẹ̀ṣẹ̀ èṣù ló lọ yín gbà tó fi ẹ̀ṣẹ̀ sún ayé wa ṣùgbọ́n ní ẹ̀mọ̀ pé ẹ̀mọ́ ń gbénu yín ẹ̀mọ́ ni láńlọ́ọ̀dù àwọn tó bá jẹ́ pé bẹ́ẹ̀ àtúbí if any man be in Christ Jesus ẹni kristo ó di ẹ̀dá titun ẹ̀dá kò sí orí òyípadà owó òyípadà àwọ̀ òyípadà ṣùgbọ́n tẹ́ḿpẹ́lì ẹ̀ṣẹ̀ àná wà di tẹ́ḿpẹ́lì ọlọ́run àwa di kọ́wa di tẹ́ḿpẹ́lì torí ògolo nípa báwo nípa títẹ̀lé àwọn kan àwọ̀ kọ́ṣe ní bíbélì irú ẹni dáfídì bàbá wa nígbà tá a bẹ̀ sí wò kí láyé kàn bẹ̀ àrí o ìpìlẹ̀ tí ẹ dé lórí ìgbé ayé wà bí ọlọ́run ó rò pé ọlọ́run ló lè ṣe owó ọlọ́run rí ọ̀pọ̀lọpọ̀ lè wéwé ọ̀pọ̀lọpọ̀ lè gbẹ́tẹ̀lé igi eré ṣùgbọ́n ó ń gbẹ́kẹ̀lé ọlọ́run wọn náà lónìí gbìyànjú wá gbẹ́kẹ̀lé ọlọ́run ara yìí kọ́ lè ṣàṣeyọrí ní ọ̀nà ògo rẹ̀ ó ní olúwa nígbà 2015 wo ìpìlẹ̀ tó fi lélẹ̀ ta ni yóò máa ṣàtìpó nínú àgọ́ rẹ̀ ta ni yóò sì máa gbé inú òkè mímọ́ rẹ̀ ẹni tí ó rí dédé tí ń ṣiṣẹ́ òdodo tí ó sì ń sọ òtítọ́ inú rẹ̀ lórí pé lónìí gbọ́dọ̀ tó bá jẹ́ pé ọ̀fẹ́ máa gbé inú ògo òkè yẹn ọgbọ́dọ̀ gbìyànjú mẹ́ta pọ̀ mọ́ àwọn ẹni ilẹ̀ gbàdúrà gbogbo wa sínú ayé àwa náà ibi tẹ́ḿpẹ́lì ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n nígbà tá a bá sọ wa nípasẹ̀ jíjẹ́ jésù ní olùwà àtúgbàlá wa tá a pẹ̀ṣẹ̀ sílẹ̀ tẹ́ḿpẹ́lì ẹ̀ṣẹ̀ àná àti tẹ́ḿpẹ́lì ọlọ́run ìwé efésù orí kẹfà ẹsẹ̀ kan ló máa sọ pé ẹ̀yin kò mọ̀ pé ẹni tẹ́ḿpẹ́lì ẹ̀mí mọ́ ẹ̀yin tẹ́ḿpẹ́lì ọlọ́run kí ló dé tẹ́ gbèsù láàyè ó ní ẹ̀yin kò mọ̀ pé ẹni tẹ́ḿpẹ́lì ọlọ́run àti ẹ̀mí mọ́ ń gbénu yín ẹ mọ̀ yẹn tí ẹ bá múra tí a bá gbàgbọ́ ó sọ fún àwọn Rome orí kẹjọ ẹsẹ̀ kọkànlá pé bí ẹnikẹ́ni nínú wa tí a bá lè gbàgbọ́ ẹ̀mí tó jí Jésù sì dìde àní ẹ̀mí tó jí dìde kò lè sọ̀kú ó ṣe tán láti sọ ohun tó ti dòkú láì fa di àlàyé pátákì nígbà tá a bá fa ìwà fún ọlọ́run jẹ́ pé láàárọ̀ òun náà gbìyànjú fa ayé ẹ̀ fún ọlọ́run ohun tó dòkú ní ayé ẹ̀ gbogbo ẹ̀gún tó ní gbogbo ìbùkún láàárọ̀ yìí àfẹ́gbọ́n kò nípasẹ̀ àdúrà jẹ́ pé àti pílẹ̀ṣẹ̀ àdúrà ọlọ́jọ́ méje mọ́lẹ̀ méje àdúrà jẹ́mínà rògòlò lórí òkè tàǹkù lọ́mọ ọdún yìí àdúrà jẹ́mínà fẹ́ rògòlò bákan náà a tún gbé kalẹ̀ níjọ́ wẹ́ẹ̀sì ẹ̀rí ọgbọ́dọ̀ gbìyànjú kọ́ wá síbẹ̀ 5:30-7 ní Christ Center Ministry of Church of God bákan náà níjọ́ Friday Christ Center Ministry of Church of God lẹ́yìn ìdámá gbìyànjú dápọ̀ mọ́ àwọn èèyàn tó kọ́ wọ́n fẹ́ rògòlò mọ́ ṣe ń gún òkè lọ lórúkọ Jésù ọ̀nì pasán ọgbọ́dọ̀ gbìyànjú kọ́ múra gbogbo àwọn tó fọwọ́sowọ́pọ̀ tán ní òní lọ́nà lọ àwọn tó gbé ilẹ̀kùn dẹ sọ́nẹ̀ ẹkùn dẹyẹ àfọ tuntun àwọn tó gbé igi dáàbò àgbèsè wẹwẹ ṣùgbọ́n láti múra láti jẹ́ kó súnmọ́ ọlọ́run bí àrípé dábì yìí súnmọ́ ọlọ́run ìgbà tó sì ní ìpìlẹ̀ tó dájú àrípé kí ló ṣẹlẹ̀ lójú ọ̀nà òkè ògo orípè nígbà lóòótọ́ ṣùgbọ́n gbogbo ẹ̀ ló jẹ́ pé gbogbo orí wọn náà lónìí tán bá gbìyànjú tó lè borí àwa ni pé láwọn tó wà fún àwọn tó bá ń gòkè ògo lọ ní ìgbé ayé ẹ̀gbìngbà míì tó yẹ kó ṣe ń gòkè ògo lọ àwa ni pé a rí ìgbé ayé ẹ̀gún kan tó yani lẹ́nu ẹ̀rí pé àwọn afẹ́ni ṣẹ̀sìn wà lójú ọ̀nà òkè ògo àwọn tí wọ́n mọ̀ fẹ́ bomi tutu so kan wa lonu go ṣugbọn to ba gbiyanju gbogbo emi sima so pe gbogbo emi abanrije bi emi sima awon emi sima to ba bon je nona mi awon ko bi sima nigba ku gbagba lo won nigba ti bo david to gun okoko lo awa ri pe ṣugbọn nikan dire baye kan nu 2 Samuel chapter 16 verse 5 oni david oba se de ba ori mu si wo ọkùnrin kan ti ibẹ̀ jáde wá láti ìdílé sọ́ọ̀lù wá orúkọ tí ń jẹ́ símẹ́ ọmọ kẹ́rà ó sì fúnyìn èébú bí ó ti ń bọ̀ àrífẹ́ kò fẹ́ kó lórí òkè ògo yẹn bá sálọ́mù ti lé dábì kúrò lórí ipò ọba ṣùgbọ́n lójú ọ̀nà òkè ògo tí dábì wá rìn àrífẹ́ símẹ́ ẹ̀mí símẹ́ lọ gbójú ọ̀nà lájẹ́ pé kí dábìdì kò ẹ̀rí kó mú ohun tá à ń pè ní kó bomi tútù sí ọkàn rẹ̀ wípé kò lè jọba mọ́ kò ṣe ṣe mọ́ ṣùgbọ́n ọlọ́run bẹ láàyè gbogbo ọ̀tọ̀ pọ̀ ní débi ògo yẹn ọlọ́run bẹ láàyè fọ̀ owó tọ olóṣèlú tọ ọgbọ́n yẹn tọ kọ́ tẹ tẹ́lọ̀ débi ògo yẹn ọlọ́run bẹ láàyè fọ̀ gbogbo àwọn ẹ̀mí símẹ́ ọgbọ́dọ̀ mọ̀ fi bú ọgbọ́dọ̀ gbìyànjú kọ súnmọ́ ọlọ́run tó gbọ́ mọ̀ pé nígbà tí ọba ń ya ògo ìwọ ìránṣẹ́ ọlọ́run yẹn nígbà ọba ń ya ògo telescope theology tí ogun yẹn gbógun tiẹ wà á débẹ̀ ìwọ ìránṣẹ́ ọlọ́run yẹn tó pọ̀ láàrin èèyàn tó pọ̀ fẹ́sẹ̀ tọ́ tí wọ́n lè tẹ̀mọ́ wà á débẹ̀ bọ́ bá gbìyànjú tó bá lè súnmọ́ ọlọ́run àwọn èèyàn bíi símẹ́ olójú á ti gbẹ̀yìn a wá rí pé ó sì ń sokùta sí dáfídì ẹ̀ráyé bó ti ń gòkè lọ ó sokùta sí àti sí gbogbo ìránṣẹ́ dáfídì ọba àti sí gbogbo àwọn ènìyàn gbogbo àwọn alágbára ọkùnrin sì wà lọ́wọ́ tún àti ọwọ́ sí rẹ̀ ṣùgbọ́n ọkùnrin yìí ó mọ̀ burú jẹ́ ìṣúmọ̀ ìran níṣẹ́ báyìí símẹ́ sì ń wí nígbà tí ó yin èébú ó ní jáde jáde ìwọ ọkùnrin ẹ̀jẹ̀ dáfídì ló pè bẹ́yàn ìwọ ọkùnrin bílálì tó fún lóko ó ṣe bàmtísì mí fún ṣùgbọ́n náà bẹ láàyè ọjọ́ ti fọ̀ ọjọ́ dé tí ọlọ́run yóò dìde tí ó ṣe ìyanu àwa rí pé nígbà tí ọjọ́ ògo dé sọ pé ọjọ́ ògo mi ti dé ìwọ náà sọ bẹ́ẹ̀ sọ pé ó ti dé wọ́n yẹ pé mọ́ndé méje ìrọ̀lẹ́ ìdàpọ̀ mọ́ wa nínú ìpàdé ògo ẹ̀kúnrẹ́ ti àjíǹde tó wà fún àwọn tó wà ní òkè ògo pé àpọ̀ mọ́ wa wọ́n bá ti ń bọ̀ gbìyànjú wípé ọmọ bíbélì ẹ̀ dáadáa mú dání wá bọ́tí wọ́tà kan rà omi láìf wọ́n náà wá bọ́ ṣe wọ́tà ń gbàdúrà dáadájú ọba padà sílé tó ọmọ omi yẹn pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run tó ọmọ ọ̀rọ̀ ọlọ́run ju omi lọ torí omi wà lábẹ́ ọ̀rọ̀ ọgbọ́dọ̀ rí pé ọkàn ń kọ́ ọlọ́run sínú omi tó gbé dání yẹn kó lè wá ṣe múṣẹ ni kó jẹ́ pẹ̀lú kankan wá nígbàtí àwọn èèyàn bá gun òkè ògo yìí já òun náà ló kojú sáàkà ọ̀yẹ́ ẹni tí ó bá ṣẹ́gun yóò jogún nǹkan wọ̀nyí èmi ó sì máa jẹ́ ọlọ́run rẹ̀ ó sì máa jẹ́ ọmọ mi òun náà ló kojú sáàkà ọ̀yẹ́ èmi ó sọ nípa sọ ṣẹ́gun fábí láti ìjọ kí a ṣẹ́ta
2: lọ́wọ́ ọlọ́run fún ọ̀rọ̀ ìgbàlá tí ẹ ti gbọ́ yìí ẹ ó máa bá wa pàdé ní déédé àsìkò yìí ní gbogbo ọjọ́ mẹ́jọ láwọn kò kan náà fún ìmọ̀ràn ìtọ́ni àti ìrànlọ́wọ́ àdúrà ẹ ní àǹfààní láti pe àbá olúwa sí orí aago yìí 08023521991 lẹ́ẹ̀kan sí 08023521991 àlàáfíà.
0: Second and third Wednesday only. Say La Malicot program. Awọn eka ajọ wa gbogbo. Nbẹ ni omi ẹdio apata ajawele. Lẹgbẹle alaga oni tipa. Odu ona elewe ni White House. Kotado nile Adegbite Alafara nile Bolude. Gbogbo e gbogbo e ninu ile ijọsin wa ni Christ Center Ministry of the Church of God opposite Samuel Village Station Eyigbama Molete Nibadan. Akoko eto wa lori radio Lagelebe 96.7 ni gbogbo ọjọ Monday ni 6:50 a.m. si ago meje e ma ba wa

0: ṣe lójú iná lè wúra ohun àgbẹ̀dọ̀ ìbàkíbà kan ò tó fọwọ́ sọ̀yà níwájú datmal ds jẹun ráyè ajíṣègùn kọlu àwọn ibà fàjọfàjọ datmal ds tí wọ́n ṣe pẹ̀lú atẹ́mítà àti lumefantrin tó jẹ́ 80mg àti 480mg ọ̀tá ayérayé ni àrùn ibà àti datmal ds ọ̀gá méjì ò gbọ́dọ̀ gbénu ọkọ̀ kan ìwọ̀ àjọ nafdac fòun tẹ̀lú datmal ds bí datmal ds ṣe wà fún àgbàlagbà bẹ́ẹ̀ náà ni datmal ṣóngálá tó jẹ́ 20mg àti 120mg ṣe wà fún àwọn ọmọdé iléeṣẹ́ jesse pharmaceutical company limited ló gbé jáde tó ń tà ó ń fi alágbàtà káàkiri nàìjíríà ẹgbẹ́ 0806-646-6115 níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹ́ ni kò pé ibà ò dá alágọ̀ ara kí ló fẹ́ di olówó láti máa ní datmal ds lọ́wọ́ lóòrèkóòrè àlàáfíà rẹ ṣe kókó bara ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta lọ rí dókítà rẹ o
1: ó dé sí ọlọ́run ó fanú bá mi ṣe.
2: láàrin ìlú méjì àyípadà ó ṣòro gbàgbọ́ máa fara láyé onígbóṣípò èèyàn nípasẹ̀ ìyọlọ́run lórí wòlíì àgbáyé ni. prophet and evangelist olúfẹ́mi orí ti cac mountain corporate ministry lọ́jọ́ thursday 28 àti friday 29 may 2026 two powerful nights of divine transformation at

0: lórí rẹ bá ti kanrin kò sí tí o le fi le pe tí o le fi lu pe lede
1: kò sí tí o le wi kò sí tí tó le wi lóòótọ́ àfi sùúrù sa ọ̀nà ọba dákun kó jẹ pé
0: ọ̀nà wọn fẹ́ para náà
1: tani
0: ń
1: gbọ́ ṣé wọn náà lọ bí ibo ni
0: ọ̀rẹ́ èlú lùfẹ́ tí wọn wà náà sí
1: wọ́n ka ìbò láyé ẹbí wọn lọ rí
0: ìrírí ìrírí ọlọ́run ọba rí ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ni
1: bọ́ọ̀lù yóò ṣe kàgọ́dé tẹ́ẹ̀nì tí a dé 200 lẹ́sẹkẹsẹ
0: títí ìwọ́kọ́
1: ẹbí mo wọ̀
0: jẹ́ àkàrí ẹgbẹ́ ta 1 2 3 4 5 6 7 8 9 10 200 200 201 206 207 305 360
1: ẹyin ni ọlọ́run
0: 410
1: ẹyin ni ọlọ́run ẹjọ́lọ́mọ bára yín fọlọ́run
0: nàìjíríà
1: ẹlẹ́dàkálu kó mọ bí yín ní ìrírú
0: yálà ngbẹ́ a mọ̀ pé bẹ́ẹ̀ ṣe kánú kí lẹ jẹ wọn ó rè fowó gbà fún
1: ọ àbí o ẹ sì fi wọn lẹ jẹ jẹ
0: wọn máa bọwọ wọn jẹ
1: wọn káwọn ọrọ ajẹ kà káwọn èèyàn máa wá sọdọ wọn kọ máa bù wọn lówó ngbẹ mọkàn bẹẹ ti yanjú ọrọ sínú
0: èèyàn 17 sì di
1: 450 lójú ẹsẹ̀ n ò rírú ẹ wọn ò kóró ọlọ́run láyé
0: yìí èmi ìdí òṣèlú èmi
1: èèyàn máa gbọ̀n kí ni o tẹ́yìn ọmọ gbọ̀n bá ìkùkù
0: gbogbo tó máa lè mú ìṣòro bá ẹtì
1: tílé ayé yìí ò ní rójú
0: ráyè tí ò ní rójú ráyè ni ẹ mọ mọmọ fálù ẹtì mi gan
1: má débẹ o
0: mọmọ fálù ìgbésí ayé mi gan
1: àbò yí ọ
0: sórí
1: mo ṣe rọra
0: ń rọwọ ọmú lẹnu tí mo rọra ń lògbésí ayé mi wẹrẹwẹrẹ gbogbo tó lè pẹ́jú já okùn ẹ̀mí mi
1: iná ti dá pọ̀ ó dá jù láyé yìí
0: ọlọ́run ọmọnìyàn jẹ́ ń débi tó lè pẹ́jú já
1: okùn n ò rírú yálà rí
0: kéyìn ó sì dìbò dago mẹ́rin ago mẹ́rin ìdájí 4 a.m. kí wọ́n sọ pé ìwọ ni ìbò míì sì wáyé ní 6:30 a.m. wọ́n ní ẹ ti ànánsì ẹ̀ ń tọ́ wọlé mo dúpẹ́ ọlọ́run o ẹyin kò dúpẹ́ ọlọ́run ẹ títí láyọ̀ ti wà ń bí ìdíje àkísọ́lá wọ́n gbé yín débẹ̀ òun àti sínà láyọ̀
1: ni bọ́ọ̀lù bá jẹ́ sínú òde
0: yóò dé ojú ni yóò dé ọlọ́run ó kúkú ṣe gbogbo ẹ̀rọ rùn ọlọ́run ó ṣe gbogbo ẹ̀rọ
1: rùn
0: tí mọ́tò tiẹ̀ náà ó gbogbo ọlọ́run ó ṣe ń rọrùn
1: náà wọ́n ṣe kò sí tó náà wò lè ṣe
0: bẹ́ẹ̀ni aago mẹ́wàá
1: kò sílé ni ìyanu lè ṣẹlẹ̀
0: bẹ́ẹ̀ni kò sí tí ò lè ṣẹlẹ̀ adúpẹ́fọ́lọ́hún aago mẹ́wàá kù sẹ́jú mẹ́ẹ̀dógún èmi padà bọ̀ ayí kòtò ti kásẹ̀ *347*1004*2# ni ó gbé níbẹ̀ títí ìgbà yẹn títí láyọ̀ àkísọ́lá òun àti sínẹ̀ aláyọ̀ wọn gbé débẹ̀ lórí ẹ̀dọ̀kíròyìn ẹ máa jẹ́ mọ́sàrẹ̀ létí ẹ kú kalẹ̀.
1: ẹ ṣe o.

àìrọrùn sùn ara títa ságun ságun kéèyàn mọ ìdàgbà púpọ̀ kọ́ máa rìn kọ̀gẹ́kọ̀gẹ́ kéèyàn mọ lè gbápá àtẹsẹ̀ kí wọ́n máa gbẹ̀yàn ségá torí wọ́n máa wóye kí nǹkan máa rìn nínú ara ọgbẹ́ inú ìfúnpá gíga ìsétọ̀ katalẹsẹ̀ wọ́n máa kan èèyàn gógó kí bàtà ó sèèsì bọ́ lẹ́sẹ̀ yẹn kọ́ mọ́ mọ̀ kó ti bọ́ kéèyàn máa rù máa gbẹ ọ̀pọ̀ ló ti lóríṣiríṣi oògùn ṣùgbọ́n tí ọ̀rọ̀ náà báyọ̀ ọ̀nà àbáyọ ti wà báyìí o kàn sí iléeṣẹ́ tónítóní abá healthcare kòkòrò inú ẹ̀jẹ̀ ọ̀rá inú ẹ̀jẹ̀ pajápajá àyà jíjá jẹ̀dí àìlèmí dáadáa ìdákọ̀lẹ̀ kọ́mọkùnrin ọmọ lè ṣe déédé ara ọmọ gbẹ̀pẹ̀pẹ̀ aromaleegun ìgbésẹ̀ kọ́mọ́nkíá ní pàtàkì kátẹ̀tẹ̀ gbé gbésẹ̀ ní kíákíá kẹ̀dá ó wà lápárapá ní gbádùn ayé ọ̀sẹ́ni tí ń bẹ láyé tí ò ní ti ń dalámú ẹ̀rọ ìgbàlódé ń bẹ fáyé o láti mọ bí àrùn sá pamọ́ sí kàn sí tónítóní abá healthcare ẹgbẹ́ ilé baba lam adésínà gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ tẹ́lẹ̀ ní fẹ́lẹ̀lẹ̀ ńbàdàn ẹ̀ka iléeṣẹ́ mojoyinlola complex ìwòrò ìbàdàn telephone 08033715988 08033715988 ẹ̀ ń tàtàjú ààrẹ lọ́mọ tónítóní.

0: Aki yin ka bo pada, e do ki iroyin re ni kan ni Lagelu 96.7 oke, to gajo ke, ni a fe funfun ti oba Adebayo Akande, alagbala okin ta kale, si fe lele ni badan. E ka bo pada, sori etu on leyin ta ti lo soju oja, ta ti oju oja de, Oluwa Shina, alayo ogo ede, ofoma ale sofan le mi, nje o, oya, e jabere si mu, leyo soka, awan iroyin on, lekun keke gan bo ti se wa ni apa bi ti awa yi o oda eje ki mu eyi tin se lalaye wi pe orisirisi ero oni awon eyan ni won ti bere si fi han lori igbese kan ti ijoba apapo orilede Nigeria kede re ni ose to koja te ba gbagbe ijoba apapo orilede Nigeria lo kede o pe awon ti won je akeko ti an fe wo awon ile eko giga lorilede Nigeria papa ile eko giga ti an tin ko ni ni eko ti oluko ni ati awon eto mi to ba je mo eto ti ogbin ni orilede Nigeria pe won o nilo lati lo re se idanwo alase wole to je alasepo si awon ile eko giga gbogbo lorilede ta mo si UTME mo gege bi akosile ele ti iwe iroyin Daily Post to ko o pe igbese yi on lo ti mu ki opolopo awon eyan ni eka eto eko ma fi oniruru awon ero ototo han minister fun eka eto eko nile yi omowe tunji alausa on lo kede eto na ni bi ipade kan eyi ti an se lori oro igbaniwole si awon ile eko giga gbogbo ni orilede Nigeria leyin ti won ti se ifikun lukun pelu awon ikan ti oro eka eto eko ile Nigeria kan pelu awon ajo ti oro eto eko to tun gberu nile yi o alausa lo so di mimo wi pe gbogbo awon akeko ti an ba ti yan yo pe nise ni ki won o kan fi oruko sile si odo ajo to nseto idanwo asewole si awon ile eko giga nile yi jambu lati le ni akosile to gbangban ati ayewo eleyi ti o duro ore don ti bi won o se ba won to ti won fi lanfani lati gbe won wonu oruko awon akeko ti o wole lapapo si orilede Nigeria labesa ilana kan ti o pe ni Central Admission Processing System CAPS eleyi ti o je pe o nbe ni bamu pelu ofin ati ase ti ijoba ile Nigeria ti an ti lakale o wa se alaye wi pe awon ti won o ni ma se idanwo yi oni iru won ti won o tun je anfani e lati ri awon kan to je pe awon na won be ni ipele kini ti eko nile eko gbogbo nse ta mo si national diploma won pe awon eto kan eleyi to ba ti je pe ki se yi to je ti imero ni eka ti ogbin ati awon ise mi to ba ti je mo ti eto ogbin ati imero re won pe gbogbo awon eleyun oni o pada di eyi ti won mo se amulo re lati je ki oro won lorun ki won le mo wole si awon ile eko lai si diwo kan abi idena gege bi minister ise so oni eyi ni o fun awon akeko lanfani to po dada si loju na ti le je ki awon na lanfani si eto eko ki o si le je pe ni agbon beun awon eyan won di akose mo se nibe lai si pe nkan kankan nfi anfani yen nfi dun won o pe iru eto ti o se yi o na ni o je ki o je pe gbogbo alafo to ti laale tele tele ko le dididi ni awon eka na ka le ri awon ti won o je akeko ti muse muse won to da muse muse kojo si apa be
1: to eni ti se abenugo fun ilegbimo asofin ni ipinle Nasarawa honorable Danladi Jatau o na lo mo ti padanu ninu eto idibo abenu ti egbe oselu APC se eleyi ti o dide to fe dide lo si ilegbimo asoju sofin fun eto idibo to nbo lona lodun 2027 won ni won se eto idibo abenu ninu egbe oselu APC nipinle Nasarawa tohun ti anikan ti je honorable Daniel Ogazi won ni Daniel Ogazi o jawe olubori o pelu ibo to lo bi egberun lona metala o le ni metale ni 80 won si ni Jatau ti e won ni ibo to lo bi egberun 5 pere lohun ni ati egberin won ni eni ti se alaga elegbimo asofin ohun lo ti joko fun sa meji ototo ni ilegbimọ asofin ni ipinle nasarawa amangba ti o fe yera wipo o fe lo de soju ekun idibo ti kafikaru yen ati kona ni ilegbimọ asoju sofin le wa nigeria ni bi eto idibo to bo lona lodun 2027 won ni piriki lo ji lule o tori pe won fi idi re janle nigba ti won seto idibo abenu soju awon eyan eleyi ti o lo re soju egbe oselu apc ni bi eto idibo to bo lona ni odun 2027 won ni koda ki si owo nikan ni kini ikolu won ni awon mo ilegbimọ asofin kan eleyi ti won ti wa nbe tele tele ti won tun fe pada si ilegbimọ asofin ni ipinle nasarawa won ni kini obe tun reba opolopo won lese won ni lara won lati ri muhammed abdulmumini hari won ni ohun soju ekun idibo nasarawa toro ni ilegbimọ asoju sofin bakan na jerimaya umaru won lohun soju ekun idibo akwanga nasarawa egan ni ilegbimọ asoju sofin le wa nigeria won ni gba won lanfani lati gbo esi idibo lati ijoba ibile metetala eti won ti lanfani ati seto idibo abenu ohun ni ipinle ohun ohun na lo je wi pe yakata ni gbogbo won suburu le o awon eyan ti won je eni otun ti o ti lo si ilegbimọ asofin ri ni ipinle nasarawa no lanfani lati je lo
0: oda iroyin kan re to je onibeji ninu iwe iroyin the punch kain die o wa ninu iwe iroyin daily post nwoko ni kiakia o ijoba ipinle oyo labe gomina ipinle yi seyi makinde lo ti fi die mule wipe awon oluko meje oni awon olubi eda ti an lo re se ikolu kan si awon ile eko to wa ni agbegbe ijoba ibile orire ni ipinle oyo jiko nigba to si je wipe iye awon akeko ti an jiko lo pelu awon oluko won oni ijoba pe ise n lo lori e lati mo iye to je gan ni pato gomina soro edi mimo ni ojo aiku sunday nigbati o n ba awon akorin soro lori ibi ti oro isoro eto abo ohun to de duro lasiko yi leyin ti awon olubi eda ohun ti an ti lo re se ikolu ti awon ile eko na nigbati awon agbebon ti an de hamara ti an pe won lo yabo ile awon ile eko ti nbe ni agbegbe ijoba ibile ohun o so di mimo wipe ohun ti se ipade kan pelu awon ti won je adari ati awon ati an je adari leka eto abo ati ile ise lajo lajo yoku ni ipinle oyo lojuna ati le mo ibi ti nkan de duro lori oro isele ijinigbe na gomina makinde lo so di mimo wipe oluko kan eleyi ti nko awon omo ni eko nipa esin islam islamic studies oni won ni won gbe mi e ninu ikolu labi na nigbati awon iko eleto abo ti o si pe owo won o ti te awon afurasi mefa kan ni inu awujo na ati awon meta mi ti o pe won topase isele ondu odo won pe won lowo ninu isele na gege bi o si so di mimo oni awon eyan ti won se ikolu yi won pe won fe je okan lara awon iko labi eyi ti won sa fun ikolu eleyi ti awon omogun ti won se si awon ti an je agbesuna mi ati agbebon ni ekun iwo orun ariwa ile yi bakan na ni kainde iroyin ohun ninu iwe iroyin daily post lo se lalaye pe okan lara awon oluko ti an jigbe ni ile eko giga community high school ahoro esiele ni ijoba ibile orire ni ipinle oyo ogbeni michael oyedokun oni iroyin so di mimo pe awon olubi eda ohun won mo ti pada gbemi e koda ninu foran alaworan kan yi ti oni awon ika awon agbebon mo han be yi ti won fi lede ni ojo aiku sunday ana ojo keta dini ogun osu karun odun 2026 oni won ti se afihan bi won se han oriku olorun ogbeni oyedokun ninu foran ohun oni won pe bi awon eyan se nwo nlo mu ki ika ya lagbara ko de ba awon eyan ti okan awon eyan o si bale to di wipe o ti mu ki awon eyan agbegbe ohun ki won wa ninu ipa yin keke ati inu ofo alagbara bayi o pelu awon eyan to je wipe won ti e je molebi ologbe ti awon olubi eda yi ti won da emi e legbodo nibe ni an ti fi tomije tomije kesi ijoba ipinle oyo ati awon alase ajo eleto abo gbogbo wipe ki won dakun se afikun akitiyan láti tètè dóòlà àwọn èèyàn tó kù ní àhámọ́ àwọn olubi ẹ̀dá yìí kó lè jẹ́ pé lóòyẹ̀ ni wọ́n mú àwọn náà dé àmọ́ títí di àsìkò yìí bí nígbà tí wọ́n ń kó ìròyìn yìí jọ àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ lẹ́ka ètò ààbò àti àwọn adarí wọn wọn ò tí ì fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ bóyá lóòótọ́ ẹni tí wọ́n pé wọ́n gbẹ̀mí ẹ̀ nínú fọ́nrán ọ̀hún ara àwọn èèyàn tó wá láti ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀hún ni
1: o
0: àmì.
1: tó wọ́n ní wàhálà míì tún ti bẹ́ yọ o nínú ẹgbẹ́ òṣèlú labour lórílẹ̀‐èdè wa nàìjíríà o tó wọ́n ní ẹni tí í ṣe gómìnà fún ìpínlẹ̀ abia alex otti òun náà ló mọ̀ tó ti bẹ̀rẹ̀ sí ní dìdàjú papọ̀ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ adarí ẹgbẹ́ òṣèlú labour o pẹ̀lú ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún julius abure lórí kínní wọ́n ní julius abure ó ti bẹ̀rẹ̀ sí ní ta fọ́ọ̀mù ìkópa gẹ́gẹ́ láti díje lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú labour ṣáájú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà lọ́dún 2027 wọ́n ní kínní ọ̀hún ó sì ní òun ṣe pẹ̀lú àjọ olómìnira elétò ìdìbò lẹ́wà nàìjíríà eléyìí tó gbé ẹgbẹ́ ọ̀hún kalẹ̀ láti ṣàlàyé fún wọn pẹ̀lú àbájáde ọ̀rọ̀ tó jáde láti wájú ilé ẹjọ́ lórí ta ni ẹni tí ṣe adarí fún ẹgbẹ́ òṣèlú labour o wọ́n ní kínní ọ̀hún ó ti fa lọ́bọ̀lọ́bọ̀ nígbà wọ́n rí àbúrè tó bẹ̀rẹ̀ sí ní pín fọ́ọ̀mù lé àwọn èèyàn lọ́wọ́ eléyìí tí wọ́n sì láǹfààní láti máa san owó lábẹ́ àsíá tọ̀dọ̀ tiẹ̀ òun náà ni ó ti fi jáde pé kò sí tó jọ o àwọn ò ní ẹnìkankan tó ní ń ṣe pẹ̀lú àbúrè nínú ẹgbẹ́ òṣèlú tọ̀dọ̀ tàwọn ti ṣe ẹgbẹ́ òṣèlú labour béèyàn lọ ibẹ̀ ìyẹn nípínlẹ̀ abia tó lọ rèé gba fọ́ọ̀mù lọ́wọ́ rẹ̀ ó gbà fẹ́lẹ́ da tiẹ̀ ni kò gbà fún ẹgbẹ́ láti ọ̀dọ̀ ẹgbẹ́ òṣèlú labour bíi tí wù kó mọ o wọ́n ní gbogbo ẹni tó bá ṣe àtìlẹyìn fún abure lásìkò tá a wà yìí wọ́n ní ó ń tọ̀hún ó ṣe ní ọwọ́ ara rẹ̀ ni wọ́n ní ẹni tí í ṣe alága fún ẹgbẹ́ òṣèlú labour lọ́wọ́lọ́wọ́ òun náà ni nenadi usmanu òun náà ni òfíìsì fọwọ́ lù ṣáájú ètò ìdìbò tí ó wáyé lọ́dún 2027 òun náà ni fọ́ọ̀mù ìkópa ó wà ní ọwọ́ rẹ̀ lólulẹ̀ ẹgbẹ́ òṣèlú labour ti ń bẹ ní utako ní olúùlú lẹwa ìlú àbújá bẹ́ẹ̀ bá wa lọ sọ́dọ̀ julius abure tó lọ rèé gba fọ́ọ̀mù ìkópa ńbẹ̀ a jẹ́ pé irúfẹ́ olóṣèlú bẹ́ẹ̀ kò mọ ohun tó ń ṣe o kò sì mọ irú ohun tí ẹgbẹ́ òṣèlú labour jẹ́ gan ní pàtó làwọn ṣe bọ́ta o kí àjọ olómìnira elétò ìdìbò lẹ́wà nàìjíríà kí wọ́n lè mọ̀ wípé ìgbésẹ̀ tí abure ń gbéhun ìgbésẹ̀ tó kù díẹ̀ káàtó ni lábẹ́ òfin eléyìí tó fi ìdí ẹgbẹ́ òṣèlú labour múlẹ̀ lẹ́yìn tí ọ̀rọ̀ ti yanjú níwájú ilé ẹjọ́ ó ti ní ṣé ẹ rí ẹni tí í ṣe akọ̀wé ìròyìn fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún kóka okoha òun náà ni òun ló ń gbẹnu ó ti sọ̀rọ̀ tó sì ń fi ẹ̀sùn kan abure lórí àwọn ìgbésẹ̀ tó gbé lẹ́yìn ọ̀rọ̀ tí ilé ẹjọ́ ti pa láṣẹ fún wọn ìyẹn ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tó fìdí kalẹ̀ sí ìlú àbújá wọ́n ní lẹ́yìn náà ni ẹjọ́ tún lọ sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn kó tó wá di pé ilé ẹjọ́ gíga yányán orílẹ̀-èdè wa nàìjíríà tó tún pa láṣẹ pé kò ní ń ṣe papọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú labour mọ́ bẹ́ẹ̀yàn bá wá lọ sọ́dọ̀ abure tó lọ rèé gba fọ́ọ̀mù tí ó lò láti fi ra pọfupọ́fù ló lọ rèé gbà.
0: wọn mọ gba fọọmù ra
1: pọfupọ́fù. tí èèyàn lọ gbà tí ó fi ra pọfupọ́fù tí ó mọ san pọfupọ́fù aláta.
0: ìròyìn èyí ó ní ọ̀jáde ò látọ̀dọ̀ ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú all progressives congress apc ní ìjọba ìbílẹ̀ olúyọ̀lé ọmọọba dọ̀tun ọ̀làdé púpọ̀ ẹni tí ó ránṣẹ́ ìkíni sí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú apc ní ìjọba ìbílẹ̀ olúyọ̀lé ó pé òun dúpẹ́ ò lọ́wọ́ gbogbo tó lórí tẹlẹ̀mù tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú náà fún bí wọ́n ṣe ṣe gẹ́gẹ́ bí ọmọlúàbí lásìkò ètò ìdìbò abẹ́nú eléyìí tí àwọn ṣe láti mọ ẹni tí ó di olùdíje fún ẹkùn ìdìbò àpapọ̀ olúyọ̀lé ni àtìlọ́rí bẹ̀rẹ̀ sí sojú àwọn nílé aṣojú-ṣòfin ilẹ̀ yìí house of representatives ó sọ di mímọ̀ wípé gbogbo wọn ni ẹ hùwà gẹ́gẹ́ bí ẹni tó gbókàn ẹni tó jẹ́ olóòótọ́ sẹ́gbẹ́ tí wọ́n sì farajìn láti rí wípé àwọn kópa ribiribi eléyìí tó yẹ káwọn kò gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òṣèlú apc ní ìpínlẹ̀ ọ̀yọ́ àti orílẹ̀-èdè nàìjíríà alága ọ̀hún wá pé òun rọ gbogbo àwọn èèyàn tí wọ́n fìfẹ́ hàn láti díje lọ́ọ̀rẹ́ sojú àwọn èèyàn ẹkùn ìdìbò àpapọ̀ olúyọ̀lé nílé aṣojú-ṣòfin orílẹ̀-èdè yìí house of representatives èyí tí wọ́n kópa nínú ètò ìdìbò abẹ́nú eléyìí táwọn ṣe ọ̀hún pé kí wọ́n dákun dábọ̀ fi aye gba alaafia oni tori wipe nibi ti alaafia isokan ati ibowo funra eni to ba wa nikan oni awon fi le se aseyori lati je ki afojusun awon ko wa si imuse o o wa se lalaye pe oun so ko le ye won yeke yeke pe gege bi egbe oselu ti awon je awon oni fi aye gba jagidi jagan awon o si ni fi aye gba ehale tabi gbogbo n to ba le mu ki nkan ma rogbo laarin awujo oselu o ori ni bi to ba ti ye ki awon gbe igbese awon gbe igbese to se koko lori awon oro to ba dabi en pe nbe nle oni eyi oni won fi wa so fun gbogbo awon eyan gege bi imoran to n fi lede si gbogbo awon ti oro kan ati awon ti en kopa ninu eto edibo abenu eyi ti awon se koja ni ojo abameta saturday wipe kiko wa awon ki won dakun ri wipe awon kesi gbogbo awon ti en je alatileyin won ki won o si fi ewe omo mo won leti keni keni ko mo se itaporo gan nibi kibi o won pe egbe oselu ohun ohun lo je wipe koni fi aye gba keni ko mo te ofin loju tabi ko mo wuwa ti oto lagbo oselu lai ti eni na ni iru eni teni ohun je o won ni eni keni tiru aje be ba simo lori aje pe n to ba ye ko foju wi na labe ofin yo foju wi na re o won ni ko nka luku ko ya tete ko ki owo ma re ko ki ba so o gege bi alaga egbe oselu ohun omo badan tun olade pupo lo wa pe ohun fi da gbogbo awon omo egbe loju wi pe ohun o gege bi alaga ohun o ni sai farajin lati ri pe itesiwaju de be egbe oselu APC ati pe egbe oselu ohun o leke o si jawe olubori ninu eto edibo apapo eleyi ti nbo lona yi o wa pe eyun lo mu ko won ma ro gbogbo won pe ki won o se suru o ki ko wo bomi suru mu ki won o si je ki awon wa ni sokan ki ko wa ko si mo tele nti ofin so nigbati awon o mo reti ase lati odo awon alase to ga julo ninu egbe oselu na o wa dupe o fun pe won je eni ti o te eti sile to si fi owo so wopo pela awon ti si nba egbe lo pelu oye o ni ekun idibo oluyole o wa se ladua wipe ki olohun eledumare ko ma tesi waju lati mo bukun gbogbo egbe oselu APC ati awon mo egbe oselu na omo ba dotun olade pupo alaga egbe oselu APC nijoba ibile oluyole lo fi ise na sita
1: to honorable abiodun gbalagade lati joba ibile oluyole na lo mo ti fi gbogbo ara gbogbo emi gbogbo okan re dupe lowo gbogbo awon ti won di adari awon agbagba awon ti oro egbe oselu APC gberu ni ekun idibo ijoba ibile oluyole oluyole federal constituency wipe ohun dupe lowo awon o pelu ope si olorun lakoko fun anu ati ori ofe to fi han iyan nigbati egbe oselu APC ti won lanfani lati seto idibo abenu yo awon eyan ti o lo lati lo re soju ekun idibo ohun ni ile igbimo asoju sofin seju ekun idibo oluyole o le ohun dupe pupo lowo awon omo egbe oselu All Progressive Congress ni gbogbo ekun idibo oluyole fun atileyin won o ni won mo bode gan ni won tu yayaya won tu yayaya o ni won jade o lati se atileyin fun ohun wi pe ohun kaju e lati lo re soju won ni laigbimo asoju sofin lewa Nigeria ni bi eto edibo to nbo lona lodun 2027 oni gbogbo awon ti oro kan patapata lai da eni kokan si gbogbo awon odo awon obirin awon agbagba olohun dupe o tori ohun ni igbagbo ninu isokun ati ilosiwaju to nti idagba soke fun ojo ola fun ekun idibo oluyole oni lohun se dupe lowo won oni gbogbo awon igbimo ti won lanfani lati je ki eto idibo abenu ohun ko kese jari oni lati oke lohun iyen ere olule egbe oselu APC lolulu le wa Nigeria oni gbogbo ekun idibo oni bakan na ni joba ibile ati ward ward pelu iwa koyawo to nti omoluabi ti won wu lati le je ki eto idibo abenu ohun ko sese ko lo ni serere ati ni werere ti won si ni abiodun gbolagade ohun na ni awon eyan ohun ni awon fowo si ti awon si yan oni ohun wa so fun won o si fi owo idani loju soya wi pe ohun o ohun honorable abiodun gbolagade oni eje eta ti bele je ke ma gbo pelu gbogbo to ohun ri lasiko ti e fi di ibo ohun o lohun ri pe ife ohun o poju eni fi ohun gan ni o ni gbogbo wa laje wa je mututu mutete iye eto ijoba wa ra wa o o ni ohun o ni joye ton mori bonu gege bi awon elomi se man se o ni wa ko yawo ton ti omo luabi o ni eba ni owo tohun tori idagba soko idagba soke ekun idibo oluyole o ni o je ohun logun gan ni o ni gbogbo yin patapata te kopa ni bi eto idibo abenu ohun lojo aba meta satide to koja lo o ni gbogbo yin lo nko bere fun o le se ohun pupo ohun mo lore o gege bi eni to more lo se njade ohun gege bi onorebu abiodun gbalagade o dupa lowo yin o fun ore ati atileyin te se nigba ti eto diwa benu ohun to nwaye kikaluku si simedo didun lo so so
0: iroyin yi o na lo jade o latodo senator eleyi ti o soju arin gbogun oyo yunus aketunde en to benu atelu ikolu to waye lawon ile eko to nbe ni joba ibile orire nipinle oyo to ise apejuwe e gege bi eyi to bani lokan je pupo ti o si je itewogba e je ka loju oja ta ba padade e gbo ekunrere iroyin ohun Edoki royin te si owo waju
2: Ibadan Mega Crusade 2026 Eyin ara ilu Ibadan e ku orire o ipela kan ti de lati odo Olorun wa Ijo God of Fight calling for all souls ministries n pe si ipade agbara lojo meta iti o ma waye ni ilu Ibadan ti a ku orire nje ase tun dari gbogbo aye authority that leads the whole world iti o bere lati ojo kewa si ojo kejila osu kefa 2026 ipade yi o ma bere ni agogo mẹrin irole ibi ipade ni ile iwe oba Kiyele Memorial High School Alubua Basonuru Ide Ape Ibadan Olorun lati ni ranse re Prophet Odedoyin Olawumi Ezekiel ti setan lati gbogbo ọkọ pàdé pẹ̀lú owó agbára àti iṣẹ́ ìyanu ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú ìbàdàn nípasẹ̀ pàdé yìí àrọ yóò rìn afọ́jú yóò ríran láìsàn yóò gba ìwòsàn ìrètí yóò padà wá ìbùkún ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà ẹni tí ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni prophet Odedoyin Olawumi Ezekiel ṣetán láti gbọ́ ọlọ́run ìpè funfun fún gbogbo ọkọ pàdé àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé ọwá sí ibi ìpàdé láti ìwòrò mọ́kọ́lá challenge ọjọ́ ẹgbẹ́ra brewery ìgbàrẹ́ ti dé wá pẹ̀lú ìgbàgbọ́ ẹ sì gba ohun tí ọlọ́run ti pèsè fún yín fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367 ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára prophet Odedoyin Olawumi Ezekiel má ṣe padà sẹ́yìn ọlọ́run dúró dé ọ́
3: Ọ̀rẹ́, àfàìmọ̀kú máa jáwọn àmì tí mò ń róye ẹ̀. Nínú àgọ́ ara mi yìí ni ó hàn mí lè mọ̀. Kára o máa tà mí bíi pé mo fomi àtapara. Ara ń já mi jẹ, nǹkan ó máa rìn tàbí gbùn mí jẹ káàkiri ara. Ara ó máa yún mi, má bá ń bari ẹni ti pajápajá tó máa ń mú mi lọ́wọ́ àtẹsẹ̀. Ṣùgbọ́n irọ́ ló ń pa, mi ò ní bá wọn kúkú ọ̀wọ́wọ́. Torí pé alágẹmọ yìí kún kékeré ó ṣe wọ̀. Ọ̀rẹ́, ó jẹ́ gbẹnu ẹ̀dákẹ́. Ṣọ́rọ̀ fọ̀ wá lélẹ̀ yàbí àárẹ̀ ara tó ń bá ọjà. Ṣé wọn ò gbọ́ nípa BNC capsule ni? Egbògi tó jẹ́ òun ni gbogbo èèyàn ń lò. Tó bá ń di pé ara ń tani, ara ń yún ni, ara ń já ni jẹ, nǹkan rìn tàbí buni jẹ káàkiri ara, tàbí pajápajá tó ń múni lọ́wọ́ àtẹsẹ̀. BNC capsule ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn jákèjádò ìlú Ìbàdàn. BNC capsule wà ní Danax Pharmacy, Adamasinga, Tanimọ̀lá Pharmacy Òkè-Àdó, Aslam Pharmacy Mọ́kọ́lá Roundabout, Boste Pharmacy Àpáta, Solution Pharmacy Agbeni. BNC capsule wà nílùú Ìsẹ́yìn, Ọ̀yọ́, Ìkirè, Ìwó, Ẹ̀dẹ, àti nílùú Ògbómọ̀ṣọ́, tàbí nọmba 30, Adékọyà House, Àǹfààní Road Roundabout, Ring Road Ìbàdàn. Iléeṣẹ́ Tèmítayọ Trado Medical Nigeria Limited ló ń ṣe BNC capsule jáde. Láti mọ gangan ibi tẹ́ ẹ ti lè rí BNC capsule rà ládùúgbò yín, ẹ pé 08103369434.
4: Àwọn gẹ̀ẹ́sì olúwa wa lójú.

0: ìránṣẹ́.
1: Prọfẹ̀tì mi lẹ́yìn Adéagbó, ògo mi gbọ́dọ̀ fọ́.
0: Látago mẹ́jọ òwúrọ̀ ni iṣẹ́ agbára ó ti bẹ̀rẹ̀.
1: Gbogbo ẹni wọ́n ti rírun ògo.
2: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: SELARIE sálárì.
2: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
4: TURMERIC turmeric.
2: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
5: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti ata-ilẹ̀ pupa, olùyípadà ayọ̀.
6: Ìgbà láyé ààrẹ mi, àsìkò ní gbogbo nǹkan láyé.
7: Ọba mẹ́wàá ìgbà mẹ́wàá, ẹnìkan ò lórí ayé gbó. Bẹ́ẹ̀ ìgbàlá ni ẹnìkan ò nílé ayé. Gbogbo ẹgbẹ́ ọlọ́jà tó ń ti oníṣẹ́ owó oníṣòwò ní gbogbo zónù méjèèje ti ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. A mọ̀ dúpẹ́ lọ́wọ́ ọba òkè. Wíkì omi tó ń dàrú nínú ẹgbẹ́ wa, ó ti ń tòrò báyìí o. Àsìkò sì ti tó báyìí láti máa rí ẹ̀tọ́ wa gbà lọ́wọ́ ìjọba. Nígbà tí ìjọba ti dá wa mọ̀, tẹ́tọ̀ wa ò sì ní bọ́ sọ́wọ́ àwọn ajínaṣẹ́ tí jẹun ajígbọ̀n ni mọ́. Gbogbo zónù méjèèje ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n sì ti tẹ́wọ́ gba Alhaji Yakin Abbas, YK Abbas àti ìgbìmọ̀ wọn gẹ́gẹ́ bí babalọ́jà general fún ìpínlẹ̀ Ọ̀yọ́. Kẹkùyọ wa gbọ́kọ lọ wí fún toko kádọ̀ gbọ́kọ lọ rérò fóbẹ̀. Ìgbìmọ̀ babalọ́jà general ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n fi àsìkò yìí kìlọ̀ fáwọn ìjọba àná nínú ẹgbẹ́ ọlọ́jà láti mọ́ fira wọn pin tí wọn jẹ́ mọ́ o, kí wọ́n mọ́ pọnmi òkè wí todò. Omi tuntun ti rú nínú ẹgbẹ́ ọlọ́jà, ẹja tuntun sì ti wọnú ẹ̀. Alhaji YK Abbas àti gbogbo ìgbìmọ̀ wọn la darí ọlọ́jà tí ìjọba dámọ̀ fọwọ́ sí jẹ̀ ló ń tẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹgbẹ́ ọlọ́jà àtàgèrè oníṣẹ́ owó oníṣòwò ògo orílẹ̀-èdè.
8: Ìjà pọ́tẹ́lì ti Kristi ó ń pe gbogbo ènìyàn sínú sóru alágbára ńlá ìṣòru arógún gbógun mi ẹ̀kan lóṣù lóníṣẹ́ ara máa ń ṣiṣẹ́ ìyanu rẹ̀ fún odidi ọjọ́ mẹ́ta gbáko nínú sóru arógún gbógun mi ògùn ọ̀sẹ̀ ìdí ajá nígbà tí ọlọ́run bá ń lo ikọ̀ rẹ̀ wòlíì Richard Adébáyọ̀ Kọ́láwọlé ajínrere gbogbogbò fún ìjà pọ́tẹ́lì ti Kristi àti ọ̀pọ̀ ránṣẹ́ ọlọ́run mìíràn tóṣù yìí tún ti kò.
9: Wednesday, Thursday àti Friday ọ̀sẹ̀ yìí ni sóru arógún gbógun mi yìí máa wáyé.
8: Ọ̀pọ̀ ránṣẹ́ ọlọ́run lọ́lọ́run yóò lò nínú orin ìwàásù àti àdúrà gbáǹkọ́gbì nínú ilé ìjọsìn wa ni CSC Arógún Gbógun Mi DCC18 Fẹ́ràn Jésù Bus Stop Olómi Olúndé Academy Nìbàdàn agogo mọ́kànlá nìṣòru máa ń bẹ̀rẹ̀ láti ibikíbi ẹwọ́kọ̀ dí olómi ẹgbẹ́ ọ̀kadà tó ń lọ sí Olúndé ẹ sọ kalẹ̀ ní Fẹ́ràn Jésù Bus Stop ìyànà Arógún Gbógun Mi lẹ́dẹ̀ yẹn o.
9: Bàbá Wòlíì àti Màmá Wòlíì Richard Christiana Kọ́láwọlé JP ni ó máa gba gbogbo ènìyàn lálejò fún ìbéèrè tàbí àlàyé 080 3826 459 Jésù.

0: ọpẹ́ o ọ̀dọ̀ yín rèé látàbújá wọn ti júwe ọ̀dọ̀ yín fún mi Ematex Trading Merchant. Èwo ni kẹ́yìn ó kọ́lé tán kérò ló wá dorí àgbàkodò lórí ibi tẹ́ ti rí páìpù tó jíire rà gbogbo ẹ̀yin plọ́mà tó mòye ọ̀dọ̀ Ematex Trading Merchant lẹ́ti wá mọ́ra gbogbo plọ́mì páìpù yín o. Àwọn reservoir dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀ páìpù tó pẹnú àti palaho washing hand basin táìsì tilẹ̀ẹ́lẹ̀ àti tara ògiri àwọn ilẹ̀kùn ayẹta àtàwọn ohun èlò tó nuná tilẹ̀ yí àti tilẹ̀ òkèrè bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ni o gbogbo ẹ̀ ti létè ń bọ̀ sọ́dọ̀ Ematex Trading Merchant ẹ wá kó lọ́pọ̀ yanturu. Tẹ̀ bá ń bọ̀ látọ̀nà ọjọ́ ilé gàgàrà tẹ́kà lápọ̀ ọ̀tún kẹ́ tó délé poro wálé ìwòrò òdù ọ̀dọ̀ Ematex Trading Merchant lẹ́dẹ̀hùn 0803-739-6165 0803-739-6165 Ematex Trading Merchant ilé ẹrù tí ò ṣe jígbé.
1: Ẹni tá ń wí ó dé Alhaji Àyàfọlọ́run ó dé
2: àmàkù àmójúbà o Alhaji Adébáyò àpènà Àyàfọlọ́run wọ̀lú adúpẹ́.
3: A kú ara ya ojàre a kú oríire Alhaji Adébáyò àpènà Àyàfọlọ́run you are welcome Alhaji. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ̀ ní dẹ́ni fọ̀làdọ́là lọ́jọ́sí nígbà tálàájì dákánwálé wọ́n lọ tán kéèyàn mi ò tó mọ̀ pé wọ́n ti ẹ̀ wá nígbà náà lọ́hùn-ún báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti ìwòsàn tẹ́dùmàrè gbọ́ wá Alhaji Àyàfọlọ́run ṣe làwọn aláwọ̀ funfun pàápàá ń jàǹfààní wọn. Àrùn àbá ìsìnlẹ̀ yín wá ń rawọ́ ẹ̀bẹ̀ yí pé kó sàn kó lọ ìgbà ayé lẹ́yìn fẹ́ kó túbọ̀ rọrùn ọ̀nà tó dí lẹ fẹ́ kó là kéyìí tó là ó mọ̀ ti dímọ́ ẹ máa bọ. Gbogbo ẹ̀yin tẹ́ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ́ ra Alhaji lọ́jọ́ sí tán tọ́lọ́run sì gbàdúrà Alhaji Àyàfọlọ́run ti dé báyìí o. Nọ́mbà wọn nìyí 08033277347 08033277347.
1: Alhaji Àyàfọlọ́run ó dé.

0: with God. Pẹ̀lú bàbá wa bàbá Adua AK-47 ọmọ wáyé lọ́jọ́ Friday May 29, Saturday May 30 àti Sunday May 31 ọdún yìí. Lórí òkè náà mọ̀ wọ̀ ìlú Àpàtẹ́rẹ́ Ìbàdàn. On the 31 yẹn gẹ́gẹ́ lọ́jọ́ tàbí bàbá Adua AK-47 ẹni tí Ọlọ́run lò nínú ayé onípojúpò káàkiri àgbáyé. Ó yẹ gbogbo ènìyàn já pàdé lórí òkè Adua náà mọ̀ wọ̀. Ibi tó ti fọ́pọ̀lọpọ̀ èèyàn ló ń jẹ lọ́fẹ̀ẹ́. Ìwọ náà máa bọ̀. Àwọn jàǹkàn-jàǹkàn rẹ̀ sí Ọlọ́run aláyè ló máa wà ńbẹ̀. Tó ẹ mọ́pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí láti wọ ròdù Ìbàdàn. Ẹ wọ mọ́tò Ejòkú, pátá Ejòkú, ẹ wọ mọ́tò Àpàtẹ́rẹ́. Lórí òkè Adua náà mọ̀ wọ̀. Fẹ́kunrẹ́ rí àlàyé. Nọ́mbà sí ni kẹ́ ẹ máa pẹ̀. 09033933006 tàbí 00664814555.
1: A kì í káàbọ̀ padà, ẹ̀dọ̀ kí ìròyìn ń tẹ̀ ẹ́ síwájú o, níkànnì Lágelú 96.7 òkè tó ga jòkè. Ó yẹ ẹ̀jẹ̀ a mọ̀ lọ nínú ìròyìn tí mo mú àkórí ẹ̀ wá bílé ń já fún yín lẹ́ẹ̀kan. Sẹ́nítọ̀ tó ń sojú ẹkùn ààrin gbùngbùn Ọ̀yọ́, Ọ̀yọ́ Central, nílé aṣòfin àgbà ní orílẹ̀-èdè yìí Yunus Akintunde. Ó ló ti bu ẹnu àtẹ́ lu ìkọlù kan tí àwọn olubi ẹ̀dá kan lọ rí ṣe sí àwọn ilé ẹ̀kọ́ ti ń bẹ ní agbègbè ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó sì ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí èyí tó dunni jọjọ tó bani lọ́kàn jẹ́ tí ò sì tún jẹ́ ìtẹ́wọ́gbà pẹ́ẹ̀pẹ́ẹ̀ bí ti wù kó mọ̀. Nínú àtẹ̀jáde kan èyí tó fi léde fún àwọn oníròyìn, ó ní sẹ́nítọ̀ ọ̀hún ló mọ̀ ti sọ di mímọ̀ pé ó kọ òun lóminú o pé ìṣẹ̀lẹ̀ láabi yìí ọṣẹlẹ̀ pàápàá jùlọ tó tún wá jẹ́ pé àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ wọn tó ń ti àwọn èèyàn agbègbè ọ̀hún tí wọ́n ń ṣe iṣẹ́ òòjọ́ wọn láì fa wàhálà pẹ̀lú ẹnikẹ́ni ní ìṣẹ̀lẹ̀ yìí ló wá lọ rí ṣẹ̀ sí. Ẹni tí àwí ọ̀hún tó jẹ́ aṣòfin àgbà tó ń sojú ẹkùn Ọ̀yọ́, ìyún ààrin gbùngbùn Ọ̀yọ́, Sẹ́nítọ̀ Akintunde, ó pe àwọn ìkọlù tí bá ti ń wáyé sí àwọn ibi tó bá ti jẹ́ ilé ẹ̀kọ́ àti pàápàá àwọn akẹ́kọ̀ọ́ tí wọn ò lẹ́sẹ̀ lọ́rùn, ó ní ìdúnkokò ńlá ńlọ́jẹ́ o fún ọjọ́ iwájú àwùjọ. Bẹ́ẹ̀ ni ò sì yẹ ká fi àyè gbà á, bí ti ìwù kò mọ̀ gbogbo ipá ló yẹ ká sà láti má fi àyè gba irú ẹ̀. Ó pe ọkàn òun ọ̀dọ̀ àwọn èèyàn ọ̀hún pàápàá àwọn akẹ́kọ̀ọ́ tọ́rọ̀ kàn àti àwọn olùkọ́ wọn pẹ̀lú àwọn òbí, ó ní ó wà tààràtà báyìí o pé kódà níṣe lòun ronú nípa àwọn èèyàn ọ̀hún àti irú ipò tí wọn ó wà pẹ̀lú àwùjọ wọn gan lápapọ̀. Gbogbo àwọn èèyàn ní oríire, ó níṣe ni òun wò ó pé irú ipò wo ni wọn wà nírú àsìkò yìí. Bẹ́ẹ̀ ń lo pé irú ìkọlù eléyìí ti ń wáyé sí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn ọmọ wa ní ibi tí wọn ti ń kẹ́kọ̀ọ́, ó jẹ́ èyí tó bani lọ́kàn jẹ́ tó dunni ládòde igun tó sì jẹ́ pé kò jẹ́ ìtẹ́wọ́gbà bí ti wù kó mọ̀ o, torí pé kò yẹ ká mọ rírú ẹ̀ láwùjọ bí ìgbà tá a rí igá ẹran nídìí èèyàn ni o. Aṣòfin ọ̀hún ló wá gboríyìn fún àwọn iléeṣẹ́ lájọlájọ elétò ààbò fún ìparibiribi eléyìí tí wọn ti gbé ní kánmọ́kíá tó ń ti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, eléyìí tó jẹ́ pé wọ́n jọ pawọ́pọ̀ wọn ò sì tẹ̀tì láti tètè jígìrì sí ìṣẹ̀lẹ̀ náà. Ó wá rọ̀ wọ́n o pé kí wọ́n ṣe àfikún ohun onírúurú akitiyan tí wọ́n ń ṣe láti dóòlà àwọn èèyàn ọ̀hún àti láti rí ò wípé wọ́n tètè rí pé wọ́n gba àwọn èèyàn tí wọ́n jí gbé yìí padà lóòyẹ̀ láì jẹ́ wípé wọ́n gbẹ̀mí wọn sí ibi tí wọ́n wà nínú àhámọ́ o. Bákan náà ń lókè sí wípé sí ìjọba láti rí ò pé àwọn èèyàn tí wọ́n ṣe ìkọlù ọ̀hún kí wọn ó tètè rí pé ọwọ́ tẹ̀ wọ́n, wọ́n sì fi ìyà jẹ wọ́n láì fi nǹkan kan falẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ, ó ní ibi tá a bá ti ń kẹ́kọ̀ọ́ ó gbọ́dọ̀ jẹ́ ibi ààbò ni fún gbogbo ọmọ. Eléyìí ti bá lọ rí kẹ́kọ̀ọ́ ńbẹ̀ pẹ̀lú àtẹnumọ́ wípé ìṣòro ètò ààbò kò yẹ ká fi àyè gbà láti dí ètò ẹ̀kọ́ àwọn ọmọ lọ́wọ́ tàbí kó wá dàbí ẹni wípé a wà á mọ̀ fi dá ìjayà sílẹ̀ fún àwọn èèyàn tí wọ́n jẹ́ olùgbé. Sẹ́nítọ̀ Akintunde ló wá fi ọwọ́ ìdánilójú sọ̀yà fún gbogbo àwọn èèyàn agbègbè ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pé gbagbagba ń lòún wà lẹ́yìn wọn o, tó ń sì dúró ní ìṣọ̀kan pẹ̀lú wọn nírú àkókò tó lágbára yìí. Bẹ́ẹ̀ ló ń sì ń gba àdúà fún wọn lórí àtijẹ́ wípé èyí yóò jẹ́ òpin ibi. Bẹ́ẹ̀ làwọn tó lọ wọn padà dé láyọ̀ àti àlàáfíà, ó ní bẹ́ẹ̀ ni òun sì mọ̀ òun sì ní ìrètí wípé àlàáfíà kò ní pẹ́ padà fẹsẹ̀ rinlẹ̀ níbẹ̀ tí ohun gbogbo yóò sì máa lọ ní mẹ̀lọmẹ̀lọ padà ni awujo toro kan na
2: orule egbe ipolongo ebo fun dokita ademola wasiwali labe ase egbe oselu all progressive congress apc ni won ma ti so pe ko so toro kaka o ninu iroyin kan le to ran daran iran ti won si ngbe kiri ori aya le oju dara itako agbaye o ati lati ma gbe se ti awon eyan pe so ti gbo lori pe ohun o si lara won ti won lanfani lati dibo fun ni bi eto idibo abenu eti egbe oselu apc ti won lanfani lati tun se loni oni irogu to jina so oto ni oni gbogbo awon eyan awon oto olohun ni won jade sita awon oto oselu ni won bode o lati ma so ohun ti oto ti o si je o ohun si wa lara awon oludije o ti ohun na o jade yo si bombo tawon eyan o lanfani lati dibo fun ni bi eto idibo abenu ti egbe oselu ohun fe se o Dokita Ali wa ro gbogbo awon omo egbe oselu APC ni gbogbo wadu wadu eleyi to didi e ni oko ogoru kan ati meji din ni oko bi pe ki gbogbo won ko jade o ni arin gbogbo oyo oyo central lati lo re edibo etuyaye etuyaya jade ni gbogbo wadu to ti ye lati jade gege bi omo egbe oselu APC bi pe ohun si wa loju iwe iyan dokita ademola wasiwali e ba woju iwe ohun wa nbe o e ma je kawon eyan tan yin je o bi pe ohun o si nbe mo e ma dibo fun o ni ko si ntojo ohun be nbe gbagbagba ni ki won si se atileyin fun ohun o atileyin ohun na lo ohun wa si nbere lawo gbogbo awon omo egbe oselu APC ni Oyo Central bi pe ki won jade o ni gbogbo wadu won lati dibo fun ohun o ohun si tun fi nda won loju bi pe bo se se atileyin fun ohun yi ohun na se atileyin fun won pada ti won si ma gbo irande lowo awe eyan kaka o eleyi ti won mo ti won so ohun ti won gbangban bi pe ta lo fe dibo fun se ademola wasi oni ah ko se lara awon odujije mo oni rara ko si ntojo aro oselu ibo oselu won yin si ta pupupu oni ko si ma je o ba won eni ibo oselu baba aje ko nkan ti se nu ohun wa lara awon ti odije dupo ki gbogbo won si jade gege gbe omo egbe oselu ni Oyo Central lati dibo fun ohun ni yayaya lati je ki ohun lo re soju won won ni gbogbo awon oro ti won so kiri won o irogbu ni o powo si nbe ohun si wa lara awon oludije
1: iko ipolongo ibo otunba masolanu adeolu oni won mo ti fi esun lede wipe eto edibo abenu eleyi ti o ye ka won o se lati yan oludije egbe oselu APC ti o lo re soju awon eyan ekun edibo ido ati ila orun ibarapa nile asoju sofin ile yi eyun ni ido ibarapa east federal constituency oni won pe ko pada waye o gege bi an ti se kede re wipe yo waye ni ojo abameta saturday ninu atejade eleyi ti eni to je adari apapo fun iko ohun opadoja abiodun oni o so di mimo wipe gege bi iko ipolongo ibo ti otunba masolanu adeolu oni awon so di mimo o wipe awon ahiso ti awon eyan kan gbe kiri wipe esi idibo kan ti oje ti eto idibo abenu ohun won ni won reti re niru asiko yo pe ko jade loku o pe irobu ku ni o ati pe asise patapata oni awon ti won gbe iroyin apalapulu ohun jade oni won se o tori wipe ko le si esi idibo nigba to je wipe won o dibo ori abi bo ni esi o se jade lai je wipe eto idibo waye ni ekun idibo apapo ohun won pe ko si ntojo pa won reti esi ibo loku ti awon reti ko waye bayi ki se esi ibo o se afikun e wipe eti awon iko ti awon je otunba masolanu adeolu campaign organization o ti to iroyin kan eleyi ti ani ile ise oniroyin kan ni oju opo ayelujara ti ani o fi lede ti npe nibi ti nkan de duro bayi o esi idibo oni awon eyan ekun idibo apapo edo ati ila orun ibarapa ni won reti bayi won pe iru ile ise iroyin be isokuso gba oni so tori pe asodanu lasan oni so lai se iwadi to jinle lori boya ibo ti e ti waye abi be ko waye o awon iko ipolongo ibo otunba masolanu adeolu oni wa foro lede o pe inu awon ti edun lapakan lati ri tabi ka loju opo ayelujara ninu ile ise iroyin ohun wipe un to so nibi kan ni pe ko ti si eni to jawe olubori bayi ni ekun idibo apapo ibarapa ila orun ibarapa ati ido ninu eto idibo abenu eleyi ti an se nbe wipe o so di mimo wipe nta won o oro to so un ni o fi fidi e mule pe ko se wadi bo se ye sugbon inu awon dun pe ko kede pe enikan ni o jawe olubori alawon wa nso bayi wipe iba ko ni sese ki won le ri eni to jawe olubori ninu eto edibo ohun tori pe awon o ti se eto edibo ti o si waye won e kede si re bi ti wu ko mo ni won atejade yi ni won ti se afikun e latenu iko ipolongo ibo otunba masolanu adeolu wipe ni isin awon ti se tan lati ko iwe e honu awon won ni awon si ti ko iwe e honu ohun gan o ti wa lowo awon o won lawon se tan ati gbe kale ni waju igbimo ko temi lorun api panel ele to je ti egbe oselu na ni ati aaro kutu ana ojo aiku sunday ojo keta ni ogun osu karun odun 2026 won ni sugbon ngba ta won de office wa pa julo ni olule egbe oselu apc ni ipinle oyo ele to wa ni oke ado nbadan won ngba ta won de be awon ori osise kankan nibe laaro ojo aiku sunday ta won de be won len ta won ba oju eni to je aso loro security officer to je pe ohun ni mojuto enu loro be lo be ni egbe yi ni wa so di mimo wi pe ni ta won nti awon fe ka won eyan mo bayi ti o je nta won fi nso wi pe awon fe lo re fi e ohun na ohun na ni bo se je wi pe ko si word kankan ti an ti se ayewo wi pe iye eyan bayi ni o dibo nibe won nibe ni o si ijoba ibile kankan ti ayewo ti waye be ni o pe awon o si ri enikankan to je osise ti o se akoso idibo ohun ni ekun idibo apapo ohun to je ti ilaorun ibarapa ati ti ido yi won nibe lo si je pe gbogbo bi ta won lo lato kede le ko si enikeni ti o se ko kari bi won o se di ibo nibe eyun ni ilaorun ibarapa ati ijoba ibile ido lapapo won ni to tumo si pe awon kan duro gogogo ni gbogbo be ni ibo owaye ni bi ibo abenu ohun o wa tesi waju wi pe koda awon nkan ta won o fi dibo won o gbe wa si gbogbo ibudo ti an ti se adayan ri e pe ibe ni ibo ti waye oni gbogbo ta won si so po sele yi o sele ni ijoba ibile ilaorun ibarapa ibarapa east be lo sele ni ido bakan na o wa se lalaye o wi pe ko si si wi pe awon joko nbi kan won wa ka ibo ni bi eto to ti e je wi pe awon ore nikankan to je wi pe yo se ko kari bi ibo se lo ni gbogbo awon ijoba abile mejeji o leyi tumo si wi pe ibo waye o ni ibarapa east ati ido to si je wi pe awon reti kibo sese waye ni tori pe ko si ibi ti enikeni yo ti pe o nri esi ibo gbe jade bi ti wu ko mo
2: omo we fola akin osun ona ni won mo ti yo si bobo lati ma dupe lowo gbogbo awon eyan won tin be ni ekun idibo north south federal constituency ati gbogbo awon ti won je adari fun egbe oselu apc nbe awon ti won je odo gbogbo omo egbe oselu apc patapata ni ward 12 ni ibadan south east nibi ti won ti lanfani lati to pelu awon eyan lati dibo eleyi to waye ni ojo na iti won seto idibo abenu lati le je ki egbe oselu apc yan eni ti won fe omowe fola akin osun ninu atejare ti won fi sita won dupe pupo lowo awon eyan tin be ni ekun idibo ohun bi pe won tuyaya won tuyaya jade lati se atileyi to gbogbo fun awon nibi eto idibo abenu to waye lati lo re soju won ni ile igbimo asoju sofin ni orilede wa Nigeria lojo Saturday ojo 15 osu karun odun 2026 omowe fola akin osun o salaye lori ohun ta won ri jona lori nti won pe ni atileyin ati ke eyan ni igbagbo ninu eniyan ti awon eyan ohun si fi han oni pelu gbogbo awon ipenija won ni sibe sibe awon eyan ohun duro olohun o le foju pa won re o bi ti wu ko mo won seun gan ni omowe fola akin osun oni aseyori yi o je ti gbogbo awon eyan awon ti won jade ton tu yayaya papa julo ni ward 12 ibadan south east won ni won mo se bebe gan mo ni lati ri pe omo omowe fola akin osun la won lanfani lati dibo fun oni tori pe gbogbo re lo bo se ye ko lo ko si ija ko si ta oni gbogbo awon ti won je oloselu lese kuku ati awon omo egbe oselu ohun lese kuku oni gbogbo won na ni won jade to tu yaya ti won si tu yaya olohun dupa pupo lowo won oni ohun kan na ni gbogbo awon lo lati fi soro jade do asoju ekun idibo todo ta won oni gbogbo re olohun ka o ohun si ri ni owo tohun pe won se daada o oni e wa gba o gbogbo yi patapata eyin latodo omo we folake osun oni eto oselu ijoba wa rawa oni gbogbo ohun oni teti lati je pe mu keke re o de ikawo enikokan fun awon to ye lori eka eto ilera awon oju ona to da eto eko eleyi to nitumo ati gbigba awon odo sise ati riro awon obirin ni agbara oni gbogbo re patapata ni olorun to ti nfu ohun se lateyin wa ti o si tun te si waju ninu aye ohun lai boju weyin bi ti wu ko mo tori se ta gbele ohun lowo ni lati ma boju wo awon omo niyan ati lati ma se anu fun won oni gbogbo se ta ba si ti gbe rufe si rufe ise bayi leyan lowo oni eyan gbodo boju weyin bi ti wu ko mo oni idire o to n fi yo si bonbon bosita to si dupe lowo won fun ati leyin eleyi to gbongbo ti won se fohun o tori pe ohun weyin wo o ri pe ohun ni awon eyan repete ni eyin tohun lasiko eto idibo ohun olohun dupe o ni eku idibo todo to asawon eyan fero ohun to bayi ti gbogbo won si tu ja ya jade ton pariwo omowe folakin osun omowe folakin osun o ri ope ohun o lopin o ohun dupe dupe o si dupe pe okun
1: oda ibi ti yo manu lori edo ki iroyin laaro yi o tun di lago mejila nigbati e pade awon akegbe wa mi lori gudugbe iroyin oluwa sina alayo ogo ede ofo ma le so fa loruko temi nje ire o
2: titi layo akinsola o na loruko temi ese te wa nbe fun wa
3: edo ki iroyin lagilu fm 96.7

0: òkè.
1: Èmi lẹ̀rí kan, ìwọ lẹ̀rí kan, gbogbo wa láti jọ ní ẹ̀rí ayọ̀. Ẹ̀rí wa bá wa kalẹ̀. Orúkọ mi ni Adéòtí Deborah, aṣojú iléeṣẹ́ Kingsland Heritage. Gbogbo ìwọ tó ń gbọ́ mi pátápátá, nílọ́lọ́yìí ó máa kú oríire o. Gbogbo ẹ̀yin tẹ́ ń ta aṣọ ready-made, tẹ́fẹ́ taṣọ ready-made ọmọdé, tẹ́fẹ́ ta ti àgbà, mo kí gbogbo yín kú oríire. Oríṣiríṣi bẹ́ẹ̀lì ni kẹ́ má gbàgbé, a ní children mismade, that is to say, a ní jeans nínú bẹ́ẹ̀lì yẹn náà, a ní ball gown, oh my god, a ní up and down, a ní sweatshirt, kò tiẹ̀ ló ń kà. Sori tó bá ti gbé bọ́ndù tiẹ̀, 100 pieces ló wà ń bẹ̀. Má wàá gbàgbé, sori tó bá ti dí ọ̀dọ̀ wa, sọ pé ó fẹ́ ra children mix, children wears only, both genders ni o. Ẹyọ kan jẹ́ 2,300 naira, 2,300 naira. Tó bá ti mú up and down jeans, 2,300 naira. Ó ṣòro gbàgbọ́, ṣùgbọ́n sori tó bá ti dé ọ̀dọ̀ wa, ó máa dúpẹ́ ni. Mo gbàgbé a kì í tó kiri kà nílé iṣẹ́ wa. Aṣọ tuntun ready-made tuntun la kó wọ̀lú ní lọ́lọ́ yìí. Aṣọ tá a já lọ́wọ́ lọ́wọ́ sori. Tó bá tún gbé bọ́ndù kejì tún wá gbọ́ mi dáadáa. Tó bá tún wá kọjá lọ sí jeans, oh my god, tẹ máa ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀. Tó bá ti gbé bọ́ndù jeans obìnrin nísìn, ó máa bá baggy jean, boyfriend jean, combat jean, pencil jean. Pẹ̀lẹ́pẹ́ ló ni, ó jẹ́ 2,800 naira. Ó ṣòro gbàgbọ́, 2,800 naira. Ẹ ti sori rẹ̀ nìbàdàn. Bọ́ọ̀dù kan, ó jẹ́ 100 pieces, 100 pieces, ó jẹ́ 280,000 naira. Ó ṣe máa bọ̀, kò wá wo, kò wá tọwò. Ó rí pé ó ti sori rẹ̀ ní ọdún yìí, tún gbọ́ mi dáadáa, oh my god. Sori tó bá tún gbé aṣọ tí à ń pè ní Members, aṣọ tó jẹ́ pé boutique standard, oh my god, from United States of America, from UK, from London and Asia countries, wá gbọ́ mi dáadáa. Bẹ̀rẹ̀ pẹ̀lú ni 3,800, àwọn vintage shirt, àwọn designer shirt, àwọn up and down, àwọn crazy jean, ní oríṣi top, polo, sori tó bá ti débẹ̀, wà ní top, polo, up and down, trouser, joggers, pant trouser, round neck, hoodies. Ẹyọ kan, ó jẹ́ 3,800 naira. Ó dídí 100 pieces tó bá ń bẹ̀, mo gbàgbé, ó lè gbé láàjì, ó wá kù díẹ̀ káàtó, ó lè gbé ìlàrin. Bẹ̀rẹ̀ pẹ́ lónìí, ó jẹ́ 380,000 naira. A tún já top lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́, àwọn round neck, àwọn long shirt fún ọmọdé, gbọ́ mi dáadáa o, àwọn sweatshirt fún ọmọdé, hoodies ọmọdé nìkan ṣoṣo. Bẹ̀rẹ̀ pẹ́ lónìí, 2,300 naira lónìí rànran. Sori tó bá gbé 100 pieces, 100 design ló máa bá ń bẹ̀. Bọ́ndù ẹ̀, ó jẹ́ 230,000 naira. Bẹ̀rẹ̀ pẹ́ wo ló tún kàn. Bákan náà, ó kú ball gown láti age 1 to age 14. Ó máa mú ball gown kan ní 430,000 naira. That is to say, ó ti di 4,300 naira. Tún gbọ́ ìmí ladies wear, assorted ladies wear, top, skirt, joggers, boyfriend jean, gown, packing shirt, ní oníranran 1,800 naira up and down. Ibẹ̀ ló máa bá àwọn designer gown, ibẹ̀ ló máa bá. Bẹ̀rẹ̀ pẹ́ lo 1,800 naira, 100 pieces ẹ̀, ó jẹ́ 180,000 naira assorted wears for ladies. Tó bá dẹ̀ tún wá dọ́dọ̀ wa, ó máa rí bàtà ọdún lóníranran. Ibikíbi tó bá ti ń bọ̀, wọ mọ́tò Iwo Road. Tó bá ti dé Iwo Road, sọ pé ilé márùn ló ń lọ. Sori Osege Complex tó kọjú sí ilé márùn, níbẹ̀ ni kò darí sí. Tó bá ti débẹ̀, wà á ti máa rí àwọn èèyàn lóníranran. Pèsè nọ́mbà yìí ní Iwo Road, 090-58-53-79-86, 090-58-53-79-86, àti 090-41-16-03-090-49-21-16-03. Kingsland, alára ọ̀tọ̀ ready-made.
2: Èmi ọmọ yín náà ni o.
3: Lagilu FM 96.7.
0: ojú ọjà àpamọ́ owó àtàjèrè ọjà.

gbogbo ìran ajé tòní ó ní mò ń fi àsìkò yìí kí wípé a kú oríire bí ẹlẹ́dàá bó ti ṣe ṣètò rẹ̀ wípé kí àwa àti yín ká tún jọ rí ìmọ́lẹ̀ alààyè láàárọ̀ tòní pẹ̀lú bí ilẹ̀ ṣe wá mọ̀ kò sí tí ọlọ́run mi ò lè ṣe gbogbo nǹkan tó ti dàbí wípé gẹ́gẹ́ bí ènìyàn báyìí ni ó ṣe lọ lọ́nà tí ò tọ́ tá a sì ti gbàgbọ́ pé bí ti ṣe rí rèé ọlọ́run ọba mi yóò yí gbogbo rẹ̀ padà yóò sì sọ di ìyanu tiẹ̀ gangan akáṣe gbogbo èrò rere tá a wá ní lọ́kàn wípé bá a ṣe fẹ́ ṣeré ọlọ́run ọba mi Èdùmàrè yóò tún wá fi ara tiẹ̀ yóò tún fi kó àwọn èrò yẹn yóò wá jẹ́ kí gbogbo rẹ̀ kó di rere èyí ni mo fi ń kí wa wípé a kú ojúmọ́ láàárọ̀ tòní o ìkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájòkè ni wọ́n ń pe ibi tí àwa wà yìí òní ni ọjọ́ 18 nínú oṣù karùn-ún ọdún 2026 tá a wà yìí gbogbo kinní ọ̀hún bẹ̀rẹ̀ sí ní lọ ní wẹ́rẹ́wẹ́rẹ́ àwa náà mọ̀ kọ́ àmọ̀mọ́ kinní ọ̀hún ṣe kẹ́nìkankan máa wọ̀n lọ fọkàn sí pé òun mọ̀ ọ́n ṣe ni lórúkọ ọlọ́run ọba ọ̀gá àgbà lórúkọ ọba adébáyọ̀ àkàdé mfr àti gbogbo àwọn lọ́gàlọ́gà tó wà ní ìkàdé yìí ó ní mò ń kí yín wípé a kú ojúmọ́ ẹ káàbọ̀ sórí ètò ojú ọjà lẹ́tọ̀ ojú ọjà gan irú ẹ̀ ní ajé lójókòó sí lábúrò ní ṣe wá lórílẹ̀‐èdè wa nàìjíríà bá a ṣe máa ń sọ bí ọ̀rọ̀ ṣùgbọ́n tó jẹ́ àdúà débi wípé yóò ṣe ètò ọrọ̀ ajé wa débi wípé yóò ṣe bí ti ṣe ń lọ bí ti ṣe ń bọ̀ ní dáadáa lórílẹ̀‐èdè nàìjíríà yìí ṣe eré èyí tó dàbí pé wà lókè tó ń mì bí dùgbẹ̀dùgbẹ̀ yẹn ọlọ́run ọba kò kú ní jẹ́ kó já Fọláṣadé Àjàlá lórúkọ tèmi ó kí yín lẹ́ẹ̀kan sí wípé a kú oríire ọjọ́ tòní tá a mójúbà o ayọ̀ òní ó tọ̀ wá mo kí ọ o tolú ayàdébàmọ́wọ́ ọlọ́wọ́ bọ́tìrì mi ni tó máa ń mú kinní yẹn tó máa ń dúró dáadáa báwo ṣáà ni a ṣàkó oríire yìí lọ́tún lọ́sì lágbára lọ́wọ́ ọlọ́run ó wọ ọmọ ọlọ́run ó dọ̀ ọmọ sí o ó yá jẹ́ ká lọ tolú ká lọ wò wá ń bẹ̀ yẹn níbi àwọn

0: 107.7.
1: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
0: SELARIE. Sálárì.
1: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
2: TURMERIC. Turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
3: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
4: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
5: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wóye àbó fẹ́ máa ṣe gbọ̀yìn ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbù gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
6: Ọdún iléyà òdìyẹ fẹ́bí ni àpapọ̀.
7: Ǹjẹ́ ẹ̀yin wá ibi tẹ́ ti ra ẹran àyè fún ọdún iléyà tó ń bọ̀ lọ́nà yìí? Ẹ má làágùn jìnà mọ́ torí irúfẹ́ ẹran tẹ́ fẹ́ wà ní sọ ẹran lọ́jà ọ̀rọ̀ yàn lọ́pọ̀ yanturu. Àwọn ẹran àyè tó lálàáfíà ni wọ́n ń tà níbẹ̀ lábẹ́ alága ẹlẹ́ran Taofeek Bulyaminu tí gbogbo ènìyàn mọ̀ sí Tisha. Ẹ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08036696771 08036696771. À ń retí yín ní sọ ẹran ọ̀rọ̀ yàn láti wá bá wa ra ẹran àyè. Ọ̀pọ̀lọpọ̀ ọdún la ṣe láyé o.

42 hours with God. Pẹ̀lú bàbá wa bàbá Adura AK-47. Ó máa wáyé lọ́jọ́ Friday May 29, Saturday May 30, àti Sunday May 31 ọdún yìí. Lórí òkè náà mọ̀ wọ̀ ìlú Àpàtẹ́rẹ́ Ìbàdàn. On the 31 yẹn gẹ́gẹ́ lọ́jọ́ tàbí bàbá Adura AK-47. Ẹni tí Ọlọ́run lò nínú ayé onípojúpò káàkiri àgbáyé. Ó yẹ gbogbo ènìyàn já pàdé lórí òkè Adura náà mọ̀ wọ̀. Ibi tó ti fọ́pọ̀lọpọ̀ èèyàn ló ń jẹ́ lọ́fẹ̀ẹ́. Ìwọ náà máa bọ̀. Àwọn jàǹkàn ṣe Ọlọ́run aláyè ló máa wà ńbẹ̀. Tó ẹ mọ́pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí láti wọ ròdù Ìbàdàn. Ẹ wọ mọ́tò ìjòkú, látẹ̀ ìjòkú ẹ wọ mọ́tò Àpàtẹ́rẹ́. Lórí òkè Adura náà mọ̀ wọ̀. Fẹ́kúnrẹ́ rí àlàyé. Mẹ́mbà sí ní kẹ́ máa pẹ̀. 09033933006 tàbí 00688.

0: rẹ̀ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣì ẹ̀ náà bọ̀ nàrà yọ Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹ̀ láǹfààní. Iléyà Cashport 2026 ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Iléyà nínú oṣù mẹ́ẹ̀ yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn-ín músẹ́. Káàṣì ẹ̀ fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣo ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
1: Mornings with Lipton Tea have a way of connecting us. One cup, one alpha at a time.
2: You won't believe what happened yesterday.
3: Seriously. And good morning to you too.
2: Sorry, I forgot. Tea before tea.
3: All right then, spill.
1: With Lipton Tea, warmth does more than fill a cup. It brings people closer. Lipton Tea is for togetherness.
4: Oh,

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí oya ẹ̀sì pẹ́ẹ̀lì celery
1: SELERIE salary
0: bọ̀dá mi ẹ̀sì pẹ́ẹ̀sọ̀ sí pẹ́ẹ̀lì náà di salary oya lópin ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric
2: TURMERIC turmeric
0: ẹ káre pálí ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour kan fún yín
1: ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
3: Lagilu FM 96.7.
4: Èmi Ali Ayika Mahmudin Ahmed Olaosebikan tí mo jẹ́ bàbá lọ́jà fún ẹgbẹ́ Eléso ilẹ̀ Ìbàdàn. Lagilu ni mo wà yìí o. Ní ètò ojú ọjà èmi pẹ̀lú Sadé Àjàlá mo máa gbọ́ ètò ojú ọjà dáadáa. Mo wá rọ gbogbo ẹ̀yin aráàlú àtẹ̀yin lọ́jà lọ́jà pé kẹ́ ẹ máa gbọ́ ètò ojú ọjà dáadáa.
5: Ojú ọjà àpamọ́wọ́ owó àtàjèrè ọjà.
6: Èrò ọjà olówó.
7: Ẹ káàbọ̀ padà ọ̀wọ̀ ẹ̀yẹ èèyàn wa tẹ́ ẹ wà ń bẹ̀. Ẹ̀yin tí ẹ jí tẹ́ ẹ bọ́ sídìí iṣẹ́. A ní àmọ́ ìyàmí lẹ́nu fún àwọn míì tó jẹ́ pé wọn ò ní gbà ṣẹ́, wọn ò ní gbà wò, wọn ò sì tún ní gbà wé kankan tí wọ́n ń kà. Lọ́wọ́ wa kó sàṣàánú wa kọ́ mọ̀ jẹ́ kí ọjọ́ alẹ́ kó burú fún ni o. Èmi ò mọ bí irú àwọn yẹn ṣe fẹ́ ṣe àmọ́ ṣá o. Ọwọ́ Ọlọ́run náà ní gbogbo ètò wa o. Ó yá wá sí bẹ́ sójú iṣẹ́ tiwa gẹ́gẹ́ bí ìṣe tiwa lójú ọjà lónìí. Ṣé ẹ mọ̀ pàṣẹ tó ń bọ̀ nílé yá? Ọlọ́run ọba yóò kúkú ṣe ọdún yìí ní ọdún tó dáa fún gbogbo wa. A rí nǹkan reka ṣáájú ọdún yìí, lọ́jọ́ ọdún yìí, àti lẹ́yìn ọdún yìí. Ọjà tó jẹ mọ́jà léyà la lọ, àmọ́ kó tó di pa lọ bẹ̀. Iléeṣẹ́ Classic Cars and Property wọ́n kúkú wá, wọ́n sì tún ní nǹkan tí wọ́n fẹ́ sọ fún wa. Lóòótọ́ la fẹ́ ṣọdún iléyà àmọ́ lẹ́yìn ìgbà tí ọdún iléyà bá lọ tán, àwọn nǹkan kan tún wà tó jẹ́ pé ó ṣe pàtàkì, ó sì ṣe kókó fún wa láti ṣàmúlò rẹ̀. Oníléeṣẹ́ Classic Cars and Property òun ló fi wà ń kàlẹ̀. Ẹ̀yin fẹ́ pààrọ̀ ọkọ̀ kẹ́ ẹ̀ tún fi gbé tuntun, kẹ́ ẹ pààrọ̀ tọwọ́ tiyín tó wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ẹ wá fi gbé tuntun. Ó yá ẹnì ṣó níbẹ̀, ó dà yín fẹ́ mọ dá owó ọkọ̀ tí ń jọ díẹ̀ díẹ̀ pé kẹ́ ẹ mọ́ fi gbogbo rẹ̀ sọdún iléyà tán, kí lẹ wá ń wò. Ó yàtọ̀lù jẹ́ kan mọ̀.
5: Ojú ọjà àpamọ́wọ́ owó àtàjèrè ọjà.
8: Ẹ káàárọ̀, ẹ kú dédé àsìkò yìí. Orúkọ mi ni Alhaji Ọ̀nàrẹ́bù Ibítóyè Olóró Tìmí, aṣojú iléeṣẹ́ Classic Cars and Property tí a ti ń ta mọ́tò, a ń ra mọ́tò, a dẹ̀ ń swap. Ó ti lò ti pẹ́ lọ́dún tó pọ̀ tó fi pé ẹgbẹ́ tó ń chẹ́ǹjì lóko wá gbé wá, wá tún gbé ìtọ́jú bẹ́ẹ̀ lọ pẹ̀lú owó kékeré tí kò ní pààyàn lára tí ò ní kóyàn sí gbèsè. Iléeṣẹ́ wa ó jẹ́ iléeṣẹ́ tó ní orúkọ tá a dẹ̀ ti wà láti ọdún tó pẹ́, over 23 years ago láti ń ṣe business yìí. Wọ́n mọ̀ wá káàkiri, a dẹ̀ wà well verified and confirmed. Àìtọkọ̀ tí wọ́n ti jí, àìtọkọ̀ tí ó máa yọ̀yàn lẹ́nu, ọkọ̀ tí wọ́n máa sí bọ́nẹ́ẹ̀tì ọkọ̀ jùlẹ̀ kún ọkọ̀ lọ, àwa ìta ọkọ̀ tó máa kó ẹbí àti ọ̀rẹ́ sí ìdààmú tí àwa dọ̀rẹ́ mẹkáníìkì, àwa ìta wà dẹ̀ mú owó within 3 million 2.5 4.5 5 million. Wà á dẹ̀yàn tó ń lo mọ́tò pẹ̀lú fọkànbalẹ̀ tí wàá lẹ̀ lè travel wà lọ síbi tó wù ẹ̀. Iléeṣẹ́ wa àwọn òṣìṣẹ́ wa dẹ̀ máa attend iṣẹ́ lóru lọ́sàn-án lálẹ́ anytime tẹ bá fi pé ẹ fẹ́ reach out sí iléeṣẹ́ wa, you will see someone that will attend to you. And ibi tá a wà kìí ṣe ibi tí ó mú fún àwọn èèyàn, airport ni, ibi táwọn èèyàn ti ń fò lọ tó ń fò bọ̀ ní Alákíá Ìbàdàn, behind Petrocam filling station ní airport ní Ìbàdàn. Number tẹ lè pè sí 081 62 96 0195. Ẹ ṣe gan.
7: Bó ti ṣe lọ nìyẹn o. Níléeṣẹ́ Classic Cars and Property lágbára lọ́wọ́ Ọlọ́run ọba kò ní bàjẹ́. A wá lọ sínú ọjà, ọjà ẹran la lọ, ẹran mẹ́ẹ̀, ẹran àgbò lọ́lọ́kan ọ̀jọ̀kan. A wá lọ atọ́ tààràtà, a lọ sínú ọjà wọn tí wọ́n ti ń ta ẹran. Ìyẹn ní ọ̀ràn yàn. Nígbà tá a ti kọ́kọ́ débẹ̀, a ṣe àgò láàfin sí ẹni tó jẹ́ alága nínú ọjọ́ ọ̀hún. A mọ̀ dọ́dọ̀ alága, a sì tún dọ́dọ̀ àwọn èèyàn míì náà tó tún ń tẹran. Ó yá kí ni gbogbo wọn sọ? ẹni ṣorí bẹ.
2: Gẹ́gẹ́ bí ṣe wà ní kàn ní lágbèrú 96.7 FM òkè gájò òkè àti wọnú ọjà ẹ ti mọ̀ bó ti ṣe ń lọ agbára lọ́wọ́ ọlọ́run ọba ọ̀sẹ̀ tó ń bọ̀ òun náà lọ́dún iléyà ọlọ́run ó sì jẹ́ kí ọdún yẹn kó bá wa láyọ̀ àti lálàáfíà inú ọjà láwa o ọjà ọ̀ranyàn níbi tí wọ́n ti ń ta ẹran ìkan lára àwọn ọjà tán ti ń ta ẹran ni a sì ti wà níbí láti bá àwọn tí wọ́n ń ta ẹran sọ̀rọ̀ láti mọ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀ lọ́dún yìí ọlọ́run kó má jẹ́ kí ẹnu ọbẹ̀ kó sílẹ̀ a sì wà lọ́dọ̀ ẹni tí ṣe alága nínú ọjọ́ òun ó bá wa sọ̀rọ̀ ẹ sì gbọ́ nǹkan tí wọ́n sọ ẹ ǹlẹ́ o bàbá wa o ẹ kú àsìkò yìí o
4: adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run adúpẹ́
2: fún
4: ọlọ́run ṣe o
2: adúpẹ́ kí ló orúkọ yín
4: orúkọ mi ni Alhaji Bilaminu Taufik Adio alága fún iṣu ẹran ọ̀ràn yẹn ìbàdàn
2: iṣu ẹran ọ̀ràn yẹn ìbàdàn bó o ní ẹran lọ́dún ìṣàpẹ̀ràn ọdún báyìí ṣé kò ní ga jara lọ
4: báyìí adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹ̀ ló ti wà lẹ́jọ̀wọ́ lẹ́jọ̀wọ́ kálukú pẹ̀lú sáìsì ẹ̀ ni iye tó wó bá ká ni gbágbóṣe wà nílẹ̀ ògúnfe wà nílẹ̀ ògúnkọ ìbílẹ̀ wà nílẹ̀ àwọn ewúrẹ́ náà wà nílẹ̀ ntí kálukú bá wá fún bá béèrè fún gbogbo ẹ̀ lọ wà nílẹ̀
2: ṣé pé lọ́dún ìbáyìí
4: lágbára ọlọ́run gbogbo ẹ̀ lọ́rọ̀rùn
2: kò sí ọlọ́run
4: bẹ́ẹ̀ ni
2: ṣé è ṣe pé bóyá kàn fẹ́nu sọ ọ́ dáàdì fún ọjà tá a sọ pé ó rọrùn lóòótọ́ ni
4: ó ìkàdá ìdènà ọjà wa ní ìṣẹ́yìn náà rí pa wọ́n ti já ẹran lẹ̀ tọ́ lọ dàǹtìlẹ́lẹ́ àwọn ọkọ̀ nínú kú lẹ́yìn tán ń bọ̀ lẹ́yìn débi pé bóyá nìkan wà sọ pé àwọn ló fẹ́ tàkọ̀ sọ́wọ́n lọ́jà ọ̀dọ̀ tèmi bíbá ntí kálukú bá bá wa ni ó rí
2: bówó bá ṣe tó náà
4: bówó bá ṣe tó náà ni ó ṣe
2: ṣùgbọ́n pé ká mọ̀ pẹ̀ràn kò ní ṣe é ṣe lọ́dún
4: yìí kò ní
2: pé kọ̀ wọ́n pọ̀
4: kò ní ṣẹlẹ̀ o kò tí ẹ̀ wọ́n rárá ni
2: tí ẹ̀ fi àwọn aráalé lọ́kànbalẹ̀ ní
4: àbẹ́ kan sọ yìí kò sí wàhálà kankan iṣẹ́ pé bóyá ń mú un ṣe ìgbéraga lé lórí gbogbo tí kálukú bá bá wa gbogbo ẹ̀yàn wà ń bì
2: irú àwọn ẹran wo la rí lọ́jà lónìí
4: àgbo wà ń bẹ̀ ògúnfe wà ń bẹ̀ ewúrẹ́ wà ń bẹ̀ òbúkọ ìbílẹ̀ náà wà ń bẹ̀ ní agbára rẹ̀ ọ̀bákágò kóró òbúkọ ìbílẹ̀ náà gbogbo ẹ̀ náà lọ wà nílẹ̀.
2: bó o ní àwọn ẹran alálàáfíà sọ́sà ń bẹnu ọjà ìṣá.
4: kò sóògùn ẹran kò sẹ́ran tí ọ̀gbádùn lọ́dọ̀ tèmi ẹran tó dá pé
2: táwọn
4: dọ́gbọ̀ náà sì wá ìfẹ́sì gbogbo wọn tó ń yẹ̀ wọ́n wò kò sóògùn ẹran kò sárún ẹlẹ́ kò sóyẹ ẹran alárùn lọ́dọ̀ tèmi gbogbo ẹ̀ lọ́wọ́ àgbókè.
2: bó o lè tọ àbò náà jà ìṣe
4: ó ṣe dáadáa àbò wà ń bẹ o ń gbà táwọn kan ti ẹ̀fẹ̀ mọ́ ìdá wa láàmú bẹ́ẹ̀ láti lọ sí station àwọn ọlọ́pàá ìdí aró wọ́n ń bá wa pàtó àwọn tí mọ̀kú náà ń pàtó àwa náà tún gba àwọn àmọ̀tẹ́kùn tí wọ́n ń bá wa pàtó dé pé ẹnìkan kò lè dà wọ́n láàmú pé bóyá tọ́ọ̀gì ni ó yóò lè ní okò síyàn nínú ọjà tiwa àwọn àmọ̀tẹ́kùn náà tún wà láàrin ìjà pẹ̀lú kiri káàkiri pẹ̀lú pé bóyá ẹnìkan bá sọ pé òun fẹ́ ṣe rádaràda wọn kò lè sáàyè rẹ̀.
2: tí àwọn èèyàn bá wá fẹ́ wá rẹ ẹran síbi tí wọ́n lè gbọ́kọ̀ sí gan wà báyìí.
4: ààyè wà nínú ọjà wa ààyè wà tó lè gbọ́kọ̀ sí bẹ́ẹ̀ tán bá sì gbọ́kọ̀ sí títí a tún ti ní àwọn àmọ̀tẹ́kùn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ bí wọ́n mọ̀ bá wọn pàtó débi pé kò lè sẹ́ni kankan tó yẹ pé yóò wú
2: ó
4: fẹ́ dọ́gbọ́n àbí ó fẹ́ ni wọ́n lára rárá o kò sí ìlú níbẹ̀.
2: àmọ́ àsìkò yìí nìṣe ọbẹ̀ dé tẹ́gbẹ̀lé àwọn èèyàn lọ.
4: irọ́ o àwa náà mọ ibi tiwa a máa fi pẹ́ àwọn èèyàn lọ́rùn torí pé tọ́dún bá kúrò nílẹ̀ àwa iṣẹ́ tiwa ni bẹ́ẹ̀ ni pé tá a bá dàn wọ́n ní ọdún tọ́ bá dé ìyàn ọdún àwọn èèyàn ló fẹ́ wá sọ́dọ̀ wa bẹ́ẹ̀ ni
2: ìṣúwà
4: aláàkankan fún wa lọ́jọ́
2: wa
4: àbí pẹ̀lú ọdọ̀ náà
2: ẹ̀ṣẹ̀ gan
4: ọlọ́run ẹ̀ ṣe àbúpẹ́ o
2: ẹ̀ṣẹ̀ gan
4: mú kí gbogbo ẹ̀yin èèyàn mi nígbèríko ẹ mọ̀ bọ̀ wá bá wa àlàáfíà náà lẹ́sìn bá wa kò sí wàhálà kankan o ẹ mọ̀ bọ̀ wá sọ́dọ̀ wa lọ́ràn yàn nísun ẹran ẹran wà lẹ́jọ́wọ́ lẹ́jọ́wọ́ tí gbogbo ẹ wà lóríṣiríṣi ògùn tẹ́ ẹ bá ti bá wá gbogbo ẹ náà lẹ́ẹ̀ rí mo dúpẹ́ lọ́dọ̀ yín
2: o
4: ọlọ́run ó bu yín láṣìírí
2: o
4: àṣìírí ògùn ẹran ọbẹ̀ òní sílẹ̀ o
2: àmì àṣẹ ìdùmọ̀ kí lorúkọ ilé ẹ̀kọ́ sí
4: o orúkọ mi ni Alhaji Bilaminu Taufik alias AK Tisha
2: nínú ọjà bó la wà
4: yìí nínú ọ̀sọ̀ ẹran lọ́ràn yàn bẹ́ẹ̀
2: lágbára ọlọ́run kò ní bàjẹ́
4: o
2: ètò tá a pè ní ojú ọjà ó sì ń tẹ̀síwájú ní kàn ní lágbèrú 96.7 FM òkè gájò òkè ẹ bá yín kúrò ńbẹ ẹ ṣeun a tún ti wà ní ìsọ́bùnmí gbókè o bí ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú àgbò bó bá jẹ́ pé níbẹ̀ yẹn ní táútáútáú tó ga ó ní gbogbo ẹ̀ gbé wá òkè kò sí tọ́lọ́run ò gbà bàbá tún wá sí ìsọ ti ewúrẹ́ ìbílẹ̀ o pé kí ló fẹ́ ṣẹlẹ̀ ń bí o adẹ̀ ti wà ń bẹ̀ ìyàwó wà ń bí ẹ̀lẹ́ ìyàwó akó àsìkò yìí o bó o ní sọ́jà ń
9: tà dáadáa ni ọjà ń tà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run orúkọ mi ni Alhaji Ayabo Elewúrẹ́
2: ẹ dákun
9: Ọlájídé
2: Elewúrẹ́ Ọlájídé ẹ dákun àwọn ewúrẹ́ yìí bó o ní báyìí
10: fe
9: yo se pale ya o ko si won po
10: ko pe won yen gan lo ya kemi wa si bi
9: ko won po o en ba ti oba lo wa gbo o le rewure o le roruko obile
10: elo ni ewure o wa ti mo ye ta gbo
9: je ewure bere latori 100,000 65,000 60 gbeyan ne wa so
10: ewure na to 100
9: o de 120 o de 200 o
10: le ewure na o je ti
9: category by category
10: gege olo ko si alajale ba ba fe pale ya bayi ta pe agbara o kaago
9: ti o ba kaago
10: lo ewure bi elelo la le ri ti o ba si repete lowo wa ta na ti fe je ki ata kagbe ka nanu le ki awon omo won yeyeye la
9: gba ti o ti je ti o ti te won lo
10: eh ti wa ti yidide bi elo ni
9: ka le ri bi o wa so e le ri bi o 70
10: 50,000
9: e le ri 75
10: ti o ti gbo da
9: ti o gbo daada
10: e to ba la lafia ni o ti e to boya
9: awe to lokun
10: lo
9: ra o aye to lokun lo ran yan kodi awon ti a ma siran gan lori sirisi ti a ni ki loruko farm gbogbo eran bile gbogbo e la ni agbo keke agutan sisin gbogbo e la nta lo ran yan o
10: lo ran yan ina
9: be ni
10: a ni dam
9: ami
10: e da ko ewure ile ke so mo be
9: ele
10: bo ni ba de ba se o da pe apo mo le
9: ki wa bo ni se eleyun to wa lori
10: kini aboni o bi elo lo
9: pa ju bi 80,000 na lo
10: a le fi yan pa le ya
9: na e le fi pa o ki lo de eran bile na ni a pa le a ma po ti o ma dun sin
10: ti o ma dun sin
9: ah a ma po o
10: wa mo oruko ye n
9: ta o ko bile to ti n fe mo e le ro ni 80 e le ro 100 e le ro n wa so e to ni 40 yo rira
10: ti ma se ko ba bi 25-30
9: ko o meran leleyun a ni paro o
10: omeran ni o ko le se pale ya
9: yo ti kere ju o wa na o sugbon yo ke e ri e ro 35 e ro 40
10: yo si du le
9: be ni ti o da
10: so
9: ja mi olohun
10: lakun ibe labe yin ese ti le mi leya o e ma jo ni ala
9: o ni nira o ni nira pelu oko olohun be be ni e ra te ra gugu e pelu olohun o kun a lowo asiri obo ina dun la fi so dun gugu oni kaluku o ma bo lo ran yan so eran o osin ti osin be o
10: ah ni dam
9: labode labode ni owo owo oruko mi ni alaja yabode olajide elewure
10: papa olowo olohun ko ni baje okay itesiwajo tun wa n ba tita ati rira eran ninu oja to je oja oranyan kan lara awon oja ile iteye pe won ti ma n ta awon eran aye ti ijoba si fowo si ele o baba wa e ku asiko yi o booni
11: e se bi abi ani
10: o booni o se n ta o
11: olodo olo oruko mi
10: e pele
11: oruko alola
10: taiwo alola ninu oja bola wa
11: oranyan la wa bayi
10: oranyan ewo
11: oranyan so eran
10: iso eran gangan bo ni bayi nisin se awon eran yi e to ti se gansogoso yi nisin agoluwa re mo ti edan na be ni abi bo ni owo re ti je ba n boye keyan ma sa lo ni bayi to re le temi wo yi
11: oja
10: ori ba kan o
11: oja ta wa n tan bi a le yan sa to oja to simple ni owo re owon
10: ti owon
11: awon ogbowo le ise ti wa ni ta se mi lojo won ti bi wa a le di eru leyan lori baba ti ra alubarika la re ti nbe
10: e dakun eran yin o te so mole ti wo re lo yi o le pa re
11: iyan le
10: ko la ko je nkan ti mo be so ni pe yo le paru eran yi gi awon omo gan mo mo pe awon so odun le ki awon leyan fun ni iru onje re je e mo mo pe eran odun ni bi elo ni yin o to bayi
11: baba ra ru ele ni se yo to 350 si 400
10: mo ni ko luwa e mo sa lo le ke pe ka mo sa lo
11: le to ma lu ni o le to ma lu ibayi ni na ri bo ti ri
10: ah
11: o wa ti
10: ri ki le pe yi
11: 350 400 ma lu 1 million to
10: ah agbo la ma nso
11: o ko to lo nfun ni
10: to 350 ni bi iwo re se kayi
11: se kayen
10: to a ni dam ka pe jale jale wa nko
11: jale ni agbo wo le
10: ah agbo wo le of 350
11: o ba pa diyele ni a diyele fun pe mo kun 500 wa te ma tun na
10: eran won lodun yi be ni abi be
11: eran won opo na won
10: ah han ti mo be gbonu
11: eran won
10: o le ti mo nawo si emi si ran ti lodun to lo na wo nu oja eran
11: biru re at 150
10: ti mo fe so nu eyin gangan le taja yi lo to tori pe bi 150 kankan ni ni si o wa je 350 iyen won o ah be la la gasin pe eran se o roju nbi
11: roju nbi bá ṣe tàwọn ó ti rà o lè ta fancy sunday
10: rani
11: lọ́dọ̀ àwọn tí wọ́n ṣe lẹ́ran tí wọ́n kọ́ ẹran káàkiri o lè ta sí sunday
10: ṣé kò wà ní dín kankan 350 báyìí
11: o lè eléyìí ló dín
10: ẹ̀rọ mọ̀ wá bá àwọn èèyàn lé
11: ilé ọmọ rí eléyìí wọ́n mọ̀ pé màálù lè léyìí
10: ẹran iná tó jojú mi kọ́kọ́ lọ sára ọ̀dọ̀ tí ẹ̀ ní sọ
11: o tún ní ọ̀fẹ́ rẹ́kàn wọ́n lè má pé 1.2.
10: èyàn gbọ́dọ̀ ọ̀fẹ́ rẹ́kàn lọ́dún mi nǹkan ṣe rí o 350 lélẹ̀ ní ìsìnláyé kò wà dín kankan irú àwọn míì tí ò tó bẹ́ẹ̀ kọ́
11: o ní olú 120 ń bẹ̀
10: tó jẹ́ àgbò náà
11: tó jẹ́ àgbò o wà jáde o wà olú ẹ̀ tóbi o bá ṣe mọ
10: èyí kọ́ fọ́fọ́ pẹ̀ yìí
11: ṣé lè yí bẹ́ẹ̀ bá kó bí 170 wà yóò rírà
10: 170 lè
11: lórí ẹ ẹ lọ́pọ̀ ń bíbá yìí
10: àwọn orúkọ kankan ìwà ń kọ́
11: rú orúkọ ìbílẹ̀ bá tẹ́lẹ̀ máa fẹ́ ra ní ìsìn ṣẹpẹ́ náà ti ìbílẹ̀ lé ní wọ́n ti sìn ó ti lé lọ́dún márùn-ún bàbá àtàrọ ẹ̀ ní ìsìn alẹ́ tàbí 120.
10: wọ́n sà náà ní gbogbo
11: rẹ̀ owó ní oúnjẹ tá a fi ń bọ́ wọn gan-an ó wọn.
10: láwọn fẹ́ ra bí wọn bí oní ètì gangan kọ́
11: o ní ẹ̀ ń bẹ àmọ́ olè mọ́tò bi àgbọ́ndẹ́
10: a sí gbogbo rẹ̀ nínú òórùn
11: kan yìí òsínú eléyìí
10: àwọn eléyìí ṣe lóòótọ́
11: àgbọ́ndẹ́dì ń bẹ àwọn kì í ṣe
10: bá a ṣe wá múra fọ́dún ìbò òní báyìí ṣé pẹ̀lú iye tẹ̀ ń gbé lè iṣẹ́ ẹ̀rù páwọn èèyàn ó sì fẹ́ mọ́ nítorí
11: wọn. ẹni tó sọ́dá pé làwọn máa ń tà ní.
10: ìrànlọ́wọ́ yóò gbé ní ìsìn tí ó lọ lọ pé kó tó lé wọn
11: ẹ̀rípa nínú ṣọ́ọ̀bù látún máa ń kó wọn sí bí ìgbà náà làwọn náà ń jókòó sí òsín tí ó mú ẹran lẹ́nu ẹ̀kọ́ bára ńlá sí ọlọ́run ẹ ọmọ wẹwọ ò ní kú ayáwó ò ní kú ẹni tọ́ra náà ò ní kú ọ̀tàtà náà wà ní kú ṣàwéta òkú ẹran ẹ̀tẹ̀rẹ̀ tí ò ní àláfíà.
10: náà ó ṣe dáadáa fún un ṣé láti bí ìdílé náà ní sí ẹran yín náà ló ṣe dáadáa náà kú.
11: ó ní gbogbo bí iṣẹ́ ẹran ìṣẹ̀mbà yéènì ńlọrọ̀ yàn.
10: ó yẹ pé ẹran tó dáa náà
11: láwọn ọdún. ọ̀dà lẹ́ẹ̀ta gbogbo ibi tí ẹ bá ti gbogbo ọjà yìí.
10: a fàyọ̀ sọ́dún.
11: torí àwa lófin òṣèlú kankan tó gbọ́dọ̀ tẹ̀rẹ̀ tí ò ní aláàfíà fún yàn. inú òfin táwa tó ṣe ò gbọ́dọ̀ tẹ̀rẹ̀ tí ò ní aláàfíà torí alálàáfíà làwà.
10: ó wá tà dẹ́yìn ó mọ̀ ní.
11: àmọ́ àlófin.
10: dẹ́yìn ó mọ̀.
11: àmọ́ a ní dókítọ̀ yọ yẹ wò. àwa ní
10: dókítọ̀ fẹ́ràn.
11: àwa ní dókítọ̀ yọ yẹ wò. àwọn ẹsẹ kìnnì kankan.
10: ókè o a ní dáàmú.
11: o ti wá bí ti pẹ.
10: kí ló orúkọ yín lẹ́ẹ̀kan sí.
11: orúkọ mi ni taiwo alola.
10: nínú ọjà abola wa.
11: nínú ọjà ọ̀rẹ́ yàn ọ̀rẹ́ yàn market sọ̀rẹ́ gọ́ṣẹ́là.
10: gbẹ̀lẹ́wà
11: kò
10: ní bàjẹ́ lágbára lọ́wọ́lọ́. ètò táwa pè ní ojú ọjà yìí ó ṣe ń tẹ̀síwájú. ìkànnì lágẹ̀lú 97.7 fm kò gájò kì í níbi táwa wà yìí. ẹ má gbé kú ń bẹ o ẹ ṣe tẹwà ń bẹ.
5: ojú ọjà àpamọ́wọ́ owó àtàjẹrẹ ọjà.
7: òkè o bó mà ṣe lọ́mà nìyẹn nínú ọjà yẹn ẹran ti dé ní bàbí wọ́n dẹ̀ tún sọ pé ẹran ò dẹ̀ tún tí ì dé pé ẹran tún máa ṣẹlẹ̀ ńbẹ̀ nínú ọ̀sẹ̀ ilé ìta wà yìí náà ni àdúrà tẹ́mi ó wà máa gbà ni wípé gbogbo àwọn èèyàn tó ń lọ sí ojú ọjà láti lọ rọjà kan àbí kejì lágbára lọ́wọ́ ọlọ́run ọba láyọ̀ ni gbogbo wa láàdé o kò ní í ṣéwu kò sì ní í sí wàhálà bó bá ṣe bá dé lọ́dún ìníká ṣe kìíní yẹn má jẹ́ kí á tanra wa jẹ o títí wá dijọ́ mẹ́jọ lágbára lọ́wọ́ ọlọ́run ọba tẹ́ẹ̀ máa pàdé mi lórí ètò ojú ọjà yìí níkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájòkè tó jẹ́ bàbá abẹ àánú ọlọ́run ọba kò mọ̀ ní fi wá sílẹ̀ láṣẹ èdùmàrè àròwó sọdún àròwó ṣayé wa lásàn-án ẹ pàdé mi o lórí ètò tá a pè ní kí ìlàrí gbọ́ pẹ̀lú olúwaṣínà láyò ògo èdè tẹ̀mọ̀ sí àlàní àti èmi fọláṣadé àjàlá tẹ̀mọ̀ sí àbẹ̀kẹ́ lórí ètò yẹn tá a ti máa ro gbogbo kiní yẹn papọ̀ fún yín tó dẹ̀ máa dùn gan tí gbogbo máa kán sí tàdẹ̀ tún máa rẹ́ kọ́kọ́ títí ọ̀sán yẹn fọláṣadé àjàlá ń kí yín pé ká ẹ ṣe rere nínú ayé lónìí o tẹ́ ẹ bá wá lóhunkóhun tẹ́ ẹ fẹ́ bá mi sọ ẹ lè pè sórí ẹ̀rọ ọba ẹni sọ̀rọ̀ ti 08100617416 08100617416 àmọ́ rírì yín o pẹ̀ ń gbọ́ wa.

0: ja wen to ma je 200,000 naira yi. Ta lo lowo yi? 200k. O ti set 070 lo bere re. 070 lo bere. O pari pelu 0846. 0846 200,000 naira ta lo ni. Ta lo ni 070 lo bere re. O pari pelu 0846. Kile le ti orin gi ma nlo gbari ni eh ogo hehehe eh 200k la aro kutukutu ojo aje ojo Monday connect.
1: Hello
0: e karo
1: aku
0: oju mama o.
1: Yes sir.
0: Oruko yin atari gbo te wa ima
1: eruwa ni mo wa sa
0: ilu eruwa ojoko. Agbe dudu ori okele se mo gba.
1: Bẹ́ẹ̀ ni sir.
0: Adúgbò bo nílùú Èrúwà.
1: Ni Sango ni sir.
0: Sango baba nlo si ona afẹ mo lo si nílùú Èrúwà. Aba a nlo si stadium. A koja stadium abi.
1: Bẹ́ẹ̀ ni sir.
0: Okay. Ada. O ko school yi ti je. Ah, secondary school yi. Bẹ́ẹ̀. O sa pa nlori o. Ju gbogbo e lo igba wo le tin play cash.
1: Odun
0: ina mo ti je to bi e melo
1: amin ti je ri sa o
0: ki le gbo ko yin le kan si
1: alayemi yetunde ni sa
0: Mrs. Yetunde
1: be ni sa
0: alayemi
1: be ni sa
0: igba te wan play lati jo yi te je e si a stop
1: sa
0: e se stop ngba te je lati jo yi.
1: Ah, mo ti koko stop die sa, mo tun wa bere ni.
0: Abajo ye e ba ti je ti pe si stop te stop yen ni. During the time te ve stop yen o tin kan yin bo sugbon e relent. E sojo. E sojo ni e ba ti je ti pe. Ju gbogbo e lo congratulations. Congratulations la ro e lati ilu Eruwa. 200,000 naira le je. 200,000. 200,000 naira le je. 200,000 naira. Congratulations. Congratulations. Congratulations. Olorun seun. Adupe follow. So, e wa ma je ki phone yin o jina si yin.
1: Okay, sir.
0: In the next few minutes now, won ma pe yin customer care ma pe yin.
1: Okay, sir.
0: Won bere details yin, account details ati be be lo. Won le mo bo yin se ma wole si account yin. So, bo si je ni.
1: Okay, sir.
0: Wọ́n pe ẹ mọ̀ wọ́n bá ti pè yín wọ́n bí yín láwọn nǹkan tó yẹ kan bí yín ẹ̀yẹ́ mọ̀ wọ́n rí nọ́mbà yín tẹ́ jẹ tẹ́ fi jẹ ti wà lọ́wọ́ wọn
1: tẹ́ ń gbọ́
0: àwọn kan pè yín ẹ̀ máa expect call in the next few minutes ẹ̀ ti gbọ́ bó ṣe jẹ́ nìyẹn. Congratulations ma. Bó ṣe jẹ́ nìyẹn àbáṣọ nípa káṣẹ̀ láàárọ̀ ìyẹ́ rí gbé ọ́ pàtàkì sí ọ̀sì wọ́n ti ẹ̀ pín kinní ọmọ ọwọ́ gan náà ni ẹnìkan láti ẹ̀gbá ẹnìkan láti Ìbàdàn ẹnìkan láti Òṣogbo ẹnìkan tó jẹ́sẹ̀ jẹ tán sìn láti ìlú Èrúwà ọwá jẹ́ wípé ìpínlẹ̀ mẹ́ta ni wọ́n pín káàsì tààrọ̀ Ọ̀yọ́ state Ogun state àti Ọ̀sun state ni wọ́n pín káàsì tààrọ̀ ìmọ̀ wọ́dà kò sí wàhálà tó bá rí báhun bó bá dago méjìlá lọ́sàn-án owó ti gara sí o owó ti gara sí ní ti tọ̀sán yẹn ẹyin owó bíi 900,000 naira ní bẹ lọ́sàn yẹn ní ìkànnì ti splash 105.5 fm lórí ètò ta lọ́ta ó bá ti dago méjìlá tí mo bẹ̀rẹ̀ gbá ìgbám ìwọ sá máa sàsí láti gbà náà lọ bí n bá ti bẹ̀rẹ̀ báyìí kọ́ máa sàsí n ó fún ọ ní kóòdù yẹn bí n bá ti dórí ètò lago méjìlá ọ̀sán ìkànnì splash 105.5 fm lórí ètò ta lọ́ta ni o títí ìgbà yẹn ẹ máa káṣẹ.

0: ayé lọ.
1: Ìwà barista ni ohun tójú bá rí ó yẹ kẹ́nu ó lè sọ bá rí wọ́ndà lógbèdé o adésòye lógbèdé ohun tójú rí lẹ́nu sọ lórí ètò yóò bá tó wá ní mo kìí ṣe gbogbo ohun tójú bá rí.
2: Náà lẹnu gbọ́dọ̀ sọ.
1: Lẹnu gbọ́dọ̀ sọ. Èti jẹ́ pé awo mọ̀sínú mọ̀sínkù máa ń wà.
2: Ṣé wọ́n kẹ́ nígbà míì bàbá tó ń ká ọkùn ọlọ́wọ́ tó ń jẹ ọkùn ni bàbá ọkùn lẹ́ ń jẹ ni ọkùn lẹ́ ń jẹ ni bàbá olórí mi jẹ́ kí tinú gbénú kí tita ó gbéta. Kí tita ó
1: gbéta jẹ́ ń yá sọ ètò ọtí ká
2: mọ̀ lọ kí n sọ́lẹ̀ tí wọnú kú ti wọnú
1: ṣe
2: sábà ti wí ìta náà yẹn ti dohun.
1: Ẹgbọ́n ibo láyé ń lọ gan.
2: Sẹ́ni tó lè ṣàlàyé.
1: Kò yé mi ni mo ṣe ń béèrè màá bèrè pé ta ló yé lálẹ́ Sátidé.
2: Gbogbo láyé wà lọ́jọ́ Mọ́ndé.
1: Ìbò wà láyé ń lọ bóyá mo tún lè rẹni jẹ́ mi ní o. Ìbò láyé ń lọ gan. Ìbí ayé ń lọ.
2: Kò sẹ́ni tó yé.
1: Sẹ́ni tó yé. Torí pé kò yé mi o.
2: Tó bá rí n tó ṣẹlẹ̀ Sátidé ó túmọ̀ sí pé kì í ṣe gbogbo ẹbí ló fẹ́ ni. Ta bá ṣe sùúrù téèyàn ní làákàyè tó sọpọlọ kalẹ̀ kì í ṣe gbogbo ẹni tó súnmọ́ wa ló fẹ́ kí ọmọ ó yàn kò yanjú. Kọ́lọ́mọ ó jèrè ọmọ kì í ṣe gbogbo ẹbí ló fẹ́ bẹ́ẹ̀.
1: Ṣé ẹ dúná torí kí ẹnu èèyàn ó lè dùn ẹnu èèyàn ó kúrò.
2: Bẹ́ẹ̀ni yóò bàjẹ́.
1: Ẹnu ẹ̀rọ bàjẹ́ lẹ́nu èèyàn ti jẹ́ pé mo kú
2: lóró oúnjẹ.
1: Torí mo rò ó pé fúnfún làwọn kan ṣe lè gbìmọ̀ tí wọ́n ó jókòó wọ́n lẹ́yìn mẹ́fà wọ́n náà mẹ́fà ni wọ́n wọ school community tí wọ́n wọ̀ ní ilé ẹgbẹ́ ògbómọṣọ. Wọ́n náà mẹ́fà ni wọ́n gun mọ́ṣínì dé wọ́n sì gbéra wọn méjì àwọn ní mọ́ṣínì mẹ́fà ló wọlé wọ́n gbéra wọn méjì odi méjìlá. Ẹ wo bí population school ṣe pọ̀ tó wọ́n sì ṣe àdúrà ọ̀sẹ̀ tí wọ́n ṣe.
2: Àwọn school ṣe wọ́n hàn ní wọn ní múradì pé nìkan bọ̀ wá bá wọn. Wọn ní múradì pé nìkan bọ̀ wá bá wọn.
1: Ẹlẹ́ẹ̀kejì
2: kò sí bọ́n lọ́wọ́ wọn kò sáda kò sí kan tán lè fi gbara wọn lẹ̀ lẹ́yìn báírù àti ìwé àti ohun tí wọ́n fi ń kọ́ wọn léèwé.
1: Tíṣà tó tún gbìyànjú pé kóun ó tiẹ̀
2: ṣàṣàlà
1: tó ń kọ́ wọn lọ.
2: Wọ́n rè ní káfá.
1: Wọ́n yìnbọn pa. Ayé yìí bo ló ń lọ gan.
2: Ọlọ́run ló lè yé Ọlọ́run ni. Torí kí wàá níná.
1: Àtúnfi kinní kan ṣeré lẹ́ẹ̀kan sáà fi ń ṣeré ni à ń fi ń jẹ̀wọ́. Pé ìbọn òṣèlú
2: ìbọn òṣèlú bẹ́ẹ̀ ni.
1: Bullet theory in communication ni n ó kàn ta ọjà kan wọ àárín.
2: N ó
1: kàn ta ọjà kan wọ àárín ìlú gbé. Là ń fi rántí ayé ìgbà wọn ní Indomie ni
2: wọ́n gbé lọ sukú. Ẹ má gbé lọ mọ́mọ́ léwé wọ́n ti kú ọmọ ti ń kú o.
1: Wọ́n ti kú o kankan
2: táwọn òbí. Tí ò sì sí nkankan tó ṣẹlẹ̀.
1: Tí wọ́n yà wọ sukú pé wọ́n fẹ́ kọ́ mọ àwọn ìbọn òṣèlú ni wọ́n
2: bẹ̀rẹ̀. Ìbọn òṣèlú ni. Bullet
1: theory.
2: Nígbà tẹ́ń tá a mọ̀ pé wọ́n bí ń bàdàn.
1: Communication.
2: Nílé yà nílé bàbá wọn bí ire. Tàwa ní ìgbéra ni.
1: Ìbọn òṣèlú
2: ni. Ṣo wá gbọ́n tí yóò bá wá wí. Wọ́n ní ìran ńlá ojú ọgbẹ́ ńlá lọ.
1: Ìran ńlá
2: ojú ọgbẹ́ ńlá lọ. Ibi tí tọ́lá máa tàn dé.
1: Ìbò láyé ń lọ. Torí àti rẹ́rìn tí ẹ ó ṣe ń pẹ̀lú mí
2: lẹ́kún. Yorùbá sì láàlè fowó ẹkún.
1: Rajẹ́ wọn ní wọn bá ti ń tajà yẹpẹ.
2: Yóò gbowó òkúta.
1: Gbogbo yẹn ayé rò.
2: Kò sí ara o.
1: Àkànṣe náà ni ayé la ó ṣe kà tó sọrun o ẹ ò mọ̀ pé lé ayé lẹ́sàn-án ti ń ké o. Ibi ayé lọ lè tó ẹ káàárọ̀ ẹ kúlé dé wòyà kúlé àti dé o gèdè mẹ́ta ni wò ni.
2: Ilé tó tiẹ̀ tó orí bó ṣe ń kábí tó ló tutù mú kí ni káwa wá ṣe.
1: Ṣé Sàràfà?
2: Nígbà tó kàkọ̀ pẹ̀lú bí àpò àlùbọ́sà
1: yìí.
2: Kò yé mi tó kàkọ̀ pẹ̀lú bí àlùbọ́sà yìí.
1: O tún wọ sẹ́dẹ̀
2: òkè atẹ́gùn ti fẹ́ ṣe ń gbá àyà.
1: Pẹ̀lẹ́ Ọlọ́run fòfò rẹ̀ mi. Tàbí ìkọ̀mọ́tọ́ ṣọlẹ̀. Bàbá Gbadébọ̀ Ọláwọyin bàbá pupa lẹ́m̀bẹ̀ ń Adédọ́lápọ̀ Mọ́tọ́ṣọ àti tó fún mi Ọláwálé àwọn ni wọ́n ti oníbodè ó ń sọ tàǹtìyàn bọ̀sùn bò ni is well.
2: Se ka ni so.
1: Shall remain well. Loko abo oludasile ati gbogbo osise le se lagelu. Eh kabiyesi Adebayo Akande.
2: Brutado.
1: E mo e baba oruko lo to la komo.
2: Eh oruko na fi nko balade.
1: Eh ati gbogbo ise ti studio la wo ko sode. Ati gbogbo awon ti oni direct kini o nbode ti are. Bosun alayade.
2: Nsiro ko gbolu.
1: Ngbo gbolu. Ah. Omo ile adiyalu ni omo ile onlu ni o. O wa gbolu rara. Ma gbe gangan wa njo kan ko ti eluwo. O ti san le ti pe. Go go. An lo gbomo so. Esi ele. Igba out of Friday ti won ya. An lo, a tu yebe yebe loni. Olorun sanu wa ko lorun ba wa so awon ti en ko lo de pe layo
2: ami o
1: gbogbo mo ti
2: akaraba ko be lo
1: epo nu epo
2: ni ko jade
1: olorun ji ori ko jade
2: ami
1: olorun ji ori ko jade
2: ami
1: ni won pe won ti pa
2: ogalewe
1: patisha yen patisha yen won ti pa student meji principal community ti won gbe lo ati bodu ati boda bayi o ba soro lori eto leni o ba soro lori eto leni ati ri permission lati ba won soro eyin sha ma miss anything e de gloom on Facebook go on Facebook join Lagelu 96.7 FM Lagelu FM Ibadan 967 Lagelu FM Ibadan 967 se ba si ponche agbe jade fun yin Lagelu FM Ibadan 967 ja ko roja akoko ta ba toja akoko de ka wa tu pere pere eto e ka ro ibolaye nlo gan

0: 107.7.
1: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Oya ẹ̀ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
0: SELARIE Salary.
1: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Oya lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
2: TURMERIC turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
3: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
4: Bẹ́yàn lówó lọ́rọ̀ bí kọ́kọ́ yokoto. Bala fi ọba sí kọ̀dá. Àbí sọ́wa dáa ni. Àìrórunsùn. Ara títa. Ságun ságun. Kéèyàn máa dàgbà púpọ̀ kọ́ máa rìn kọ̀gẹ́kọ̀gẹ́. Kéèyàn máa lè gbápá àtẹsẹ̀. Kí wọ́n máa gbẹ̀yàn ségá. Torí ọ máa hóye. Kí nǹkan máa rìn nínú ara. Ọgbẹ́ inú. Ìfúnpá gíga. Ìṣètọ̀. Katalẹsẹ̀ máa kan yàn gógó. Kí bàtà ó sì sì bọ́ lẹ́sẹ̀ yàn kọ́ máa mọ̀ pó ti bọ́. Kéèyàn dede ara ma gba pepepe aro ma legun igbese kan ma nkia ni pataki ka tete igbese ni kiakia e da wa la para pa ni gbadun aye o se ni tin be laye ti o ni tin da lamu ero gbalode nbe faye o lati ma bi arun sapa ma si kan si toni toni aba etkia egbele baba lam adesina gomina pinle oyo tele ni felele nbadan e ka le

0: àyíká tó mọ́ tónítóní tó fi mọ́ àwọn ìlú ìkẹ́kọ̀ọ́ ìgbàlódé àti ti eré ìdárayá ló wà ní sẹpẹ́. Ètò ìgbọ̀nmọ̀wọlé sí GSS 1&2 àti SS 1&2 ń lọ lọ́wọ́.
1: Ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún, ọjọ́ kọkànlá oṣù keje àti ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún 2026, May 9th, July 11th and August 8th, 2026.
0: Lẹ́tọ̀ ìdáhùn máa wáyé forúkọ ọmọ rẹ sílẹ̀ lónìí ní Pathfinder College and Junior Academy fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ sórí 0803-324-0047 0803-324-0047 Pathfinder College and Junior Academy títọ́ ọmọ rẹ fún ọjọ́ ọ̀la tó ń bọ̀.

0: lórúkọ Pastor Shop
1: ní Gbagi.
0: Pastor Shop alásọ̀rọ̀ yìí wọ̀nyí mú yìí lòyìn bí ẹyọ kín. Pastor Shop Abida Corporate Services Limited báwo ló ṣe fẹ́ sí. Senator Materials, Cashmere, German Wool, Damask Materials, Swiss Lace, Swiss Cord, Guinea Brocade, Swiss Foil, Transas Materials, Italian Swiss Wool, Voil and Organza Materials. Gbogbo ìlú jìlú kárí Southwest ń lọ mọ Pastor Shop. Kálukú ló lóko tiẹ̀, tó sì lóko iléeṣẹ́ tiẹ̀ lábẹ́ ìjọba. Aláwo máa ti ń pèrò sọ́fíìsì rẹ̀ lórúkọ Pastor Shop ní Gbagi tuntun. Má fẹ́ rúgbàbùkún kọ̀dá. Èyí ní bàrà náà ẹ bèrè ọ̀nà dé Pastor Shop. Kẹ́ ẹ tó ra sọ, kẹ́ ẹ sì rí dájú pé signboard wa wà níbẹ̀ gbangba. Gbàngàn ọjà ńlá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ńlókún fọ́fọ́ fáṣọ. Takoro wọ̀ yìí tó bá wù ọ́, ó máa sọ̀rọ̀ ní Pastor Shop ní nọmba sí 136128 and 140 Green Block Pastor Shop Gbagi tuntun. Ní nọmba bọ́ ra sọ 08034756248 àti 08052023076 ní Pastor Shop. Ra sọ sanwó ẹ̀ gbé nǹkan ẹ̀ Ọlọ́run tá a fi ṣègbẹ́kẹ̀lé àìtàí wo wọ́mọ́jà ló mú wa gòkè àgbà.
2: Sẹni
0: tó lu wa òní sẹrẹ fún ojú wa ló fẹ́ sí. Ìyẹn fẹ́ni tó bá máa ń ti ń sẹ ni o. Bí kanbalẹ̀ ẹ̀dá tó wó bá rogún sí lọ́wọ́ tó jogun fàájì àti sekárí ni. Wọ́n gbàgbé pé bíríkì méjì ìgò kan ni o. Àbẹ́ mà owó tí ń bá fàájì lọ òkèrè.
3: Oní tèmi, 1,000,000 naira tó promise mi lánàá kọ.
4: Bèbí mi, mo ti dì í lẹ̀ fún ẹ. Ẹrù re.
0: Ah, pẹ̀lú atọ́tọ́nu mi sí ọ. 1,000,000 naira owó lẹ̀ lọ́dọ̀ Bọ̀sún King. Kí ni wọ́n fẹ́ fi ṣe bá dé fóbìnrin? Àìlákàṣe ṣe ìgbésí ayé rẹ o.
4: Ìgbésí ayé rí mi lọ́la ni mò ń gbé. Àsọ̀rí mi ò pé.
0: Orí rẹ pé o ló ní màrà gidi ni. Níbi táyé lajúdé. Tóní kálukú ti ń ra éka éka ilẹ̀. Dáko kọ́lé iṣẹ́. Àròyé kò sóúnjẹ lílù. Oúnjẹ wọn ni Bọ̀sún King. Lóró débẹ̀ tí fi ń talẹ̀ léka léka. Fún gbogbo ẹni fẹ́ fi dáko. Fẹ́ fi kọ́lé iṣẹ́. Fẹ́ fi sódò ẹja sí nǹkan ọ̀sìn. Bẹ̀rẹ̀ látòrí plọ̀tì. 1,000 acre, 2,000 acre, 3,000 acre, 4,000 acre, 5,000 acre, 6,000 acre, 7,000 acre, 8,000 acre, 10,000 acre ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lóní lùjìlú lóní lẹ̀ sí kárí. Ẹ̀wẹ̀ bọ́ọ̀lẹ̀ bọ́ọ̀lẹ̀ bọ́ọ̀lẹ̀ talẹ̀. Kàṣun wọn ní Crispo Building Mobi Bus Store Odò Ọ̀nà Àpáta Ìbàdàn. Tẹlifọ̀n 070-628-1-7806 àbí
5: Dr. Strap Recycle àti tamọ́tò dìrọ̀rùn bá. Fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamọ́tò ní cash and carry no delay. Dr. Strap ó rà lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà. Eléyìí tó dúró re ni. Àbí eléyìí tó ti gorí odó. Tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò. Àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu. Tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀. Kẹ́ tó fi upgrade bó ṣe car, truck, bus. Strela ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó rà lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333. Andù wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Strap Recycle. Dr. Strap Recycle dé mọ́tò títà dì rọrùn.
6: Clash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi gbà bu omi ẹ̀kọ́ ìtò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́.

0: nínú iṣẹ́ ìròyìn káàkiri àdálà ayé.
1: ẹ̀yin tẹ̀mí báwo ni o ṣe wà.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
5: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807-112-4000.
5: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
7: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
8: S-E-L-A-R-R-I-E. Sálárì.
7: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
9: T-U-R-M-E-R-I-C turmeric.
7: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
10: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa, olùyípadà ayọ̀.
11: Lagilu FM 96.7.

0: dé sóyè o.
1: Hello gbogbo ilé. Wọ́n sọ wípé wọ́n ń poison nǹkan, wọ́n ń poison nǹkan tí mi ò gbàgbọ́. Eléyìí mú mi gbàgbọ́ o. Nírọ̀lẹ́ àná láago mẹ́rin ni mo ra kárọ̀tì yìí, nírètí pé mo fẹ́ fi ṣe fruit salad. Mo ṣí láago méje àárọ̀ yìí, nǹkan tí mo bá rèé o. Ẹjọ́ ẹja sọ́hun támàrà lọ́dọ̀ àwọn mọ́là yìí o. Àní kúkú òjijì o, àìsàn káìsàn ò ní jẹ́ tiwa o. Ẹjọ́ bẹ tí ń rí fídíò yìí, ẹ máa ṣàárẹ̀ fún gbogbo àwọn èèyàn tẹ́ ẹ fẹ́ o. Àní fira wa sàwátì o.

0: lọ́sẹ̀ fídíò yẹn sí mi lọ́dẹ̀ ti rà níjọ Wednesday àbí Thursday ni. So mi wà rántí yọkùnú báàgì gbogbo àtọ́jọ́ máa dàárọ̀ ọjọ́ kejì kí ẹ mú bọ́ síta báyìí. Bá rí tán gbogbo ẹ̀ ti nínú mẹ́ta tí mo ra mẹ́ta ₦500 òun tó mẹ́tẹ̀ẹ̀ta ti rọ̀ àwọn kọ̀ọ̀kan ni òrùrọ̀ nù.
1: Manager, manager, Ahmed, the manager, cooperative, Olo send the oro bem si mi. Egba to send the si mi inti efe. Eyo wo kwe boya todore sebe ni. Elo gangan wa fono sepe. On gangan o sele si lo jekon wo send the eti woman ye. To se si mi mouni. Bo Olo se sele si e, non salaye. Bo se salaye re.
0: Ewa ni jo... Wednesday àbí Thursday ni. So mi wà rántí yọkùnú báàgì gbogbo àtọ́jọ́ máa dàárọ̀ ọjọ́ kejì kí ẹ mú bọ́ síta báyìí. Bá rí tán gbogbo ẹ̀ ti nínú mẹ́ta tí mo ra mẹ́ta ₦500 òun tó mẹ́tẹ̀ẹ̀ta ti rọ̀ àwọn kọ̀ọ̀kan ni òrùrọ̀ nù wọn. Wọ́n fi bínú lọ dáná ni pé kí ni gbogbo lè pé nítorí pé mo gbàgbé ẹ̀ mo dẹ̀ ra nìkan bí abi around 2-6 tó fi máa di àárọ̀ ọjọ́ kejì bí abi 8:30 tí mo fẹ́ kúrò nílé tí mo kàn wọ báàgì wọn mo kàn rí níbẹ̀ ni. Ọlọ́run kó là wá lọ́wọ́ àwọn Hausa ni ọ. Ẹ ṣe sádà ọ̀sán.
1: Wọ́n sì ní a máa jẹ fúrútù kó dáa. Ó fáìn jù ká kọ́ máa jẹ fúrútù gan láàárọ̀ kó tó dépá jẹun. Wọ́n ló ń ṣiṣẹ́ gidi láà. Àwọn táwa lọ ra fúrútù lọ́wọ́ wọn náà ni wọ́n ti kó. Wọ́n ti kó mọ́ jèlé sínú ì àti afẹ́ṣe bẹ́ẹ̀ à lè wọgbó mọ́ ìjọ èmi ò sí kí n tó mọ̀ pé ọmọ ta gbàgbálùmọ̀ mọ́ngòrò nkankan kí n tó mọ̀ pé ọmọ ta láyé nígbàtí mo wà kékeré mo dé infact ìgbà mo dóṣogbo gan mi mọ̀ pé à ń tà ìgbà mo wọ̀ ìbàdàn mo torí tí à ń lé mọ́ngòrò tí à ń lé kéde ìsín ìsín bíi bó gbogbo òsàlẹ̀ wá ìdí ìsín gbogbo òsàlẹ̀ wá ìsín ni mọ́ngòrò ní lọ sùà. Ọsàn akàn bọ́gbó la kanta ka.
2: Ẹ̀yin wà létí ẹ̀yin wà létí oko.
1: Ok.
2: Àwọn ti bí ẹ̀dẹ̀ wọn á dẹ̀ ibẹ̀ náà mélòó lẹ fẹ́ jẹ́ ń bẹ̀.
1: Ẹ̀yin tẹ́ wà létí ìgboro náà lẹ ti ń jẹun. O ní wọ́n ti gbé kárọ́ọ̀tì wá fún yín. Ẹ lọ ra kárọ́ọ̀tì wọ́n bá dọ̀lẹ́ jẹ́. Ẹ wo gbẹ́rẹ́ pàkọ́nù àti afẹ́ṣe kúrò la ṣe fẹ́ ṣe. Organic la ṣe mo ṣe ń tẹnu mọ́ organic organic mo ń mójú mi débẹ̀. Bóyá ni ìtún máa ní máa wá fúrútù kiri inú igbó
2: báyìí. Kárọ̀tì kì í ṣe tán gbìn lẹ̀ wa.
1: Bóyá ká mọ̀ jẹ́ mọ́ èwo ni wọ́n ń gbìn lẹ̀ wa tá a mọ̀ jẹ́ síbí fúrútù fúrútù.
2: Sọtẹ́ rí.
1: Ọ̀sọ̀ kùkúmbà sí ẹ̀ ń kú kùkúmbà ń bì.
2: Ṣọ̀run ajílà.
1: Kíní èsì máa ń somi sùúrù tí jẹ́ watermelon. Ṣèwú náà wà ń bì ẹ dákun inotanitive. Wọ́n
2: ti a kàn jí láàárọ̀ ọjọ́ kan tó ra máa ń rà sínú fíríjì ọmọ mi wá pé dádì òun fura kíní ìgò ẹ̀ka máa jẹ mọ́ mo ní kí ló dé ó ní tán fi ń pírísàvù ẹ̀ ó ní for the next 6 months ó ní kò sí tí ó yigi lára ẹ̀ ó ní kí n wò kí wọ́n bá họ́dẹ̀ ẹ̀ kó tó débí tó bá tún wá débí àwọn kan máa tún kó pamọ́.
1: Ẹ mọ̀ dáko èso tẹ́yìn sọ sẹ́rí apu wọ́n máa fi dálọ́ọ̀nù rápù apu gan mo tún rí lórí kíní pé ẹ kọ̀kọ́ sí.
2: Mo ní má dárúkọ àfìgbà tó bẹ́ẹ̀.
1: Sápùlẹ̀ sọ
2: ni àfìgbà tó bẹ́ẹ̀.
1: Ọlọ́run ṣàánú wa bó la ṣe fẹ́ ṣe ẹ jọ ẹ jẹ́ a ní láti mọ àwa mọ́ kí a fún ní báyìí ẹ jọ tó bá ṣe é ṣe àwọn tí wọ́n wà lóko ẹ máa bá wọn kíni kẹjọ àgbì
2: nǹkan ṣo tán lè rí ṣe
1: kẹ wọn máa kó èso yẹn wá fún yín dàrẹ́lì tẹ bá léèyàn lóko kí wọn máa da lórí igi
2: máa kó wá fún yín lè kó wá bínú kọjá àgbàlùmọ̀ mángòrò ọsàn gan ọsàn tẹ ń wí yẹn gangan ọsàn tẹ ń wí yẹn lọ́dún kan nìkan ní ibi tó wọn ò ti mú sàn yẹn mọ́ ìtàn bá kó wá láti ṣáàdì gbóko yẹn ó náà tó kó wá ó ní wọn ò ní ra ó náà wọn ò ní mú ó lọ́sàn tí wọ́n ń bínú máa rà lóde tán máa mú ṣẹ̀pọ̀sàn tí bí yẹn ó ní gbà mí wọn máa wọn á lù
1: tẹ̀sà
2: ó ti mọ tán fi tọ́ ṣe ni
1: ó tún pé àní tó bá wà létí léko lọ́dọ̀ wa fúrútù na fúrútù vitamin c nkankan yẹn náà ló wà náà citrus nkankan ẹjọ ẹjẹ ká wà careful organic things ẹjẹ ká wà more insistent on organic things ẹjọ won pa wa die die
2: enikan ni fura wa gan
1: e ma pe ni ti o fe
2: fura wa gan an para wa die die o nto ra won kankan be ta nje nle
1: ojo ye lo
2: abi ye ta nje yi chemical na fin develop e
1: abi adie
2: a se gbo
1: adie ayo eh
2: o se adie o se merin
1: emi o jade o se merin
2: o be ni o ni je
1: emi te gbe ba lo kini gbo fu emi ta ti e ti ma de emi mo de se ki esi mi ni mo prefer
2: won to ba lo party nko
1: oka ti gbegi
2: to ba lo party bo wa to wa fun chicken
1: se chicken mi ki n de la la mi da ko wa de ri won fa ko n de won keran sori o n de fun mi mo le ma de ah mo e gbo kini n ba mi le
2: won to ba ran gbo wa je
1: eh
2: ran gbe
1: Yeah. Eh. Eh, gbe loya.
2: Chelo tile ni.
1: We like it. Se gbe yun ni chemical.
2: Go ni chemical ju wa eh. Show ya ton dro lode omo e ton ta siri kan fun e.
1: Imura, mo prefer yen. Won mo pe ma nde tegun tegun gan se n ba rira dele, se n ba fi so nde ma nde tegun, but awon eran ti mo ge sori onde.
2: Ah,
1: ma wa careful ati je. Hewo. Oda eja se ba oda bi ona ogbomo so ya orire esi ele o ya ejo ojimo to koja eni won ni mu kan sa ede owo ale gan mo ti e to gboro yin pe kini kan se mo se mo re mi pe ni idaji ojo keji mo wo pe o ti toji mo se ti de mo yo ti ji in time we yo se devotion abi kini koko mo se laro mo I need to be sure pe kini isele looto ni ijoba abile orire ikoyile pe kini pe so sele looto on tin ba ti ni anything latona be yen ayo awugbade ni koko pe baba ogun mo so mo ba pe oro ta so re eja koko gbo eja koko gbo oro ta so kin to wa mu sese kin to mu loju dozen
3: hello sir
4: hello
3: mo logun mo so o
4: ajo
3: pele aburu oni kan wa o a mo gbo ni ni orire local government pe nkan kan se pa won bandit wa won ka won omo lewe won gbe principal won gbe won na pa assistant headmaster kan abi orisirisi but mo fe ko je pe oju mi to yo le salaye n to sele nbe ejo bo lo le sele ati bo lo de duro bayi
4: wa to jere ni pe emi o si ni bi to ti sele but information to ri to alaaba mi ni pe the principal one secondary school ni awore sele ki do won in the school won won ya gbe won lo pelu moto re at our students
3: bi awon melo
4: awon amoju won ibo na ti na awon ti le mo yi won so awon moto ni machine wato ni ka won na bo so di machine won don ko students ori e won ti ko da pa kan ti le won leyin mo so ko wa leyin mo so ko je moto ni ka won gbe atokada won dojo papo so if you want to go one day another place one when you yawota yen Baptist primary school baronje be teacher kan to wa in class ohun ka won mo lowo ni to bi ra won ti won wojo to ja o se mi o lo yo juju mo ba ori pe a mo ko bo da ni o be foju won jo ja je ba ni le mo fun lori ni ni wa so ni won pa then any kan je okada abo to bi gba anti e ti le nbo ati school okada owo e won fe gba o n ba won ja lori okada e bi won le gba okada won ba ni me ba lori na ni ojo awon mejeji ti won pa ni
1: oluwa
4: o ba ni won ko won lo nu gbo won ni moto ti won gbe lori gbe lo ni ona to da moto ni port awon je si tank e ni won yibo ti nu tank won de ju moto wọ́n abẹ́ ẹ̀sùn ti àmọ́ ọ̀kadà tó wà lọ́wọ́ wọn wá bí ń kírọ̀mù ìyẹn lọ nínú ẹ̀ àwọn sílẹ̀ kan ti sá wọnú gbó lọ tá ẹ̀ scape ma wa sa pela on principal an di ko won lo pada won ti ko won lo but the juice si lati badan kemi yesterday won ko won gbe helicopter wa ati drone tan di monitor kini yen
3: eh
4: ya lati wa lo kan ba le pe ka ma wori pe lagbara olorun yo sisi ko nse nkan je bi ka won le lo ma bomb won ba ton ba se ri won le bomb won
3: so mo do kuku
4: wa mo do se tu am cable ni
3: ya
4: so ibi ta wa ni awon to lo kuro lati church la we gba ma do church mo je n pada bo la tona bi
3: ya
4: ayo go won won lo kan ba le na bi kama amo lo bi pe olorun ati
3: olorun a se anu olorun a se won riri o laaye ni papa awon to ku olorun o fori ji won pele pele pele sorry o eh alagba ti e mo wo pe ekorun ni korin o ti dori ka ni awon people mo ti ko saarin wan yoruba mo re
4: be ko ko je bo si so jeri jeri igba ti won ti wo inu gbon yen awon forest la be god so papa ya di mere abi nkan nu won bi a le something months ago ni
3: be ni
4: igba le re ki government stand up to the you're something. But once you want to come to the body, what you're not paying. The government did not do anything about it.
3: Along I shall know well. Lab you.
4: That is not what I want to say. That is people. When you put in, you can be a toy. This is a position that you don't think you are that long.
3: Yeah.
4: So she was formerly the vice principal. You know, Gomesha.
3: Mm-mm.
4: I do the principal, you know, one call people.
3: So I want a
4: woman to live back. I go back to the issue. She said, no, you know, you can do that.
3: Do well.
4: So for that. I call it the professor, Lautek.
3: Yeah.
4: College of Agriculture, that's the name he said.
3: Well,
4: they happen to be a younger brother. I do follow along, I'm going to go along. You see, I don't know what you want to do.
3: Look, barrel long. I say, I like bad dupe. I bet. Oh, that I see.

7. Dr. Strap Recycle àti tamato dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamato ní cash and carry no delay. Dr. Strap ó rà lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tarukú tí ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car truck bus Australia, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó rà lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333

mo kí yín olóòtú, mo kí yín o, gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà náà tẹ́ ń gbọ́ wa. Ẹ dákun, ẹ ṣàánú mi. Ọ̀rọ̀ kan ló ń jẹ mí lọ́kàn tó dà ń pé ilé ti fẹ́ dàrú báyìí. Ìmọ̀ràn yín ni mo fẹ́ lórí ọ̀rọ̀ yìí. Ẹ dákun, ẹ ṣàánú mi. Ẹ wú ọ̀rọ̀ yìí pọ̀ gan, ó gùn gan o, ṣùgbọ́n torí àsìkò mo fẹ́ ge pápápá. Ó ṣẹlẹ̀ pé èmi àti ọkọ mi a ṣègbéyàwó ní nǹkan bí ọdún 5 sẹ́yìn. Ìgbà tá a ṣègbéyàwó, ọkọ mi ò níṣẹ́ kankan lọ́wọ́, ṣùgbọ́n èmi ní àwọn ẹ̀gbọ́n. Nítorí pé kíni, nínú ẹ̀gbọ́n mẹ́rin tí mo ní, ọkùnrin ni àwọn mẹ́rẹ̀ẹ̀rin, èmi nìkan tí mo jẹ́ last born, òun náà ni obìnrin láàrin wọn. Ẹ wo story pọ̀ gan, kó tó di pé màmá mi wọ́n tún bí mi. Torí pé ẹ̀gbọ́n mi tí mo wá tẹ̀lé gan bí ọdún 6 ló fi jù mí lọ, kí n má fa ọ̀rọ̀ gùn. Kò pẹ́ tá a ṣe ìgbéyàwó, iṣẹ́ bọ́ lọ́wọ́ ọkọ mi. Bàbá mi ò tíì bí first born gan tíṣẹ́ fi bọ́. Accountant ni wọ́n. Àtìgbà náà, wọn jámá-jámá náà máa ń ṣe. Ìyẹn ni pé wọn fi bẹ́ẹ̀ rí iṣẹ́ gidi. Ìgbà tó ṣàyà, gbogbo àwọn ẹ̀gbọ́n mi mẹ́rẹ̀ẹ̀rin ìlú Canada ni wọ́n wà. Àwọn náà ni wọ́n forí korí, tán ní àwọn máa ṣe automart kan fún sí Nàìjíríà. Èmi ni wọ́n ní kí wọ́n á ṣe olórí ibẹ̀. Mo tilẹ̀ bẹ̀ wọ́n pé kán jẹ́ kí ọkọ mi jẹ́ olórí wọn ní rárá. Ṣé bí accountant ni, kó kúkú jẹ́ bí accountant ibẹ̀. Kéde ni wọ́n ṣì ibẹ̀. Àwọn cars tó bá jẹ́ accident car ni wọ́n máa ń rà láti ìlú òyìnbó. Wọ́n ṣe ń rà láti America náà ni wọ́n rà láti Canada. Wọ́n wá tún ṣe ní Nàìjíríà. Ìyẹn la máa ń kó sí workshop àbí showroom ṣá. Ọlọ́run dẹ̀ ṣe àjẹ́ ń wá gan, torí ọjà wa ó cheap. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà, àwọn ẹ̀gbọ́n mi tún máa ń ra àwọn tòkúnbọ̀. Àwọn tòkúnbọ̀ yẹn náà, gbogbo ẹ̀ náà la máa ń gbé síbẹ̀. Ọlọ́run ṣe àṣírí ń bò, owó ń wá. Mo bímọ kìíní, mo bímọ kejì. Gbogbo bùkátà tó yẹ kọ mí gbé nínú ẹbí wọn, gbogbo ẹ̀ ló ń gbé. Ṣùgbọ́n àbúrò ọkọ mi kan wà, òun ni lásìmọ̀ òun màmá. Ṣé rí tó máa ń sọ pé ọmọ jẹ́ àkẹ́bàjẹ́ àkẹ́rà, ọmọkùnrin yìí ni. Fún odidi ọdún 6 tó lò ní yunifásitì, àbúrò ọkọ mi ò mú sàtífíkẹ́ẹ̀tì kankan jáde. Ìgbà tó ti ẹ̀yá ni wọ́n gbọ́ pé wọ́n ti rọstíkẹ́ẹ̀tì wọ́n ti le, torí pé ń ṣe ẹgbẹ́ òkùnkùn. À ń gbogbo eléyìí náà ni àwọn òbí ẹ̀dẹ̀ try gan, tẹ̀mí gan mọ̀ sí gbà náà. Ṣùgbọ́n bọ́ọ̀ yìí kò ní nǹkan kan ṣe ni. Ìgbà tó di àsìkò kan, ó bẹ̀rẹ̀ sí ní máa súnmọ́ ọkọ mi. Ó ń wá sí math wa. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó mọ̀ nípa driving. Àìmọye ibi tí àwọn èèyàn ti máa ń wá tí wọ́n máa ń ra ọjà, torí a tún máa ń gbé àwọn ọjà sí orí Facebook. Tí iná bá ti wọ̀, a wá driver tó máa lọ gbé fún wọn. Wọ́n á sanwó. Ṣùgbọ́n wọ́n á kọ́kọ́ sanwó àkọ́kọ́ ná, pàápàá tó bá ti jẹ́ outside ibi ìlú ibi tí a wà ní, kí wọ́n fi lè rí mútọ̀ yẹn. Tó, ó wá ṣẹlẹ̀ pé ẹ̀gbọ́n mi gbé àwọn mútọ̀ kan wá tó jẹ́ pé olówó ńlá ni wọ́n. Ìkan ti ẹ̀ wà lára mútọ̀ ẹ̀ tó jẹ́ 65 million. Ní àwọn àárín ẹnìkan tó sọ pé òun fẹ́ ra mútọ̀ yìí, ṣùgbọ́n kì í ṣe ìlú ibi tá a wà. Àbúrò ọkọ mi àti one of the drivers, ìyẹn tún jẹ́ mechanic, bá ṣe máa ń gbà wọ́n nìyẹn. Àwọn yẹn la ní kí wọ́n lọ deliver mútọ̀ fún ẹni yẹn. Wọ́n lọ, ṣùgbọ́n gbà tó tó nǹkan bíi wákàtí 6 ni a gbọ́ ìpè láti police station kan. Pé tọ̀, ká máa bọ̀, àwọn olè ti àtáàkì ọmọ tá a gbé mútọ̀ fún o. Ọmọ yẹn wà ní ọ̀dọ̀ àwọn báyìí. Ẹ wo, ẹrú ba èmi àtọkọ mi. Ṣé kò tí kú? Wọ́n ní kò kú, Olúwa ṣeun. The other boy tí wọ́n jọ lọ ń kọ́, wọ́n níyẹn ti bẹ́ sígbó, ó ti sá lọ, wọ́n àti ẹ̀ tí ì rí yẹn náà. Àbáṣàgbéra ní nǹkan bíi aago 2 ká tó débi tá à ń lọ gan, ó ti ń lọ sí nǹkan bíi aago 6 òlé. A ṣá lọ sí police station yẹn. Àwọn náà mú wa lọ sí hospital àbí tó wà. Nígbà tí mo rí ọmọkùnrin yìí, mo bú sẹ́kún. Wọ́n ná ìfà tó ojú ẹ̀, ó ti wú, ó ti yíbò.
kí ló dé hospital yẹn la wà tó fi di ọjọ́ kejì ọkọ mi ṣàbá doctor yẹn sọ̀rọ̀ ìyẹn wá ní a lè máa gbé lọ bá a ṣe gbé wá sí ibi tí àwa náà lélẹ̀ a ṣàgbé lọ sí hospital wọ́n dẹ̀ tọ́jú ẹ̀ títí tí ẹ̀rù tiẹ̀ ń bà mí àti sọ fún ẹ̀gbọ́n mi nǹkan tó ṣẹlẹ̀ ṣùgbọ́n a ní ìdàtisọ náà ni mo ṣàpè ẹ̀gbọ́n mi mo dẹ̀ ṣàlàyé fún wọn pé tọ̀ nǹkan báyìí báyìí òun náà ni ó ń ṣẹlẹ̀ o ẹ̀gbọ́n mi bá ní ọmọkùnrin ń kọ́ mo ní àlàáfíà ni mo ti ẹ̀yà fọ́tò mo fi ránṣẹ́ sí wọn ọlọ́lọ́wà fún ní àlàáfíà ká tọ́jú ẹ̀ dáadáa ó wà ní hospital yẹn ó fẹ́ ló tó ọ̀sẹ̀ kan ṣùgbọ́n nígbà tó kúrò ní hospital gbogbo ẹ̀ náà mo dẹ̀ fún àwọn ẹ̀gbọ́n mi ní information bí mo tọ́ wa ṣe kúrò ní hospital báyìí bí àwọn sójà wọ́n ṣe park wọn wà níwájú nìyẹn àti ẹ̀hún òpin kí ló ṣẹlẹ̀ wọ́n bá níta ló ń jẹ orúkọ báyìí báyìí adóhùn náà ni ó ṣẹ̀ṣẹ̀ kúrò ní hospital ni wọ́n bá ní ó yọwọ́ àwọn dá arrest arrest bí báwo kí ló ṣẹlẹ̀ wọ́n bá nítọ̀ ẹ̀gbọ́n mi ò ló fáwọn ní ó dàbí káwọn lo arrest ẹ̀ táwọn family ọkọ mi bá mọ̀ wípé wọ́n fẹ́ gbà padà kí wọ́n so 65 million inú bí mi inú bí ọkọ mi pé ẹ̀gbọ́n wọ́n ṣe jẹ́ ìka èèyàn báyìí ìyá ọkọ mi wà ń bẹ̀ ìyàwó ọmọkùnrin yìí náà wà ń bẹ̀ kò sí èpè tí wọ́n ṣe fún àwọn ìdílé mi kò sí ọ̀rọ̀ kò bá kùgbé táwọn family ọkọ mi ń sùn àwọn sójà ò dáhùn wọ́n ṣàṣègbébọ̀ yìí ni káríkáfọ̀ lọkọ mi bá gbé fóun ló bá pe ẹ̀gbọ́n mi ó bú ẹ̀gbọ́n mi tó ṣe pé kò sí ọ̀rọ̀ tí ò sọ sí ẹ̀gbọ́n mi ó sọ pé ṣe bólè náà ló ń jáde canada tó wà wọn àtàwọn àbúrò ẹ̀ oríṣiríṣi wọ́n ṣàpadà sí ilé ọjọ́ kejì ni ọkọ mi páàkì gbogbo ẹrù tó kúrò nínú ilé ibi tá à ń gbé mo bẹ̀bẹ̀ mo ní bọ̀ ṣọ́mọ̀ pé mi ò mọ̀ nípa ọ̀rọ̀ ó ní ṣe bẹ́ẹ̀ mi ni mo fún wọn ní information bí àbúrò òun ṣe ń jáde ṣé ọmọ yìí bó ṣe rí tọ́lọ́hún jẹ́ kí wọ́n pa ṣé àwọn family mi fẹ́ kó kú ni tọ̀ bó ṣe kẹ́rù ẹ̀ tó jáde kúrò nínú ilé nìyẹn mo gbà fọlọ́run mo pe ẹ̀gbọ́n mi wọ́n ní kí n máa wò ní tèmi gbà tó ṣàtò wọn ti gba lọ́ọ̀yà wọn ti gba court injunction pé dandan wọn gbọ́dọ̀ fi bọ́ ìyẹn sílẹ̀ ẹ̀gbọ́n mi dẹ́yìn sí sí pé a níṣẹ́ kọ́ bá wọn 65 million tí wọ́n bá ti rí o wọn ní fi bọ́ ìyẹn sílẹ̀ ìgbà tó ṣàtò bí i week ṣáá ni wọ́n bá ní ó kí gbogbo wa wá sí military barracks ká wá sọ̀rọ̀ lórí nǹkan tí ó ṣẹlẹ̀ ìgbà tí wọ́n mú ọmọkùnrin yìí jáde àánú ṣe mí ni màmá tó ń sọ̀rọ̀ tí màmá ń ṣépè tí màmá bẹ̀rẹ̀ sí ni màá ṣépè fún àwọn ẹbí mi bọ́mọ́ pé kò ń ṣe ti wá lágbára ọlọ́run ìgbà tó wá dé tán ẹgbẹ́ tí màá wò bá ẹ̀gbọ́n mi dé mi ò mọ̀ pé ẹ̀gbọ́n mi ti dé láti canada inú mi ṣáà dùn mọ́ kí wọn lọkọ mi wò ló ń mọ lójú náà pò ṣe mọ́ ẹ̀gbọ́n mi ní gbogbo àwọn family ọkọ mi náà bẹ̀rẹ̀ sí ní bù níwà ìgbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ gbogbo èèyàn ni ọkọ mi ti bẹ̀rẹ̀ sí ní tọjọ́ fún kí wọ́n wá wo nǹkan tí ẹ̀gbọ́n ìyàwó ń ṣe o church wa ni church group gan wọ́n gbé síbẹ̀ oríṣiríṣi débi pé nígbà táwọn èèyàn pè mí gan mi ò kì í lè dáhùn torí mi mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ká má fa ọ̀rọ̀ gùn wọ́n tún bèrè lọ́ọ̀yà gan wà ń bẹ̀ pé kí ni ọmọkùnrin yìí mọ̀ nípa mọ́tò yẹn ó lóun ò mọ ẹnẹfẹ pé wọn kàn àtáàkì ni bọ́ ìtẹ́jọ wà nínú mọ́tò ọkọ ó ní bí wọ́n ṣe àtáàkì báyìí nìyẹn ti bọ́ sínú igbó tó sá lọ

ṣe tracker wà nínú mútọ̀ táwà ọmọ kí máa fọ̀rọ̀ ìlú kaduna náà ti rí mútọ̀ wọ́n ṣe àti gbé mútọ̀ padà síbi tá a wà ní jẹ̀bẹ̀tẹ́ gbá gbé gbọ́mọ lé àbúrò ọkọ mi lọ́wọ́ torí pé ṣe làwọn bọ́ọ̀ yìí bẹ̀rẹ̀ sí ní sọ wípé òun ló sọ wípé káwọn wá gba mútọ̀ ẹnìkan ti sẹ́ndì 20 million sí àbúrò ọkọ mi mútọ̀ tó wọ̀ 65 million ó lò máa ta fún ìyẹn ní 30 million ṣẹ́rí pé ó lè nìyẹn náà wọ́n ti lọ gbé ìyẹn dẹ̀ ti sọ ibi tó ní kò ń sanwó sí kì í ṣe normal bank ẹ̀ ló fi owó sí mo gbàgbé orúkọ báǹkì yẹn ṣá bọ̀ kò ń ṣí normal commercial banks ó dà ní pé wọ́n láwọn ọmọ ó ti yẹn wọ́n láwọn náà máa ń lóru báǹkì bẹ́ẹ̀ àbúrò ọkọ mi ni ó wá sọ wípé òkè báwo ló ṣe ná owó kí n máa fàrọ̀ ọ̀gùn ṣá iṣẹ́ èṣù náà ni ẹ̀gbọ́n ẹ̀ káwọlé rí màmá náà lanu màmá ò lè pàdé nítorí tí ẹ̀yà wá lẹ́nu ni pé woman friend yẹ 5 million ló sẹ́ndì sí woman yẹn bẹ́ẹ̀ ni wọ́n fa woman yẹn náà dé pẹ̀lú handcuffs lọ́wọ́ ìyẹn dẹ̀ sọ wípé òun ló sẹ́ndì owó sí òun ìyá ọkọ mi wá bíi pé lágbájá báwọn ṣe wà lọ́spítà 12,000 àwọn bá lákàǹtì ẹ̀ ìyẹn ni pé ó ti gba irú owó báyìí lọ́wọ́ èèyàn ó ṣàṣọ pé kọ́ńtàánù iṣẹ́ èṣù ni àwọn boys tí wọ́n tó wa mútọ̀ lọ kì í ṣàwọn gan ló tún gbà mú lọ́pọ̀ tó làwọn tó gbà mútọ̀ yẹn àwọn yẹn létà wọ́n tún deliver mútọ̀ fún àwọn another boys àwọn yẹn ló wá gbé mútọ̀ dé kaduna gbogbo bí gbogbo mútọ̀ dẹ̀ ṣe ń lọ ní tracker bí ọ̀ntì tó dé ilé ibi tí wọ́n wà tí ó ṣe pé ibẹ̀ ló dúró sí ibẹ̀ náà náà dẹ̀ sì lọ gbé mútọ̀ wà á dúpẹ́ lọ́wọ́ náà àwa má ti rí mútọ̀ ìgbà tó ń wo owó tó kù ní àkáǹtì àbúrò ọkọ mi báwo ló ṣe ná gbogbo owó ṣùgbọ́n ó ti ná ìbá 9. something million nínú owó yẹn torí ìbá 10. something òun náà làwa rí nínú owó ó fún woman friend ní 5 million àwọn boys tó ṣiṣẹ́ yẹn ó fẹ́ ní kọ̀ọ̀kan wọn ní 500,000 ìyẹn náà jẹ́ 2 million ẹnìkan òun jẹ́ lówó dẹ̀ tí ń trading òun ó fún yẹn náà lówó ìyá wà ń bẹ ìyá ò lówó lọ́wọ́ kò fún ìyá ń kọ́bọ̀ ìyàwó ẹ̀ náà wà ń bẹ kò fún ní kọ́bọ̀ tó àwa ti rí mútọ̀ àwa náà rí kóòdù gbogbo tó wá ṣẹlẹ̀ bó ṣe ń jẹ́wọ́ bẹ́mi náà ṣe mú gbogbo ẹ̀ tẹ́mi náà transfer sí gbogbo mo gbé lọ sí church group wa gbogbo bí tọkọ mi ti ṣe bàjẹ́ mi dé tó ṣe bàjẹ́ family mi dé even landlord association group gbogbo síbẹ̀ tó pé pé ni gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní ṣe fún ọ̀tá ẹ̀gbọ́n mi gbogbo wọn náà mo dẹ̀ sọ fún ọ pé iṣẹ́ ẹ ti rí báyìí o orí elépèlépè ń lọ ọkọ mi bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ kò wá sí ẹni tí ò bẹ̀ sí ẹ̀gbọ́n mi tán pé ha àwọn olóore hun àfìgbà tọ́lọ́ yìí tí ọmọkùnrin yìí tó fi ìyà jẹ òun lórí àwọn olóore hun màmá náà bẹ̀bẹ̀ ẹ̀gbọ́n mi wá níwẹ̀ òun ti rí mútọ̀ tó òun ò bá wọn ṣẹjọ́ ṣùgbọ́n ẹni tó gba owó lọ́wọ́ ẹ̀ wọ́n lè jọ máa ṣe ẹjọ́ àwọn ọlọ́pàá tiẹ̀ ní dandan àwọn máa bá wọn ṣẹjọ́ torí ó lè ní gbogbo wọn àwọn ṣàgbé mútọ̀ kúrò náà àwọn instruction fẹ́gbọ́n mi wá fún mi sì ní pé mi ò gbọ́dọ̀ fẹ́ ọkọ mi mọ́ kí n má wọ̀rẹ́ àwọn ọmọ àwọn máa tọ́jú wọn ṣùgbọ́n ìjọ tí àwọn bá tún rí ọmọkùnrin yẹn ní ọ̀dọ̀ mi pé wàhálà máa ṣẹlẹ̀ débi pé ilé tèmi àti ọkọ mi kọ́ owó mi ló pọ̀ nínú ilé yẹn jù wọ́n sì ní ó yá ká kúrò nínú ilé so wọ́n ti fún mi ní ilé mi ìbẹ̀lẹ̀ mi àtàwọn ọmọ ń gbé báyìí ọkọ mi ti fẹ́ẹ̀ bẹ̀bẹ̀ pa ẹ̀yìn ọmọ nàìjíríà kí ni mo fẹ́ ṣe báyìí wọ́n ti ní tí n bá ti mọ̀ pé mo ṣe máa padà sọ́dọ̀ ẹ̀ kí n gbàgbé anything nípa family mi pé company tí mo ti ń manage gan àwọn máa gbà lọ́wọ́ mi pé ṣùgbọ́n tí mo bá ti mọ̀ pé mi ò padà lọ sọ́dọ̀ ẹ̀ mọ́ kò sí problem ẹ ṣàánú mi ìgbésẹ̀ wo ni mo fẹ́ gbé kò sí ẹni tí a ti bẹ̀ sáwọn ẹ̀gbọ́n mi gbogbo wọn máa yarí ni o pé àníṣe mi ò gbọdọ̀ fẹ́ ọkọ mi mú mi ò dẹ̀ fẹ́ dúró láì lọ́kọ̀ọ́.

iléeṣẹ́ JLK Empire ń kí gbogbo mùsùlùmí kú ọdún iléyà o. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kẹta ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dùnwó lẹ́mọ ríra níléeṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí a máa ń jẹ níléeṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ̀lẹ̀ digbí tí ò yingi. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook at JLK Empire, TikTok JLK 8294. Iléeṣẹ́ JLK Empire ò ní ràyìn, ìlàlẹ̀ àmọ́ ìṣàlá.

0: Ejema binu mi any call or any submission lori ewo ni se te gbo ejo e ba mi doru e ko 08034834622 department to andre ewo ni se niyan e ba mi doru e ko e send voice note sibe e send message te ba fe send sibe a jise be se ran wa ko saye lori lori program ni we can receive calls repete lori ewo ni se yen eri pe mo lalejo kan legbe en to full content kan lori program ni but bi o ku saye lati se sugbon n de ke mo arabiri eloma
1: mo sa
0: ejo e soro sikini
1: sa
0: arabiri te ri pelu mi yi had been away from Nigeria for some time ati bi to wa lohun ni won ti ni ni won ti gbe wa si ibo gele wa tele
1: mo ko lo si Lebanon mo tun wa lo si country mi na
0: e lo si country mi na
1: to je developed country
0: to je developed countries
1: be.
0: So ibele wa
1: be
0: and since we are flowing all right
1: mi o ti lo 2 months
0: e ti lo 2 months ni country te lo yen
1: be mo kan sun lojo yen na ni mo ko pa iwo lati oju un wa mi o de wa le mi
0: e le mi e
1: le rin mo be so awon ti mo wa n ba sise yen won ni a pe so far ti mi o ti le rin ti mi o ti le sise yen mo won a deport mi wale
0: won deport yin so won gbe yin wa pelu a le rin pelu a le sise ise owo de le lo se lohun
1: be
0: iya mama arabirin na wa pelu mi nbi won si bosita ama ko si aye full content ni o ye ki n fi se full content ni kikogun so so di Saturday iro hun ti mo fe yo nbe ni pe igba se wa gbe yin de yen hospital won gbe yin lo
1: ah mo lo sori se se hospital but e mo mi o ki fi be laju mo sun sun sun sun ni so but mo mo pe kini x-ray yen gan se mo ya x-ray pe boya nkan kan awon doctor yen ma so pe ko si nkan kan be o wa ma fun mi logun ti ma fi ti ma sa fi le sustain for some time so to ba tun ti ya ma tun
0: develop kini o to ni ko ye se omo omo iluwo ni iluwo le ti wa bayi
1: ah omo Ibadan ni mi but odo mo mu to wa njebu
0: ijebu ijebu sibo
1: lọ́nà sọgbọ́
0: sọgbọ́rọ́
1: bẹ́ẹ̀
0: ok bu sọgbọ́rọ́ níjẹ̀bú ok ọ̀dọ́ mọ́ mi dẹ̀ ti wá sí Ìbàdàn
1: ìgbà tó wọ́ọ̀sì náà ni àwọn neighbor mi woman tó máa bá mi gbé tó máa ń gba compound wa tó yẹ kó lè mi gbé so woman yẹn ló wá sọ ló wá pe mọ́ mi lórí fóònù àwọn ní pé kí n máa bọ̀ mọ́ wá wá síbi
0: ẹ fẹ́ máa bèrè lọ́wọ́ mi pé kí ni tó kàn yín pẹ̀lú ti gbogbo ohun tí mò ń ṣe ẹ mọ̀ tó kàn mí ẹ lọ jókòó mẹ́hùn ẹ lọ jókòó mẹ́hùn ẹ mọ̀ tó kàn mí pẹ̀lú gbogbo ìbéèrè tí mò ń béèrè yẹn ṣe rí mo ní fídíò kan lọ́wọ́ mo ti sọ pé fídíò yẹn kò ń ṣe tí mo lè ráyè lò lórí programme torí ìyanu ìyanu gidi ni n tí mo fẹ́ establish pẹ̀lú bí mo ṣe ń béèrè lọ́wọ́ arábìnrin yẹn ni pé wòlíì abàmì kí ni condition torí mi lè lo fídíò tí ó wà lọ́wọ́ mi ni àwọn èèyàn bá rí condition yẹn fúnra wọn wọn bá rí tó ṣẹlẹ̀ kí ni condition tó ṣe gbé ọmọ yìí dọ́dọ̀ yín.
2: Mo fẹ́ lè sọ pé bí ìgbà téèyàn ti kú tán because kò lè mí gan kò lè mí mọ́ bàbá yìí ná sáré wá pè mí bàbá yẹn ti jáde àwọn sáré wá pè mí pé wọn mà ti gbé ọlọ́run mà ní já dáràn no church wọn mà ti gbé èèyàn kan wá ẹni yẹn ò lé mí dáadáa o mo wá sáré fi program lẹ̀ mo lọ wò lẹ́yìn nígbà mo wò kò tiẹ̀ lajú kò ṣó lè jókòó wọn ni rárá wọn ṣàwọ mo ní kan máa gbé ìbọn wájú kí ló ṣẹlẹ̀ ibi tá a ti ń pè ló wá ní gbọ́ ọfà tí wọ́n fẹ́ fọmọ yẹn pààyẹ́ ẹlẹ́kùn ọfà yẹn wọ́n ta mo ṣẹ̀ wá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn pé kí ló bó lẹ ṣe wọn lẹ́nìkan ló fáwọn ló gbọ́ rédíò programme yìí ló wá fáwọn nọ́mbà làwọn ṣe wá sí.
0: Kí lẹ rí.
2: Làwọn ṣe wá sí church olúwa ní mọ́làgùn dìyàn wọ́n ta ọmọ lọ́fà ni ọ̀rẹ́ mọ̀mọ́ rẹ̀ kan ló ta lọ́fà.
0: Olorun ni mo mo ti yin ban tori ban ba ti tuka o fa si
2: ore mama re kan lo ta lo fa omo yen travel out nigba to ton rowo die die ile ti mama ra oni ki mama pare oni kan mo bu na ko le lo mama re wa enu re oduo o wa nro ka ki te ba wo nu video yen ma ri pe gbogbo e ni
0: mo ri gbogbo yen lo wa nbe oru ni mo fi wo video yen ṣùgbọ́n kò ń ṣe tí mo lè lò lórí program mi torí ìyanu kan wọlé ńbẹ tẹ ní kí wọ́n lọ fomi wẹ̀ tó sì wẹ̀ tán ní sí fọ́bọ̀ ìjọ ẹjọ́ burúkú burúkú
2: bottle water
0: ṣe
2: a bless bottle water kò lè jó wọ́n fẹsẹ̀ rọ lẹ́yìn ni wọ́n ìfilẹ̀ gan pé kó dájò kù ó dàlulẹ̀ fún rẹ̀
0: bó ṣe wá rìn wá tó bẹ̀rẹ̀ ẹjọ́ ń lóyà
2: lẹ́nu bá ṣe bless omi yẹn tán tí mo gbé lé lọ́wọ́ ó yá kó lọ tú sórí nínú balùwẹ̀ tó wà láyìíká church nígbà tó tú omi yẹn sórí tán tó wọṣọ ó ń jóbọ̀ nu church ni ẹni tí ò lè dájò kù ẹni tí ò lè dárìn tí ò lè dá ṣe nǹkan kan ọlọ́run sì sòkú dá láyé.
0: Olúwa ṣeun Olúwa ṣeun ẹ bá fi àdírẹ́sì phone number ti kini tẹ máa fi sílẹ̀
2: gbogbo jẹ́ kọ́kọ́ sọ gbólóhùn kan yìí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ ètò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí mo wí lórúkọ Jésù agbára tó dáyé ẹ dúró ẹ̀mí mi máa kọjú ìjà sí pàdé èmi lọ́la nínú ìpéjọpọ̀ àdúrà irú ìpéjọpọ̀ yẹn náà wọ́n gbé ọmọbìnrin yẹn wá last week Tuesday wọ́n gbé wá ọmọbìnrin last week Tuesday wọ́n sáré gbé wá dìgbàdìgbà pàdé èmi lọ́la jẹ́ àjọ gbàdúrà wà á mọ̀ pé agbára ọlọ́run wà síbẹ̀ ní fẹ́lẹ̀lẹ̀ gbìyànjú láti dé challenge ìdí odò wà á rí àwọn ọlọ́kadà ńbẹ sọ fún wọn pé fẹ́lẹ̀lẹ̀ straight down rainbow junction lọ́dọ̀ àbàmì wòlíì wọn á gbé ẹ débẹ̀ ṣùgbọ́n orí ọ̀fẹ́ wà fún mi láti gbàdúrà fún èèyàn 200 tán bá lórí ọ̀fẹ́ láti pè mí wọlé bó bá ń pè tí ò lọ mọ́ tún pè mí sórí 070-39-54-54-05-59
0: Olúwa máa ṣagbára ọ̀dọ̀tún ẹ̀pẹ̀lẹ́ sà.
3: Ìgbà yí àkókò dúró, gbogbo ayé mi títí bí ẹni mi àwọ̀, ilé ayé mi, ilé ẹni mi àlò, àbíkọ́ láwọn máma.
0: Tójú àwárí bí ibi táyé ń lọ ẹnìkan mọ́mọ́ o. Awolowo bo laye lo. So gbo pe won ko awon kan wo inu gbo ni logun moso. O gbo.
4: Mo gbo. Se bi yin o ti sinu seju mi.
0: Ara eni o.
4: Ogbo moso se radio ni owo.
0: Ara eni o.
4: Ope ni folohun. Losose ni mo ti ma nso. Emi o kin toyan wo nu business. To ba wa gbo ti mo ba nsoro. Fọgbọ́n gbọ́ kò sì fòye digest ẹ̀ ohun tó ń ṣe lójoojúmọ́ fídíò tó mọ̀ ọ́ wò ṣùgbọ́n tó o gbowó tó ṣàǹwé sí dátà òun lèmi ń pè ẹ́ sí pé wá máa wò ó èmi kọ́ mo ní business má wà á sọ́dọ̀ mi nítorí pé sógúndogójì ló fẹ́ ṣe èmi ò ń ṣe sógúndogójì o nítorí pé business yìí o ò kó owó sínú ẹ̀ ẹnìkan èmi àti ẹ̀ a wà lórí ìjà lọ́wọ́ báyìí torí olóhùn máa pe EFCC mò ń dúró dè ó ṣe pé gan-an ṣùgbọ́n mo ní kó máa bọ̀ anywhere tó kọ́kàn ju ebi tó wà fún mi màá wá bá ó ti yẹyin èmi àti ẹ̀ mo ń retí ẹ̀ so o register ní May 9 olóhùn fẹ́ withdraw May 9 oṣù tá a wà yí ni olóhùn fẹ́ withdraw ó bẹ̀rẹ̀ sí sọ ó ní rédíò kan òun máa pe àwọn rédíò station àwọn mo ní nítorí pé ẹ má jẹ́ ń sọ̀rọ̀ tí tó bá fẹ́ lówó lọ́wọ́ tó o fẹ́ wà nípò pé kán máa ràn ẹ́ lọ́wọ́ nǹkan tẹ̀mí gbé dání nìyẹn urgent 2k tàbí wọ́n ń fi nódù ń gba ọkọ ẹ tàbí gba ìyàwó rẹ wá ṣe nǹkan tí mò ń sọ yìí o fẹ́ lówó látara pé ò ń wéèsì dátà tẹ́lẹ̀ o fẹ́ máa wéèsì dátà mọ́ kò ní kó má ṣe nǹkan tó ń ṣe tẹ́lẹ̀ nítorí pé àwọn video ads tó fẹ́ wò yẹn láàrin 20 minutes o ti wò tán o tún dọjọ́ kejì láàrin tó yí fóònù ẹ bá dáadáa láàrin 15-17 minutes o ti wo gbogbo ẹ̀ tán ìpolówó ni wọ́n ń sanwó àwọn tó ń sanwó ìpolówó sórí google àwọn yẹn ni wọ́n ń sẹ́ǹdì náà ti ń rí owó iléeṣẹ́ yẹn ni ẹ wá máa wo fídíò ní channel àwọn ipe káwọn wá máa fún awa ni 35% lori iye video ta ba wo ti won ba sanwo e fa won so mo nkan to fe wa ba mi fun o ni awon eyan o se oni mo se gbe wa 75 mi ni duro de opin osu yi ki n to gbe lo 25,000 ko le mo pa won eyan se
0: anyhow
4: 08033 iseju meji abo ni mo se wa 596070 Everybody, my shame, you 08033596070 WhatsApp message only. My sendy lage Lucy text message me nika
0: 0 kilope
4: 08033596070 To imba to bati wa send the WhatsApp message si mi to ni lagelu. Ma send in konto ma gbo 22 minutes 44 seconds O wa gbo iwo lo ni soro itori gbogbo ofin to duro mo nkan ti mo nse lo wa nbe
0: debi
4: pe to ba ma sanwo
0: o ti declare state of emergency
4: oya iri mi ni ti si ni okay 08033 5959 6070 nkoju be lo mo nse lori lagelu mo nse lori solution fm mo nse lori star fm mo nse lori radio nigeria
0: sapa e ka okunrin ko
4: wo ko 68 radio station wo wa npe mi
5: e ba nkan mi ka eleyo

0: ayé kékeré.
1: Àwọn èèyàn máa fi wá ṣe ẹ̀yẹ lé ní báyìí. Aláàtì display state of emergency ẹ̀rí táìmù ni. Kí ni ẹ̀sìn ilẹ̀ tí a lọ lẹ́ẹ̀kan?
2: Ẹ má pariwo, ẹ má pariwo mọ́, ẹni tó wúlò náà ń pariwo.
1: Ọjọ́ yìí ni ò dúró.
3: Ọ̀rọ̀ mi ò kọ́. Ṣé rí orúkọ mi ni Joel Onyema táwọn èèyàn mọ̀ sí Ẹ̀fúrẹ́bọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lónìí fúngbà àkọ́kọ́. N tí mo wá gbé dání ojú pé n tó sọ yín di tẹ́ ní àlàáfíà àtọ̀rọ̀ yẹn iléeṣẹ́ tí mò ń darúkọ yìí ni Multistream TM Limited. Àwọn ní ń gbé ògùn tá à ń pè ní ginger herbal extract jáde pẹ̀lú ọṣẹ ìrú antiseptic soap. Ọ̀rọ̀ mi ò pọ̀ ṣé rí ní ọ̀la Tuesday ní ọ́fíìsì wa tó wà lókè Àdó tó bá ti ń bọ̀ mọ̀ létí bí ngbà tẹ́ ń lọ sókè bọ́là gẹ́gẹ́ bí iṣẹ́ a máa ń ṣe sẹ́mínà ń bẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ wà ń bẹ̀ lọ́la ọ̀fẹ́ ni sẹ́mínà wa ṣé rí ọ̀dàpẹ́ oṣù yìí ọ̀dàpẹ́ oṣù iléyà ni àbí.
1: Oṣù iléyà next week man iléyà.
3: Ọ̀dà ọ̀dà ẹyin tẹ́ bá ń bọ̀ lọ́la agomọ́kọ̀lọ́rọ̀ la bẹ̀rẹ̀ nítorí iléyà tó ń bọ̀ lọ́nà èmi á háwó fún àwọn èèyàn tó máa darapọ̀ mọ́ iléeṣẹ́ yìí lọ́la máa tún fún wọn lẹ́bùn owó. Yẹn fún ẹni tó bá tòun ní ẹni tó bá ṣípà ní ọmọ tó bá ṣípà ní yẹ máa ń gbé o ẹ wo ẹni tó bá ń tọrọ jẹ́ ní 2k ẹ bá mi pẹ ọ̀gá wa déṣọ ọmọ tọ̀ṣọ̀ wọn adáyin lóhùn
1: ṣùgbọ́n
3: ẹni tó bá fẹ́ soríire kẹ́ẹ̀nà kúrò ní iṣẹ́ àtòṣì àkọ́kọ́ ni pé jinja ẹ láǹfààní àti ìlò lọ́fẹ̀ẹ́ àǹfààní tó rọ̀ mọ́ jinja gbogbo tó bá bóyá ti dààmú lórí àìsàn kọ́ tàbí ẹwà tíráyẹ lẹ́yìn náà ọ̀nà tẹ́yìn náà máa gbà owó ní friday gẹ́gẹ́ bí èmi ṣe ń rí máa kọyin lọ́la máa dẹ̀ tún dúró tì í tẹ́ bá dára pọ̀ mọ́ lọ́la nọ́mbà tẹ́ pè mí sí rèé nítorí àkókò òun ni 08024652215 ẹ jẹ́ mú lẹ́ẹ̀kọ́ sí 08024652215 ẹ jọ ẹjẹ́ kí n la ọ̀fẹ́ ni sẹ́mínà ṣùgbọ́n owó lẹ́ fi bẹ̀rẹ̀ owó yìí o
1: laagomọ
3: ọgá mi awolowo àwọn tóbi jù mí lọ bí àwọn mi ẹwo.
1: iná lápá rẹ òfin kágbá rẹ òfin kúrò lórí
3: kìnìún. owó lẹ́ẹ̀fì rere yìí o.
1: agomọkànlá láàárọ̀ yìí ẹ̀ pàdé Ẹ̀fúrẹ́bọ̀ Yinka àti Yinka Ọlàyànjú ní gbàgede òkòtó àánú laagomọkànlá láàárọ̀ yìí ni o laagomọkànlá bá ti kúrò ń bí. laagomọkànlá lẹ́ni. torí Yinka wà ń bí Ẹ̀fúrẹ́bọ̀ náà wà ń bí a bá ti kú ń bí adọ̀kọ̀ wọrin ìbọn síbẹ̀ ni ẹ jẹ́ ká fìpàdé sí ibẹ̀ ọjọ́ Thursday bàbá Málì ń bọ̀.
2: èmi náà bàbá olóyin máa wà bàbá olóyin ó ti dé báyìí
1: ó tún lọ fún holiday bàbá olóyin á ti wà ń bẹ̀
2: òdi Thursday náà bàbá olóyin ń bọ̀
4: lọ́jọ́ Thursday bàbá Málì ń bọ̀ ibẹ̀ ilé ni wọ́n máa fi ṣe pé ẹ̀yìn tó máa fi lọ sí Málì fún iléyà then bàbá olóyin wọ́n wà ń bẹ̀ ní èní then Thursday àti Saturday then gbogbo àwọn ará ìlú wà ó dẹ́yìn iléyà o ọlọ́run á gbàdúrà gbogbo wa wọ́n sì ń pè ló sì dẹ́yìn iléyà
1: gbé. ìrìn àjò yẹn ni epo tún ti wá wọ́n gbogbo ẹ ti kọ́ bá.
5: ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì bá ń fẹ́ dé káàkiri orílẹ̀-èdè nàìjíríà àní fi àìsàn àní fi lo ìgbà àlàáfíà ara wa kò sì ní di fíafíà kúnlé fàgbé orúkọ tèmi ètò tí mo mú wá fún yín lénìí iléeṣẹ emiwon naturalist care tó wà ní tèmídìrí bus stop ní òjé ńlẹ ìbàdàn àwọn ni wọn ṣe onígbọwọ ẹ ṣé lóòótọ ni pé ìmọ ewé àtegbò ṣé ó sì ń ṣe bíi tìgbani àbí bẹẹ kọ ẹyin ṣe àfarabalẹ onídùúrú àìsàn tí ó wù kó lè máa bá àgọ ara yín kó máa bá a fínra orí ètò yìí lẹ́ẹ̀tì mọ ọ̀nà àbáyọ sí àwọn àìsàn náà ẹni kọ́kọ́ dójú ọjà náà lẹ́yìn ìgbà tí n bá padà dé màá wá gbé aláṣẹ àti olùdarí ilé iṣẹ́ màá gbé wọn wá.
6: tí wọ́n bá lo ráyé wá nítorí pé olówó lọ́wọ́ tí wọ́n bá ń tàn ọ́ pọ̀ ráyé wá nítorí dúkìá tó pọ̀ tó ní ọkàn ò tí ì balẹ̀ pọ̀ ráyé wá àlàáfíà lògùn ọrọ̀ ṣáájú ara rẹ o ìlera ṣẹlẹ̀ ní gígùn gbogbo àrùn tí ń ṣẹ̀dá láyé náà kọ́ láyé fi ń ṣe ni bí dọ̀tí bá pọ̀ lára tí gbogbo ẹ́ńjìnì táṣẹ̀dá bá ṣe bẹ́ẹ̀ tó kọsẹ́ má fòyà tó bá ṣe bí ẹni rara tára rẹ ò ṣe déédéé pinnu ló kà yára rẹ o Venitone Cleanser ni kò sẹ́mù agbanúgbàdé fọgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara dànù Venitone jagunlabi panko pé ọ̀rẹ́ ara tọmọdé tàbá tọkùnrin tóbìnrin ló lè lò ọ̀ṣọ́kùnrin sóbìnrin dòpé pé Venitone Cleanser atẹ́jẹsẹ maradán bíi kóró sin Venitone Cleanser kìkì dé gbòógì tí ò lọ́tínú la fi ṣe ó ti wà káàkiri ilé ìtajà oògùn jákèjádò ilẹ̀ Nàìjíríà a sì ń wá alágbàtà fún Venitone Cleanser pé nọ́mbà kò demand 08034051533 08034051533 iléeṣẹ́ Emiwon Naturalist Care ló ṣe Venitone Cleanser.
5: òun láyé tún lò. ẹ káwọn padà látòjú ọjà yára ojú ni yín rẹ kì í ṣàìmọ̀ fólókò ṣùgbọ́n fún àǹfààní àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fúngbà àkọ́kọ́ ẹ bá ń dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ àti orúkọ ile ise yin ma
0: mo ki gbogbo eti to ngbo mi nile alaafia ara wa oni di fi afia o ebi omo yin na ni ololufe yin Joy Adekunle Adejare oludasile ati oludari ile ise Emiwon Naturalist Care Limited
5: awon kan ni ewi ategbo won ni osise mama se lo to ni won lawon baba nla wa ti won mo pe gbogbo won ti lo tan
0: ah bo lawon yen gbe bo na wa won na se ba le wi ategbo
5: se won lawon ti won wa nbe ni isin pe won
0: mo ojutu e lawon awon kan ni mo mo se le lo ile ise mi won Naturalist Care Limited aje okan ninu won
5: lara won ti to nimo nipa ba se gbe ewi ategbo
0: o san ju wura ti fataka lo awon baba ti wa oruko ti won ni oruko to da ni baba temi ni dokita Orisegun Adekunle en to ni ile ise emi ola Naturalist Care Limited
5: won ejogun ba ni won yato sa won ti mo gbe ewi
0: ategbo mo tun ja akose mo se ti iwosan igbalode so mo wa
5: gbe mejeje papo
0: o wa se
5: o fa ti ti emi won to fi yato sita won yoku to nigba ti mo dele itaja yin mo ba pe ah se natural care la wa ni abi o da ta ba so nipa imo ewi ategbo lati fi se toju ara nja ri awon aisan kan to je pe imo ewi ategbo gan o ti e kapa re
0: se ri o ogun aisan lo wa o olorun lo le mi ti mo le so nipa
5: o ti ye mi o ti awon ara ile e wa je amu leyo kokan bayi tori asiko awon aisan wo ni agbare ewi ategbo ti ile se mi won natural care ti won se pese awon aisan wo lagbara re ka
0: se ri orisirisi nkan ni an toju ni le se wa sugbon ode ta wa loni ode isan ati egungun ni
5: isan ati egungun ta ba si ni ka egungun to gbara wa ero
0: ninu eto teni e ma pe mi ni iya sopanu
5: iya tumo si pe gbogbo en ti esi atapa won ti isan ati egungun o se dada
0: a fe yanana kini awon isoro to n ba egun wa ja
5: egungun ati
0: sara awon isoro wo lo n ba isara wa ja bawo ni mejeji se
5: lo se wonu ara won
0: lo se wonu ara won ati wi pe kini awon ami ta ma ri ta fi ma mo ati
5: ti sara ba da sele kini awon ibe na ma wa gba wole ma ise kini san gan se nu ara gan
0: ise ri isan wa o dabi network to n gbe eje
5: kaakiri gbogbo part of our body
0: ohun na lo n gbe oxygen kaakiri gbogbo
5: ara
0: tori na ise alagbara
5: to ba ti le dase ru bayi gbogbo nkan o ni se dede
0: mo se wa ri ki ise ara nikan ni o n fun ni awon nutrient to n fun ni eje o n fun egungun na
5: egungun
0: to ba ti se ti isan ti o sise daada o ma affect awon egungun wa
5: awon egungun na o ni se to ye ko se
0: bo se ye ko se se ko ni gbe awon nkan agbemi ro ateje se
5: ateje to ye ko gbe lo
0: ni gbe lo si ibi to ye ko lo igba to ba de ti wa ri be a ri pe ibi kan ma ma ku
5: ti lo ma nfa te yo ni ese ti ku apa ti
0: ku e yo bi ko
5: eje o flow gbogbo flow de lo ye ko de
0: e ma ri ese lomi o ma tick o ma da bi pe skin yen o tun bo ni ko ju bo se ye lo o le dudu o le pupa to ye ko ma ni fun ese yen ni skin discoloration elomi to ba dide duro ma sare joko ni tori pe awon kokko bi pin
5: a ma wa nbi ese
0: bi ni du a ma gun lese ti bi gba to ngun elomi ese yen a ku tikiri to ye pe bi bata gan jabo lese
5: ko ni mo
0: se isoro yen o ti ni se pelu isan sugbon ohun to yato si pe bo se ni fini yen egungun na bere si ni san egungun na bere si ni ro se wa ri elomi to ba rin die bayi a ni lati duro tori pe ko ni le rin mo ese yen ati hu
5: ko ni se bo se ye ko se mo
0: ko ni se bo se ko ti se mo a di pe ko joko die ko to tun ma lo iru awon eniyan wa so pe mama re awon nitori pe nkan to n se won bo te ba egungun lo na lo ba
5: isan lo
0: eyin awon yo ba so pe adiye o n tese ku iro ni o
5: owo yi o je mo eyan
0: ko je mo eyan
5: ba ti e ba di e lo ojo mi niyan
0: so je ba ti ri awon irora inu rike rike yen ni awon joint wa tawon eyan ma pe ni arthritis tabi irora inu awon egungun waist wa iyen ni ibadi wa apa wa jade sister ko tete bojuto ara e phone number mi 08030415533 08030415533 elomi wa to je wipe wa tori pe o subu ni a so pe igba to n ti subu lori okada loruko bayi
5: won le ti tojo
0: igba to wa ya o bere si ni ran ohun elomi wa to pe ti ese kan ni won wa to won ri to elomi wa to je wipe egungun yen o ti bere si ni kako o wa bend to ba ti wa yan re pe won ti gogogo bi en to ba subu elomi gan subu loju titi elomi dere aisan to ni se pelu iso tàbí àìsàn tó níṣe pẹ̀lú ọkàn òun ló fa ìṣòro egungun tiẹ̀
5: pé ló lìdí sí bí
0: egungun fún bí àpẹẹrẹ ẹni tó ní àìsàn rọpárọsẹ̀ bóyá kò lè gbé apá kan ni kò lè gbé ẹsẹ̀ kan ni ẹlòmíì stiffness ni ibe yen ko ma le kokoko wo yen ma le tepo ko ni le kako telomi o ma wu ni roboto to ma wu de ori itan e se riro awon eni be yen te ba saye wo won dada e ma ri ko awon aisan mi na o ni se pelu
4: nkan ti
0: at that point self medication ko sese tori pe won agbodo se ayewo lati mo kini nkan to nse ni yen gogogo
4: gan ni bo ni nkan de duro lara re ke yen ma ko mo ri bi ko wo nuri
0: run ara riro to ma ma ko je fa re to ma ma wo ese elomi to tin wo ese lo ti ma fa ti eje ti ma sa lo sinu
4: okan
0: wahala ba wa de elomi infection lo fa tensity ani eyin ko ro ohun ni gbogbo ara ro ohun gbogbo ara nta ohun ara pe ina o rin kakiri ni gbogbo ara ohun se wa ri n to ba ti sele ti ison eyan o le se dara ni pataki lokunrin a affect bo se le soju se ni ta question na ni
4: to tori akoko wa iya wa tori te ba ni ke mo mu leyo kokin ejeje bai ojo lotan bi awon eyan ba wa kefin iru awon nkan te tin salaye ninu agbara won aba won aisan mi na ona won won to ba won o sise ti mo fi dodo yin
0: won so pe ka ma fo to ndu wa
4: bo nu aso
0: won tu so pe tino ba tan laso
4: e je o tan le kan na
0: to ni opolopo lo te ko ti nawo nawo nawo won ti lori sirisirisi ti o lojutu ojutu wa e jo ju si wa ni ile se wa ni oje temi dire bus stop
4: oje nle ibade oje ope meji nle ibade
0: emi won naturally scale limited ko ta ma koko se ni pe lati se ayewo kini to nse o ba di o gba card
4: owo pere ti na
0: e ba ti pe number mi 0 8 0 0 8 0 3 4 0 3 4 0 5 1 5 1 5 3 3 5 3 3 0 8 0 3 4 0 3 4 0 5 1 5 3 3 5 3 3 lati bere bere yi ke ni pa boya elolowo card ni tabi kini awon igbese to ye ke gbe te ba ti lawon ayewo te ti se e mu result e dani baba yin wo ki se so ate gugu ni ko la ntoju ni le se wa orisirisi ko la ntoju okuri ti o le se eyo dada ni suru orisirisi
4: eyan ra le mo lope ti gbadun iya wa e ri pe baba nso nipa pe eyan fi ewi ate bo se toju ti won to yato tori won to fi mo ti odi oni won to fi kun legbe kila yin na duro de bi won se pe number won e ma lo si odo won tara yen emi won naturalist care to wa ni temidire bus stop opposite sweet oil to wa ni oje ni bada tabi ke mo pe ero ba ni soro ti won fi le e wo a tun mo pade won to a tun di ni ojo mi ojo re kunle fagbodo ruko temi aisan ko ni fi ago are mi ati ko ni bi se bujoko
7: ero ma wa o ada giri ma bo o ti le se mi wa n to kale sojele koni le ogbo kale jogbo e so fadan koro fo be bele se mi wa naturalist care limited ti kale ka soje olon lo kuku diri e wa faku kan ti wa gbogbo ogun to n jade ni le se mi wa n pata lo wa nibe lowo ti o gajara lo pelu irinse igba lode loni ranran awon akose mo se nbe ni kale faye wa ara awon fi to wa leti wi pe anfani nbe bu gbogbo adote eniyan kankan 50 ti won ba kankan de lojumo atara sasa ma bo ni ajoke plaza ni dojuko finish station to wa ni temi dire oje ibadan hello hello wa 08034051533 emi wa n lo so wi pe ani faisan sodun o
8: Lagilu FM 96.7 ẹfọn lọdọ aláǹtakùn ló ní poro òwú pátákó kì í ṣègbè páálí tó bá jẹ ti àṣà tàbí dè lágelu 96.7 fm kórópe tàn yẹbẹ kùlálà òkè tiwá gajàwó òkè kan lọ nílẹ̀ yìí

0: Àwọn àgbàbọ̀ wọn ni bí kókó bá ń fẹ́ ni lẹ́fẹ̀ẹ́ èyàn kì í jorí ìmọ̀dó béèyàn bá tiẹ̀ wà á jẹ orí ìmọ̀dó àwùjọ kóńpó lò ní bá wọn lọ
1: o
0: bọ́bọ́ wá sèèsì lọ àwùjọ kóńpó ìmọ̀ ara ẹni ìlèyàn mọ̀ kò ní koríbo àárín ìjà pé òun fẹ́ la ìjà
1: bá rè kó ta lẹ́nìkan nǹkan ìwà láàánú ibi yòówù tí èèyàn bá lọ láyé
2: tí ò lè
1: ìwà
0: torí pé ìwà lọba àwúre
1: bẹ́ẹ̀ ni ìwà ni o
0: ká wá ìmọ̀ wa rẹ ni iná ní lékè ọgbọ́n ẹ ni o
1: ọwọ́ a lọ sí orílẹ̀-èdè míì a ń ṣe fúlọ́ngọ́ àbí fúlẹ́ngẹ́
0: àbó dé orílẹ̀-èdè amẹ́ríkà orí ẹyẹ òdèrè èkó kò bẹ́ẹ̀ ti mọ́ tan rọ́bà nàìjíríà ọlọ́ọ̀fẹ́ ẹlẹ́yẹ ń wú ọ̀jẹ́
1: ìwọ wa ni pé kò rí bẹ́ẹ̀
0: ọfẹ́ jẹyẹ ajẹmọ́nu ìyìn ó dé ilé abídèmí ló kọ tèmi àkàndé ló kọ abá tó bí mi lọmọ ọrọ àgbà bí ò bá ṣe ló rọ bó bá pẹ tí a mọ ṣẹlẹ ọjọ rẹ káàbọ sórí gudugbẹ ìròyìn.
1: ẹ já bẹ̀rẹ̀ sí fún láwọn àkòrí ìròyìn tó wáde lónìí àkọ́mú rẹ̀ tó ń bẹ níwájú tèmi òun ló ń ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ di mímọ̀ wípé àwọn agbébọn òun náà ni wọ́n fìdí ọ̀rọ̀ mú pé múlẹ̀ pé ọwọ́ ti tẹ̀ báyìí o tí wọ́n sì tó gba àwọn ẹran ọ̀sìn eléyìí tí wọ́n jí gbé ní àkàtà wọn padà ìpínlẹ̀ katsina ni ìròyìn yẹn ti ń jáde wá.
0: gúdúgbẹ̀ ìròyìn àkọ́kọ́ ilé tí wọ́n mọ̀ nà ń bẹ́ sí etí ìgbọ̀nyín lọ́sàn-án tòní ìwé ìròyìn the punch lọ́kọ́ o wọ́n ní àwọn ọmọ gànfẹ́ ọmọ sọ́tà kan wọ́n ní wọ́n wò ó pé kí lọ́kàn tí àwọn ló lè wù ní wàhálà àbí tí ròyìn ó gbé wọn ni ìyá àgbàlagbà kan òun náà ni wọn ṣe bẹẹ fi agidi jẹran sunkun sí lára rẹ eléyìí tí ẹmí rẹ fi bọ ní ìpínlẹ̀ èkó.
1: ó dá ẹjẹ́ ká tún lọ tààrà sí ìpínlẹ̀ bauchi torí pé ibi gbogbo la ti kádì alẹ́ tilé àtòkọ là á ti gbèjò ìwà àbàjẹ́ kò pín ibì kan o wọ́n ṣàfọ̀mọ́ pé ẹnìkan wọ́n ti gbẹ̀mí ẹ̀ wọ́n ti rán lọ sí àjùlé ọ̀run àpàpàǹdodo tí èèyàn méjì míì sì farapa yànnà látàrí ìkọlù alágbára tó wáyé ní ìpínlẹ̀ bauchi.
0: omi náà rèé ní àyín wọn ní gúdúgbẹ̀ ọmọjà ní ìpínlẹ̀ delta nígbàtí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà mọ́bẹ́rí o ẹ̀jẹ̀ kọ̀ọ̀kọ̀ yọ wọn ní àwọn afurasí mọ́kànlá eléyìí tí wọ́n jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn iná ni wọ́n sà lẹ́yọ kọ̀ọ̀kan ìjì bí bàtẹ́yàn bá ń sa ègbín lásìkò òjò ní ìpínlẹ̀ delta tí wọ́n sì gba àwọn nǹkan jagun lọ́wọ́ wọn o.
1: ó dá ẹjẹ́ ká lọ sínú ìwé ìròyìn daily post ìròyìn ló ń gba omijé lójú ẹni o eléyìí tó sì ń kan mi lójú gbére bí ẹ̀kún eléjì elédùmarè dábọ̀ mọ́ jẹ́ kárírú ẹ̀ mọ́ wọ́n pé àwọn agbébọn eléyìí tí wọ́n ṣọṣẹ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ pàápàá jùlọ ní ìjọba ìbílẹ̀ oríire wọ́n pé níṣe ni wọ́n han orí olùkọ́ kan o léyìí tí wọ́n jí gbé tó kọ̀rọ̀ ń jẹ́ michael oyedokun won se won pe won dumbu re won si fi faran mu maworan e won to fi ta
2: njo le da wa fe simi
1: ko ko sha no wa ni o kini ohun oru abi pe o ti nsumo agbogbongo bayi an ro gbo agbofinro patapata to ti gbo aralu pe ka joye ojula lakan fi sori o
2: olohun mo fi sori so wa o iwe royin di punch ni ayin won ni ile ise olopa ni o ti dola awon ogowere meji o ti won si fi kiri ofin gbe awon obirin meta ototo ni ipinle abia latari esun ti a fi kan won ike won ji omo gbe o
1: o da be e je kemi na o tun mu mi ni papapa iroyin to nbe ni waju temi yi ini o nse afomo oro wi pe e pe ifanfa kan ele to waye lasiko ti won se ayeye ori kadun ojo obinu o yen ni oju opopona ayetoro lohun ni joba ibile adodu ota ni pinle ogun o na in lo ti mu emi okun kan lo o to ko re nje kunle akin lo se ele ti won fide oro mule pe akufo igo ni won fi egun lai moye igba ti emi fi bo lara re
2: oda iwe royin daily post ni ayin won ni ni ipinle kasina ikolu alagbara otun mi ina ni emo ni awon ojise ku ni won lo re se o si agbegbe kan ile ti npe ni musawa ni ipinle kasina ti won si salaye oro wi pe ikolu ohun lo waye o leyin ti opolopo awon eyan ti won se wode fe ohun an wi pe efese muleto abo o ti toro fon kale la ipinle odo awon
1: o da be e je kimi na o tun mu mi koyin ni papapa iroyin le lo nsafomo oro di mimo wi pe olopa kan o ti dagbere faye se ntaje lanwe ledumare mo je ki a pare nti oje wa o won pe iku ogun bayi ni mo pa kikanju iku odo bayi ni si mo pa omuwe eledumare ni je ki ise wa ko doju ija ko wa o olopa kan ti dagbere faye ti a meji mi si ti dero lewo sabayi latari ijamba oko alagbara kan to waye yen ni ori afara third mainland ye ati bomi na to je oju opona maruse eko sibadagri
2: iwe royin the nation ni ayin won ni ijoba ipinle eko lati daju ki omi to mo gara ina ni nde akata ko wa na ipinle na ti won si ri omi to mo won ri mu won ni won mo ti se afikun awon ojuto omi eleyi ti won fi n gbe omi to mo gara de akata awon eyan pelu eleyi toto kilomita lona 50 ni ye la ko ta wa yi won ni anise omi to mo gara ogboro mo dakata won yan ni ipinle eko
1: o da be je kemi na o tun mu mi ni papapa iroyin le ni o npe ope o adupe o lowo eledumare won pe ijoba apapo le wa nigeria ti fi ilana eto eko tutun kan ta ile ti won pe ni new national policy on alternative learning pathway ile ti won se lojo lati wa ojutu gbe tan si bi opolopo awon mo se sin le eko iroyin bo lori e lekun keke punch on lo mo ko e ja lo soro bosun alayande karo polowo oja nigbata abade leka ipolowo oja wa gudugbe iroyin fun tosan yi on te si waju e seun te n gbo wa o
3: gudugbe iroyin agbokogbon Lagilu FM 96.7.

0: live from Budapest, showing on the big screen in Ibadan. Champions League Magic Noise 2026, the 16th edition. The biggest and most exciting match viewing experience you can think of. This is history in the making, and you don't want to be told. It's going to be massive. Music, banter, match analysis from the best team in the land. Giveaways, everything checked. Saturday, May 30th, 2026. Keep the date. Venue is MOV 21 Events Center, Ring Road, Ibadan. Doors open by 3 p.m. Come with your passion and let's make history together. Co-sponsor, All Mobility, supported by Plays It. Media partners, Splash 105.5 FM and Lagilu 96.7 FM. Champions League Magic Night 2026. It's a night to remember.
1: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Ẹ̀rọ ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútu ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.

0: tinsele ipade adura ode beji lele yi o 72 hours with god pelu baba wa baba adura AK-47 o ma waye lojo friday may 29 saturday may 30 ati sunday may 31 odun yi gori oke no more war ilu apatere badan on the 31 yen gege lojo tabi baba adura AK-47 eni ti olorun lo ninu aye onipojupo kakiri agbaye o ye gbogbo eyan ja pade lori oke adura no more war ebi to ju popolopo eyan lo nje lo fe iwo na ma bo awon janpe jangan si olorun alaye lo ma wa nbe to e mo popolopo awon olori emi lati wo rodu badan e wo mo to eji oku pateji oku awon mo to apatere lori oke adura no more war fekun rere alaye member si ni ke ma pe 0903 393 3006 tabi 0066481455
1: Ìrìn àjò umrah láti ṣàlékún imani. Kálíba àjèrè ayéjèrè àlìkìámọ̀ tún ti wá ṣí sílẹ̀ nílé iṣẹ́ Aljanna Travels. Fún gbogbo Mùsùlùmí tí kìí fi umrah ṣeré láti wá bá a ṣe umrah oṣù keje. Tá lọ ní July 21, tá padà dé ní July 30. Ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí. Ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀. Tó bá dẹ̀ jẹ́ umrah Maulud lẹ́fẹ́ bá wa ṣe. Èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026. Ká fowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀. Ọ̀kan sì tún wá ní umrah December. Èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026. Ẹ tètè máa bọ̀ wá sí Aljanna Travels.

0: wata jolo ni niru ya jo awi ala adorun ojo 19 days fasting lati march 1st titi di may 29 odun yi ipade ipade pelu isoru olojo kan oru ebi ni seri ta pakori eni ijo ko mi aye mi my seat and my space oluwa ti na woli re woli temi to pa je yesu lati fi ipade adura yi gba pada gbogbo kan ti aye gba bu jo ko won aye won lowo won ninu isoru alagbara na to ma waye ni friday may 29 odun yi le ba ti de public filling station ni wo road na loju koja jonku ebe ile ipo yen gangan le oti ya ebe be church olorun kankan ago mejo ale la bere da fe mo ju ojo keji egberun kan yan to ba ko de la sale ojo yen to gba mu pataki la to wo woni pe kun re alaye number yi ni ke pe 0902520247 olorun kankan le ti re ja jo pade nibe
1: ni West Midlands Open University amuki ekon wa laro woto ko si rorun lowo ti o fani lapo ya eto igbaniwole nlo lowo lowo o si le bere rin ajo ekon re pelu owo to kere to egberun meji abo naira fun abala eko kokan course unit yan ninu awon eka eko to ni igbelewon kaakiri gbogbo agbaye bi information systems computer science cyber security business administration finance public administration marketing economics accounting human resource management mass communication ati educational management bi lo sese pari ilewe girama direct entry abi o fe ayipada HNDC degree university o rorun pelu WMOU kan si wa ni ilu Eko ni number 1A Oba Akran Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167 tele wa lori ikanni ibanidore @WMOU Nigeria West Midlands Open University so afojusun nipa eto eko ore di memuse
2: eni tan wi ode alhaji aya folorun ode
3: amako amojuba o alhaji adebayo apena aya folorun wolu adupe
4: aku araya ojare aku orire alhaji adebayo apena aya folorun you are welcome alhaji gbogbo eyin te fe ni deni fola dola lojo si nigba ta alhaji dakan wale won lo tan ke eyan mi o to mo pe won ti e wa nigba na lohun ba won ti wa lati bi se njamfani adura ti o san tedumare gbo wa alhaji aya folorun se lawon alawo funfun papa njamfani won arun abaisin leyin wa nra wo ebe pe ko san ko lo igba aye le nfe ko tubo rorun ona to di le fe ko la ke yi to la o ma ti dimo e ma bo gbogbo eyin te wa fe dupe ojo leyin te ra alhaji lojo sitan tolorun si gbadua alhaji aya folorun ti de bayi o number won ni yi 08033277347 08033277347
3: alhaji aya folorun o de
5: ilé iṣẹ́ JLK Empire ń kí gbogbo mùsùlùmí kú ọdún iléyà o iléyà o JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kẹta ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone Samsung Tecno Infinix Xiaomi Itel Nokia àti bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook HP Lenovo àti Dell ẹ tún lè rí àwọn games bíi PS3 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn tablet fún àwọn ìwé ògbẹ́yìn gbogbo ẹ̀ lẹ́dùn wọn lẹ́mọ ríra nílé iṣẹ́ JLK Empire ẹ kàn sí wa ní first floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí ẹ máa ń jẹ nílé iṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ̀lẹ̀ digbí tí ó yìngì ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook @JLKEmpire TikTok JLK8294 ilé iṣẹ́ JLK Empire ò ní ìròyìn ìlàlẹ̀ àmọ́
6: Dr. Strap Recycle àti tamoto dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamoto ni cash and carry no delay Dr. Strap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ títù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tún fi upgrade bó ṣe car truck bus Australia ipò yóò kí mọ́tò ọ̀hún wà Dr. Strap ó ra lọ́wọ́ yín ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 handle wọn lórí Twitter Instagram àti Facebook ni @DrStrapRecycle Dr. Strap Recycle dé mọ́tò títà dìrọ̀rùn
7: Ibadan Mega Crusade 2026 ẹ̀yin ará ìlú Ìbàdàn ẹ kú oríire o ìpèlà kan ti dé láti ọ̀dọ̀ Ọlọ́run wá ìjọ God of White Calling for All Souls Ministries ń pè yín sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta ètò ọmọ wáyé ní ìlú Ìbàdàn tí àkórí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé authority that leads the whole world ìtí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026 ìpàdé yóò máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́ ibi ìpàdé ni ilé ìwé ọba Akinyele Memorial High School Alubua Bashonuru ìdí àpẹ Ìbàdàn Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀ Prophet Odedoyin Olaumi Ezekiel ti ṣetán láti pa gbogbo ọkọ̀ pàdé pẹ̀lú ọwọ́ agbára àti iṣẹ́ ìyanu Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí arọ yóò rìn afọ́jú yóò ríran láìsàn yóò gba ìwòsàn ìrètí yóò padà wá ìbùkún ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Odedoyin Olaumi Ezekiel ṣetán láti gbọ́ Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkọ̀ pàdé àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé ọwọ́ sí ibi ìpàdé láti ìwòrò mọ́kọ́lá challenge ọjọ́ ẹgbẹ́ra brìrì ìgbà rẹ ti dé ó wá pẹ̀lú ìgbàgbọ́ ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367 ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Odedoyin Olaumi Ezekiel má ṣe padà sẹ́yìn Ọlọ́run ń dúró dé ọ́
8: Kasa bẹ́yàn lówó lọ́rọ̀ bí kókó yokoto bala fi ọba sí kọ̀dá àbí sọ́wa dá ni àìrórun sùn ara títa ságun ságun kéèyàn ọmọ ìdàgbà púpọ̀ kọ́ máa rìn kọ̀gẹ́kọ̀gẹ́ kéèyàn ọmọ lè gbápá tẹsẹ̀ kí wọ́n máa gbẹ̀yàn ségá kórè ọmọ ahóye kí nǹkan máa rìn nínú ara ọgbẹ́ inú ìfúnpá gíga ìṣètọ̀ kátẹlẹsẹ̀ ọmọ kan yàn gógó kí bàtà ó sèṣì bọ́ lẹ́sẹ̀ yàn kọ́ má mọ̀ pó ti bọ́ dede ara ma gbẹpẹpẹ ara ma legun igbese kamankia ni pataki lati de gbegbese ni kiakia keda wa laparapa ni gbadun aye o se ni tin be laye ti oni tin dalamu ero gbalode nbe faye o lati ma be arun sapa masi kan si toni toni aba etkia egbe le baba lam adesina gomina pili oyo tele ni felele mbadan eka le ise mo joyin lola complete iworo ori badan telephone 08033715988 08033715988 enta tajware lo ma toni toni

0: ẹyin adupe fọlọrun sori
1: ki lo sele ki lo riri
0: gbogbo n to jogun ati eyi to fara jogun lọlọrun o
1: ba wa se ami o ami o alani temi ami o
0: a ku oni inu ko je pe ki le o to mo ati gbo pe omi ti bori gbogbo afara adupe
1: ami o
0: ọlọrun o yọ wa
1: ami o
0: ku oni nu yun
1: ami o
0: pe pe
1: ami o adua to da loko mi ngba ibayi o
0: titi to wa nle
1: okay
0: to tun wa ni sky
1: mi o ti e diro
0: ti wo mo mo se afara le lori afara ati abeyefo loke
1: to je pe bi odo ti wu kokun to
0: kele nje be agbara re oka
1: koni sa pe ki gbogbo oko to ba ni loke
0: won o ni roju se
1: ni abeyefo loke ti koni sa pe ko mo rin
0: emi si mo
1: ah orilede nigeria yi na yo da
0: ami
1: yo da koja
0: awon
1: orilede ta si ri to da
0: ami
1: ti o ni baje lagba lowo olorun oba ireti wa fun gita ge lori ti
0: owo le kilo to ba fi
1: kiti e ni ru e ni buruku o
0: lele mi bayi
1: so gba ko orin erin abo si kan be yen
0: e o wo pe nje o ye ke yan se se mo be olorun fun
1: oda oda se ngba ti ko ba ti
0: lawon bi kan ara
1: se ngba ti ko ba ti
0: ara te mo fe para yin si olorun lorun ni asalatu ati ni sosi le lori ijoba ti yanju e
1: ko so fọlọ na la re
0: ti ki se adua
1: ninu adua bi o
0: bi kan na we bi mo so o ni awon kan gba adua adua awon o gba tori pe won kan gba adua yen danu
1: won si bere
0: won si bere ara si si bere ni pe ko mo bere fun ina manamana lodo olon ohun ko ni mo se o ti da awon ti o se na manamana sinu aye o fun alopolo ta fi yen ti o se tabi oyo bi o se wa je si se nloku sowo ti wa won igbadura fun ru nkan
1: yen se wa na no wa ni mo be lo pe to gbogbo awon ti ofisi ipo pe ki won gbe kini ikale o ti o si fa dabi pe o di fi agan lowo won ba won dasi adura yen ko sa de tun le gba yen na
0: ko dasi ewo me
1: ko dasi pe bi won se abi ko likelo ni mo so bayi awon kan fe se
0: Wọ́n
1: kan mọ̀ jẹ́ kó rí
0: sí. Ìyẹn wà mọ̀ gbàdúrà
1: pé
0: gbogbo ìdíwọ́ níwájú ẹni yẹn tí Ọlọ́run ti pòun ni kó ṣe kó bá wa palẹ̀ ìdíwọ́ wájú ẹ̀ mọ́.
1: Àwọn kan tún wá fẹ́ ṣe ṣùgbọ́n àwọn tó yí wọn ká sọ fún ọ pé gbogbo ẹ ti wà òkè àtún ní gbàdúrà fún yẹn náà ìyẹn ń kọ́.
0: Kásá sọ àdúrà wa gbàsá kúrò dàbí ẹni pé ọ̀pọ̀ kínní ọwọ́ wa làtún ṣe àtà ìtúnṣe rẹ̀ wà.
1: Àwọn míì tó bá tọrọ bá kàn tó wá yẹ kí wọ́n tún ṣe táwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn wá sọ fún un pé gbogbo ẹ ti dá tí wọn ò sì lè dúró níbi ọ̀nà bíi mẹ́fà méje mẹ́jọ mẹ́sàn-án lẹ́ẹ̀kan náà wọ́n gbàgbọ́ pé gbogbo ẹ ti dá náà ní kí làá fẹ́ ṣe àní bẹ lọ́hùn pé tọ̀ kọ́rọ̀ ọba kó fún wọn ní òye láti lè jẹ́ kí wọ́n tún gbọ́ ọ̀nà míì fi mọ tí ń ṣe wá àbí bó wa ni nígbà tó jẹ́ pé táwọn míì tí wọ́n jẹ́ lẹ́gbẹ̀ẹ́ wọn tí wọ́n jẹ yẹn ni wọ́n ọ̀gá ẹ ti wà tó ẹ bá rí wọ́n ṣe ń pariwo yín orí yín wà ń bẹ̀ kílé tó mọ̀ mí lójú kílé tó mọ̀ mí
0: lójú àwọn èèyàn ò ní sóòótọ́
1: inú náà ni à ń sọ
0: ìṣe kó fà àwọn èèyàn rere ti òun lẹ́ndì.
1: Mo rò pé o nílò pé mo rò pé sọ pé kò ní í ka mọ.
0: Òun ni ọmọ abẹ náà nígun ti bẹ̀ yẹn.
1: Lọ́nà dọ̀tọ̀ dọ̀tọ̀
0: kò yọ
1: aráàlú
0: náà lè pé
1: àwọn onírú ayé
0: àwọn ẹni re
1: kí ó kọ́lọ̀ palẹ̀mọ́
0: kó lẹ́gbẹ̀ẹ́ òun kó palẹ̀mọ́ kí ó jẹ́ kí n tọkùnrin ló ń fẹ́ ṣe kó lè rí ṣe fiọ́ǹtì.
1: Ọ̀rọ̀ wá ṣe nínú àdúrà
0: ni wá ṣe ọ̀rọ̀ pé ó máa gbàdúrà pé Ọlọ́run jẹ́ kí wọn bá wa ṣe títì lónìí tí wọn ò bá kọ sórí ìwé kò lè jẹ́ ṣíṣe. Ọlọ́run ti yanjú ọ̀rọ̀ títì
1: yẹn
0: àwọn tí ó ṣe lókù tí wọn ò ṣe.
1: Àwọn tí ó yẹ kó ṣe kínní Ọlọ́run tètè bá ní jẹ́ kí orí wọn ṣí sí ọ̀nà tọ̀dọ̀ tíà kí wọ́n lè tètè bá wa ṣe ṣé tá a bá ń pariwo pariwo orú àdúrà bá na ṣé kì í ṣàdúrà ni èmi sọ fọlọ láàárọ nígbà tẹmí fẹ gbàdúrà tẹmí mo ní ọlọrun
0: pé kọlọ mọ jẹ kó mi orí afárá yín kún
1: kó sì mi orí mi ojú ọbú
0: ṣàdúrà yẹn dẹgbà
1: jajare mi ò tiẹ fẹ́ràn
0: pé nígbà òjò rọ̀ tán
1: mi ò tiẹ fẹ́ràn
0: pé kéèyàn fẹ́ kọjá lórí odò ògùn
1: pa mi ò tiẹ fẹ́ràn kọ́kọ́ mọ
0: kọ́kọ́ mọ mọ jẹ kó mi odò òun kún o lónìí bí mo ṣe ń jáde o tọ́lọ́ sì ti rọ̀ ju ẹ̀.
1: Nǹkan tẹ́mi ṣàṣọ fọlọ láàárọ mo ní ọlọrun mo ní wo àwọn orílẹ̀-èdè kan wà tó yẹ pé àwọn gbogbo ohun tí àwọn àfẹsẹ̀ fẹ́ bọ́n bẹ̀rẹ̀ sí àwọn ìjọba tí wọ́n ń bẹ̀ yẹn wọ́n ti ṣe wọ́n gbàdúrà wọn ò gbàdúrà gbogbo nǹkan gbogbo ètò ti tò fún àwọn ṣùgbọ́n ọlọ́run lápá bíi tí àwa wáyì àwa sì nílò rẹ ní àwọn ọ̀nà báyìí àwọn ọ̀nà báyìí àwọn ọ̀nà báyìí èmi ò tán atẹ̀mí jẹ nínú àdúrà yẹn o èmi sọ fọlọ́run pé tọ̀ ó bá ní dá sí i o ke se bi ni ti so yi pe gbogbo eto ti to igba to ju ona oda ti awon kan tun wa to lo mu ile amo
0: eh
1: won gba kan le won
0: o wa fe fi ba won be anu na si fe se fun yin o pe ko no se gba
1: anu oro ni
0: eh sugbon gba won da be tan lori ti won se dibi mo lo
1: to tan wi to bere ni orun gba ti le mo ba to aja pada dupe lo olodun pe olodun pada gbe wa jade layo ati alafia awon kan wa to je po le si ririn ti yin loni
0: sawa adupe fo olodun eh ajade nle layo asi de bi an lo layo
1: oko yin ma lu
0: ka gunle ayo
1: oko yin ma wu o ma irani kini ba so pe
0: to ba gbe
1: ka soko to re ni orun ko ni
0: to ba gbe caterpillar lowo
1: pele
0: awon omi kan wa to je pe ti caterpillar gan ba wo yo pe un nko lo
1: so to wa ri awa na ti wa tun be lara wa gbogbo awon oju san omi ogoropo awon eyan wa tun ti fi ile won tun fi di gbogbo re
0: se gugu mo wi pe
1: ah obeti
0: ba ko je
1: ile ara re ni ba
0: je ni ba je ki sa ko
1: lo mo fi ya je gbogbo wa
0: e ko mo
1: e je ajo ko mo
0: gugu sese de ba ni
1: e tawo lo ni ngba ti mo gbe goro fa won tawo mo do le si
0: eyin o si mo gbon te le ta
1: si eyin o si le lo si awon le se

0: Lagilu FM 96.7.
1: Ohun agbábọ́ọ̀lù. Ariwo àwọn olólùfẹ́ bọ́ọ̀lù. Ìlú. Ayọ̀ àti fèrè. Gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù tí ń retí ti dé o. Ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí Arsenal, àwọn Gunners tí kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.

sọ fún ẹlẹ́yìn ó yá wá nípa ìrírí tó pọ̀ gan bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ṣẹfẹ̀ fipá ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ́ Saturday May 30, 2026 ni ó wáyé o ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM ìyẹn ní mọ 21 ní ring road ńbàdàn wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù jẹ́ ká fìtàn balẹ̀ Champions League Night 2026 ó mọ

0: Jess Globin, oògùn àpilẹ̀ṣẹ̀ olómi tó ṣe àlékún ìlera pẹ̀lú àwọn èlò hemoglobin, vitamin B12 àtàwọn amáradí míì kára ó jí pépé kára jọ̀lọ̀. Jess Globin ó wà ní 200ml. Jess Globin Plus tún fakọyọ ìmọ̀ ìjìnlẹ̀ tó gbé pẹ́lí fún ìlera mọ̀lẹ́bí. Àjọ NAFDAC fòǹtẹ̀lú ilé-iṣẹ́ Jesse Pharmaceutical Company Limited ló gbé jáde tó ń tà. Ó ń fi alágbàtà káàkiri Nàìjíríà. Ẹ pé 0806-646-6115. Má fi àlàáfíà rẹ tàfàlà. Bí Jess Globin lura lọ́wọ́ kan, kára ó bọ̀ sípò.
1: Ọkùn yìí wúlò púpọ̀ púpọ̀ fara ìrẹ́dẹ.
2: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣe àyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Crown Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijema Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.

0: tin sele ipade adura ode beji lele yi o 72 hours with god pelu baba wa baba adura AK-47 o ma waye lojo friday may 29 saturday may 30 ati sunday may 31 odun yi lori oke no mo wo ilu apatere padan on the 31 yen gege lojo tabi baba adura AK-47 eni ti olorun lo ninu aye oni pojupo ka kiri agbaye o ye gugu eyan ja pade lori oke adura no mo wo ibi to tun popolopo eyan lo nja lo fe iwo na ma bo awon jante jankan re so olorun alaye lo ma wa nbe to e mo popolopo awon olorin emi lati wo rodu mbadan e wo mo to ejoku pa te ejoku awon mo to apatere lori oke adura no mo wo fekunre ri alaye number si ni ke ma pe 0903-393-3006 tabi 0066481455
1: kọkọrọ àṣeyọrí tí yẹn fi lè bọ́nù sí àtòṣì jitales ló ń jẹ́ ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ jitales international ni jitales international bíro ni lágbára lílé ṣẹ́wọ̀gbẹ́ dídádúró digbí láìrọ̀gbọ̀ kó lè jọba iṣẹ́ tiwọn nìyẹn àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní jitales international lọ́pọ̀ kó yọ̀kú lówó tí ò ga jara nípasẹ̀ ẹ̀ka iléeṣẹ́ wa machine tech industries àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester pure water machine ice block machines garri processing machines popcorn and palm oil machines chalk mold and nylon machines jitales international àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì bẹ́ẹ̀ bára àwọn tó ń tayọ láàrin ẹgbẹ́ jitales international ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀ àwọn gẹ́gẹ́ làṣírí àti rọ́wọ́ ti bọnu gbọ́ bùkátà láìsanná ní ara tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà jitales ni wọ́n ń kó bẹ́rẹ́ fún ìwọ náà ṣe kà sí jitales international lónìí jitales international ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú gt bank akínyẹmí bus stop ring road ìbàdàn fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055 email ademola.1@gmail.com jitales international ọ̀nà àbáyọ kúrò nínú iṣẹ́ òun òṣì tó dájú.

0: 107.
1: Daddy me.
2: Yes.
1: Mo fe dupe lowo yi pe se go se mo lo si Pathfinder College.
2: Ki lo ri my dear.
1: E ti do wa e ka ti na ko wa ti jade. Gbogbo se mi pata de ni mo pass.
2: Wow, iru ni lo lele ke a je pe ani lati mo niyan o.
1: Yes daddy.
3: Pathfinder, please
4: go. Ìwọ náà fi ẹsẹ̀ ọmọ rẹ lé ojú ọ̀nà ọjọ́ iwájú rere láti pàṣẹ ètò ẹ̀kọ́ tó yè kooro. Pathfinder College and Junior Academy ni alágbẹ̀dẹ ẹ̀kọ́ òwe tó ń ran ìgbé ayé àwọn akẹ́kọ̀ọ́ fún ọjọ́ ọ̀la tó dára. Ètò ẹ̀kọ́ lóríṣiríṣi tó fi mọ́ ti robotics tá à ń kọ́ àwọn ọmọ ló jẹ́ kí ẹ máa tayọ láwùjọ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́, yàrá ìkẹ́kọ̀ọ́ tó wuyì, yàrá ìyáwèékàwé, laboratory, àyíká tó mọ́ tónítóní tó fi mọ́ àwọn ohun èlò ìkẹ́kọ̀ọ́ ìgbàlódé àti ti eré ìdárayá ló wà ní sẹ́pẹ́. Ètò ìgbọ̀mọ̀wọlé sí GSS 1 and 2 àti SS 1 and 2 ń lọ lọ́wọ́.
5: Ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún, ọjọ́ kọkànlá oṣù keje àti ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún 2026, May 9th, July 11th and August 8th, 2026.
4: Ètò ìdáhùn máa wáyé forúkọ ọmọ rẹ sílẹ̀ lónìí ní Pathfinder College and Junior Academy. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pè sórí 0803-324-0047 0803-324-0047 Pathfinder College and Junior Academy, títọ́ ọmọ rẹ fún ọjọ́ ọ̀la tó.

0: ọdún.
1: Iléeṣẹ́ JLK Empire ń kí gbogbo Mùsùlùmí kú ọdún iléyà o. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kátà ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bí iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dùn-ún lẹ́mọ rírà níléeṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí a máa ń jẹ níléeṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ̀lẹ̀ digbí tí ò yingè. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook @JLKEmpire, TikTok JLK8294. Iléeṣẹ́ JLK Empire ò ní ròyìn, ìlàlẹ̀ àmọ́ inshallah.
2: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣe àyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Crown Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
3: Kusẹ́ni Tolúwa oníṣẹ́rẹ́ fún ojú wa ló fẹ́ sí.
4: Ìyẹn fẹ́ni tó bá mọ ti ń ṣe ni o. Bí kan bá lè kọ́lé láyé, tálákò ojú sikẹ́lẹ́ bẹ́ẹ̀ lọ tó sì nílé tẹ̀ lókè èèpẹ̀. Ẹ̀dá tó owó bá rogún sí lọ́wọ́ tó jogún fàájì àti sekárí mi. Wọ́n mọ̀ gbàgbé pé bíríkì méjì ìgò kan ni o. Àbẹ́ mọ̀, owó tí ń bá fàájì lọ òkèlè.
5: Oní tèmi, ₦1,000,000 tó promise mi lánàá ńkọ.
4: Bèbí mi, mo ti dì í lẹ̀ fún ẹ. Ẹrù rè é. Ah, pẹ̀lú atọ́tọ́nu mi sí ọ. ₦1,000,000 owó lẹ̀ lọ́dọ̀ Bọ̀sún King. Kí ni wọ́n fẹ́ fi ṣe bá dé fóbìnrin? Àìlákàṣe ṣe ìgbésí ayé rẹ o.
6: Ah, ìgbésí ayé rí mi lọ́la ni mò ń gbé. Àsọ̀rí mi ò pé.
4: Orí rẹ pé. O ló ní màrà gidi ni. Níbi tá a yẹ lajúdé. Tóní kálukú ti ń ra éka éka ilẹ̀. Dako kọ́lé iṣẹ́. Àròyé kò sóúnjẹ lílù. Oúnjẹ wọn ni Bọ̀sún King. Lóró débẹ̀ tí fi ń talẹ̀ léka léka. Fún gbogbo ẹni fẹ́ fi dako, fẹ́ fi kọ́lé iṣẹ́, fẹ́ fi sódò ẹja sí nǹkan ọ̀sìn. Bẹ̀rẹ̀ látòrí plot 1,000 acres, 2,000 acres, 3,000 acres, 4,000 acres, 5,000 acres, 6,000 acres, 7,000 acres, 8,000 acres, 10,000 acres ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lóní lujì lu lónílẹ̀ sí kárí-kárí. Ẹ̀wẹ̀ bọ́ọ̀lẹ̀ bótalẹ̀ bóralé talẹ̀. Kàn sí wọn ní Crispo Building, Mobi Bus Store, Odò Ọ̀nà Àpáta, Ìbàdàn. Tẹlifóònù 0706281-7806 tàbí 0070-7103-6974. Kàn sí Bọ̀sún King, kò dọ̀nílẹ̀, bọ̀nílẹ̀ jaburata.
7: Lagilu FM 96.7.
8: Kí la rí gbọ́ lẹ́tọ̀ lórí Lagilu 96.7 FM? Ẹ máa bá wa.

0: Arigbon Leto lori Lagelu 96.7 FM e ma ba wa ka lo
1: Lagelu FM 96.7.
2: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
3: Kọ́kọ́rọ́ àṣeyọrí tí yẹn fi lè bọ́nù ṣẹ́ àtòṣì Jitalex ló ń jẹ́. Ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́. Jitalex International ni. Jitalex International bí ronì lágbára. Lílé ìṣẹ́wọ̀gbẹ́. Dídádúró digbí. Láìrògbọ̀kú lè jọba. Iṣẹ́ tiwọn nìyẹn. Àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Jitalex International. Lọ́pọ̀ kó òyọ̀kú lówó tí ò ga jara. Nípasẹ̀ ẹ̀ka iléeṣẹ́ wa Martin Tech Industries. Àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester. Pure water machine. Ice block machines. Garri processing machines. Popcorn and palm oil machines. Chalk mold and nylon machines. Jitalex International. Àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ ohun òṣì. Bẹ́ẹ̀ bára àwọn tán tayọ láàrin ẹgbẹ́. Jitalex International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀. Àwọn gẹ́gẹ́ làṣírí àti rọ́wọ́ ti bọnu. Gbọ́ bùkátà láìsanná ní ara. Tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà. Jitalex ni wọ́n ń kó bẹ́rẹ́ fún. Ìwọ náà ṣe kàn sí Jitalex International lónìí. Jitalex International ló fẹ̀ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank. Akinyemi Bus Stop Ring Road Ibadan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. 08056046055. Email ademola.1@gmail.com. Jitalex International. Ọ̀nà àbáyọ kúrò nínú iṣẹ́ ohun òṣì tó dájú.

0: mo ti sọ fún ẹ
1: so kò dẹ̀ sí yẹn
0: mi ò mọ nǹkan tí ni ra tó báyìí fún
1: gbogbo eléyìí tó ń sọ yẹn mo kàn fẹ́ káwọn èèyàn kan kọ́kọ̀ jọ jẹ hello ẹ káàsán orúkọ yín láti
2: níranù ni ọ
1: sọ̀rọ̀ dẹ̀ ni ẹ
2: aṣẹ́wó ni
1: ibi tí mo ní fẹ́ sọ̀rọ̀ sí ni pé sọ yẹ kóbìnrin máa sọ pé òun náà fẹ́ lọ òun fẹ́ torí
2: ìyàwó ẹ ò ṣe nǹkan kan ó kàn fẹ́ gbé ó fẹ́ gbé ẹlẹ́nu tó ní
1: ẹ ṣe gan ó máa gbé mi
0: lẹ́nu tó ní lórí kí ni
1: ẹ address nǹkan tí mo ní kẹ ẹ address kí obìnrin ìsìn máa sọ pé òun fẹ́ lọ máa fẹ́ ọkùnrin kan níta.
2: kóbìnrin ilé tó bá kó wàhálà wá bá lé lọ tó mọ tó
1: ní. ẹ ṣe ẹlòmíín náà tún ti wà ń bí hello ẹ káàsán. orúkọ yín ìyá àbejì kọ́ yìí. ẹ ṣe nígbà tí yín sóbìnrin lè máa sọ fọ́kọ pé òun fẹ́ lọ síta lọ́rẹ̀ máa bá obìnrin olóbìnrin. àbẹ ọkùnrin ọlọkùnrin ṣe ránù. oh my god. láyé ò clear rárá.
0: ẹnìkan máa ṣe jákujáku.
1: hello.
0: ẹni tó wá ṣe jákujáku yẹn á fẹ́ kẹ́lòmí máa ṣe dáadáa.
3: ẹ káàsán o.
1: yes sir.
0: okay o.
3: orúkọ mi ni olúyẹmí adéròmù láti ìpínlẹ̀ èkó wa.
1: ẹ ṣe ọlọ́run ṣe pé ẹ̀yin ti níyàwó ṣáájú time táwa níyàwó yìí. àwọn ọmọ tó dáńtà ò tó nǹkan mọ́ sí o irú ẹ̀ níyàwó mi wọn tó nǹkan kan.
3: ṣùgbọ́n lálàní.
1: mò ń gbọ́ yín o.
3: apanikan kì í fẹ́ kí wọ́n múdẹ̀ kọjá nípa kó ohun.
1: sọ̀rọ̀ tá à ń sọ lẹ́yìn sọ yìí sìn.
0: his problem apanis problem.
3: ìyàwó yín ó ti sọ fún yín ó kẹ̀fẹ́ fi dààmú ọkàn yín nì.
1: o èmi mọ báwọn ṣe ń ṣe é sìn mo mọ báwọn gen z obìnrin yẹn ṣe ń ṣe
3: nà. ẹlọpọ ayédá ẹlọpọ ayédá tí ẹ bá ti dàgbà ìyẹn máa lógun jà ní.
0: ẹjọ kò tiẹ̀ ti dàgbà
1: ṣáàtì
0: kékeré ló ti yẹ ká máa ṣe rádàràdà ni ẹ kà bá mi bèrè.
3: ẹ rádàràdà yẹn ti ti filẹ̀ àtẹ̀bẹ̀kẹ́.
0: máa sa.
3: ẹ dàkún ẹ máa ṣe bẹ́ẹ̀ o.
0: èmi tẹ̀ ń wáyàn gidi àwọn tó ní standard.
1: ṣe ti gbọ́.
0: tó wà òkè.
1: ṣe ti gbọ́.
0: and just one guy ni mò ń fẹ́ kò ń ṣe pé bóyá kí
1: òun tẹ̀
0: gbogbo
1: ẹ káàsán kí ló ń kọ yín láti bo.
4: germany mo ti ń pè.
1: orúkọ yín sà.
4: germany mo ti ń pè. orúkọ mi ni taiwo ni.
1: ẹ ṣe
4: germany.
0: ẹ ṣe jàm.
4: oníṣekú ṣe ni níbẹ̀ alalẹ̀ oníṣekú ṣe ni ẹ. àmì òtúnṣe odófin tó ojú rẹ.
0: ẹ jọ ẹ bá mi láwọn èèyàn gidi bẹ̀ yẹn.
4: wá tẹ̀
0: ẹ jọ sá ọ̀nkú ẹ̀ bá mi ráwọ̀ èèyàn gidi ń bẹ̀ yẹn tá a sẹ́ ẹ̀lẹ́ kọ́kọ́ jọ máa ṣe tó ní fóun kọ̀ ọ̀nà.
4: abẹ́kẹ́ sá
0: èmi tí ṣe mi mò ń wáyàn gidi ni.
4: tí o bá tí ì gbé wọnú ilé tó kàn ó àánú lè má.
0: tó kàn fi wọ́n ní mi lára ń ta. ok kó máa dààmú èmi. ok kò dẹ̀ sẹ́jẹ̀ lára èmi tó ń dààmú yẹn. ó ti dáa ẹ̀yin yóò lè báyàn wáyàn. ok ok ó ti dáa. alẹ́ mi fẹ́ ṣe gan ẹ̀ bá mi réyàn gidi ń bẹ̀ yẹn láti jamiu àti
1: ọ̀kẹ́lẹ̀ gan. ẹ ṣe sori
0: yàn gidi mò ń fẹ́.
1: àwọn tó máa nù náà lání tó máa nù tó máa gbọ́. mo mọ nǹkan tí mo máa ṣe. hello obìnrin kọ́ lobìnrin tó bá ń sọ pé òun fẹ́ lọ máa ṣe kíní kan níta lẹ́yìn ọkọ̀.
0: ọkùnrin tí ò ní break.

0: bọ́sún kìndì ẹ kí gbogbo ọmọ nàìjíríà tó fẹ́ gbé yín.
1: Ẹ kúlẹ̀ ọmọ ogun nàìjíríà ẹ kújọ́ mẹ́ta o ọkàn wo balẹ̀ o lákọ̀ọ́kọ́ àkọ́kọ́ dúpẹ́ lọ́lọ́run tó dá ayé àti ọ̀run kìnnú ẹ̀yà dúdà bá tó jáde ní àgbésẹ̀ ayérò pààyàn padà ṣùgbọ́n aráàánú gbà bá tó jẹ́ akókò òjijì ọlọ́run ògo ni fún ọ

0: mo ni 10,000 acre loju kan be ni mo ni 15,000 acre loju kan ti Oyo State Ogun gan Ogun Osun le fara gbọn to government an go le to le ma to le fi ran won eyan lowo pe ko ma da ko lo ke bi ma pa wa Nigeria mo ni 20,000 acre loju kan e ba so ro pe eka Olorun fi ran mi ni mo ni eka lowo ile to ra to ni ridamu be lai lai bo sun oba ni tale tin ta eka le to gbe ile mi bo sun oba ni
1: kabiyesi ta ba soro bo sun oba o kon la ni ta ba soro nipa ile tabi ile igbe mi so o se fun bo sun kings lori oro ile bi sa ọgbẹ́ eka lójú kan wátásẹ̀ eka lójú kan ní gbogbo gbogbo ni ká fojú sí pé àwọn ilẹ̀ yìí wà.
0: kí n tó kọ́kọ́ bọ́ sórí iyùn ọjọ́ tí ń pagún bọ̀ ọjọ́ ti pẹ́ mo ti wà lórí ẹ̀dùn nísinsìnyí ó ti ń súnmọ́ ogún ọdún bọ̀ báyìí èmi làkọ́kọ́ èèyàn tí wọ́n kọ́ polórí ẹ̀dùn ní gbogbo nàìjíríà tí mo ń talẹ̀ láyé àwọn bọ̀dá mi ó sì wà láyé wọn sì ní ikú báyìí àwọn lálọ mi àwọn gbóyèga là wà èmi làkọ́kọ́ gbogbo nàìjíríà gbogbo ìyá tó fi dẹ́kun dé gbogbo nàìjíríà tẹ̀mí ni mo talẹ̀ tí mo ń talẹ̀ lórí rédíò so tí wọ́n sọ ibi sílẹ̀ wá wà ní gbogbo kò síbi tí mi ò nílẹ̀ sí mo nílẹ̀ lọ́ṣọ́gbó mo nílẹ̀ ńlọrin mo nílẹ̀ mbakatari mo nílẹ̀ làbẹ́kúta mo nílẹ̀ ni mo nílẹ̀ ṣàgámù mo nílẹ̀ lẹ́pẹ̀ mo nílẹ̀ ṣákí mo nílẹ̀ sẹ́yìn mo nílẹ̀ ní ìbarapá mo nílẹ̀ lẹ́ṣà mo nílẹ̀ nífẹ̀ mo nílẹ̀ lẹ́kìtì mo gbogbo ni mo ní nílẹ̀ sí mo sọ pa yín kalẹ̀ kò síbi tí nílẹ̀ sí.
1: ẹja wo báyìí àkókò tá a wà yìí sí àkókò tí wọn kálukú fẹ padà sóko lọ sọgbìn ni àwọn ilẹ̀ ọgbìn oko wọ̀nyí baba àwọn ilẹ̀ oko farmland.
0: ọ̀nà ni mo ń dárúkọ yìí ilẹ̀ ń bẹ́ ṣákí ilẹ̀ ń bẹ́ sẹ́yìn tí sẹ́yìn kò ṣe kó abẹ́kúta máa fọ́ lálẹ́ ìfọ́ lábẹ́kúta ni bó fẹ́ 10,000 acre lábẹ́kúta máa mú jáde wá fún ẹ bó fẹ́ 10,000 acre ni ó ní ọ̀ṣun state máa mú wá fún ẹ so ní ìbàdàn mo nílẹ̀ káàkiri gbogbo kíbi ní gbogbo níbi kíbi ní gbogbo ilẹ̀ yorùbá.
1: àfa ní àwọn tó ń gbọ́ wa ṣé ẹjẹ́ ń bèrè lórúkọ wọn àti òun ojú báyìí sí èsì pé yóò lo òkè gágaga.
0: bàbá àmọ̀ bí nàìjíríà rí bákanbákan bọ̀ láwá tó gbowó lé nǹkan náà ó tún lé àwọn èèyàn sẹ́yìn bí bọ́ bá bọ́ a ṣe lówó pọ̀ fún

081 7 0 6 0 7 0 0 7 0 6 2 81 7 0 0 6 2 81 7 0 0 6 2 81 7 0 0 6 2 81 7 0 0 6 2 81 7 0 0 6 2 81 7 0 0 6 2 81 7 0 0 6 2 81 7 0 0 6 2 81 7 0 0 6 2 81 7 0 0 6 2 81 7 0 0 6 2 81 7 0 0 6 2 81 7 0 0 6 2 81 7 0 0 6 2 81 7 0 0 6 2 81 7 0 0 6 2 81 7 0 0 6 2 81 7 0 0 6 2 81 7 0 0 6 2 81 7 0 0 6 2 81 7 0 0 6 2 81 7 0 0 6 2 81 7 0 0 6 2 81 7 0 0 6 2 81 7 0 0 6 2 81 7 0 0 6 2 81 7 0 0 6 2 81 7 0 0 6 2 81 7 0 0 6 2 81 7 0

0: ọmọ ìjọ ọlọ́run gẹ́gẹ́ káàkiri àgbáńlá ayé. pàápàá jùlọ wọn tá a jọ lọ nínú ìrìn àjò àwẹ̀ aládọ́run ọjọ́ 19 days fasting láti march 1st títí di may 29 ọdún yìí. ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan òru ẹbí ní sẹ́rí ìta pàkórí ẹ̀mí ìjókòó mi ayé mi my seat and my space. olúwa ti rán wòlíì rẹ̀ wòlíì tèmi tó pẹ̀ jẹ́ Jésù láti fi ìpàdé àdúrà yìí gbà padà. gbogbo kan tí ayé gba ìbùjókòó wọn ayé wọn lọ́wọ́ wọn nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní Friday May 29 ọdún yìí. Tẹ́gbàtí dé Poplax filling station ní Wọ́ròdù ládojú kọjá Jọ̀nkú. ẹgbẹ́ ilé ìpò yẹn gangan lẹ́ ó ti yà. ẹ bèrè chọ́ọ̀ṣì ọlọ́run kankan. aago mẹ́jọ alẹ́ la bẹ̀rẹ̀ dàfẹ́ mọ́ ju ọjọ́ kejì. ẹgbẹ̀rún kan èèyàn tó bá kọ́dé lásàlẹ̀ ọjọ́ yẹn. yóò gba ẹ̀mú pàtàkì látọwọ́ wòlíì. ẹkùnrẹ́rẹ́ àlàyé nọ́mbà yìí ní kẹ́gbẹ́ 09025202427. ọlọ́run kankan retí rẹ̀ jájọ pàdé níbẹ̀.
1: ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí tipẹ́ bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣì náà bọ̀ nàrà yọ.
2: síbẹ̀ àbáwọn tá a tún lè yẹ.
1: iléyà cashport dé pẹ̀lú ìlànà ọ̀tún tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. iléyà cashport 2026 ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti cashport iléyà nínú oṣù mẹ́ẹ̀ yìí owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. ènìyàn tó ju 60 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. àkókò rẹ̀ rí láti rẹ́rìn-ín músẹ́ káṣe fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. bẹ́ẹ̀ni 500,000 iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí bó o ṣe ń ta tó o tún ń ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí i. lórí splash 105.5 FM *347*1004*1#. lórí ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*2#. bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. iléyà cashport ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. ṣó ti káàṣì ẹ̀. mo ti káàṣì ẹ̀.
3: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals

pẹ̀lú most famous swiss nínú african tourism. Ẹ jẹ́ ká wá rìnrìn àjò káàkiri ayé, ká wá gbọ́ nípa ìrìn àjò àjọṣepọ̀ àṣà àti ìtàn wa. Ètò yìí ló jẹ́ mọ́ 5 A's tó ń bẹ nínú travel essential láti orí accommodation tó fi dá accessibility, attributes, activities at attractions tó wà nínú tourism pátápátá. Ẹ mọ̀ bọ̀ wá darapọ̀ pẹ̀lú àwọn atọ́kùn yín ambassador Taiwo àti Kehinde ọmọ Ògúntóyè, the most famous twins in African tourism nù. A ní ẹ mọ́ lọ síbi kankan, ẹ mọ́ yín kúrò níbẹ̀ rárá, ẹ mọ́ gbọ́ wọn. Travel with the twins. Èmi ọmọ yín olólùfẹ́ yín, àyìnkẹ́ akéwì ní ń ké tantan.

0: jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí ọyà ẹ̀ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
1: sẹ́lẹ̀rì sálárì
0: bọ̀dá mi ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì ọyà lópin ìgbìyànjú ẹ sípẹ́ẹ̀lì turmeric
2: turmeric turmeric
0: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
3: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
4: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,500 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣàyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A, Ọba Akran Avenue, Ikeja, Nìbàdàn, a wà ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijeoma Agbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, sọ àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
5: Ẹni tá ń wí, ó dé, Alhaji Àyàfọlọ́run, ó dé.
6: Àmàkú àmójúbà o, Alhaji Adébáyò Àpẹ̀nà Àyàfọlọ́run wọ̀lú, a dúpẹ́.
7: A kú ara ya ojàre, a kú oríire, Alhaji Adébáyò Àpẹ̀nà Àyàfọlọ́run, you are welcome Alhaji. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ̀ ní dẹ́ni fọ̀là dọ́là lọ́jọ́ sí nígbà tálàájì dákánwálé, wọ́n lọ tán kéèyàn mí ò tó mọ̀ pé wọ́n ti ẹ̀ wá nígbà náà. Lọ́hùn-ún, báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti ìwòsàn tẹ́dùmàrè gbọ́ wá Alhaji Àyàfọlọ́run ṣe làwọn aláwọ̀ funfun pàápàá ń jàǹfààní wọn. Àrùn àbá ìsìnlẹ̀ ń wá ń rawọ́ ẹ̀bẹ̀ pé kó sàn kó lọ. Ìgbà ayé lẹ́ ń fẹ́ kó túbọ̀ rọrùn. Ọ̀nà tó dí lẹ fẹ́ kó là kéyìí tó là ó mọ̀ ti dímọ́. Ẹ máa bọ̀, gbogbo ẹ̀yin tẹ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ ra Alhaji lọ́jọ́ sí tán. Tọ́lọ́run sì gbàdúrà, Alhaji Àyàfọlọ́run ti dé báyìí o. Nọ́mbà wọn nìyí 08033277347 08033277347.
6: Alhaji Àyàfọlọ́run.

ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí àti ń jẹrin iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣì náà bọ̀ nàrà yọ iléyà cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹ láǹfààní iléyà cashport 2026 ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti cashport iléyà nínú oṣù mẹ́ẹ̀ yìí owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín ènìyàn tó ju 60 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́ káàṣì ẹ̀ fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí bẹẹni 500,000 iléyà ilé ìlú máa jẹ àkọkọ ṣe irú ẹ bẹrẹ sí ní lọ máa ta báyìí bó ṣe ń ta tó tún ta lọpọ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ ń kú kẹkẹ sí i lórí splash 105.5 FM *347*1004*1#. Lórí ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà cashport ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.

ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó fìdí kalẹ̀ sílùú Abuja ló ti gba onídùúró gómìnà náà ní ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai pẹ̀lú owó tuntun mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún náírà tó sì ní kí onídùúró tí ó dúró fún kó náà gbọ́dọ̀ san irúfẹ́ owó náà nínú ìdájọ́ rẹ̀ adájọ́ Joyce Abdulmalik ló ṣàlàyé ọ̀rọ̀ wípé irúfẹ́ onídùúró ọ̀hún ńlá gbọ́dọ̀ mọ gbé ní agbègbè Maitama àbí Asokoro nílùú Abuja àti wípé irúfẹ́ ìwé òun nílẹ̀ tí ẹni ọ̀hún ní tó fi nílẹ̀ ọ̀hún lọ́gbọ́dọ̀ yọ̀ǹda fún ilé ẹjọ́ wàyí o adájọ́ ọ̀hún tún tẹ̀wájú wípé ó di dandan lá kí irúfẹ́ ẹni ọ̀hún kọ́ jẹ́ òṣìṣẹ́ ọba eléyìí tí ó ń bẹ ní ìpele tí ó kéré sí ìpele kẹtàdínníogún sókè wàyí o tó sì gbọdọ̀ fi ìwé ẹ̀rí rẹ̀ hàn wípé òun gba owó oṣù tẹ̀léǹtẹ̀lé mẹ́ta sẹ́yìn wọ́n tún tẹ̀ wájú pé irúfẹ́ ẹni ọ̀hún òun náà ló sì gbọdọ̀ yọ̀ǹda gba àwọn ìwé yìí tó ń ti fọ́tò àwòrán pélébi tọ́sẹ̀sẹ̀ yà fún ilé ẹjọ́ náà nínú àwọn tí wọ́n ló gbọ́dọ̀ kólẹ̀ náà tó lè gba onídùúró rẹ̀ Nasir El-Rufai ni ó gbọ́dọ̀ yọ̀ǹda gbogbo àwọn ìwé ìrìnnà rẹ̀ fún ilé ẹjọ́ ọ̀hún adájọ́ Abdulmalik ló tún wá paláṣẹ wípé àwọn ìwé eléyìí tí wọ́n paláṣẹ fún onídùúró náà ni wọ́n gbọ́dọ̀ yọ̀ǹda fún ilé ẹjọ́ eléyìí tó mọ ìwé mò ń sanwó orí mi dédé fún ilé ẹjọ́ náà. Ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀ nílẹ̀ yìí lieutenant general Wahidi Shaibu ló ti pe àwọn tí wọ́n jẹ́ lọ́gàlọ́gà lẹ́nu iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀ níjà láti túbọ̀ tẹ̀wájú nínú mímọ ṣe àgbéyẹ̀wò ìlànà eléyìí tí wọ́n fi mójútó àìfẹsẹ̀múlẹ̀ ètò ààbò nílẹ̀ yìí Shaibu ló pè wọ́n níjà ọ̀hún láàkó eléyìí tí wọ́n ń ṣe ètò ìmọ̀ jíròrò ẹlẹ́ẹ̀mejìmejì lọ́dún àkọ́kọ́ rẹ̀ eléyìí tó wáyé nílùú Abuja. Ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọmọ ológun ọ̀hún ló pe àwọn lọ́gàlọ́gà ọ̀hún níjà wípé ọ̀pọ̀lọpọ̀ ìlànà àti ète òun náà ni àwọn tí wọ́n jẹ́ agbésùnmọ̀mí tó ń ti báàdì tí ń lò láti fi jà àwọn èèyàn lógun lásìkò yìí àti wípé ìlànà bí wọ́n ti ń ṣe iṣẹ́ ọmọ ológun láti ìgbà kan rí náà ni ò tó láti mọ wegò dákun fún ìfẹ́ àwọn èèyàn náà. Ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC òun náà ló ti kéde àwọn ọmọ oyè fún ilé-ìgbìmọ̀ asòfin àgbà nílùú Abuja eléyìí tí wọ́n kópa nínú ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ ọ̀hún tí yóò mọ̀ wáyé ní kọ̀pẹ́kọ̀pẹ́. Àtẹ̀jáde náà ni akọ̀wé alukoro fún ẹgbẹ́ òṣèlú APC Felix Morka ló fi léde fún àwọn oníròyìn nínú àtẹ̀jáde náà níbẹ̀ ni ó ti fi ọ̀rọ̀ léde wípé ẹgbẹ́ òṣèlú APC náà ni wọ́n tún kéde rẹ̀ àwọn ọmọ oyè fún ilé-ìgbìmọ̀ asòfin àgbà eléyìí tí wọ́n ní láǹfààní láti kópa nínú ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ náà. Ọmọ ilé-ìgbìmọ̀ asòfin ní ilẹ̀ Amẹ́ríkà Riley Moore náà ló ti ṣe kìlọ̀kìlọ̀ wípé àwọn èèyàn kan náà ni wọ́n mọ̀ọ́mọ̀ dojú sọ àwọn ọmọlẹ́yìn Kristi ní orílẹ̀-èdè Nàìjíríà àti wípé àwọn náà ẹlẹ́sẹ̀ wọn kò ní lọ láì jìyà ẹsẹ̀ rẹ̀. Moore ló fi ọ̀rọ̀ léde nígbà tó ń kópa nínú ètò ìfọ̀rọ̀wérọ̀ tó wáyé lórí News Nation eléyìí tí Anna Koyman ṣe àtọ́kùn rẹ̀ lọ́jọ́ ìsinmi Sunday. Ó fi òtílé ọ̀rọ̀ rẹ̀ wípé ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump òun náà lọ pa á láṣẹ wípé ìjọṣepọ̀ eléyìí ti ń bẹ láàrin ilẹ̀ Amẹ́ríkà àti orílẹ̀-èdè Nàìjíríà òun náà ni ó so èso rẹ̀ níbi tí wọ́n ti gbẹ̀mí Abdulbilal Aliminuki ẹni tí wọ́n ní òun náà ni igbákejì àwọn tí wọ́n jẹ́ agbésùnmọ̀mí ISIS jákèjádò àgbáńlá ayé. Ọmọ ilé-ìgbìmọ̀ asòfin tí í ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú Republican ọ̀hún òun náà ni ó tún wá fi ọ̀rọ̀ léde lórí ìkọlù gbọmọgbọmọ ilé tí ń wáyé sí àwọn ọmọlẹ́yìn Kristi pàápàá jùlọ lágbọn ìlà oòrùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà. Ní báyìí ìròyìn ilẹ̀ òkèrè
okay, tan awon omo orilede America mefa ona ni won ti foju wina kokoro aifojuri Ebola eleyi ti won ni o ti di torofan kale ni orilede olominira Congo la koye ajo eleyi to ri si oro itolera lagbaye WHO ona lo ti kede wi pe bibele arun hun ni ile Congo lo ti di nkan pajawiri ni gugu agbanla ye eyi ti won si fi nfidi emule lenu ile ise ton ri si oro itolera ni orilede Congo wi pe awon eyan eleyi to to 50 o le ni odurun ina ni won ti kefin aisan mu lara won ti awon eyan mokan dini 80 si ti gbe mimi lati pa aisan na omo orilede America kan ini reti wa wi pe won ti ri awon ami wi pe Ebola o ti wa lara re ti won si fidi e mule wi pe meta mi ninu won ina lo sese ki won ti ko aisan hun ajo ile to wa ngbogun ti itankale arun ni ile America na ti wa fi otele igbe gbogbo iranlowo na la won se lati je ki won ko awon eyan hun kuro ni agbon ibi ti won ti farakasa aisan na bayi na aisan Ebola ona ni won ni imo waye o lati pase kokoro aifojuri bondi bugio eleyi ti won si ni ko ti si pato ogun abi abere ajara eleyi ti won le fi wosan ninu oro ajo eleyi to ngbogun ti itankale arun hun ni won ti salaye oro wi pe eyan meji na tun ti fidi e mule wi pe oni kini ohun lara ti eyan kan si ti gbe mimi latari re ni orilede Uganda lakutan leka iroyin ere idaraya awon bi orilede Nigeria ni Paul Onuachu ona ni won ti kede gege bi okan lara awon eyan meji eleyi ti won fe gbekegbe ti won gba ball wonu awon julo ninu idije Turkish Super League eleyi to se kenobodo pelu Edo Shomurodov wayo awon bi orilede Nigeria ohun to nti Shomurodov ona ni won kopa ninu idije Turkish Super League ti won si jogba ami ayo 22 wole ninu saa ile ito kenobodo yi Shomurodov ona ni ogba ami ayo wole koju iko ege agbabolu Gaziantep FK eleyi to fi lo ri fegbekegbe pelu Paul Onuachu Onuachu na wa ni agbabolu elekefa ti se agbabolu iko Trabzonspor eleyi ti yo mo gba ami eye agbabolu to gba won to gba bolu wonu awon julo ninu idije Turkish Super League.

Ìròyìn àgbáyé ọ̀hún kò ní jù báyìí lọ nírọ̀lẹ́ tòní àmọ́ ká tó mọ̀ lẹ gbọ́ kókó tó wà nínú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Ilé ẹjọ́ gíga àti ìjọba àpapọ̀ ló ti gba onídùúró Nasir El-Rufai pẹ̀lú owó kan tó tó mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún náírà. Ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC ló ti kéde orúkọ àwọn ọmọ òye fún ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà Lábújá, eléyìí tí wọn ní láǹfààní àti kópa nínú ètò ìdìbò abẹ́nu ẹgbẹ́ òṣèlú náà. Àtúnkà fún nínú ìròyìn wípé ó kéré tán ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà mẹ́fà ó náà ni wọ́n ti fojú winá àìsàn Ebola ní ilẹ̀ olómìnira Congo. Ẹ̀ka ìròyìn eré ìdárayá náà láti kà á sí létí wípé ọmọ bíbí orílẹ̀-èdè Nàìjíríà ni Paul Onuachu náà ni wọ́n ti kéde gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn èèyàn méjì tí wọ́n gba àmì ẹ̀yẹ agbábọ́ọ̀lù tó gbá bọ́ọ̀lù wọnú àwọn jùlọ nínú ìdíje Turkish Super League. Fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì sọ́wọ́ iwájú ẹ kàn sí wa lójú òpó ìtàgùn àgbáyé wa pẹ̀lú www.lagilufm.com. Ẹ tún lè fìfẹ́ hàn sí wa lójú òpó ìtàkùn X wa pẹ̀lú Lágílú FM 967. Ẹ tún lè bá wa dọ́rẹ̀ẹ́ lójú òpó Facebook wa pẹ̀lú Lágílú FM 96.7. Túnde Ọláwo olóòtú ròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ Chinwe Churchill, Abídèmí Àkàndé lóníròyìn ẹṣin tẹ̀ ń gbọ́ wa o. Ẹ mọ̀ yìí kúrò ètò sí Obúmọ́ pẹ̀lú Káyọ̀dé Adéọ̀sùn ní Mọ̀bàlẹ̀ Sórí Agbàgbé. Ẹ kú kalẹ̀.

0204 *2#. Bẹ́ẹ̀ bá ti sẹ́ndì ẹ̀, ó máa bí ń pẹ́ mélòó lẹ fẹ́ tan. Bó bá ti bí ń pẹ́ mélòó lẹ ta yẹn, ẹ̀yẹ kan mú yekíye tó bá ti wù yín ₦500 lẹ́yọkan. Ṣé ti mú mélòó lẹ mú? Ẹ mú ₦4,000 nìyẹn, ó yẹ sẹ́ndì ẹ̀. Ó máa gbé orúkọ àwọn báǹkì wá. Orúkọ tó gbé wá tó pọ̀ yẹn, ẹ kàn mú báǹkì kan tó bá wù yín. Ṣé ti ń ṣe bẹ́ẹ̀? Tẹ́ ẹ bá ti wá mú báǹkì kan tó wù yín yẹn, ó yẹ tó sẹ́ndì ẹ̀. Ẹ ti rí n tó gbé wá, àkáǹtì nọ́mbà nìyẹn. Ẹ screenshot àkáǹtì yẹn tàbí kẹ́ ẹ kọ́lẹ̀. Bẹ́ẹ̀ bá ti wá ṣe bẹ́ẹ̀ tán. Ẹ lọ sanwó síbẹ̀. Kìí ṣe recharge card tẹ́ ẹ bá lóòdù sórí fóònù yín lẹ fi máa ṣe o. Káàṣì tẹ́ ẹ bá ní savings tẹ́ ẹ ní lákàntì gangan ló máa já níbẹ̀. Àbí ká ẹ fowó lé ká ẹ sọ fún ní POS pé kó máa ń ṣe. Ṣé wá rí fóònù tẹ́ ẹ fi sẹ́ndì kóòdì lákọ̀ọ́kọ́ yẹn? Fóònù tẹ́ ẹ fi sẹ́ndì *340 ẹ̀dùnmọ̀ kóòdì yẹn. Fóònù tẹ́ fi sẹ́ndì kóòdì gangan. Fóònù yẹn ni wọ́n wá fi kí yín padà tẹ́ fi sẹ́ndì *347*1004*2#. Mo kàn ń sọ fóònù tẹ́ fi sẹ́ndì kóòdì, kóòdì tẹ́ sẹ́ndì yẹn. Kóòdì tó bẹ̀rẹ̀ pẹ̀lú *347. Jẹ́ntún pé kẹ́ máa ni mo kàn ń fìyàn òun ṣàpẹrẹ, ẹ jí òye yín dáadáa. Fóònù wo ẹni fóònù tẹ́ ẹ rí ẹ lò, fóònù tẹ́ ẹ bá fi kọ́kọ́ sẹ́ndì kóòdì, fóònù yẹn gangan ni wọ́n ti kì í padà nígbà tẹ́ ẹ lọ sanwó níbi oní POS. *347. Mo ń ṣàpẹrẹ pé *444 kinní kan tẹ́ ẹ fi sẹ́ndì, fóònù tẹ́ ẹ fi sẹ́ndì ẹ gangan. Bẹ́ẹ̀ ti sẹ́ndì ẹ̀, wọ́n bí ń pé mélòó lẹ fẹ́ ta, nígbà tẹ́ ẹ múye tẹ́ ẹ fẹ́ ta, wọ́n tún bí ń pé kílò kan

0: Fọlákẹ́mi Fádùgbàgbé ẹyin mama mama iye ẹni tán o Àwọn mama tán fún wa lẹ́bùn nìyẹn Wálé Ṣọ̀tẹ̀ Fisher Affairs Farm Oya 09123708675 Ẹyin tẹ ẹ bá bù mọ́ ni kẹ ẹ gbẹnu sí o Oya Oya Nti o ba di bù mọ́ kó má wulẹ̀ dúró tì í Ta ló wà ń bẹ̀ Hello
1: Ẹ
0: mọ̀ ká san
1: Mrs. Bello láti Lábọ́n.
0: Lábọ́n, mọ̀mọ́, Mrs. Bello ní yín láti Lábọ́n.
1: Bẹ́ẹ̀ ni bàbá mi ẹ fẹ́ àtàrọ
0: ọkọ. Ẹ jẹ́ ń wo kí n tiẹ̀ kọ́kọ́ gbẹ́sẹ̀ yín wò bóyá ẹ fẹ́ sẹ̀ mí lọ́wọ́ dáadáa. Mọ̀mọ́ ẹ mú béèrè, ẹ mú béèrè.
1: Ẹ fún mi ní béèrè ẹlẹ́ẹ̀kẹta.
0: Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta lẹ mú. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta yìí. Ẹ jẹ́ kí bàbá oníbèèrè kà á, ó bá ti ń ka ìbéèrè kan ìmí náà ó mọ̀ ń ka ìkan bì í, ó yá torí àsìkò wa pàápàá la fẹ́ ṣe.
2: Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta lọ báyìí, wọ́n ní kẹ́ ẹ parí gbólóhùn yìí, wọ́n ní ẹni bá fi iṣu tí ò jinná tó bá fi gún yán.
1: Ẹni bá fi iṣu tí ò gún yán.
2: Ẹni bá fi iṣu tí ò jinná tó bá fi gún yán.
1: Lọ́jẹ́ tí láì gbìyàn náà ni.
2: Kò rí bẹ́ẹ̀ mà.
0: Ẹ mọ̀. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta mẹ́lẹ̀ báyìí. Hello.
1: Ẹ kú ètò.
0: Yes, ma.
1: Ìfisà Adépọ̀jù látolódó ni.
0: Màmá Adépọ̀jù látolódó.
1: Ẹ kú ètò.
0: Yes, ma. Ìbéèrè kẹta ń bẹ̀rẹ̀ ṣe máa dáhùn rẹ̀ àbí.
1: Ẹ jẹ́ mú tèmi.
0: Kẹ́ ẹ mú ti yín. Ìbéèrè ẹlẹ́ẹ̀karùn-ún tẹ́ ẹ mú yìí. Èmi ni màá bá yín kàn án. Ń bo lẹ́lẹ́ǹgbé.
1: Olódó, olódó.
0: Olódó. Mọ̀mọ́.
1: Mọ̀ dáhùn.
0: Ẹ sọ ọ̀rọ̀ mẹ́ta tó parí pẹ̀lú dó. Do, do, do.
1: Olodo.
0: Eh.
1: Do, do, do.
0: Do, do.
1: Ododo, ododo.
0: Ode ni, ododo, odeji.
1: Olodo wa ina.
0: Eni olodo. Eni ododo.
1: Dodo.
0: Dodo. Oje meta, abala bi re egba o, egbe mo ni ibeere karun yi. Mo ní abala méjì ló pín sí. Abala kejì rẹ̀, wọ́n ní kí ni ìyàtọ̀ láàrin éèsan àti éèsan.
1: Éèsan ni tó wà lárí èkùrọ̀, tó bá yí èkùrọ̀ tán. Téèyàn máa fi éèsan. Éèsan ni kéékèèké.
0: Kéékèèké.
1: Ọmọ àgbẹ̀, ọmọ àgbẹ̀ kéékèèké ní jẹ́ éèsan.
0: Éèsan ńkọ.
1: Éèsan ni tó bá ti yọ èkùrọ̀ kúrò.

0: no yare. If we any if we any jay san what am I fi dana ni?
1: E ba n pato fun ra yin.
0: Pa pa pa.
1: E ti gba ibere kini. E ba ti le gba marun. Eh be ba ti gba meta 5000 naira egberun marun le gba. Oya, e mu bere mi.
0: Ibere kejo, ikejo.
1: Ibere ele kejo. Oya infinity.
2: Ibere ele kejo ma.
1: Eh.
2: Hello ma.
0: Mo gbo, mo wa nbe.
2: Ibere ele kejo won ni ke ro awon ami Europe, awon ami yi ke ro won papo.
1: Mm.
0: Mo gbo yin.
2: Mo kan din laadorun. Won ni ke ro papo mo metali laadota.
0: Mọkàndínláàdọ́rùn. Láàdọ́rùn.
2: Kẹ́ẹ̀rú papọ̀ mọ́. Mẹ́tàléláàdọ́ta. Mẹ́tàléláàdọ́ta.
1: Mọ́kàndínláàdọ́ta.
2: Mẹ́tàléláàdọ́ta.
1: Wọ́n ní kẹ́ẹ̀rọ méjèèjì papọ̀.
2: Bẹ́ẹ̀ni.
0: Mẹ́jẹ méjì lè ní àádọ́je. Àádọ́jọ méjì lè láàádọ́jọ. Méjì lè láàádọ́jọ. 152. Hello.
1: Oya.
2: Ẹgbà
0: yóò kú. Méjì lè ní àádọ́jọ.
2: A fẹ́ fún ìyàmọ́ ẹgbà ó kù díẹ̀.
0: 152.
1: Ìyàmọ́ lẹ́gbà.
2: Ẹrù dáadáa.
0: Mọ́kàndé ní ọgọ́ mẹ́jọ mọ́kàndé lọ́rin àádọ́rùn àti mẹ́tàlé ní ọgọ́ta. Hello.
1: A wà pẹ̀lú yín.
0: Nǹkan ẹ̀pìn náà nìyẹn. Mọ́kàndé ní àádọ́rùn.
2: Bẹ́ẹ̀ni.
0: Àti mẹ́tàlé ní ọgọ́ta.
2: Mẹ́tàléláàádọ́ta.
0: Mẹ́tàlé ní àádọ́ta. 142. Méjì lè ní ọgọ́je. Méjì lè lógóje. 142.
1: Angba. Mami, e tun pato fun ra yin.
0: Pa, pa, pa, pa, pa. Ibere kokanla, ikokanla.
1: Ah. Ibere kokanla te mu yi. Mo ti e mo. Eyin le ba je iyayo, ibere kokanla ni. Kini yato? Ti nbe laarin igere ati agere.
0: Ìgèrè ni tọ́bí máa ń kó ẹja nínú odò. Bí ìwọ̀ bí ìwọ̀.
1: Tí wọ́n fi ń kó ẹja.
0: Ọ̀pọ̀n. Ẹ̀fọ́n náà sì máa ń fi ṣe ẹ̀fọ́n.
1: Ta ni ẹ bá ń gbé fún bàbá tán bá yín sọ́hun.
0: Ẹ̀fọ́n náà fi ń ṣe ìgèrè.
1: Àní ẹ gbé fún bàbá mi kí n kí wọn.
3: Hello.
1: Bàbá mi, mo mọ̀ pé Bíbélì ní ọkùnrin torí aya rere fẹ́. Orí ojú rere Ọlọ́run bákan yóò bá sì ṣàṣeyọrí láyé yìí wọn lóbìnrin rere kan ń bẹ lẹ́yìn rẹ̀ ni.
3: Bẹ́ẹ̀ni.
1: Kẹ́kú jẹ́yìn là ń bá sọ̀rọ̀ torí mo rí pé látàárọ̀ báyìí ń sà ń gbénú yín lẹ̀ ń ṣàlàyé fún wọn.
2: Bẹ́ẹ̀ ni bá wọn tẹ̀lé bá wọn kakulétẹ̀.
1: Gbogbo bẹ́ẹ̀ ṣe ń sí.
3: O náà ni kakulétẹ̀ gan.
1: Oye bàbá gan tún rẹ̀rìn. Bàbá ẹ bá wa ṣàlàyé méjèèjì jàre ìgèrè àti àgèrè.
3: Ìgèrè ni ẹ̀fọ́n bí apẹ̀rẹ̀ tí wọ́n fi ń dẹ odò. Wọ́n fi ń fẹja.
1: Àgèrè wọn kọ́.
3: Àgèrè.
1: Àgèrè ń kọ́.
0: Àgèrè àbí àgèrè.
3: Àgèrè àbí àgèrè.
1: Àgèrè dòdòdò.
3: Dòdòdò. Àgèrè.
1: Ìgèrè dòdòdò. Àgèrè.
3: Ẹ jẹ́ kí n gbé fún padà.
1: Di lọ o. Yansi ti ń ṣe dáadáa bọ̀. Mọ́ta láwìn mọ́jì ò ṣẹ́kù. Sójú kan náà wà kọ́ náà ni ó padà já sí báyìí. Ẹ̀kọ́ rí o. Bẹ́ẹ̀ bá lórí ọ̀fẹ́ pè mí padà. Ẹ̀kọ́ rí o. Ṣó o bù mọ́ lẹ̀tọ̀ yìí? Orí ni o. Ìbéèrè kọkànlá wọn mú o. Ẹ̀kọ́ rí o. Èyí dẹ̀ wà lórí Facebook Lágelú 96.7 FM. Ẹ̀kọ́ là ń kọ́ lórí ètò yìí kì í ṣe gbogbo ẹ̀ náà lẹ́bùn. Ẹ̀yin ilé ẹ̀kọ́ tẹ́ ẹ bá sì fẹ́ bi wá tẹ́ ẹ fẹ́ ká gbélé ẹ̀kọ́ yín wá ẹ̀yin náà pè wá. Nọ́mbà tán fi ń dá sí ètò ni 091-2370-8675. 091 23

0: ti ń fún yín láàyè lérí ti káṣì ẹ̀ báyìí ẹ tún lọ bẹ̀. Mo ń lọ tajà tí ń bá ti ti ẹ̀ka àpolówó ọjà dé. Ẹ gbọ́ dáadáa, ẹ̀yin tẹ́ ẹ ti ń táhùn. Ń ṣe mí bíi kí n ti ẹ̀ kọ́kọ́ fẹ́ nìkan lówó, ìyá tí mo rò pé yóò kọ́kọ́ gba 5,000 ni yóò gbáhùn. Mo dẹ̀ fẹ́ kọ́kọ́ fẹ́ nìkan lówó kí n kọ́kọ́ bìsà fún torí pé owó àlékò lọlé. *347*1004*2#. *#3 4 7 star 100 4 star 2# Iyan le send. E ba ti send abi pe mi lo le beta. E kan mu ye to ba wu yin 500 le yo kan. O ya ke tuntun send. Be ba ti wa tuntun send a ma gbe oruko banki wa. So ba ti wa gbe oruko banki wa nganga kan pick e pick any bank, e pick any bank, e pick any bank. Any bank then ba pick yen. Eyin kan no send e ma wa gba account number wa. Account number to gbe wa yen eyin le ni titite to yi o fi pari. E sare copy e tabi ke call en so ndi POS. Tabi ke se lori app yen abi ke lo code. Anfani bi meta le wa tun ni oboye e mo. Friday jackpot wa. Be ni leya na si tun wa jackpot leya. Gbogbo n te ba ta lati sin e ja anfani e lojo Friday eleje bayi ke je Friday ke tun je nijo leya en ti o jagbo yi bi gi mo agbo wonu studio ni se mi eyo na o keke riwo re en ti o je bayi won imara won boyo n ta won o ti mo po n fe ta boyo fe lo ta bayi ni nọmọ ya fe lo mu agbo wa ko wa lo kan mo ya fe o la di osun lo je ka gbo kan mo re o e so lori ti ka se je nsari lo taja so bu mo le ngbo lagelu 96.7 fm le de tin gbo e se o te ngbo wa an pada bo
1: lagelu fm 96.7
2: Emi omo yin na ni o joli jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
3: S E L E R I E salary
2: ah boda mi espelli no di salary oya lopin gbiyanju espelli turmeric
4: T U R M E R I C turmeric
2: e kare pali ohun se be Maggi chicken flavor kan fun yin
5: ohun se be Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
6: Ibadan, get ready, heaven is about to touch the city of Ibadan. God of White Calling for All Souls Ministries present Ibadan, Enter Crusade, theme, authority that leads the whole world. The city of Ibadan shall experience a 3 days prophetic house of power, deliverance, and the moment of signs and wonders, where the lame will walk, the blind will see, the sick will be healed, hope shall be restored, breakthrough and words of prophecy. Come and experience the miracle working power of God as the servant of God, Prophet Odedoyin Olaume Ezekiel, will be live in the city of Ibadan on Wednesday 10th June to Friday 12th of June 2020. Venue Oba Akinyele Memorial High School, Anlugboa, Basharon Road, Idiakwe, Ibadan. Ministry is Prophet Odedoyin Olaume Ezekiel. There will be a free buses for all from Iwolu, Mokona, Challenge, Ojo, Egbeda, Brewery. Come and experience the authority of God that transforms life, restores destiny, and reveals purpose. For inquiries, call 080-3280-3045 or 090-5713-7367. Follow us on all social platforms at Prophet Odedoyin Allow me, Ezekiel. Ipadro, your moment has come. Don't miss this mega crusade. Heaven is calling. Will you answer? Answer.
7: Ọ̀rẹ́ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣìẹ̀ náà bọ̀ nàrà yọ
8: síbẹ̀ àbáwọn tá a tún
7: iléyà cash Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Iléyà nínú oṣù mẹ́ẹ̀ yìí. Owó tó ju 50 mílíọ̀nù náírà ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 100 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Ká ṣe fún olórí ire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000. Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́gbọ̀n ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347 *1004 *1#. Lórí Ìlágelu 96.7 FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá bẹ nílẹ̀ láti jẹ. Ṣo ti Cashier? Mo ti Cashier.

0: níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wà.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kan wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
0: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000.
0: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: Pastor Shop ni Gbagi. Pastor Shop Alasora yi wo yi mu yi lo yi bi ayo kin. Pastor Shop Abida Corporate Services Limited bawo lo se fe si. Senator Materials, Cashmere, German Wool, Damask Materials, Swiss Lace, Swiss Cord, Guinea Brocade, Swiss Foil, Transas Materials, Italian Swiss Wool, Voil and Organza Material. Gbogbo ilu jilu kari Southwest nlo ma Pastor Shop. Kaluku lo loko ti e. To si loko le se ti e labe joba. Alawo ma tin pe ro office re loruko Pastor Shop ni Gbagi tuntun. Ma fe ru babukun koda. Eyun ni bara na e bere ona de Pastor Shop. Ke to raso. Ke si ri daju pe signboard wa wa nibe gbagbagbangba. Magoja nla meta ototo. Nlokun fofo faso. Takoro wo yi to ba wo o ma sora ni Pastor Shop. Ni number C 136 128 and 140. Green Block Pastor Shop Gbagi tuntun. Pe number bo raso 08034756248 ati 08052023076. Ni Pastor Shop raso sanwe. Be nkan e. Olorun ta fi se gbekele. Aita ewo wo moja. Nlo mu wa goke agba.
1: Ẹni tán wí ó dé Alhaji Ayafọlọ́run ó dé
2: Amakọ Amojuba o Alhaji Adébáyọ Apẹ̀nà Ayafọlọ́run wọ̀lú adúpẹ́
3: Aku Araya Ojare Aku Oriire Alhaji Adébáyọ Apẹ̀nà Ayafọlọ́run you are welcome Alhaji gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ní Deni Fọlá Dọ́là lọ́jọ́ sí nígbà tá Alhaji dákán wálé wọ́n lọ tán kéèyàn mi ò tó mọ̀ pé wọ́n ti ẹ̀ wá nígbà náà lọ́hùn-ún báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti ìwòsàn tẹ́dùmàrè gbọ́ wá Alhaji Ayafọlọ́run ṣe làwọn aláwọ̀ funfun pàápàá ń jàǹfààní wọn àrùn àbá ìsìnlẹ̀ yín wá ń rawọ́ ẹ̀bẹ̀ yìí pé kó sàn kó lọ ìgbà ayé lẹ́yìn fẹ́ kó túbọ̀ rọrùn ọ̀nà tó dílẹ̀ fẹ́ kó là kéyìí tó là ó má ti dímọ́ ẹ máa bọ gbogbo ẹ̀yin tẹ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ ra Alhaji lọ́jọ́ sí tán tọlọ́run sì gbàdúrà Alhaji Ayafọlọ́run ti dé báyìí o nọ́mbà wọn nìyí 08033277347 08033277347
2: Alhaji Ayafọlọ́run ó dé.
4: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí ọyá ẹ̀ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
5: S-E-L-E-R-R-I-E
4: sálárì bọ̀dá mi ẹ̀sìpẹ́sọ sípẹ́ẹ̀lì náà di sálárì ọyá lópin ìgbìyànjú ẹ̀ sípẹ́ẹ̀lì turmeric
6: T-U-R-M-E-R-I-C turmeric
4: ẹ káre pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín
7: ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀
8: Lagilu FM 96.7

0: kú lórí ètò. Mo mi ó dùn kí n yí bí mẹ́ta nù gbogbo 25 25 25 yìí. 347 Ẹ jẹ́ ìsò ń bẹ̀ báyìí báyìí báyìí. 347 1 0 0 4 2 Ash. Hey, ló bá dọ̀bẹ̀. Mama tó pè mí lẹ́ẹ̀kan tí mò ń bèrè. Tí wọ́n gba ìbéèrè, wọ́n mú ìbéèrè karùn-ún àbí. Àbí Infinity.
1: Bẹ́ẹ̀ni, ọdẹ ti mú ìbéèrè kẹjọ.
0: Wọ́n mú kẹjọ, wọ́n wá mú ìkọkànlá.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìbéèrè kọkànlá yẹn o ní ìgèrè àti àgèrè tí wọ́n mọ̀ dáhùn yùn. Lọ ń gbé fún baba. Mama yẹn tẹ́ ẹ bá ń gbọ́ mi ẹ pè mí padà lórúkọ. Màá fún yín ní owó Richard card yín padà. Kì í tún wá sè mí nìkan. Lórúkọ Mr. Nakin, Nakin 2. Wọ́n ní Nakin 1 lè mi, mò lẹ́yìn lẹ́mọ̀. Big Man Presenter. Àbúrò mi dáadáa. Rẹ̀mí Adésínà. Aláyàmọ́ lálẹ́ ọkọ̀ títí. Ó ti ní 2000 naira kí n fún yín.
2: Bí ó ti lẹ̀kọ́.
0: Èmi náà ó sì tún bá yín fi kún. Olódó lẹ́lẹ́ ti pé o ni mo ìbéèrè kan ń bẹ tẹ́ ẹ dáhùn. Odó, odó, odò, dòdò. Ṣé ẹ rántí tẹ́ ẹ.

0: jíjá akẹ́kẹ̀ẹ́ mi. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
0: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000 0807-112-4000.
0: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: ni gbogbo ẹ la wa náà fojú rí gbogbo ìgbà ni wọn fi sùúrù yanjú ẹ láàrin ara wọn.
1: Ẹ ṣe ẹ ṣe gan ẹ ṣeun ẹ jẹ́ àwo bóyá lè mú ẹyọ kan péré sí ká tó máa dìde ńlẹ̀. Èrò pọ̀ lórí lágelu. Hello. Èrò pọ̀ lórí lágelu. Hello. Ẹ kúrọ̀ lẹ́. Orúkọ yín.
2: Látolúyọ̀lé ni mo ti ń pè.
1: Lápá Abolólúyọ̀lé.
2: Chipa garage.
1: Ó yẹ bá wa ṣe kankan kan mà.
2: Ara ànúgbà. Àmì. Ní ti wá. Ẹ dákun ẹ forúkọ mi ilẹ̀ ìjọ torí
1: Ọlọ́run.
2: Wọ́n yan máa yan ẹ̀jẹ̀ ni gbogbo olú ẹgbẹ́ mi rú bẹ́ẹ̀ wà. Wọ́n fẹ́ yan máa ń gbọ́lágadé yẹn jẹ ni kò dé kúrú bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká ṣàtúnṣe ká má bàa dá wàhálà alẹ́ olúwa ò ní gbàbọ̀ dé o.
1: Àmì. Àmì. Ẹ ṣe fún èrò tìyín bẹ́ẹ̀ náà ni a ti gé pété lórí ètò pàtàkì yìí títí ọjọ́ míì tí a máa pàdé. A dúpẹ́ lọ́wọ́ Mọ́gàjí Abiodun Gbọ́lágadé wípé ẹ wá láti sọ ìfẹ́ nu yín, ó sì jẹ́ tí inú ọmọ Nàìjíríà dùn sí pé ẹ ò fẹ́ jà gidi jà gan. Ẹ bá wa dágbére fún àwọn ará Olúyọ̀lé àti ọ̀rọ̀ kan ṣókí láàrin ìṣẹ́jú àyà Ogun.
3: Ẹ ṣe ó dùn mí pé mi ò ní orí ọ̀fẹ́ púpọ̀ díẹ̀ torí bí mo bá wá sórí ètò a máa wù mí kí n fún àwọn opó ní ẹ̀bùn bíi mélòó kan.
1: A lè bá yín ṣèyẹn bóyá ká yanjú yín lọ́jọ́ Àbámẹ́ta Sátidé lórúkọ yín a sì kéde ẹ̀ fáwọn èèyàn.
3: Tó bá rí bẹ́ẹ̀ ni àwọn opó tó bá pè wọlé sí orí ètò
1: ká ṣe lórí tiwa lòṣèlú.
3: Gbọ́lágadé wá sí orí ètò
1: yìí. Mélòó ni ká ṣe?
3: Ẹ bá ń fún opó kọ̀ọ̀kan ní ẹgbẹ̀rún mẹ́wàá mẹ́wàá tó bá pè wọlé.
1: Yóò wá jẹ́ opó mélòó?
3: Opó mẹ́wàá.
1: Opó mẹ́wàá.
3: Exactly. That's 100,000. Ẹ bá ń fún wọn. So ọlọ́run á jẹ́ kó bàjẹ́. Mo fi àṣẹ pé mo kí gbogbo ọmọ ẹgbẹ́ ìṣèlú APC pé wọ́n kù farada. Kí wọ́n sì ní sùúrù láìpẹ́ láì jìnà. Àbújá ò ní jàǹbá wa. Wọn ò dẹ̀ ní dójú tì wá. Èyí tó tọ́ fún ọmọ Olúyọ̀lé. Wọ́n ó gbé jáde láìpẹ́. Gbogbo wa dẹ̀ wà nú ayọ̀. Ẹ ṣe mo dúpẹ́.
1: Ẹ ṣe gan bí yóò ṣe mọ̀nù. Àmọ́ bá a ṣe ń lọ lórí ètò yìí lénìí ẹ jẹ́ kí n ṣe báyìí torí etí tó gbọ́ kó mọ̀ jẹ́ pé àwọn tí ò gbọ́ ni ó kàn. Nọ́mbà tí wọ́n fi ilẹ̀ yìí ni kẹ́ ẹ fi mẹ́sẹ̀jì lásán ni kẹ́ ẹ send síbẹ̀. Èèyàn mẹ́wàá àkọ́kọ́ tó bá jẹ́ opó a ṣe ìwádìí ẹ o. Opó mẹ́wàá àkọ́kọ́ ẹ fi text message sọwọ́ sí orí 08059483093 08059483093. Ẹ mọ̀ pé o text message nìkan sórí 08059483093. Tẹ ẹ bá ti ṣe àwọn mẹ́wàá tá a mú wọn ó account number yín ẹ ti tẹ̀ ẹ́ pẹ̀lú message yẹn á dẹ̀ fi sọwọ́ sí yín lẹ́yìn ìwádìí ẹ kú kalẹ̀.
4: Lágelu FM jàgàbá gbogbo rétíò máa rọ wọn jù.
5: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
6: SELERIE
5: sálárì. Bọ̀dá mi ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
7: TURMERIC turmeric.
5: Ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
8: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
9: Ohun agbábọ́ọ̀lù ariwo àwọn olólùfẹ́ bọ́ọ̀lù ìlú ayọ̀ àti fèrè
10: nípa bí eré ìdárayá
9: alẹ́ tí gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù ti ń retí ti dé o. Ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí Arsenal àwọn Gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
11: Leandro Trossard attacked in by Bukayo Saka, history makers.
9: Ní ìhà kejì àwọn defending champion lọ́wọ́lọ́wọ́ wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or Ousmane Dembélé.
11: Dembélé!
9: Àṣekágbá UEFA Champions League tí gbogbo ayé ń retí rèé o láti ìlú Budapest ṣùgbọ́n yóò hàn lórí big screen mú màwòrán gbangba nílùú Ìbàdàn. Champions League Magic Night 2026 ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù. eré ìdárayá bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ṣẹfẹ̀ fipá ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ́. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM. Ìyẹn ní Mouth 21 ní Ring Road Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù. Jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026.

kara ni eri wa nla kero ona alasiti nikan la ikikuse loruko ile ise JKJ Builders and Developers Limited ni mo nkin yi pe eku dede woye o eyan lara wa aku popo sisi odun leya aku yedun eme wa to so du eyi o se temi obe oni sele o ile oni lewa ona oni na wa ani rugun sakoloba koloba lodun leya api idel kabir gbogbo loriire to waye wa dara irira le kole akogbe amele ita ko ta fi renti ta mo gbowo lodo odun ataya legbe ambe lohun ile be lohun ile iroyin ayo ni mo mu wa o aworan ti mo n gbe gege mu fori e ti bi kan ero ibani soro meji ni ke ko gbo lenu mi na ke mu gege ati takada yin ko le ke wa farabale gbo mi ye gbe igbese telephone numbers mejeje re 0808070-1243 tabi 0707118-1997 lekan si 0808070-1243 tabi 0707118-1997 egbo se fe rale se fe kole ibi meta ni mo fe juwe fun ilelu ibadan ti ile wa bayi bayi to nta weti weti lowo lowo royal court estate to wa ni olonda akobo nbadan million mewa 10 million naira pere ni ile plot kan nbe ikan to ni silverstone gardens to wa ni alabata mania nbadan 3.5 million naira ni ile plot kan nbe to ba wa je idunu gardens to wa ni ijaye mania nbadan leyin nfe 1.5 million naira oni ile plot kan nbe mama ki toju ayalegbe nri bayi lowo onile atawon agent ko se fenu so o fi jaran gukun jaran gban yo ba di jaran adota mani lowo ododun won fowo lowo ile lawon bomi odun meji meta lawon le mi nbere kin lo de ta wa so le aye dogun funra wa mo gbogbo nkan le kokokoko nigba mi owo ni baranda tun mo po jowo onile lo to ba wa je pe looto ladani loro nfagbara ko ni agbara be na oju pe kaya legbe na mo fowo mewe wa jeun mo ko mo wora le ko e ko le ni o orun mi la ogun bara ko mo po won je gusi teni teni bi oju yara kan palo kan orule baja mole o serin gende ko serin gende won yi pe house lord ipade landlord ni won pe an tin ra le lesi ti an bu die ta nbe lodun eni kabilere owo gobo ti an ri lori awon le mo tori pe ile ti sare dowo kia kia o ti ye abai wi pe dukia to se kowo le lori ni ile asset ni ile ki gbo ki ti ki kuta eni ora le pamọ bi kan owo lo de mole o to gbo bukata yajo yajo basiri loruko ti le nje ile lara ka to kole awo se fila tawon eyan ma wa ki aje ku kale ologbon dori eja mu awon eyan ti n gbe loke okun eyin oni diaspora won ki foro ile rira sere rara tori pe abo abasodowo fun ni loro le lojo ti oda ba da to were we takrimo lo npo nbe abule sowo ni ru won o ba pa julo awon to bara le ni JKJ Builders and Developers Limited office won wa ni Old Oyo Road ladojuko IITA Aremu Block Bus Stop ojo Maniya Ibadan bayi ti won se promo fun todun eleya eni o bara le plot kan yo gberan agbo apo resi atororo fi sodun lara awon bi ti le won wa leleyi Royal Court Estate to wa ni olonda akobo nbadan million mewa 10 million naira pere ni ile plot kan nbe ikan to ni silverstone gardens to wa ni alabata mania nbadan 3.5 million naira ni ile plot kan nbe to ba wa je idunu gardens to wa ni ijaye mania nbadan leyin nfe 1.5 million naira oni ile plot kan nbe number si ni ke ma pe 0808070-1243 tabi 0707118-1997 lekan si 0808070-1243 tabi 0707118-1997 bowo ba wa rogun si ni lowo ta fe ra le ko le teni bo lowo kakariri pakalike landlord landlady atawon agent to so ilegbe dijoba orun afagbara wo fun ayalegbe igbese to nitumo ni ka koja lo si ile JKJ Builders and Developers Limited office won wa ni Old Oyo Road ladojuko IITA Aremu Block Bus Stop ojo Maniya Ibadan bayi ti won se promo fun todun eleya eni o bara le plot kan yo gberan agbo apo resi atororo fi sodun lara awon bi ti le won wa leleyi Royal Court Estate to wa ni olonda akobo nbadan million mewa
₦10 million péré ni ilẹ̀ plot kan bẹ́ẹ̀. Ìkan tún ni Silverstone Gardens tó wà ní Alábàtà Mọ́ní Àmbàdàn ₦3.5 million ni ilẹ̀ plot kan bẹ́ẹ̀. Tó bá wá jẹ́ Ìdùnnú Gardens tó wà ní Ìjàyè Mọ́ní Àmbàdàn lẹ́yìn ń fẹ́ ₦1.5 million ò ní ilẹ̀ plot kan bẹ́ẹ̀. Àròjú owó ìralẹ̀ ọ̀la ni irú wọn máa fi dọ́là tọjọ́ fi lọ. Lóòótọ́ ni pé Ọlọ́run ní kọ́lé fẹ́dà, ṣùgbọ́n wa gan nílò ká gbègbè sí àkè lónìí kọ́lọ́run wá ti àlẹ́yìn torí pé ohun tó dáa kì í fẹ́ kí wọn ó ṣèwù. Ẹni ọba ran ara rẹ̀ lọ́wọ́ lẹ́lẹ́dàá rẹ̀ ó gbé ojúdá làwọn ilẹ̀ JKJ Builders and Developers Limited ilẹ̀ wọn fọkàn balẹ̀ kì í ní wàhálà kankan, kì í ṣe lẹ́nu rà, kì í ṣe lẹ́nu gbógirà. Àwọn yìí sì talẹ̀ kan fẹ́ẹ̀yàn méjì gbogbo ilẹ̀ wọn ló ní red copy survey tó yẹ mọ́ sí ọ̀fọ̀. Ẹni ọba ara rẹ̀ lásìkò ọdún iléyà yìí ìfàlókó o ra rẹ̀ plot kan kọ́ gbẹran àgbò àpò rẹsì àtòróró fi ṣọdún. Kàn sí iléeṣẹ́ JKJ Builders and Developers Limited lónìí. Ọ́fíìsì wọn wà ní Old Oyo Road opposite RITA Aremu Block Industry Bus Stop Ọjọ́ Mọ́níyà Ìbàdàn. Nọ́mbà sí ni kẹ́ ẹ máa pè 08080701243 tàbí 07071181997 lẹ́ẹ̀kan sí 08080701243 tàbí 07071181997 láàkó pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún iléyà gangan tí iléyà promo yìí ń lọ lọ́wọ́ níléeṣẹ́ JKJ Builders and Developers Limited. Ralẹ̀ plot kan kọ́ gbẹran àgbò kan, ralẹ̀ plot méjì kọ́ gbẹran àgbò méjì. Iye plot tó bára bá ṣe pọ̀ tó bẹ́ẹ̀ lẹ̀mọ̀ rẹ̀ ó ṣe pọ̀ tó tó ẹ má pò rẹ̀ sí àtòróró. Ṣẹ́yìn náà wá rí báyìí pọ̀ kọjá bẹ́ẹ̀. A jẹ́ pé ọdún iléyà ọdún yìí dún, ó dùn, ó tún dunnu fẹ́ni ọba ralẹ̀ lọ́dọ̀ wọn. Ọlọ́run yóò kọ́ ilé ayọ̀ fún gbogbo wa. JKJ Builders and Developers Limited ńlá mi ẹ̀.

0: balẹ̀ kọ́lé láyé tálákò ojú sikẹ́lẹ́bẹ̀ lọ tó sì nílé tẹ̀ lókè pẹ̀ ẹ̀dá tó wó bá rogún sí lọ́wọ́ tó jogun fàájì àti sekárí mi kọ́mọ́ gbàgbé pé bíríkì méjì ìgò kan ni o àbẹ́ mọ̀ owó tí ń bá fàájì lọ òkèrè.
1: Oní tèmi, 1,000,000 naira tó promise mi lánàá kọ.
2: Bèbí mi, mo ti dílẹ̀ fún ẹ. Ẹrù re.
0: Pẹ̀lú atọ́tọ́nu mi sí ọ. 1,000,000 naira owó lẹ̀ lọ́dọ̀ Bọ̀sún King. Kí ni wọ́n fẹ́ fi ṣe bá dé fóbìnrin? Àìlákàṣe ẹsẹ̀ ìgbésí ayé rẹ o.
2: Ìgbésí ayé rí mi lọ́la ni mò ń gbé. Àsọ̀rí mi ò pé.
0: Orí rẹ pé o lóní màrà gidi ni. Ní mẹ́ta yẹ lajúdé. Tóní kálukú ti ń ra éka éka ilẹ̀. Dáko kọ́lé iṣẹ́. Àròyé kò sóúnjẹ lílu oúnjẹ wọn ni Bọ̀sún King. Tóró débẹ̀ tí fi ń talẹ̀ léka léka. Fún gbogbo ẹni fẹ́ fi dáko. Fẹ́ fi kọ́lé iṣẹ́. Fẹ́ fi sódò ẹja sí nǹkan ọ̀sìn. Bẹ̀rẹ̀ látòrí plot plot. 1,000 acre, 2,000 acre, 3,000 acre, 4,000 acre, 5,000 acre, 6,000 acre, 7,000 acre, 8,000 acre, 10,000 acre àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lóní lu jìlú lóní lẹ̀ sí káríkárí. Ẹ̀wẹ̀ bọ́ọ̀lẹ̀ bọ́ọ̀talẹ̀ bọ́ọ̀lẹ̀ létalẹ̀ telephone 0706281 7806 tàbí 0071036974 kàn sí Bọ̀sún King kò dọ̀nílẹ̀ bọ̀nílẹ̀ jaburata.
3: La Gelu FM Jagaba Gbogbo Radio.

iléeṣẹ́ JLK Empire ń kí gbogbo mùsùlùmí kú ọdún iléyàwó. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kẹta ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ń ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dùn wọn lẹ́mọ ríra níléeṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí ẹ máa ń jẹ níléeṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ̀lẹ̀ digbí tí ò yingi. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook at JLK Empire, TikTok JLK8294. Iléeṣẹ́ JLK Empire ò ní ìròyìn ìlàlẹ̀.

káàkiri àgbáláyé. Pàápàá àwọn tá a jọ lọ nínú ìrìn àjò àwẹ̀ aláàdọ́run ọjọ́ 19 days fasting láti March 1st títí di May 29 ọdún yìí. Ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan. Òru ẹbí ní sẹ́rì tá a pàkò rí ẹ̀mí. Ìjókòó mi, ààyè mi, my seat and my space. Olúwa ti rán wòlíì rẹ̀ wòlíì tèmi tó pẹ̀ jẹ́ Jésù láti fi ìpàdé àdúrà yìí gbà padà. Gbogbo kan tí ayé gbà bùjó kó wọn ààyè wọn lọ́wọ́ wọn. Nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní Friday May 29 ọdún yìí. Tẹ́ bá ti dé Port Platt filling station ní Wọ́ròdù

0: lọ́wọ́ wòlí. Ẹkùnrin àlàyé nọ́mbà yìí ni kẹ́gbẹ̀ 09021202427. Ọlọ́run kankan retí ìrẹ́jájọ pàdé níbẹ̀.
1: La Gelu FM, Jagaba Gogo Radio.

0: káàbọ̀ sórí ètò ta pè ní àkókò ìtúsílẹ̀. Àkókò ìtúsílẹ̀ rẹ ti dé. Àkókò ìgbàlà rẹ tún ti dé. Àkókò ìṣelógo rẹ tún ti dé. Pẹ̀lú wòlíì Ọlọ́run alààyè. Wòlíì Àìsáyà olùrántí. Ti ìjọ The Temple of God Prayer Ministry Christian Church. Ilé tó wà ní Rainbow Junction ní Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn. Olúwa Ṣọlá ààrẹ olórúkọ tèmi Mega Child of God. Ẹ wo bàbá wa ní Olúwa ẹ káàbọ̀ sórí ètò ẹ bá mi káwọn ara lé kẹ gbàdúrà fún wa.
1: Gbogbo ojú àti etí tó lóore ọ̀fẹ́ láti gbóhùn wòlíì ní àkókò yìí. Gbogbo agbára tó dáyé rẹ dúró. Mo wí lórúkọ Jésù. Agbára náà Olúwa bàjẹ́.
0: Àmì Jésù.
1: Má jẹ̀mú tó sọ ẹ̀dá aláìlógo láyé. Lórúkọ Jésù má jẹ̀mú náà parẹ́.
0: Àmì Jésù.
1: Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbóhùn wòlíì ní àkókò yìí. Mo wí lórúkọ Jésù. Ibi tí ayé yín ti nílò àánú ẹ lọ ra àánú gbà mí.
0: Àmì Jésù.
1: Bẹ́ẹ̀ ni kò rí.
0: Àmì.
1: Bẹ́ẹ̀ ni kò rí.
0: Àmì.
1: Jésù Olúwa wa.
0: Àmì. Àmì. Àmì lórúkọ Jésù Kristi. Bàbá ní Olúwa, iṣẹ́ wo ni Olúwa ránṣẹ́ àwọn èèyàn láṣàlẹ̀ yìí?
1: Ẹ ṣeun. Ohun tí Olúwa ra mi sí ọ, òun lónìí ni àwọn alágbára. A fi ipá gba èrè. Gbogbo àwọn tó ti fi ipá gba èrè ẹ. Gbogbo iṣẹ́ tó ti ṣe. Àwọn tó fi ipá gbà á. Mo wí lórúkọ Jésù Olúwa gba èrè rẹ lọ́wọ́ wọn.
0: Àmì. Àwọn alágbára a fi ipá gba
1: èrè. Wọ́n máa fi ipá gba èrè. Bẹ́ẹ̀ ni wọ́n máa fi ipá gba ògo.
0: Wọ́n tún fi ipá gba ògo.
1: Wọ́n máa fi ipá téèyàn bá ń ṣiṣẹ́ ńsìn. Wọ́n á fi ipá gba èrè iṣẹ́ yẹn lọ́wọ́ ẹni yẹn.
0: Ẹni tó ń ṣiṣẹ́ gan ò ní jẹ́ kó jèrè ẹ̀.
1: Spiritually ni o. Ẹni tó ń ṣiṣẹ́ àkànrí pò ń ṣiṣẹ́. Kò ní mọ àkàn máa wọ pé kò yéhun. Mo rẹ́ni tó gba sálárì ní ìjẹta tó sì tún yáwó lánàá.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Wọ́n ti gba èrè owó yẹn. Owó yẹn ti da fẹ́fẹ́. Ó ti lọ ó ti di pépà. So tí ò bá jẹ́ pé bóyá ó bá múra. Bẹ́ẹ̀ lobìnrin aláfọ̀ṣẹ kan ṣe fẹ́ fi ipá gba èrè Pọ́ọ̀lù àti Sílà. Ní Genesis, I mean, out of Apostle, out of Apostle chapter 16 from verse 16.
2: Ó sì ṣe.
1: Ó sì ṣe.
2: Bí àwa ti ń lọ sí ibi àdúrà náà.
1: Níbo wọ́n ní wọ́n lọ ibi àdúrà. Wọ́n fẹ́ lọ gbàdúrà ni. So definitely, bọ́n ṣe fẹ́ lọ gbàdúrà yẹn. Wọ́n lè rán alátakò àbí ẹni tó máa ba àdúrà wọn tán fẹ́ lọ gbà yẹn. Wọ́n á ran sí wọn láti bàjẹ́. Yes.
2: Ọmọbìnrin kan tí ó ní ẹ̀mí àfọ̀ṣẹ́ pàdé wa.
1: Ọmọbìnrin kan tí ó ní ẹ̀mí àfọ̀ṣẹ́. Ó pàdé Pétérù àti Jòhánù. Kí ló fẹ́ gbà lọ́wọ́ wọn? Èrè wọn ni. Èrè gbogbo sẹ́rere tán ti ṣe. Yes.
2: Ẹni tí ó fi àfọ̀ṣẹ́ mú èrè púpọ̀ fún àwọn olúwa rẹ̀ wá.
1: Praise the Lord.
2: Hallelujah.
1: Wọ́n ní ó fi àfọ̀ṣẹ́ agbára tó ní tí wọ́n gbé sí i lára. Gbogbo agbára tí a gbé sí ara ẹnìkan láti fi ba tiẹ̀ jẹ́ lórúkọ Jésù agbára yẹn domi.
0: Àmì Jésù Kristi.
1: Mo wí gbogbo ẹni tó torí rẹ lọ gbàjẹ́.
0: Jésù.
1: Gbogbo ẹni tó torí rẹ lọ gbagbára nínú omi.
0: Jésù.
1: Láti lè gba ògo mẹ́ ẹ lọ́wọ́.
0: Jésù.
1: Láti lè gba èrè rẹ.
0: Jésù Kristi.
1: Mo wí lórúkọ Jésù. Irú èèyàn bẹ́ẹ̀ Olúwa gbagbára lọ́wọ́.
0: Àmì lórúkọ Jésù.
1: Yes.
2: Òun náà ni ó ń tọ Pọ́ọ̀lù àti àwa lẹ́yìn. Ó sì ń kígbe.
1: Ó sì ń kígbe.
2: Wípé.
1: Yes.
2: Àwọn ọkùnrin wọ̀nyí ni ìránṣẹ́ Ọlọ́run ọ̀gá ògo.
1: Praise the Lord.
2: Hallelujah.
1: Pọ́ọ̀lù àti Sílà ń lọ jẹ́jẹ́ wọn ni o. Ó yẹ kóun náà máa lọ jẹ́jẹ́ tí kì í bá ṣe pé ó fẹ́ gba nǹkan kan lọ́wọ́ wọn. Wo tó bá rí pé ẹnìkan wà tó jẹ́ pé ó súnmọ́ bóyá ẹjọ́ ń gbélé ẹjọ́ ń ṣiṣẹ́. Tó jẹ́ pé a kàn dédé mọ rí ti ẹrù. Mọ̀ pó fẹ́ ba nǹkan kan jẹ́ mẹ́ lára ni. Mọ̀ pó fẹ́ ba àwọn ògo kan jẹ́ mẹ́ lára ni. Mọ̀ pó ní nǹkan kan ó ní reason kan tó ń ṣe tó fi fẹ́ ba nǹkan tó fẹ́ gba èrè ògo ẹ. Gbogbo ẹni tó lóun ó gba èrè ògo rẹ̀ ṣe. Oluwa bawi
2: amen jesus
1: yes
2: tin kede ona igbala fun yin o si nse yi ni ojo pupo
1: yes
2: sugbon nigbati inu paul baje
1: nigbati inu paul baje
2: ti o si yi pada
1: yes
2: o wi fun emi na pe
1: o wi fun emi e
2: pe mo pase fun o ni oruko jesus christi
1: mo pase fun o
2: ki o jade kuro lara re
1: loruko jesus iwe mi jade yes
2: o si jade ni wakati kan
1: na emi yen jade gba ti paul ati sila ri pe emi lo fe mo di awon lowo won li emi yen jade awon kan lo gbe ise fun arabirin yen pe lo ma mu ogo awon eyan wa lo ma mu ere awon eyan wa awon eyan ba ma wa wo ke ta won gbe ise fun bayi bo lo se wa ko si ere kankan ko si agbara lara e mo yes
2: nigbati awon oluwa re si ri
1: awon oluwa re ri
2: igbe kan le re won pin
1: yes
2: won mu paul ati sila
1: won mu paul ati sila
2: won si wo won lo si oja ojato awon ijoye lo
1: yes
2: nigbati won si mo won to awon onidajo lo
1: won
2: wi pe awon okunrin won yi ti se ju
1: yes
2: won yo ilu wa lenu jojo
1: won yo won si lo paro mu
2: won si nko ni asa ti ko ye fun wa
1: yes
2: awon eni ti se ara romu lati igba ati lati tele opo eniyan si jumo dide si won awon olori si fa won ni asoya won si pase pe ki a fi ogolu won
1: praise the lord
2: hallelujah
1: paul ati sila se tori ki won li emi buruku jade lare ni kan awon eniyan wa ri pe gbogbo agbara ta won fi si arabirin yen lara won ri pe gbogbo won mo pe ko sere mo won wa lo paro mo paul ati sila loju gbogbo eyan ipe ki won le fi aje won awon na o le so nti paul ati sila se jade won nilo lati lo paro fun won ni gbogbo en to ti fi ro enu re ba ti eje
0: jesus
1: mu wi loruko jesus oluwa fi sesin
2: amen jesus
0: christi
1: yes
2: nigba ti won si lu won pupo won so won sinu tubu
1: won so won sinu tubu
2: won kilo fun oni tubu
1: won kilo fun ni tubu
2: ki o pa won mo daradara
1: pa won mo daada o
2: nigba ti o gbo iru ikilo be
1: yes
2: o so won sinu tubu ti inu lohun
1: yes
2: o si kan abamo won ni ese
1: come on bas allo yes
2: sugbon
1: laarin oganjo
2: paulu ati sila ngbadura
1: paulu ati sila ngbadura
2: won si nkorin yin si olorun awon ara tubu si nre 30 si won
1: awon ara tubu n 30 si won
2: lojiji
1: lojiji
2: isele nla sise
1: isele nla se
2: to be ti

0: Sini ke ma pe 0903 393 3006 tabi 00668 1455.
1: Atoto arere ajo eto lera to yo dawo duro nipa fifo rere ailugbadi lasa fever lagbegbe wa ati bi o ti le to gbile mo ta le gbe igbe aye derun ti o ni mu hila hin lo lowo lasa fever itanle idire oyo state minister of health n kilo iwa derun lori on to le mu lasa fever to gori dide lagbegbe wa die nu ko fa lasa fever ni won yi ebi ayariru akoyiba iko ki oju enu ereke ko ma wu fe refe eje titi lenu atawon bi to ni larawa tabawa kofiri atete kasile wosan abile toju to so mo yin esa bo nje lowo ikule kesi wa ona te kule o fi kuro lakata wa esu mo yin fe ni to lugbadi lasa fever fowo lore kore kayi kare o mo toni dakun mo fowo ko nje awon ikule ese mo toto iba orere lasa banko pe ti ran mo ni tabasa mo juto awon nkan won yi iba orere lasa yo diku laye ka wa a ni lugbadi aisan oyo state ministry of health in nkede ikilo
2: Ibadan Mega Crusade 2026. Ẹ̀yin aráàlú Ìbàdàn, ẹ kú oríire o. Ìpèlà kan ti dé láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìjọ God of White Calling for All Souls Ministries ń pè yín sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta, èyí tí ó máa wáyé ní ìlú Ìbàdàn, tí àkórí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé. Authority that leads the whole world. Èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026. Ìpàdé yìí yóò máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ibi ìpàdé ni Ilé-ìwé Ọba Kíyẹlé Memorial High School, Alubua, Bashọ́nù Road, Ìdíàpẹ́, Ìbàdàn. Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀, Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel, ti ṣetán láti pa gbogbo ọkọ̀ pàdé pẹ̀lú owó agbára àti iṣẹ́ ìyanu. Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí. Arọ yóò rìn, afọ́jú yóò ríran, láìsàn yóò gba ìwòsàn, ìrètí yóò padà wá, ìbùkún, ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà. Ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Ṣetán láti bá Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkọ̀ pàdé. Àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé ọwọ́ sí ibi ìpàdé láti Ìwòrò, Mọ́kọ́lá, Challenge, Ọjọ́, Ẹgbẹ́ra, Prairie. Ìgbà rẹ ti dé, wá pẹ̀lú ìgbàgbọ́. Ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín. Fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367. Ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Má ṣe padà sẹ́yìn, Ọlọ́run dúró dì ọ́.
3: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
4: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ Bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ́lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ̀ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ Bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé Bàbá Adéríbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
5: Dr. Strap Recycle àti tamọ́tò dìrọ̀rùn gbà fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamọ́tò ní cash and carry no delay. Dr. Strap ó rà lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọra rẹ̀ di àgbàná fún yín, tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car, truck, bus, trailer, ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó rà lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333.

Ṣẹ́yà tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kátà ojúlówó ẹ̀rọ bara ẹni sọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrọ̀ràn. Tablet fún àwọn ewé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dínwó lẹ́mọ ríra níléeṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí ẹ máa ń jẹ níléeṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ lẹ̀ digbí tí ò yingè. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook at JLK Empire, TikTok JLK 8294. Iléeṣẹ́ JLK Empire ò ní ìròyìn ìlàlẹ̀.

Plaza. Bẹ́yàn lówó lọ́rọ̀ bí kọ́kọ́ yokoto. Bala fi ọ bá sí kọ̀dá. Àbí sọ wa dá ni. Àìrọ̀rùn sùn. Ara títa. Ságun ságun. Kẹ́yàn mọ́ ìdàgbà púpọ̀ kọ́ máa rìn kọ̀gẹ́ kọ̀gẹ́. Kẹ́yàn mọ́ lè gbápá tẹsẹ̀. Kí wọ́n máa gbẹ̀yàn ségá. Torí ọ máa hóye. Kí nǹkan máa rìn nínú ara. Ọgbẹ́ inú. Ìfúnpá gíga. Ìṣẹ́tọ̀. Kátẹlẹsẹ̀ ọ máa kan yàn gógó. Kí bàtà ó sèṣì bọ́ lẹ́sẹ̀ yàn kọ́ mọ́ mà kó ti bọ́. Kẹ́yàn máa rù máa gbẹ. Ọ̀pọ̀ ló ti lóríṣiríṣi ògùn. Ṣùgbọ́n tí ọ̀rọ̀ náà báyọ̀, ọ̀nà àbáyọ ti wà báyìí o. Kàn sí ilé-iṣẹ́ tónítóní Aba Healthcare. Kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá àyàjí jáde dídẹ̀dí. Àìlèmí dáadáa ìdákọ̀lẹ̀ kọ́mọkùnrin ọmọ lè ṣe déédé. Ara ọmọ gbẹ̀pẹ̀pẹ̀pẹ̀. Aromaléegun ìgbésẹ̀ kánmánkíá ni pàtàkì. Kátẹ̀dẹ̀ gbé gbésẹ̀ ní kíákíá. Kẹ̀dá ó wà lápárapá ní gbádùn ayé. Ọ̀sẹ́ni tí ń bẹ láyé tí oní tí ń dá láàmú. Ẹ̀rọ ìgbàlódé ń bẹ fáyé o. Láti máa bẹ àrùn sápamọ́ sí. Kàn sí tónítóní Aba Healthcare. Ẹgbẹ́ ilé Baba Lam Adesina, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ ní Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn. Ẹ̀ka ilé-iṣẹ́ Mujoyinlola Complex, Ìwòrò Ìbàdàn. Telephone 08033715988. 08033715988. Ẹ̀ńtà tọ́jú ara ẹ̀ lọ́mọ tónítóní.

0: Gajoki, Gajoki.
1: Lagilu FM 96.7.
2: Gbogbo àwọn èèyàn tí wọ́n láǹfààní àti wá sọ́fíìsì bàbá ìbàrùbá ọba Isanra tó wà ní ẹ̀yìn ilé bàbá Adédìbú ládojúkọ People's Girls Grammar School tó wà ní Mọ̀lété Ìbàdàn ni wọ́n ti mọ̀ wípé tá a bá sọpá wà níbi ìpàtẹ ìṣègùn tewétegbò àlàáfíà kan àti káwọn ó débẹ̀ o àwọn tí wọ́n sì ti gbọ́ nípa rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ sọ fáwọn tí ò tí ì gbọ́ nípa rẹ̀ ṣé bòmí mọ́ra kí n pa lórúkọ àìsàn túmi sílẹ̀ kí n fi ẹ́ sílẹ̀ lórúkọ táìsàn ń jẹ́ bàbá ìbàrùbá ọba Isanra a ti wà ní ìpàtẹ tewétegbò àlàáfíà tó ń lọ lọ́wọ́ ní Liberty Stadium tó wà ní Ìbàdàn. Second gate ni o.
3: Tẹ́ ẹ bá sì fẹ́ rí wa stand 11 ìsọ̀kọkànlá. Gbọ́ mi dáadáa o, stand 11 ìsọ̀kọkànlá.
2: Ẹ nílò ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti béèrè béèrè àbí fẹ́ mọ àlàyé ní kíkún 0803-88-1008 tàbí 0707-18-21-11-11. Bàbá ìbàrùbá ọba Isanra kò ní nǹkan méjì tá à ń tọ́jú lọ́dọ̀ wa ojú ọ̀rọ̀ tó jẹ mọ́ iṣan àti inú ara lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àpẹẹrẹ sì ni àwọn èèyàn máa ń fojú fò tí ó fi wá di àlàbọ̀rùn tí ó dẹ̀ wù bó bá ti di wípé o ò lè rìn gérígé ẹsẹ̀ rẹ̀ ń lọ tìkọ̀tìkọ̀ àbí ó dàbí ẹni wípé kò sẹ́jẹ̀ ńbẹ̀ tó ń kú tàìtàì àbí kó máa gbọ̀n rìrì àbí ó ti di wípé tó o bá ń rìn lọ ó ń dàbí ẹni pé òun tẹ òkúta àbí nǹkan míì mọ́lẹ̀. Àpẹẹrẹ iṣan ni o tó bá ti di wípé o jókòó fún ìgbà díẹ̀ àti dìde sì wá nira. Àpẹẹrẹ iṣan máa ní ọ̀rẹ́ wa tó bá ti di wípé ò ń rìn ó ń mí gúlegúle ó sì ń pariwo àyà ní gbogbo ìgbà. Àpẹẹrẹ iṣan ni o nígbà tí ẹlòmíì bá sùn lálẹ́ bí ẹ̀ẹ̀mẹjọ ẹ̀ẹ̀mẹwàá ni yóò jí tọ̀ lóru kílẹ̀ òwò tó mọ́ eléyìí kù díẹ̀ káàtó. Nígbà tí ẹlòmíì bá ń pariwo etí pé ó ń hó àbó ń pariwo pé apá kan orí àbí iwájú orí àbí ẹ̀yìn orí ń fọ́hùn ní gbogbo ìgbà láì sì ṣe agbára kan ó yẹ kó ti mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ nínú orí nu. Bẹ́ẹ̀lòmíì bá dìde báyìí tó bá ní kóhun ó dìde lẹ́yìn ìgbà tó jókòó díẹ̀ ojú rẹ̀ yóò sú wì bí ẹni pé ilẹ̀ sú tàbí kó máa rí kùrukùru nínú ojú eléyìí ò dára rárá ó já sí pé àwọn iṣan kan tó ń gbé ẹ̀jẹ̀ wá sínú ojú ló ti ní ṣòro. Ẹlòmíì rèé ó wọ́ sí mi lọ́wọ́ láàárọ̀ ó wọ́ sí mi lẹ́sẹ̀ lọ́sàn-án ẹlòmíì ti sọ àwọn bàbá àti màmá rẹ̀ di liability nítorí wípé wọ́n ń yọ ọ́ lẹ́nu bẹ́ẹ̀ kìí ṣe gbogbo arúgbó n ló gbọ́dọ̀ máa kérora ẹsẹ̀ apá àbí ẹ̀yìn ọrùn lára àwọn orí tẹ́ẹ̀lì ṣe fún wọn ni kẹ́ ẹ tọ́jú wọn lọ́nà ìwé àti egbò lọ́dọ̀ bàbá ìbàrùbá.
3: Stand 11 ìsọ̀kọkànlá. Gbọ́ mi dáadáa o, stand 11 ìsọ̀kọkànlá.
2: Second gate ní Liberty Stadium nínú ìpàtẹ tewétegbò àlàáfíà tó ń lọ lọ́wọ́ níbẹ̀ la wà o. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló di alábùkù ẹni ẹ̀tẹ́ àbí ẹni tí ò já mọ̀ kankan nítorí pé kò lè ṣe ojúṣe gẹ́gẹ́ bí lọ́kọláya lọ́dọ̀ ìyàwó rẹ̀. Eléyìí náà jẹ́ nǹkan kékeré tá a fi ewé àti egbò àwọn bàbá wa tá a fi tọ́jú ẹ̀ dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni wọ́n ti pè ní àgàn tàbí tí wọ́n pè ní akọ ìbẹ́pẹ. Ẹ má wòra yín nìran ẹ jẹ́ ká dìde lọ́wọ́ kan náà ká wá sọ́dọ̀ bàbá ìbàrùbá ọba Isanra. Ẹ pe nọ́mbà wa tá a bá ní àwọn ọ̀rọ̀ kan àbí méjì tẹ́ ẹ fẹ́ bá wa sọ kẹ́ ẹ tó yọjú sí wa 08033881008 àti 0701821111. Bàbá ìbàrùbá ọba Isanra kò ní fiyín lẹ̀ fún ìyàjẹ́ o ẹ̀yin náà ní kẹ́ ẹ wá dìde wúyà àbáyé ká àjọjọ sọ̀rọ̀ ká àjọjọ fikùn lukùn ká lè bá àmọ́bi tó kù sí tá a ti tọ́jú yín. Ẹlòmíì wọ́n máa ń fa wọ mọ́tò bí ìgbà tí ó bá jẹ́ wípé wọ́n fẹ́ gbé àpò ẹ̀ wá ní Liberty Stadium second gate stand 11 ìsọ̀kọkànlá stand 11 ni bàbá ìbàrùbá ọba Isanra wa o. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́ a ní ká wọ́rọ́kọ bí awọ gángan a sì ní tẹ̀wọ̀rọ̀kọ bí ọ̀pá àlò àmì nìkan kọ́ o. Kẹ́ ẹ dìde ńlẹ̀ báyìí kẹ́ ẹ máa bọ̀ níbi ìpàtẹ tewétegbò tó ń lọ lọ́wọ́ ní Liberty Stadium second gate stand 11 tẹ́ ẹ mọ̀ pé Isanra ó dà gẹ́gẹ́ bí wáyà tó ń gbé iná láti ibìkan sí ibìkan ẹlòmíì a máa lùgbàdì látara àwọn nǹkan tá a jẹ àbí àwọn àìnímọ́tótótó àbí ìjogún àìsàn lọ́wọ́ àwọn tí wọ́n bí àwọn tí wọ́n bí ni irú eléyìí náà ní ọ̀nà àbáyọ bí iṣan yẹn bá ti wú níbìkan àbó ti dí ọ̀nà tó yẹ kí ẹ̀jẹ̀ àbí omi ara ó gbà kọjá yóò di ìṣòro ìgbà yẹn lóde pé kinní kan rìn káàkiri ara ẹlòmíràn ìgbà náà ni ó di wípé kinní kan ń tani lára gẹ́gẹ́ bí atakópa ìgbà náà ni ó di wípé ẹlòmíràn kò lè yí ọrùn sẹ́yìn tàbí kò lè dẹni tó ń bọ̀ mọ́ lọ́ọ̀ọ́kán bóyá èèyàn mẹ́ta àbí méjì ìgbà náà ló máa di wípé tí ẹlòmíì tó bá sùn àti dìde nílẹ̀ rẹ̀ yóò lágbára púpọ̀ ẹlòmíì kò ní lè kúnlẹ̀ láti gbàdúrà àwọn míì ò ní lè ríran láti kàlùkùránì àbí láti ka bíbélì àbí láti ẹ̀tì kàwé rárá ìsan ló ṣe alákòóso gbogbo ara pátápátá ìdí nìyí tí bàbá ìbàrùbá ṣe wà ọba Isanra ni wọ́n ń pè wá ó ti lé ní ogójì ọdún tá a ti ń fàwọn òyìnbó jẹ́ ń bọ̀ tí ó sì fọ́ 0733881008 àti 0701821111.
3: Stand 11 Lawa ní Liberty Stadium, second gate, àmọ́ retí yín.
1: Lagilu FM 96.7.
0: Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé. Àìsàn tí ò gbóògùn adániwáyé kò ní fi ṣe ẹnìkọ̀ọ̀kan wa. Orúkọ tèmi ni Àrólé Olóyè Ọbádára, tí gbogbo ayé a máa pè ní bàbá ojú nìmọ́lẹ̀ ara, bàbá ojú bá mi kalẹ̀. Mo ti wà níbi àfihàn tewétegbò àlàáfíà èyí tí ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú ọgbà Liberty Stadium tó wà ní òkè Àdó ní ìlú Ìbàdàn. Tẹ bá ti gba gate 2 wọlé, ẹ ó ti rí mi ní stand number 5, ìsọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún, stand number 5. A fẹ́ bára wa sọ̀rọ̀ nípa ìrìnà ẹwà, torí pé àwọn àgbàlagbà Yorùbá wọn a máa ní ojú lọ bara, àtẹ́lẹsẹ̀ ní ọba ọ̀nẹ̀. Ibi ta rójúdé Èdùmàrè jẹ́ ká rẹ́sẹ̀ débẹ̀. Mo fẹ́ kí gbogbo ayé ọlọ́mọ wípé ojú ni mọ́lẹ̀ ara o. Ẹ má sì jẹ́ ká fi ojú wa ṣeré. Ìdí nìyí tí mo fi bá wọn kópa níbi ìpàtẹ àlàáfíà èyí tí ń lọ lọ́wọ́lọ́wọ́, stand number 5, ìsọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún, ibẹ̀ ni mo wà. Bákan náà ni olúléeṣẹ́ wa wà ní ìta Kinlóye lẹ́gbẹ̀ẹ́lé epo tóta ní Òjé ìlú Ìbàdàn. Bóyá fẹ́ wá sí iléeṣẹ́ wa lóde, ẹ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 0904 688 6853. Bàbá ojú ni ìmọ́lẹ̀ ara. Tó bá mọ̀ pé onípèníjà ojú, mọ́wọ́ ọ̀tún kó fi bojú ọ̀tún kó là á, kó wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà, tàbí kó mọ́wọ́ òsì kó fi bojú òsì kó là á, kó wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà. Bóyá ojú yìí ń gun ẹni, àbó ń hun ẹ, àbó ń sáná, àbó ń rìn wìnìwìnì, àbójú tiẹ̀ tiẹ̀ máa ń sú, orí rẹ rí là tẹ́lẹ̀wọ́ rẹ, ìwọ tó dá yàtọ̀ mọ̀ láàrin 50 naira sí 100 naira. Ẹlòmíì tí wọ́n bá ní ẹ̀ka méjì pé ẹ̀ka mélòó ni, ẹlòmíì ò tiẹ̀ rí nẹ̀rí, o rí nǹkan tó súnmọ́ ẹ, o dẹ̀ rí nǹkan tó jìnà sí ẹ. Gbogbo ọ̀nà kọ́nà táìsàn ojú yìí tó lè máa gbàdọ́ láàmú, máa bọ̀ wá bá mi níbi ìpàtẹ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní stand number 5. Oríṣiríṣi nǹkan òun ló máa ń fa àìsàn kéèyàn má rìnà déédé tá à ń pè ní àìsàn ojú. Alákọ̀ọ́kọ́, èèyàn lè ní nẹ́rùn àjàkálẹ̀ ẹlẹ́wù gbẹ̀dú, kójú yìí kọ́ máa gún yẹn, kọ́ máa rò yẹn, kọ́ máa hún yẹn, kọ́ máa dami, kọ́ máa yọpin. Ẹlẹ́ẹ̀kejì, èèyàn lè ní kòkòrò inú ẹ̀jẹ̀ táwọn àgbàlagbà tí wọ́n á pè ní kòkòrò barajẹ́, kòkòrò bẹ̀jẹ̀jẹ́, ó lè fà á kí ẹ̀jẹ̀ máa gbóná wá láti inú, ó sì lè fà á kí iṣan èyí tí ń gbẹ̀jẹ̀ lọ síbi ìrìnà èèyàn kí iṣan yóò ní àyẹn. Tó bá ti wá ní gbogbo àwọn àpẹẹrẹ bẹ́ẹ̀, o mọ̀ pé ó ti nípèníjà ojú nìyẹn. Bákan náà, kéèyàn máa ronú púpọ̀ jù, ìrònú púpọ̀ jù a máa ṣàkóbá fún ìrìnà kéèyàn máa rìnà déédé. Títa táwọn àgbàlagbà máa ń pè ní ìgbóná, ó ti ẹ̀ lè ṣàkóbá fún ẹlòmíì láti kékeré kó máa rìnà mọ́. Bákan náà, tí ẹkún bá pọ̀ lápọ̀ jù, òun náà máa ṣàkóbá fún ìrìnà. Oríṣiríṣi àìsàn ìrìnà òun ni wọ́n máa pè fún. Wọ́n lè ní ayọ́kẹ́lẹ́ ba ìrìnà jẹ́, ayọ́kẹ́lẹ́ fọ́jú, òun ló ń dà wọ́n láàmú. Àbí kí nǹkan funfun kó tiẹ̀ wá léwó tó ń tó síbi ìrìnà tiẹ̀. Elédùmarè kò ní gba ìrìnà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa. Tó bá mọ̀ pé onípèníjà àìrìnà déédé yìí, o lè dáka Kùránì, o lè dáka Bíbélì, o tiẹ̀ rí nẹ̀rí ohun tó súnmọ́. Ẹlòmíì ò rí nẹ̀rí ìlà tó wà ní àtẹlẹwọ́ rẹ̀. Tẹ́lòmíì bá ń dráìfù lálẹ́ báyìí, bíṣe ni yóò máa já sí kòtò, yóò máa já sí gegele. Ó ti ní ìpèníjà àìsàn àìrìnà déédé nìyẹn. Kàn sí mi níbi ìpàtẹ àlàáfíà èyí tí ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú ọgbà Liberty Stadium tó wà ní òkè Àdó Ìbàdàn, stand number 5, òun mo wà níbẹ̀. Tàbí kọ wá sí olúléeṣẹ́ wa tó wà ní ìta Kinlóye Òjé lẹ́gbẹ̀ẹ́lé epo tóta ní ìlú Ìbàdàn bí náà ni. Ìwọ tó bá mọ̀ pé onípèníjà ojú, mú àgbọn ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dákin. Bákan náà, tìró tá a fi ń ṣe ìtọ́jú nípa ojú, tìró àbáláyé ó ń bẹ ní iléeṣẹ́ wa. Àwa kì í kàn kankan sínú ojú, gbogbo oògùn wa látẹnu lẹ́ẹ̀tì máa lò ó. Bóyá wọ́n ti sí abẹ síbi ìrìnà tiẹ̀, wọ́n sì ṣe ni, àbó ti pẹ́ síbẹ̀síbẹ̀ náà, o ò fi rìnà déédé, wá àgbọn ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dání. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ máa pè mí sí, òun náà ni 0904 688 6853 0904 688 6853. Ní iléeṣẹ́ tiwa, àwa kì í fara níyẹn. torípa náà ọbẹ lọrun kọlọrun fara ni wa bákan náà ni ọpọlọpọ sì ti wá sílé iṣẹ wa tí wọn ti wà ń dúpẹ elédùmarè yóò jẹ kí wọn ní ò lẹnu ọpẹ ó sì gbégbá ọpẹ fún àìsàn àìrìnà déédé òun ni kẹ máa gbébọ wá bá mi níbi ìpàtẹ àlàáfíà èyí tá à ń ṣe lọwọlọwọ nínú ọgbà liberty stadium tó wà ní òkè àdó nílùú ìbàdàn ìsọ ẹlẹẹkarùnún òun ni mo wà níbẹ stand number 5 stand number 5 ẹrọ ìbánisọrọ tẹ́lẹ̀ máa pè mí sí ni 090-488-688-683 àlàáfíà lójú o.
4: Lágelo FM jàgàbá gbogbo rédíò.

0: ògbé tí tó ń gbọ́ mi lákòókò yìí mo kí ọkùnrin mo kí obìnrin àìsàn tí ó gbóògùn ọlọ́run ní fisẹ́ nìkan kan yín o orúkọ tèmi ni bàbá eégún
1: tí mo wá láti àjàṣe ẹkú tọnu tí mo ti wà níbi ìpàtẹ tewétegbò àlàáfíà tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní inú liberty stadium ní ọ̀sán sàmí ibẹ̀ la wà tọ́ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ ẹ̀kọ́lẹ̀ star number 12 ni bàbá eégún wà olójú
0: ọlọ́run ọba ò ní gba ojúlọ́wọ́ gbogbo wa o tí wọ́n bá ní ojú ń yọ̀ yẹn lẹ́nu nǹkan kan ló ń fà á bóyá àwọn tiẹ̀ ti ní akọ kòkòrò nẹ́run ní ara tàbí oníkòkòrò inú ẹ̀jẹ̀ tàbí ìfúnpá gíga nírú ara rẹ ó lè ṣàkóbá fún ìrìnà ẹwà bóyá àwa máa rí bí kurukuru àbí kó máa rí bí èéfín bí èéfín àbí kó máa rí bí ọyẹ́ bí ọyẹ́ o rírà tẹ́lẹ̀wọ́ rẹ o dá 1000 naira mọ̀ yàtọ̀ sí 500 naira ẹlòmíì ò lè rìn lálẹ́ bí náà mọ́tò bá kó sí níbi ìrìnà tiẹ̀ ó ṣe ń jásí kòtò ni ó máa jásí gegelete ẹlòmíì ò lè ka nǹkan tó wẹ́ ẹlòmíì ò lè ka mẹ́sẹ́ẹ̀jì mọ́ bẹ́ẹ̀ ni ẹlòmíì ò rẹni tó ń bọ̀ lọ́ọ̀kan àfìgbà tó bá súnmọ́ yóò tó máa sọ pé àṣìlágbájá àṣewọ ni o dá òsánmọ̀ yàtọ̀ fún alẹ́ ọmọ ló ń fa ẹlòmíì káàkiri níṣẹ́ ni ó tiẹ̀ dàbí wípé aláǹtakùn ọta gàgá síbi ìrìnà tẹlòmíì tẹlòmíì ó máa rí bí okùn bí okùn níbi ìrìnà tiẹ̀ ẹlòmíì tiẹ̀ wá la ojú rẹ̀ kalẹ̀ kò fi rí nǹkan kan mọ́ rárá ẹlòmíì ò dákọ́lọ́ aṣọ tó wọ̀ mọ́ ẹlòmíì ò rí nẹ́rí nǹkan tó fẹ́ jẹ ẹ máa ní jẹ́ńjẹ́ ọ̀tá yín ẹkún àárọ̀ ẹkún ọ̀sán ẹkún alẹ́ ogbe tí tó ń gbọ́ mi lákòókò yìí ẹ máa ní rógun ẹkún bẹ́ẹ̀ yẹn bá ń sun ẹkún àṣunjù a máa ṣàkóbá fún ìrìnà ẹwà ìfún

0: ojú kì í jẹ́ kí èèyàn rìnà dáadáa. A ti ẹ̀ ń pe kòkòrò kan ní ayọ́kẹ́lẹ́ fọ́jú tí kòkòrò yìí bá ti wọnú iṣẹ́ tó ń gbé ẹ̀jẹ̀ lọ síbi ìrìnà ni. Tó bá pẹ́ tó bá yá kùrukùru ni ẹ̀dá ó máa ní. Àbí wọ́n ti ẹ̀ ń rí nǹkan funfun láàrin ojú tiẹ̀ bíi pé ó léwó ó lé funfun láàrin ojú. Àbí ìwọ tó jẹ́ pé orí ó máa fọ ní gbogbo ìgbà abala orí kan yóò máa fọ ẹ. Bóri bá ti ń fọ ní láfọ́jú ó lè ṣàkóbá fún ìrìnà wa. Bẹ́ẹ̀ lómi bá jí láàárọ̀ kí ṣe ni ó dàbí wípé kùrukùru bojú ọjọ́. Tóòrùn bá tiẹ̀ ti rìn jáde síta ẹlòmí ò lè lọ ibì kankan mọ́. Ìṣe ni ó dàbí pé wọ́n lẹ láìlọ́ọ̀nù mẹ́lòmí níbi ìrìnà tiẹ̀. Ìrìnà tẹlòmí tó bá ti ń wo iná á fọ́ká lójú rẹ̀. Ẹlòmí ò tiẹ̀ lè wa ọkọ̀ alẹ́ mọ́. Tẹlòmí tiẹ̀ ṣe lásán bóyá ọfà sakatú ló bà ọ́ lójú ni àbí ọfà fùtá ló bà ọ́ lójú àbí ọfà bàbà ló bà ẹ́ lójú. Tó ò fi rìnà mọ́ gbéra ńlẹ̀ wá yọjú sí ọ̀dọ̀ bàbá Egun. Tí ọba kọ́kọ́ dé ọ̀dọ̀ wa a kọ́kọ́ ṣe àyẹ̀wò ní ìlànà tìgbàlódé àti ìlànà ti àwọn baba ńlá wa. Mọ́ pa sí ọ̀rọ̀ sínú ilé ayé gbogbo ẹ̀yin tí ojú ń yọ lẹ́nu lákòókò yìí pé ẹ ní fọ́ lójú inú ẹ ní fọ́ lójú ìta. Ọ̀pọ̀lọpọ̀ eyín bàbá mi eyín ìyá mi tẹ la ìrìnà ti yín kalẹ̀ tẹ fi rí nǹkan kan mọ́. Ológun ọdún wà ọlọ́dún mẹ́wàá wà tẹ ti wá rora yín pin pé ẹ lè rìnà mọ́ ẹ padà ẹ̀yin kọ́ lọ lọ́run. Àdúrà ń gbà nílé iṣẹ́ bàbá Egun. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ta ti tọ́jú tí wọ́n ti la ìrìnà ti wọn kalẹ̀ tí wò fi rí nǹkan kan mọ́ tọ́dé ilé iṣẹ́ bàbá Egun. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lọ́dẹ̀ tún mẹ́lòmíì wá. Ẹ̀yin náà gbìyànjú ẹ má bora yín mọ́lé ẹ má bora yín pa o. Àìsàn tí ò gbóògùn ọlọ́run bọ́bọ́ ọlọ́jọ́ òní kò ní sọ yín sínú òkun ayé o. Ìwọ́ ti wá lọ sí àyẹ̀wò wọ́n ń pè lórúkọ kan fún ẹ. Gbéra lẹ̀ wá yọjú sẹ́mi bàbá Egun. Tí wọn náà bá dé ọ̀dọ̀ mi ọ mọ̀ pé ọlọ́run bá fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ. Èmi sì fara ní ìyẹn lórí owó torí pé mi ò gbàdúrà kọ́lọ́run fara ni mí. Gbogbo tí tó ń gbọ́ mi lákòókò yìí ojú inú yín kò ní fọ́ títa ò ní fọ́ ojú yóò ní relédè yìí ta yàtọ̀ ọmọ tọkọ nínú ilé yín o. Èyíkéyìí tọ́ bá ti rí pé ó ń ṣe ẹ́ nínú àìsàn ojú tó ń yọ ẹ́ lẹ́nu gbéra ìdílé wa yọjú sí bàbá Egun olóòtú ojú. Àìsàn níbo mi mọ́ra kí n pa láìsàn wí tú mi síta kí n fi ẹ́ sílẹ̀ láìsàn wí. Àìsàn tí ó fọ yín lójú adániwáyé kò ní gbé bá yín o. Ẹ délẹ̀ má bora yín mọ́lé ẹ má bora yín pa. Tí wọ́n náà bá délé iṣẹ́ bàbá Egun ọ mọ̀ pé ọlọ́run ọba ó ń fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ.
1: Bàbá Egun tí mo wá láti àjàṣe ẹkú tọnu tọ́ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ ẹ kọ́lẹ̀ star number 12 ni bàbá Egun wà olójú.
0: Ilé iṣẹ́ bàbá Egun àwọn ò kí ń kàn kan sínú ojú o. Gbogbo ohun tá a bá máa fún ẹ ewé àtegbò wa ẹnu lẹ́ẹ̀tì máa lò àwọn ò kí ń kàn kan sínú ojú. Irinṣẹ́ ti wà ńlẹ̀ irinṣẹ́ ìgbàlódé tá a fi máa ṣe àyẹ̀wò láti máa mọ irú àìsàn ojú wo ni o ní pẹ̀lú ògbó lọ́dọ̀ ọlọ́run àdúrà yín ọgbà. O sì lè pè mí sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 08065896839. Ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 08065896839. Àní wọnú.

0: So, lálẹ́ yìí, bóyá kí n sáré ju òwe kan ta kó tó di pé n ó gbé láwùjọ àgbà ti alẹ́ yìí kó tó di pé n ó gbé wọn wọlé bóyá kí n kọ́kọ́ ju ta. N ò mẹni tí yọkọ̀ bẹjọ́ lórí o 09123 70 86 75 09 1 2 3 70 86 75 tàbí +23 +23 4 8 1 4 2 4 9 1 0 0 6 àwọn àgbà lo àwọn àgbà bọ̀.
1: Ẹ kalẹ́ o.
0: Ẹ bá ń dákọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè sórí ètò yìí.
1: Orúkọ tèmi ni Adéyẹmí Adétayọ̀.
0: Láti
1: Woro.
0: Ojú òní ti yín. Òwe torí àwọn èèyàn máa sọ pé òwe mi máa le. Èmi náà wà ń wá àwọn òwe tí ó bá rọ̀ dáadáa. Ẹ gbọ́ bàbá mi. Ọmọ tá a bá bímọ lé.
1: Ọmọ tá a bá bímọ lé.
0: Tá
1: a bá bímọ lé àbí tá a fẹ́ bímọ lé.
0: Ọmọ tá a bá fẹ́ bímọ lé. Owó tó rọ̀
1: ni.
0: Bó ló ṣe rí? Ó le.
1: O le díẹ̀ ni.
0: Bàbá mi kò le. Ẹ rí pé ẹ gbà tí ẹni ọba gbà bá àwọn kan wà tí a ń mọ òwe òun dáadáa. Ngbà tí a bá wọlé ẹ rí pé òwe tọrọ.
1: A tètè fẹsẹ̀ rẹ̀ lélẹ̀.
0: Ẹ fẹ́ wọ̀nà àbáyọ náà ni ṣùgbọ́n kò lọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ fún ẹlòmíì láàyè. Ta ni ó tún ti wà ń bẹ̀ báwọn. 09 1 2 3 70 86 75 Alhaji Abiola Lamuloko Lakoyoyo ṣe wà lójú òpó. Hello táwọn àmì àwọn èèyàn ẹ mọ̀ sá owó tó sì àárọ̀ ni o ọmọ tá a bímọ lé àwọn èèyàn sá. Owó tó rọ̀ ni o. Hello
2: sir.
0: Ẹ mọ̀ kalẹ̀.
2: Ẹ kalẹ̀ sir.
0: Ẹ bá ń dákọ yín o. Wọ́n ti ẹ̀ tí ì dákọ wọn tí ẹ tó fi pa lọ́dọ̀ tiwọn. Hello.
3: Ẹ̀ka. Ọmọdé Jọlá ṣe àlàáfíà.
0: Bàbá mi ẹ̀ mọ̀ ká. Ọmọ wa sọ fún ọyẹ́ báyìí.
3: Bọ̀dé bàjẹ́ fún ọ.
0: Àmì sà.
3: Ẹ
0: bá ń parí òwe hùn.
3: Ó
0: ti ẹ̀dá bá ń bọ́ ẹ̀sìn ṣẹ̀ṣẹ̀ sí. Kò gbọ́dọ̀ sá kí o. Ọmọ tá a bá fẹ́ bímọ lé. Ẹ parí ẹ̀ ọmọ tá a bímọ lé.
3: Ọmọ tá a bímọ lé. Ọmọ tá a bímọ lé.
0: Ẹ̀dá bàbá mi ẹ mọ̀ tí ìkó
3: rẹ̀. Tó
0: ọkọ̀ lágbára kankan. Mọ́ ni láàfin fẹ́ kọ̀wé ọ̀parun. Bàbá mi ẹ jẹ́ ìṣọ́. Sẹ́lòmíì tó ti wọlé ni. Ọba jẹ́ bóyá wọn ó sì sọ. Ẹ pè padà ẹ dákun. Ẹ pè padà. Ṣé rí àwọn àgbà ní tẹ́ ń bá sọ ní ìsìn. Ẹlòmíì ó pe n tí mo sì fẹ́ sọ nu ọya táwọn àbẹ̀. Bóyá àti ẹ̀rẹ̀ ti ọgbà.
3: Ọmọ tá a bá fẹ́ bímọ lé.
0: Ẹ bá ń pa ẹkọ́ bá ń dákọ yín náà sà.
3: Ìyá ẹ̀ máa bá sùn.
0: Ẹ ti fọ lójú ọ̀tún ẹ tó fọ́ tó sí. Ara mi ẹ̀ gbá. Ẹ bẹ́ẹ̀ tí ilẹ̀ ṣe sọ. Ọmọ tá a bá bímọ lé títù láàtù. A máa tù ní o. Ọmọ tá a bímọ lé ẹ máa tù ní o. Inú oyún ilé ti máa tù torí yóò máa rin ni. Ọmọ rin ni kò sọgbọ́n tẹ́ ẹ fẹ́ ta sí. Nígbà ẹ bá wá bímọ nǹkan ọmọ tuntun tẹ́ ẹ wá bí òun lójú rẹ̀ bí ọ̀tẹ́ ẹ̀ ni o. Torí pé gbogbo etí ọ̀fẹ́ mọ́ òun náà máa pín ẹ̀pọ̀n òun. eyin o si ni fe pon gbo egbo te wa ma se gbogbo ti eyan fi ke omo ile wa ma fi ke to fi di pe yo ba gbon ile yin agba fi so pe omo ta ba bi mo le titu la du o be ba tu eh ariwo ori oni je yin go so loru bi o se ma no a lo soju oja bayi a lo soju oja loju oja o tori ta ba loju oja nisin oda eh eje ja loju oja kale gbadun eto wa ta fe se lale yi a gbadun e ah tori olorun se n to wa se nu bi ile to wa ni ba n gbe laptop

balẹ̀ bàgẹ̀ ó wọlé pẹ̀lú steeze gbogbo bitari ògùn bí àwọn misty bitters jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yá àjà 50 bitters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe normal níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 bitters is produced by the 50 waves limited ẹsìn lè rírà káàkiri gbogbo bí tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Bashorun Ibadan while our head office is at Ojaja mall Abraham Adesanya Ajá Lagos to be our distributor call 0704 318 3929 50 bitters NAFDAC ìjọ ló tẹ.

0: ta ni mi ta san ti won gba
1: iru oko wo le wa wo o ebo le si ti wo
0: ah ah wo logun pa
2: ebo le wo de
0: sokoto la lo
1: e ri moto latogun pa de sokoto
0: pelu ogun olohun
2: iru oko wo
0: e tori pe oko gba na lohun ta ba de jeba en to ba wo be lagun meje abolale ko lo nbe nbe lo sun
2: tori igene
0: ah e nba pe be ko ko yoju si mi o ọkọ̀ tó bá sí ń bàdàn láago mẹ́fà sí márùn jẹba lásùn mọ̀júmọ́
1: jẹba lẹ́sùn
0: mọ̀júmọ́
1: sọ́nà ọ̀dá ni
0: ọ̀nà dá níbi tí rélùwé òrìn ńbẹ ni mọ́tò òrìn ńbẹ màálù òrìn lórí gádà kan náà ọwọ́ ni

0: ngba mo se to ga mi sadura oga mi ni mo ti ti ran agba ti ka lo do ohun nitori pe oko si mo re bada kayin ni aba oko baba re
1: nibo le
0: ana ji o se ana oyo pe ni mo re bada ko mo npo anjo na papa olorun lo sanu mi o ni ma se fi domu kankan o ladura mi ti gba
1: e ba oga yin da oko oko ege
0: oko koko la ba ma gaji
1: e ti gbe
0: mo ba lokoko ni mo ba seko mo n pe aba na ni aba ma gaji
1: sara ese kiko na ni
0: ara ese kiko ni baba mi ara ese kiko ni enji oji a o le joro mo se ba ko mo
1: se n ba lohun o le sin oga boya lalubari ka o fi won se
0: boya ni lo ba ni egbon re si ni siamon gbogbo ojo ngba na oja aba lo ba ni iwo bo odam omo yi abun bo ladura mo wa ni ko buru mo ni baba mi oga mi o ni mo ni mo fe se kini kan ni kini mo ni mo fe gba alubarika lenu mi mo ni emi o dana o oni ko mo wule so dana mo ni mo dana mo ba ra oruko ni mo ba mo pa
1: ele elu elu loruko nte
0: sile me dogman yo owo ni
1: e mo le ri kan yo to si se kan ko
0: oni ba je fun o
1: ami
0: mo ba oruko sile me dogman mo ba pa mo ba roka mo ra safeti safeti sile ko kan abo lo pa re mo ra pa meta mo ra mo ba ran ni gba ati soro owo lo le oga mi ani ogbo yan se ha ha e sugba albarika ti ran ni mi lori njo na alagba mi o yo do di sin
1: won se adua
0: fun
1: ni tinu tinu
0: tinu tinu obirin kene kene ka mi pelu be
1: alubarika ohun o si sise
0: o n sise na di
1: era alubarika gba
0: mo ri gba mo ri gba
1: pẹ̀lú àdúrà táwọn ọ̀gá ayé sí
0: fún
1: lẹ́yìn tí mo fi ń tẹnu mọ́ àwọn ọmọ ìsìn tọ́gà bá ní wọn ó ṣe nǹkan èmi àmọ̀ tó máa bú ọ̀gá ẹ̀.
0: Bí ó ti mọ ni o.
1: Bí ó ṣe mọ ni.
0: Bí ó ṣe mọ ni. Ẹni tí ó ra àlùbáríkà owó àti ìwà ni wọ́n fi rà á. Owó àti ìwà. Bẹ́ẹ̀ rí gbogbo ẹ̀ ẹ̀ rí àwọn ọmọ ìsìn gan. Bẹ́ẹ̀ bá bá ń sọ̀rọ̀ wọn ó yan sán. Kò dáa. Kò dáa.
1: Kò lérè.
0: Kò lérè.
1: Ọjọ́ iwájú rí ọ̀dá fún.
0: Kò dáa.
1: Bàbá mi. Níjọ́ náà tẹ́ wá sí fírídọ́ọ̀mù inú oyún
0: wa. Inú mi wá dùn pé mo dọ̀gà lónìí.
1: Ìyàwó àádọ́gà òun náà wá fẹ́ bẹ̀rẹ̀ ẹsẹ̀. Ẹ̀bùn lẹ ti rówó tẹ́ ẹ fi bẹ̀rẹ̀ ẹsẹ̀ èló lẹ sì fi bẹ̀rẹ̀.
0: Níjọ́ náà lọ́hùn. Wa nígbò ni mo ṣe owó iṣẹ́ o. Wọ́n ọlọ́run mo wá owó títí mo ti rọ̀ náà. Ń bọ̀ ya mo bá lọ bá àbúrò ìyá mi. Ní wa àbúrò ìyá mi.
1: Ta lè léèyàn.
0: Aláàjì ni Adébísí Ọlọ́run foríjì. Ọlọ́run bá ń kẹ́kọ̀ọ́ gẹ̀.
1: Nílé ebo léèyàn.
0: Èkó náà wà. Mo bá lọ bá yóò ní òbúrú. Ẹ bá fún mi lápò kan.
1: Àpò kan.
0: Ọgọ́rùn-ún ọgọ́rùn-ún pọ́n. Èlú rẹ̀ pè ń gbà náà.
1: Ṣé ọgọ́rùn-ún pọ́n ni ẹ fún mi? Níjọ́ náà. Àpò kọ̀ọ̀kan lọ́nà ọgọ́rùn-ún.
0: Ẹ̀jẹ̀ rẹ̀. Ṣẹ́yìn ló bá fún mi. Mo bá lọ sí Cooperative Bank. Mo lọ open account.
1: Ṣé èmi báńkì ti ń bẹ́ ń gbà náà?
0: Ìyẹn. Cooperative ló wà o. Ló wà.
1: Níbo ni ẹ kọ sí?
0: Ẹnu ń gbá kí n gbà ṣé wọ́n ti wo kó ń bẹ̀ ni?
1: Ó wà bẹ́ẹ̀ ó ti gba súná bẹ́ẹ̀ ni. Ó ti fún súná
0: bẹ́ẹ̀. N wà á mọ̀. Mo bá lọ gba open account. Mo gba credit account pàápàá. Nílẹ̀ torí pé nọmba 2 tó jẹ́ ọ̀gá síbẹ̀ kò yóò sùn mí ni. Mo gba mi ṣe ti open account yẹn.
1: Current
0: account. Mo bá mú 50 pọ́n ní 100 pọ́n. Mo bá mú lọ́nà. 50 pọ́n mo ran bo po
1: nbo je pe oga ayeku ti mo yin lo tele
0: mo ran bo po
2: Lagilu FM 96.7
3: Ẹni tàn wí, ó dé, Alhaji Àyàfọlọ́run, ó dé.
4: Àmàkú àmójúbà o, Alhaji Adébáyò Àpẹ̀nà Àyàfọlọ́run wọ̀lú, a dúpẹ́.
5: Akú ara ya ojàre, akú oríire, Alhaji Adébáyò Àpẹ̀nà Àyàfọlọ́run, you are welcome Alhaji. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ̀ ní dé ní fọ̀lá dọ́là lọ́jọ́ sí nígbà tá Alhaji dákán wálé, wọ́n lọ tán kéèyàn mi ò tó mọ̀ pé wọ́n ti ẹ̀ wá nígbà náà. Lọ́hùn-ún, báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti ìwòsàn tẹ́dùmàrè gbọ́ wá Alhaji Àyàfọlọ́run ṣe làwọn aláwọ̀ funfun pàápàá ń jàǹfààní wọn. Àrùn àbá ìsìnlẹ̀ yín wá ń rawọ́ ẹ̀bẹ̀ yìí pé kó sàn kó lọ. Ìgbà ayé lẹ́yìn fẹ́ kó túbọ̀ rọrùn. Ọ̀nà tó dílẹ̀ fẹ́ kó là kéyìí tó là ó má ti dímọ́. Ẹ máa bọ̀ gbogbo ẹ̀yin tẹ́ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ́ ra Alhaji lọ́jọ́ sí tán. Tọ́lọ́run sì gbàdúrà Alhaji Àyàfọlọ́run ti dé báyìí o. Nọ́mbà wọn nìyí 08033277347 08033277347
4: Alhaji Àyàfọlọ́run ó dé.
6: Dádì mi.
7: Yes.
6: Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣe gan ọ̀tẹ̀ mú mi lọ sí Pathfinder College.
7: Kí ló rí my dear?
6: Èsì ìdánwò wáyẹ̀ká àti nẹ́kọ̀ọ́ wa ti jáde. Gbogbo ṣé mi pátá dẹ̀ ni mo pass.
7: Wow, ìròyìn ló léyìí kẹ́ àjẹpé a ní láti wẹ̀ nìyẹn o.
6: Yes, Dádì.
8: Pathfinder, please
9: go. Ìwọ náà fi ẹsẹ̀ ọmọ rẹ lé ojú ọ̀nà ọjọ́ iwájú rere láti pàṣẹ ètò ẹ̀kọ́ tó yè kooro. Pathfinder College and Junior Academy ni alágbẹ̀dẹ ẹ̀kọ́ òwe tó ń ran ìgbé ayé àwọn akẹ́kọ̀ọ́ fún ọjọ́ ọ̀la tó dára. Ètò ẹ̀kọ́ lóríṣiríṣi tó fi mọ́ ti robotics tá ń kọ́ àwọn ọmọ ló jẹ́ kí ẹ máa tayọ láwùjọ. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́, yàrá ìkẹ́kọ̀ọ́ tó wuyì, yàrá ìyáwèékàwé, laboratory, àyíká tó mọ́ tónítóní tó fi mọ́ àwọn ohun èlò ìkẹ́kọ̀ọ́ ìgbàlódé àti ti eré ìdárayá ló wà ní sẹ́pẹ́. Ètò ìgbọ̀mọ̀wọlé sí GSS 1 and 2 àti SS 1 and 2 ń lọ lọ́wọ́.
10: Ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún, ọjọ́ kọkànlá oṣù keje àti ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún 2026, May 9th, July 11th and August 8th, 2026.
9: Ètò ìdánwò máa wáyé forúkọ ọmọ rẹ sílẹ̀ lónìí ní Pathfinder College and Junior Academy fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pé sórí 08033240047 08033240047 Pathfinder College and Junior Academy títọ́ ọmọ rẹ fún ọjọ́ ọ̀la tó.

káàkiri àgbáná ayé. Pàápàá àwọn àtàjọ lọ nínú ìrìn àjò àwẹ̀ aládọ́run ọjọ́ 19 days fasting láti March 1st títí di May 29 ọdún yìí. Ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan. Òru ẹbí ní sẹ́rí ìta pàkórí ẹ̀mí. Ìjókò mi, ayé mi, my seat and my space. Olúwa ti rán wòlíì rẹ̀ wòlíì tèmi tó pẹ̀ jẹ́ Jésù láti fi ìpàdé àdúrà yìí gbà padà. Gbogbo ọkàn tí ayé gbà bù jókòó wọn, ayé wọn lọ́wọ́ wọn nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní Friday May 29 ọdún yìí. Tẹ́ bá ti dé Park Place filling station ní World

0: ṣẹlẹ̀. Ìpàdé àdúrà òde méjì lélẹ́yìí o. 72 hours with God. Pẹ̀lú bàbá wa bàbá àdúrà AK-47. Wọ́n máa wáyé lọ́jọ́ Friday May 29, Saturday May 30 àti Sunday May 31 ọdún yìí. Lórí òkè náà mọ̀ wọ̀ ìlú Àpàtẹ́rẹ́ Ìbàdàn. On the 31 yẹn gẹ́gẹ́ lọ́jọ́ tàbí bàbá àdúrà AK-47. Ẹni tí Ọlọ́run lò nínú ayé onípojúpo káàkiri àgbáyé. Ó yẹ gbogbo ènìyàn já pàdé lórí òkè àdúrà náà mọ̀ wọ̀. Ibi tó ti pọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń jẹ lọ́fẹ̀ẹ́. Ìwọ náà máa bọ̀. Àwọn jàǹkàn-jàǹkàn rẹ̀ sí Ọlọ́run aláyè ló máa wà ńbẹ̀. Tó ìmọ̀ pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí láti wọ ròdù Ìbàdàn. Ẹ wọ mọ́tò ẹ̀jẹ̀ òkú, pátá ẹ̀jẹ̀ òkú, ẹ wọ mọ́tò àpàtẹ́rẹ́. Lórí òkè àdúrà náà mọ̀ wọ̀. Fẹ́kúnrẹ́rẹ́ àlàyé. Nọ́mbà sí ni kẹ́ máa pè 09033933006 tàbí 08066481455.
1: Oh, they

0: Spirit. Gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù tí ń retí ti dé o. Ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí Arsenal, àwọn Gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
1: Leandro Trossard, attacked in by Bukayo Saka, history makers.
0: Ní ìhà kejì, àwọn defending champion lówólówó wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or, Ousmane Dembélé.
2: Dembélé!
0: Àṣekágbá UEFA Champions League tí gbogbo ayé ń retí rèé o, láti ìlú Budapest, ṣùgbọ́n yóò hàn lórí big screen. Mú màwòrán gbangba nílùú Ìbàdàn. Champions League Magic Night 2026 ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá, bí wọ́n ṣe ń sọ̀rọ̀, ṣẹ̀fẹ̀, fipá, ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM, ìyẹn ní Mouth 21 ní Ring Road, Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù, jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026.

0: balẹ̀ bàgẹ́ ó wọlé pẹ̀lú steeze òpópítàrí òpópóbi àwọn mystic bitters jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yáàyà 50 bitters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe nọ́mára 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe nọ́mà david ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 bitters kó sunrayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 bitters is produced by the 50 waves limited ẹ sì lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Basoro Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Aja Lagos to be our distributor call 0704-318-3929 50 bitters NAFDAC Ijolote.
1: Lagilu FM 96.7.
2: Láti jọ́nà dòní o, iṣẹ́ ẹ̀rùn, ọlọ́run á pè lọ́nà mi.
3: Ẹ̀dùn. Àádọ́ta pọ́ùn.
2: Ní mo kọ́fì bẹ̀rẹ̀ iṣẹ́ o.
3: Ẹ wá mo lọ sílẹ̀ Awúsá.
2: Mo mú lọ ilẹ̀ Awúsá.
3: Ní Sokoto.
2: Ẹran
3: mélòó lẹ wá fún àádọ́ta pọ́ùn rẹ̀?
2: 25 ni mo kọ́ ra o.
3: Èlò lẹ wà á tẹyọ kan.
2: Mo ń jọ sílẹ̀ 15.
3: Ẹ mo ní díẹ̀.
2: Mo ń sílẹ̀ 18. Mo ṣe ń tànú.
4: Ẹ sì ti rí ti yín bẹ̀.
2: Mo ti rí tèmi ń bẹ. Mo wá ṣe. Ọlọ́run bá fi ń ṣe ìbùkún sí owó. Àbúrò ìyá mi wọn gbowó mọ́ ṣe lọ́jọ́ òní o. Ọlọ́run bá ń kẹ.
4: Wọ́n ò gbá padà. Wọ́n náà bọ̀ ni.
2: À ń bọ̀ mẹ́rin.
4: Nílẹ̀ sì fi bẹ̀rẹ̀ owó.
2: Mo sì fi bẹ̀rẹ̀ owó.
4: Àlùbáríkà sì wọ̀.
2: Ó sì wọ̀ o.
4: Nígbà náà ọ̀gá yín ti ṣàdúrà fún.
2: Wọ́n ṣàdúrà sí.
4: Àádọ́ta pọ̀n tọ́wá sẹ́kù.
2: Mo fi méèkì ẹ̀ náà ni.
4: Ẹ tó dàpọ̀ mọ́.
2: Mo tó dàpọ̀ mọ́ ni.
4: Àwọn èèyàn ọmọ wò wípé bọ́lọ́ ọmọ ẹ tó ṣẹ̀ṣẹ̀ sí fírídọ́ọ̀mù tó ṣẹ̀gbà wọn ọmọ wò pé nbọ ló ti rówó ti fi rajà.
2: Béèyàn bá fẹ́ já ìrọ̀rú èmi kó lọ ọ̀ràn yàn kó pé ẹgbọ́ náà ọmọkùnrin kan ṣe ń pè ní Láìsí Gambo ọdẹ ń lọ níbo ni sọ́ọ̀bù ẹ lọ́la yín ń wọ̀ parẹ́ ń bẹ o. Lóní o ọmọ tí mo bí fúnra mi ńbẹ̀ńbẹ̀.
4: Bàbá mi, ẹ sá wa lọ ilẹ̀ Awúsá,
2: ẹ ń lọ,
4: ẹ ń bọ̀. Ṣé kò sí ìdágìrì kankan ń jọ kan?
2: Ọlọ́run ṣe. Títí tí àwọn olóṣèlú wọn fi dé, ẹgbẹ́ gbogbo ẹ̀ dáadáa. Ẹtí wọn yẹ kí wọ́n yé ká ṣe.
4: Bí kẹ́ni.
2: Wọ́n yẹ jẹ́ àṣẹ bí wọ́n ti ṣe.
4: Yóò fi rí bí ti rí ni.
2: Kó fi rí bí ti rí. Ẹ jẹ́ àṣẹ bí wọ́n ti ṣe kó lè rí bí ti rí. Ìjọ kìíní àná. Tá a bá mú kọ márùn lọ ọjà a ṣe ra nǹkan a jẹun a mú ní ìsìnkú kọ̀ràmọ́ o.
4: Kọ̀ràmọ́
2: o.
4: Bàbá mi. Inú mi dùn pé ẹ rí i pé ẹ fẹ́ máa mẹ́nu bọ̀rọ̀ ọ̀ràn yín à ọjà bá sì làwọn èèyàn gbọ́ pé ẹ ti ń ta ẹran nígbà náà.
2: Ọjà bá ní.
4: Bẹ́yìn náà ní sọ.
2: Tí mo ní sọ tó tóbi.
4: Ẹ̀yin náà ti ń lọ máa ṣẹ́.
2: Kìtìkìtì.
4: Ṣé ẹ wá kúrò ní ọjà àbá ni? Tẹ́ ẹ bá kúrò lọ́jà àbá ń bu ẹ lọ kẹ́ ló lè yín kúrò lọ́jà àbá.
2: A fẹ́ kúrò lọ́jà àbá. Kínní kan ló ń wo jókòó. Òní ọ̀sàyè. Ó ní bó ṣe góńgbérí mú ẹ. Ìbọn ni a sọ́jà ilé à.
4: Kẹ́ ló dé.
2: Wọ́n ní kásámọ̀ kó lọ ọ̀ràn yíyan ni o. Ní ìgbà tẹ́mi ń lọ̀hún, mo pẹ́ mo lọ ilẹ̀ Haúsá mu. Nǹkan dá o.
4: À ń bọ̀ ẹ rí i pé ẹni tìmọ̀tìmọ̀ lẹ kú lọ́jà àbá.
2: Tìmọ̀tìmọ̀ ni o.
4: Àwọn sọ́jà.
2: Àwọn sọ́jà.
4: Ẹ̀yin ò sì yarí mọ́ wọn lọ.
2: Tó bẹ́ẹ̀.
4: Kí wọ́n ní ẹ kú ní ọjà àbá sí.
2: Kò yí ató wọn náà sá fẹ́ẹ́ lò.
4: Ìjọba fẹ́ẹ́ lò lẹ́rẹ̀ sí. Ìjọba ìjọba ló nílò.
2: Ìgbà ìjọba wa nílẹ̀. Tó a jẹ́ pé ewé ti pẹ́ lára ọṣẹ.
4: O ti máa ibẹ̀ ti máa
2: yẹ lára. Ni wọn bá ní ká kúrò nbẹ pàápàá njọ náà gangan njọ náà mò ń túṣọ mi. Ìbọn tí àwọn àmì òyìn ọkàn pa ẹran mi. Olúwẹ̀ bá wọ́n jáfura gan.
4: Láti ẹ̀sọ́ ọlọ́pàá ni ẹlẹ́ bá ara yín sọ̀rọ̀. Ìbẹ̀ ọlọ́pàá náà ti wà gbà ni.
2: Àwọn lókà gan wà.
4: Lókà àwọn náà lórí ẹ. Mọ́sábẹ̀ẹ́ran yẹn kan.
5: pẹran ba
2: ah
5: e si lo ba won soja ke ke pe won ti pẹran yin won sanwo
2: ah to ba hun eh ka ku ni sare tu iso ni an tu so ni
5: nbe wa tu
2: aba wa so ran yin
5: ti a ti ko so ole loran
2: yin o ko so ole ni jo na lohun e to wa ni baale wa
5: to lo ko baale yin ti gba na
2: baale wa gba na omo labi ene baale wa aya gbede adodo o ni o ani to
5: enso
2: loran yin o ba se wa soran yin nu won ba de kene de won fi kene lale be kaluku mo ko ti e
5: kaluku
2: lo ko ti e o lato jaba le mi ti je oga ti mi wa ti mo ti je olori
5: wa wa du o se eleran so loko doran yin
2: ah
5: tawon yoku to
2: de kan na ni won ko wa
5: ateleran wa ti
2: e ma gbo eleran so alagbo alarobo se mo pe awon alarobo won wa ni egbe mo po
5: emi o le mo o emi e pe won ibi emi ngba
2: o do ni opo wa nlu oba opo wa nlu oba ah won wa pe alarobo to wa ni ati wo mo po won ko awon alagbo won ko won awa meje da na ti ko lo ran yin
5: eyin le ko debe
2: awa le ko debe o abani amun bayi
5: se garage ti wa nbe gba na
2: ah garage kankan o si
5: se igba to e to de be garage to wa
2: ah
5: ne bi awon ta se ma do si
2: se bi elepo ni
5: eh
2: ah ko to po bayi ni gan ko lohun oba mi ma je wa ya ma da mo mo da wa laamu ah amale yin se ran emi o je kankan ma mo je
6: wen to ba to keyan o sinmi ko sinmi ni aba ni leyin ise ran emi o si se kankan ma awon omo ile oderin lo ti ba n gbe eto yin lale elomi o da bi eni pe abi baba fe seyo aba aye kankan o le seyo o alagba musa oderin lo baba di soja baba o le seyo o mo kan na ni o oju oni ti wa bi baba se rin ajonu mo n so fun wa wipe ngba na ti mo gbo baba le emi na mo wipe oro nbe nbe iriri ni won pe lagba awon aroran yan na mo gbo se ro ni baba n pa abu uto baba ti di kenene sin awon ti lo awon to wa ku e dakun ejo bo la se fe se le aye ti wa sawon a le royin wa ta ba lo tan pe ba se se le aye re tawon eyan ma so npa wa keni won ma so npa ti mo n bi yin o keni won ma so npa yin to mo ki gbogbo eyin te wa loju opo alagba abi ajorin sola oju oni ti yin o Arole Adimola ese adupe Formest Adesola eseun alagba Musa Oderin lo eseun Alaja Fatima Lasisi Omaniye ese adupe o Aminat Ogunrati Lukman Amina Akiwa pe good evening adupe bi a se somo nbe un lale inu pelu ase ti Olorun Oba magaji le Oderin lo Oloye Kabiru Oderin lo mukiyo oju oni ti arin wa o si ni baje pelu ase Olorun gbogbo awon baba ti won o fi wale ti an gbo wa lowo lowo bayi bere lori baba mi eda kunle dagunduro mukiyo eseun ni bakana ni muki barista Daniel Aramide Ayonisa Mesen Store ni apana eseun Alaji Sanje Ologufe ni challenge mo kiyin pupo ju Alaji Oloye Siakaraje Legba o eseun to fi dori Alaji Rashidi Iyola Ogunse Oloye Ayinde Dele Sunu baba loja oja oje eseun to fi dori Alaji Ramani Ileyin Gold Are Musulumi Takinbile koni baje o Oloye Ismail Ajibola Santu 1000 Magajile Tajo Akakon Badano Atalaji Abdulhakim Endurance, Alemusuluni, Bodija Central Mosque. Baba Ope, Baba Olomi Lapana, Eseun. Atalaji Ganeda, Bilu Tufi Duri Ya Jokya Lagbo. Yana Olode, Ne Doluka Gome. Mon lola leyi, awa akpa di toba di lola. Mon sofon akpe ta ane foko, ke kuli okbo fon ko sofon toku. Foko laja, foko laja. Mbo wanti she wagan, ekpa di baba mi. Oba edi, oyo wole, baba soro. Ekwe mizori 080-3821-5909. 080-3821-5909. Oro ayo la son, kokan la ji, ane ba wan dimo ayibili, o daro.

0: ògbé tí tó ń gbọ́ mi lákòókò yìí mo kí ọkùnrin mo kí obìnrin àìsàn tí ó gbóògùn ọlọ́run ní fisẹ́ nìkan kan yín o orúkọ tèmi ni bàbá eégún
1: tí mo wá láti àjàṣe ẹkú tọnu tí mo ti wà níbi ìpàtẹ tewétegbò àlàáfíà tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní inú liberty stadium ní ọ̀sán sàmí ibẹ̀ la wà tọ́ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ ẹ̀kọ́lẹ̀ star number 12 ni bàbá eégún wà olójú
0: ọlọ́run ọba ò ní gba ojúlọ́wọ́ gbogbo wa o tí wọ́n bá ní ojú ń yọ̀ yẹn lẹ́nu nǹkan kan ló ń fà á bóyá àwọn tiẹ̀ ti ní akọ kòkòrò nẹ́run ní ara tàbí oníkòkòrò inú ẹ̀jẹ̀ tàbí ìfúnpá gíga nírú ara rẹ ó lè ṣàkóbá fún ìrìnà ẹwà bóyá àwa máa rí bí kurukuru àbí kó máa rí bí èéfín bí èéfín àbí kó máa rí bí ọyẹ́ bí ọyẹ́ o rírà tẹ́lẹ̀wọ́ rẹ o dá 1000 naira mọ̀ yàtọ̀ sí 500 naira ẹlòmíì ò lè rìn lálẹ́ bí náà mọ́tò bá kó sí níbi ìrìnà tiẹ̀ bó ṣe ń jásí kòtò ni ó máa jásí gegelete ẹlòmíì ò lè ka nǹkan tó wẹ́ ẹlòmíì ò lè ka mẹ́sẹ́ẹ̀jì mọ́ bẹ́ẹ̀ ni ẹlòmíì ò rẹni tó ń bọ̀ lọ́ọ̀kan àfìgbà tó bá súnmọ́ yóò tó máa sọ pé àsílágbájá àṣewọ ni o dá òsánmọ̀ yàtọ̀ fún alẹ́ ọmọ ló ń fa ẹlòmíì káàkiri níṣẹ́ ni ó tiẹ̀ dàbí wípé aláǹtakùn ọta gàgá síbi ìrìnà tẹlòmíì tẹlòmíì ó máa rí bí okùn níbi ìrìnà tiẹ̀ ẹlòmíì tiẹ̀ wá la ojú rẹ̀ kalẹ̀ kò fi rí nǹkan kan mọ́ rárá ẹlòmíì ò dákọ́lọ́ aṣọ tó wọ̀ mọ́ ẹlòmíì ò rí nẹrí nǹkan tó fẹ́ jẹ ẹ máa ní jẹ́ńjẹ́ ọ̀tá yín ẹkún àárọ̀ ẹkún ọ̀sán ẹkún alẹ́ ogbe tí tó ń gbọ́ mi lákòókò yìí ẹ máa ní rógun ẹkún bẹ́ẹ̀ yẹn bá ń sun ẹkún àṣunjù a máa ṣàkóbá fún ìrìnà ẹwà ìfúnpá.

0: fojú ke jẹ́ kí èèyàn rìnà dáadáa àti ẹ̀ ń pe kòkòrò kan ní ayọ́kẹ́lẹ́ fọ́jú tí kòkòrò yìí bá ti wọnú sẹ tó ń gbé ẹ̀jẹ̀ lọ síbi ìrìnà ni tó bá pẹ́ tó bá yá kurukuru ni ẹ̀dá ó máa ní àbí wọ́n ti ẹ̀ ń rí nǹkan funfun láàrin ojú tiẹ̀ bíi pé ó léwó ó lé funfun láàrin ojú àbí ìwọ tó jẹ́ pé orí ó máa fọ ní gbogbo ìgbà abala orí kan yóò máa fọ ẹ bó ni bá ti ń fọ ni láfọjù ó lè ṣàkóbá fún ìrìnà wa bẹ́ẹ̀ lómi bá jí láàárọ̀ níṣẹ́ ni ó dàbí wípé kùrukùru bojú ọjọ́ tóòrùn bá tiẹ̀ ti rìn jáde síta ẹlòmí ò lè lọ ibì kankan mọ́ níṣẹ́ ni ó dàbí pé wọ́n lẹ láìlọ́ọ̀nù mẹ́lòmí níbi ìrìnà tiẹ̀ ìrìnà tẹlòmí tó bá ti ń wo iná á fọ́ká lójú rẹ̀ ẹlòmí ò tiẹ̀ lè wa ọkọ̀ alẹ́ mọ́ tẹlòmí tiẹ̀ ṣe lásán bóyá ọfà sakatú ló bà ọ́ lójú ni àbí ọfà fùtá ló bà ọ́ lójú àbí ọfà bàbà ló bà ẹ́ lójú tó ò fi rìnà mọ́ beranlẹ̀ wa yọjú sí ọ̀dọ̀ bàbá eégún tí ọba kọ́kọ́ dé ọ̀dọ̀ wa a kọ́kọ́ ṣe àyẹ̀wò ní ìlànà tìgbàlódé àti ìlànà ti àwọn baba ńlá wa wọ́n pa sí ọ̀rọ̀ sínú ilé ayé gbogbo ẹ̀yìn tí ojú ń yọ lẹ́nu lákòókò yìí pé ẹ ní fọ́ lójú inú ẹ ní fọ́ lójú ìta ọ̀pọ̀lọpọ̀ eyín bàbá mi eyín ìyá mi tẹ la ìrìnà ti yín kalẹ̀ tẹ fi rí nǹkan kan mọ́ ológun ọdún wà ọlọ́dún mẹ́wàá wà tẹ ti wá rora yín pin pé ẹ lè rìnà mọ́ ẹ padà ẹ̀yin kọ́ lọ lọ́run àdúrà ń gbà nílé iṣẹ́ bàbá eégún ọ̀pọ̀lọpọ̀ àwọn ta ti tọ́jú tí wọ́n ti la ìrìnà ti wọn kalẹ̀ tí wọ́n fi rí nǹkan kan mọ́ tọ́dé ilé iṣẹ́ bàbá eégún ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lọ́dẹ̀ tún mẹ́lòmíì wá ẹ̀yin náà gbìyànjú ẹ má bora yín mọ́lé ẹ má bora yín pa o àìsàn tí ò gbóògùn ọlọ́run bọ́bọ́ ọlọ́jọ́ òní kò ní sọ yín sínú òkun ayé o ìwọ ti wá lọ sí àyẹ̀wò wọ́n ń pè lórúkọ kan fún ẹ gbéralẹ̀ wa yẹjú sẹ́mi bàbá eégún tí wọn náà bá dé ọ̀dọ̀ mi ọ mọ̀ pé ọlọ́run bá fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ èmi sì fara ní ìyẹn lórí owó torí pé mi ò gbàdúrà kọ́ ọlọ́run fara ní mí gbogbo tí tó ń gbọ́ mi lákòókò yìí ojú inú yín kò ní fọ́ títa ò ní fọ́ ojú yóò ní relédè yìí ta yàtọ̀ ọmọ tọkọ nínú ilé yín o èyíkéyìí tọ́ bá ti rí pé ó ń ṣe ẹ́ nínú àìsàn ojú tó ń yọ ẹ́ lẹ́nu gbéraǹdínlẹ̀ wá yọjú sí bàbá eégún olóòtú ojú àìsàn níbo mi mọ́ra kí n pa láìsàn wí tú mi síta kí n fi ẹ́ sílẹ̀ láìsàn wí àìsàn tí ó fọ yín lójú adániwáyé kò ní gbé bá yín o ẹ délẹ̀ má bora yín mọ́lé ẹ má bora yín pa tí wọ́n náà bá délé iṣẹ́ bàbá eégún wọ́n mọ̀ pé ọlọ́run ọba ó ń fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ.
1: Bàbá eégún tí mo wá láti àjàṣe ẹkú tọnu tọ́ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ ẹ kọ́lẹ̀ star number 12 ni bàbá eégún wà olójú.
0: Ilé iṣẹ́ bàbá eégún àwọn òkí ń kàn kan sínú ojú o gbogbo ohun tá a bá máa fún ẹ ewé àtegbò wa ẹnu lẹ́ẹ̀tì máa lò ó àwọn òkí ń kàn kan sínú ojú irinṣẹ́ ti wà ńlẹ̀ irinṣẹ́ ìgbàlódé tá a fi máa ṣe àyẹ̀wò láti máa mọ irú àìsàn ojú wo ni o ní pẹ̀lú ògbó lọ́dọ̀ ọlọ́run àdúrà yín gbà o sì lè pè mí sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 08065896839 ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 08065896839 àní wọnú.

nígbà tí Dr. Yinka Ayefele dé wọ́n ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́ tó gbajúgbajà tó làmìlaka tí gbogbo ayé mọ̀ bitter experience lẹ́yìn náà wọ́n ṣe sweet experience lẹ́yìn náà wọ́n ṣe something else wọ́n ṣe divine intervention

nígbà tí àwọn rẹ́kọ̀dù yẹn máa jáde tẹ̀lé ra wọn oníṣẹ́ tẹ̀lé. Consistence tí Yinka Ayéfẹ́lẹ́ fi ń gbé rẹ́kọ̀dù jáde. Ó jẹ́ kí ó rọrùn fún wọn láti lè define a style of juju music. Tá à ń pè ní Tùngbà. Ayéfẹ́lẹ́ Ọlọ́gbọ́n. Tùngbà yẹn ti máa ní kí n lọ pẹ̀lú bó ṣe sound létí mi kí n define ẹ. It's simply juju music embedded on very heavy rhythmical percussion. Tùngbà nìyẹn.

owó alẹ́ yìí máa tún gbé pẹ́lí díẹ̀ ẹ má máa gọra yín lórí káàṣẹ alẹ́ yìí ẹ̀ ń dá ọ̀ tàbí ẹ sáré play káàṣẹ ẹ sáré fi kóòdù yẹn sí i kẹ́ ẹ play káàṣẹ lálẹ́ yìí tó máa fi di aago mọ́kànlá ní ìsinmi náà zoomina èlò lẹ́ẹ̀ fi ta owó ìdákọ̀mù ni

Juju music in very early forms, but not so very early. Àwọn early kan wà tó ju eléyìí lọ. Tá a bá fẹ́ trace gbogbo ẹ̀ la máa fọwọ́ bà lẹ́yọ kọ̀ọ̀kan, ṣùgbọ́n tí ò bá sásìkò sí nǹkan tá a lè ṣe. Ẹ jẹ́ fún yín another form tó jẹ́ ti IB orí owó. Ẹ mọ̀ pé àwọn tó ń pè jùjú pọ̀. Spanish rèé.

0: ka polowo je ja polowo je ta ba pada de ma tesoaju
1: Lagilu FM 96.7
2: O bale bagere o wole pelu steez Mystic Bitters jatu labi opori ogun gentleman on the body system ogun tarigi akanse bitters e to ba orisirisi aisan bi adota ninu agu ara wo yaya 50 bitters be ti gbogbo obirin to da ti emo imule awon boys to fe pe lori e to fe se normal ra 50 bitters wa fun gbogbo sisi ologe omoge to sexy bobo ati baba to fe wa fully active in the other room tabi ko mo lomoge wole ko ma le se normal david ta sise sise ki ati sun ton wa fe dogun ewo ayegba yen ti koja o step up pelu 50 bitters ko sun rayo ko fun baby e tan nibi kibi nibi gbogbo ati nigba ku 50 Bitters is produced by the 50 Waves Limited. SNL Dakar Kiri Bububi Timotin Taja Tojojulowo. Office address Iwani. Lot 3, Light and Craft Building, Bashorun Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Bitters, Navdaki Jolote.
3: Clash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
4: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wá. Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
5: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bù kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
3: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bù tí Elédùmarè jèǹkì fún ọ. Kúkú mọ́ nínú. Nírànlẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807-112-4000 0807-112-4000.
3: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
7: Ẹni tá ń wí, ó dé, Alhaji Àyàfọlọ́run, ó dé.
8: Àmàkú àmójúbà o, Alhaji Adébáyò Àpèrè Àyàfọlọ́run wọ̀lú, a dúpẹ́.
9: A kú ara ya ojàre, a kú oríire, Alhaji Adébáyò Àpèrè Àyàfọlọ́run, you are welcome Alhaji. Gbogbo ẹ̀yin tẹ́ fè ní Dèní Fọ̀làdọ́là lọ́jọ́ sí nígbà tálàájì dákán wálé, wọ́n lọ tán kéèyàn mi ò tó mọ̀ pé wọ́n ti ẹ̀ wá nígbà náà. Lọ́hùn-ún, báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti ìwòsàn tẹ́dùmàrè gbọ́ wá Alhaji Àyàfọlọ́run ṣe làwọn aláwọ̀ funfun pàápàá ń jàǹfààní wọn. Àrùn àbá ìsìnlẹ̀ yín wá ń rawọ́ ẹ̀bẹ̀ yí pé kó sàn kó lọ. Ìgbà ayé lẹ́yìn fẹ́ kó túbọ̀ rọrùn. Ọ̀nà tó dí lẹ fẹ́ kó là kéyìí tó là ó mọ̀ ti dí mọ́. Ẹ máa bọ̀ gbogbo ẹ̀yin tẹ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ ra Alhaji lọ́jọ́ sí tán. Tọ́lọ́run sì gbàdúrà. Alhaji Àyàfọlọ́run ti dé báyìí o. Nọ́mbà wọn nìyí 08033277347 08033277347.
8: Alhaji Àyàfọlọ́run ó dé.
10: Ilé iṣẹ́ JLK Empire ń kí gbogbo Mùsùlùmí kú ọdún iléyàwó. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mowó nípa kẹta ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dùn wọn lẹ́mọ ríra níléeṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí ẹ máa ń jẹ níléeṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ̀lẹ̀ digbí tí ó yingì. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook at JLK Empire, TikTok JLK8294. Iléeṣẹ́ JLK Empire ò ní ìròyìn.

ṣe lójú iná lè wúra oorun àgbẹ̀dọ̀ ìbàkíbà kan ò tó fọwọ́ sọ̀yà níwájú datmal ds jẹ́nráyè ajíṣègùn kọlu àwọn ibà fàjọfàjọ datmal ds tí wọ́n ṣe pẹ̀lú atẹ́mítà àti lumefantrine tó jẹ́ 80mg àti 480mg ọ̀tá ayérayé ní àrùn ibà àti datmal ds ọ̀gá méjì ò gbọ́dọ̀ gbénú ọkọ̀ kan ìwọ̀ àjọ nafdac fòun tẹ̀lú datmal ds bí datmal ds ṣe wà fún àgbàlagbà bẹ́ẹ̀ náà ni datmal ṣóngálá tó jẹ́ 20mg àti 120mg ṣe wà fún àwọn ọmọdé iléeṣẹ́ jesse pharmaceutical company limited ló gbé jáde tó ń tà ó ń fi alágbàtà káàkiri nàìjíríà ẹ pé 0806-646-6115 níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹnu kò pé ibà ò dá alágọ̀ ara kí ló fẹ́ di olówó láti máa ní datmal ds lọ́wọ́ lóòrèkóòrè àlàáfíà rẹ ṣe kókó bara ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta lórí dókítà rẹ o.

káàkiri àgbáláyé. Má pàjù làwọn tá a jọ lọ nínú ìrìn àjò àwẹ̀ aláàdọ́run ọjọ́ 19 days fasting láti March 1st títí di May 29 ọdún yìí. Ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan. Òru ẹbí ní sẹ́rì ìta àpapọ̀ rí ẹni. Ìjọ kọ́ mi, ààyè mi, my seat and my space. Olúwa ti rán wòlíì rẹ̀ wòlíì tèmi tó pa ẹ̀jẹ̀ Jésù láti fi ìpàdé àdúrà yìí gbà padà. Gbogbo kan tí ayé gba ibùjọ kọ wọn ààyè wọn lọ́wọ́ wọn. Nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní Friday May 29 ọdún yìí. Lẹ́bàtí dé Poplar filling station ní Wọ́ọ̀rọ̀dù

0: wa woli ekunre ni alaye number yi ni ke pe 09021202427 olorun kankan reti re je ajo pade nibe
1: Ayo to dabi odun ile ya bi ore ojulumo se ni ibapade pelu ara won ti won tun ni ibasepo pelu awon eyan won tan ti ri ti pe bi ati njeran ile ya pelu idaraya lori sirisi be ni ayo ati idunu gba okan wa kan bi ile ya se wole de ka se na bonarayo
2: ile baba won ta tun de
1: ile ya cashpot de pelu ilana otun to gbona ti o se mi ati elanfani ile ya cashpot 2026 o je asiko lati je owo lati akoti iriru eri pelu ebun ojojumo osose ati cashpot ile ya ninu osu meyi owo to ju 50 million naira lo wa lori tabili lati pin eniyan to ju 60 lo 60 lo ma jawe olubori lose kokan akoko reri lati reri muse ka se fun lori ire kan ni agbon la pelu 500,000 ni akoko ile ya yi Benny, 500,000. Ile ya ile ilu ma je akoko se iru e bere si ni lo ma ta bayi bo se nta to tun ta lopo igba lanfani igbegba oroke re nku keke si lori splash 105.5 fm *347 *1004 *1# lori ilagelu 96.7 fm *347 *1004 *2# bele si tun le ta lori website www.cashier.ng eni odun mejidinlogun soke nikan lo le kopa lati ta cashier Ile ya cashpot, ẹran agbo ati owo nla nbẹ nilẹ lati jẹ. So ti cash ye. Mo ti cash ye.
3: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
4: Ẹ̀rọ ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti ń lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan bá rin kíri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ́ yàn lójú àyà sì lè máa lu kìkìkì ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
3: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
4: Ẹ̀rọ ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀.
5: Lajilu FM 96.7 Lajilu FM 96.7

aago mọ́kànlá ti kọjá ìṣẹ́jú mẹ́wàá. Wale glorious.

0: bí a ṣe ní àwọn fans tó jẹ́ pé lẹ́ni tí ó bá ṣe nǹkan tí ó tẹ wọn lọ́rùn àbí tó sọ̀rọ̀ tí ó tẹ wọn lọ́rùn pẹ̀lú àwọn nípa àwọn olórin tí wọ́n gbé lọ́wọ́ ó máa di wọ́wọ́ ó ti wà bẹ́ẹ̀ tipẹ́ bàbá tí máa ṣe tí máa bá sọ̀rọ̀ lálẹ́ ìtẹ́ máa gbádùn ìránṣẹ́ ọlọ́run ni wọn olùṣàgùntàn ni wọn ṣùgbọ́n wọn gbé wálé glorious lọ́wọ́ wálé glorious ti jáde láyé láti 1971 how many years ago 50 something years ago 55 àbí. Mo ti jáde láyé ṣùgbọ́n pẹ̀lú bó ṣe ti pẹ́ tó yẹn náà ìfẹ́ wọn ò dínkù sí wálé glorious pásítọ̀ dàpọ̀ mo dúpẹ́ àwọn ni máa bá sọ̀rọ̀ lálẹ́ ẹ̀rẹ̀ máa gbádùn interview wọn wá gòkò ni.
1: Mimi, I fẹ́ to celebrate memory olóògbé James Ọláwálé Àyìnà tí ó gbìyànjú sí Wálé glorious tó jáde láyé ní ọdún 1971 ní ìlú Àkúrẹ́ mo máa ń sọ wípé wọn ò ṣètò bó ti yẹ pé àwọn èèyàn ń gbìyànjú ṣùgbọ́n ìjọba ìpínlẹ̀ Ondo gangan opinion tèmi ni mo nígbàgbọ́ pé wọn ò ṣètò torí pé látìgbà tí Wálé glorious ti jáde láyé ní 1971 gbogbo àwọn olórin míì tó wá kò tí ì sẹ́yìn tí òkìkí àti ògo ẹ̀ tó ti lead Wálé glorious ìdí nìyẹn tí mo ṣe wà ń bí lẹ́ni láti tún gba ọ̀kan lára àwọn tó jẹ́ pé tí wọ́n máa ń sọ̀rọ̀ nípa Wálé glorious passion tí wọ́n fi máa ń sọ ó máa ń mú orí èèyàn wò ó máa ń múnú èèyàn dùn bẹ́ẹ̀ bàbá wọ́n ti di ìránṣẹ́ ọlọ́run pastor dapò mo dúpẹ́ dádì inú mi dùn láti gba yín lálejò.
2: Ẹ ṣe gan-an.
1: Ẹ káàbọ̀ sí àgbàlẹ̀tù.
2: Ẹ ṣe.
1: Interview àkọ́kọ́ tá a ṣe ní 2015 that's 10 years ago.
2: Yes.
1: Passion tẹ fi sọ̀rọ̀ nípa Wálé glorious ó máa ń jó àwọn èèyàn lójú pé báwo ni èèyàn ṣe ń fẹ́ràn artist báyìí. Now ìbéèrè mi àkọ́kọ́ ni pé láti ìgbà tí Wálé glorious ti kú títí dé àsìkò yìí ǹjẹ́ olórin míì wà tó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe gbé Wálé glorious lẹ ṣe gbé àbí ẹ tiẹ̀ tún gbé ju Wálé glorious lọ.
2: Ẹ ṣe olótú láti ìgbà tí Wálé glorious ti papòdà mi ò rò pé kò sí olórin mi
1: lọ́kàn yín
2: lọ́kàn mi kò sí nítorí pé Wálé glorious is a man I love with a passion and then ohun tó fi sílẹ̀ ó tóbi bàtà ẹ̀mí ò tí ì rẹ ẹni tó wọ láti gbà yẹn.
1: Ní Àkúrẹ́ àbí ní gbogbo ilẹ̀ Yorùbá.
2: Lákúrẹ́ even when we compare it with other towns based on the pattern of his music mi ò tí ì rí èèyàn gbúdọ̀ parọ́ ò rí.
1: Nínú ọ̀rọ̀ àjọsọ wa tá a sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò kí ń ṣe pé nígbà tí Wálé glorious ń kọrin pé ẹ̀yin kan ti dàgbà púpọ̀ kí ni ọjọ́ orí yín mọ̀ ẹ́.
2: Nígbà tí Wálé ń kọrin yẹn tá a bá wo èjì wọn sí tèmi ọdún mẹ́wàá ṣangili ti ná gbà lọ́wọ́ mi I can even say I was a toddler by then compared to his age kì í ṣe pé bóyá ó mọ̀ mí pé dàpọ̀ leléyìí o Wálé leléyìí o nígbà yẹn mo so kéré gan you can imagine I think I was in primary school by then.
1: Ó máa ju ọdún mẹ́wàá lọ nìyẹn because tí Wálé glorious bá kú ní age 29 tẹ bá ní ọdún mẹ́wàá dámì sẹ́ máa ti 19.
2: 19.
1: Ṣé ti 19 gbà yẹn nígbà tó máa.
2: Nígbà tó bẹ̀rẹ̀ eré lèmi ń sọ yìí.
1: Okay.
2: In the early 60s.
1: Okay.
2: Kì í ṣe ìgbà tó kú mo ti wà ní secondary school nígbà yẹn.
1: Okay.
2: I think I was in Annunciation by then.
1: Okay. Now kí ni àwọn nǹkan tẹ rí ní Wálé glorious láti ọmọdé tẹ ṣáà fi sọ pé àní Wálé glorious yìí ní sẹ.
2: Ẹ ṣe amúyẹ tí mo rí lára ẹ ó pọ̀ tá a bá ní ká máa fi ṣòdún àwọn eléré tó kù nígbà yẹn lákọ̀ọ́kọ́ Wálé jẹ́ ó jẹ́ arẹwà ọkùnrin very handsome ojú okunrin to je pe okunrin egbe gan ma nwo lawo tuwo that is number 1 number 2 ta ba le yan konrin to nkonrin for instance kin ja se pe o nikan lo nlulu to n ta guitar be that music orin yen gan no o yato ani ikata e to ba fe se ayeye alayeye o ni di pe boya o lo n te ivy abi ko ma se poster pe ajo e wa oko ni lati ma gba awon eyan to ba se ati le je wa le yen so is a meeting point fun gbogbo wa ngba yen you know life is in stages why men are in sizes ibu bere lori size wa ngba yen afita ba mo bi to tin sere afita ba mo ṣugbọn ta ba ti le mo be o abuse buse to ba jaye ode oni ti won ma nso nje gbe lo party south people ko se ni to le o si wa le ngba yen because the number of guests to ma ya sibe a triple nkan to ngan ni lokan
3: nitori pe wa le glory
2: nitori pe wa le ko se lere be miran I stand to be corrected by anybody
3: awon artists mi wo lo wa ni akure
2: ta ba ni ka wo ngba yen artists ipo ngba yen oto ni tolu oto ni ti tolu wo no awon to wa ngba yen awon bi Ebini Sabombo is late too on pelu Bola Lawa ojo pian
3: ojo ni band kan na
2: ni band kan
3: style we don play
2: juju na ni
3: okay
2: as at that time o da bi pe juju lo spread across the nooks and crannies of Akure and environment ngba there's only one person to je pe o kin se juju o n se high life ngba yan ni aye metogo
3: okay
2: professionally is a carpenter awon oga yen la ma n pe ni gbetan and what's the meaning of this gbetan ohun lo ma gba po si oku ohun lo ma gbere oku so kilo what is left nothing
3: okay.
2: Then Akoshile
3: okay
2: is another musician ohun na tun o part pelu oga e omo ijare is a rider I think I've forgotten his name, but in the process of man not here. Then Ola Jumbo is another musician. Baba Ogan Funara Elere ni.
3: Ola Jumbo,
2: yes.
3: Okay.
2: Baba Ola le tabani kama categorize won. To oni bile. Baba lo mu po ti wale ni to ni bile.
3: Okay.
2: Because oh no abajumbo kan then there's another one Ola Kendi
3: okay
2: so as at that time nigba yen awon to n sere lakure ni